ẹni tó sọ wa lọ níyà àjẹjọ ayọ wa lórí ọ̀fẹ́ àti dágbére fúnra wa pé a lọ níjẹjọ ẹlú àṣẹrẹ nìkan ṣoṣo a lórí ọ̀fẹ́ àti padà sórí ètò tó bá dènà ìwà ṣagbára bẹ́ẹ̀ kì í ṣọgbọ́n ìṣe mímọ̀ ṣe ẹni tó láyé tó lọ́rùn ló mú ìlérí rẹ̀ sẹ́ mímí àti yín lára.

tu fè rí bákan bákan lọ́wọ́ àjèyí. Wọ́n á mọ̀ bọ́yá gbogbo ẹ̀yin tẹ́ lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa yíká àgbáyé. Ilẹ̀ lórí ọ̀fẹ́ àti máa gbọ́ ìkànnì sí lágelu. Lójútó gbogbo òpó. Tẹ́ ẹ ti máa gbọ́ wa. Bẹ́ẹ̀ bá ti ń gbọ́ wa tẹ́lẹ̀. Kọkìnyẹ àkó àjẹ̀. Ẹ̀yin tẹ́ wá lórí ọ̀fẹ́ tẹ̀ ń gbọ́ wa. Lórílẹ̀-èdè wa Nàìjíríà yẹn lọ́nà tó jìn. Tọ́ ẹ pé ẹ̀yin náà ojútó òpó yẹn lẹ ti máa ń gbọ́ wa. Mọ̀kẹ́yìn náà ẹ kó àjẹ̀. Ẹ̀yin tẹ́ máa ń rí wa wò lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. Wọ́n á tọ́jú yé mi bákan náà. Pé ọ lágbára láàjì. Mo jẹ́ ń wò bóyá àbáyá fóònù tí wá lè ṣiṣẹ́ tó jọ yẹ kó ṣe. Lèmọ́ lè mú tó mọ̀ bóyá ẹ lè lórí ọ̀fẹ́. Ọ̀rọ̀pọ̀ ní àgbọ̀yìn ààrá alágbàgbé ẹmí kí lọ sẹlẹ̀. Ẹ mọ̀ kọ̀ sídà wa tá a mọ̀ kò yé yín. À ń kọ̀ sídà yín o. Káà lè dá ṣe ni. Àṣírí mọ̀ mọ̀ kọ̀ sídà yín.

Gaga. I did lo yo. Oye, oye yin. Awon yo be cutting your million obo ni oro ne fund. That is Nigerian Education Loan Fund. Onibo ni won salaye die fun yin. So oju opo ta ma wa ti lanfani yen won ati si. Eje npada sowo bi, eje npada sowo bi adupe lowo Olorun mo kiyin da da. Da. Mo salaye die fun yin. Nipa ro ni ne fund. Ama wa to se lanfani ati ma wo lewe ami tin lo wori jump caps won mission tin wo le die die from one university to another university gbọn ma wa ni osuri lagba olohun omo wa ni lanfani ati wo lewe o kiyin eku aje gbọn en tan gbo lede Africa pata Oyin Moki Me la fani ati sawari akiaki yemi live futa jin yi Me la wa kaye yemi akiaki yemi live Elo wa oju je ba jore ore wa tele loju opo Facebook e ti ri wa nbe kan ara egbe wa ni kesi pe manage lele yo won lo bi yon man boya ka ma do won si da na lego kan oye yi awon tan ma yin bodo ni na ma do se won lewe ojo wo wa ni ajo ta ma si Nigerian Education Loan Fund ojo wo ni won opo pota won ara ko re kan olopa ni won àwọn àtàwọn akẹgbẹ́ wọn kan wọ́n wá bá mi ní gbólóhùn ọ̀rọ̀ á débẹ̀ bóyá bí àwọn lọ́gàálọ́gà ń diṣẹ́ ọlọ́pàá ló lè dẹ̀jẹ̀ tẹ́ bá ń gbọ́ ẹ̀yìn tẹ́ wà lágbọ́n bí tẹ́ ti máa sanwó wọn wọ́n sàwọn kan mi tún sí lè ràn wá lọ́wọ́ ẹ̀yìn ẹwà adé ọ̀sùn káyọ̀dé new vision ọkọ̀ ìyá rẹ̀ ọkọ̀ ìyàwó rẹ̀ jáde ẹ bá lọ ẹ sàwárí aga kí yẹmi ẹ bá di sàwárí ẹ wọ́n rí wa kété ẹ sì mọ́ gbọ́ wa kété ìyẹn lórí ìkànnì bá ń dọ́rẹ̀ ẹ ti ìkànnì ti lè ṣe ìlọ́wọ́lọ́wọ́ orí bákàbákà láàjì a ní pé ká tó mọ́ lẹ́jẹ̀jọ́ ọ̀pọ̀ ni ọ̀láfàní àti ríwá wo live ọ̀pọ̀ ni ọ̀láfàní àti gbọ́ wa live ọ̀pọ̀ tó ń jóye wa pé ojú tó pò táwọn ti mọ gbọ́ rédíò àwọn ọ̀tàn ríwá gbọ́ ńbẹ àwọn nígbà tó wá tó ń dà ó tó wá dà jì yí ó tó fẹ́ rí bá kanra káláde àwọn èèyàn mẹta jọ ń ṣe lọ bíbọn ni ọgá ṣe fóònù yín ṣọwọ àmàlẹjẹ bùnmù ni wọn ò lórí bẹ́ẹ̀ báwọn ká má rúfin lè ṣe o ní ẹ lè má lè jẹ ẹ ti pẹ́ẹ́ fẹ́ rúfin lè ṣe. Kí làwọn ọlọ́pàá tá à ń sọ yìí kí ni wọ́n lọ ṣẹlẹ̀ gan ẹ gbọ́ lórí ètò yìí ọ̀dà àwọn retired primary school teachers. Rest is sweet after hard labor. Ẹti fẹyinti ẹti daya. Ẹni taya likulowo. Ẹni taya laisa lowo.

ṣàlàyé kéde kan fún yín nípa ọ̀rọ̀ ní Nefond. Ẹ̀yin tẹ́ ẹ bá láwọn ọmọ tó wà ní àwọn ọmọ wa tí a ṣẹ̀ ń wọlé ìwé àtàwọn tá ti wà ń bẹ̀ tẹ́lẹ̀. Ìjọba àpapọ̀ tí ìka ń sọ ọ̀rọ̀ ètò ẹ̀yáwó tí wọ́n ń ṣe fún àwọn ọmọ wa tágbára ọba sí fáwọn òbí wọn ṣùgbọ́n àwọn ọmọ tá à ń sọ yìí wọ́n gbọ́dọ̀ lọ sílé ìwé tìjọba. Bàjẹ́ yunifásitì ni wọ́n gbọ́dọ̀ jẹ́ ti yunifásitì tìjọba either federal or state. Ẹni wọ́n bá ti lọ sí ti private kò lẹ́tọ̀ sí o. Kọ́dà orí ọ̀fẹ́ yẹn wà dán àmọ́ tí ń ṣe masters. Ìwà àmọ́ bọ̀ yíyan tí ń ṣe PhD náà láǹfààní sí. Ọmọ yín bá fẹ́ bẹ̀rẹ̀ masters. Yọ́ láǹfààní sí Nigerian Education Loan Fund. Sẹ́nìkankan tí ó ràn lọ́wọ́ ṣùgbọ́n olórí ọ̀fẹ́ ó fẹ́ pursue further education rẹ̀ to masters level. You can do that. Ṣẹ́rí à ń rọ gbogbo àwọn iléèwé káwọn iléèwé ọ̀dàpọ̀ ojútò òpó tí wọ́n tọ̀ láti lọ update gbogbo àwọn ọmọ wọn fún àjọ Nefond wọn ni wọ́n máa lọbẹ̀ báyìí. Iléèwé tó bá ti parí admission process for 2026-2027. Olójú òpó táwọn ọ̀tọ̀ láti lọ da gbogbo ọdọ̀ ọmọ tá a gbà rèé o. Ó kọ wọn rèé. Ṣé wá rí pọ́tà yẹn gangan wọn àti ìṣe fún sáà ètò ẹ̀kọ́ 2026-2027. Ọgbọ́n tẹ́ wí sí kò wá kan ọmọ ilé ẹ̀kọ́ gbogbo òṣè ọkàn àwọn ọmọ ilé ẹ̀kọ́ polytechnics tọ́jẹ́ tìjọba àpapọ̀ tàbí tọ́ bá jẹ́ tìjọba ìpínlẹ̀. Ọkàn àwọn iléèwé olùkọ́ni àgbà colleges of education tọ́jẹ́ tìjọba àpapọ̀ tàbí tìjọba ìpínlẹ̀. Kọ́dà àwọn ọmọ wa ti lọ sí nursing school. Ọba jẹ́ tìjọba àpapọ̀ tàbí tìjọba ìpínlẹ̀. Àwọn náà láǹfààní sí. Ṣùgbọ́n àmọ́ yín tí wọ́n wá ṣẹ̀ṣẹ̀ ń rí admission into various federal government university or state university or polytechnics or colleges of education. Ṣé bá ti open portal àwọn inú oṣù tí ń bọ̀ ni wọ́n open rẹ̀? Ọmọ yín lè lo JAMB registration number rẹ̀ láti fi register. Ọmọ yín lè lo matriculation number tán bá ti ṣe matric nílé ìwé tó mú tó fún dé fún admission o lè lò ó. Ọmọ yín gbọ́dọ̀ ní national identification number NIN. Àmọ́ yín gbọ́dọ̀ ní BVN torí wọ́n open àkáǹtì tí wọ́n sanwó sí ọ̀tọ̀lówó iléèwé tí wọ́n lórí ọ̀fẹ́ àti gbà lábẹ́ Nigerian Education Loan Fund. Àwọn owó tí ẹ gbà lọ́wọ́ àwọn èèyàn wa owó kọ̀tọ́ tájọ EFCC gbà owó tó kan ṣe àjẹbánu ìjọba àpapọ̀ ti ní kájọ EFCC kí wọ́n yọ̀ǹda another 50 billion fún Nigerian Education Loan Fund. Ọmọ tẹ́sẹ̀ ń wọlé ìwé yẹn ẹ gbọ́dọ̀ gbìyànjú pé ẹ open àkáǹtì fún wọn. Ẹ wá dákun ọmọ yẹn ò tí ì pé ń tí ẹ mú wọn lọ báǹkì fúnra yín. Ó sì láwọn pèpele àtẹ táwọn ọmọ yín lè fi lè kò yé yín tí wọ́n fi lè open account láwọn báǹkì wa gbogbo. Ẹ mọ́ lo online banking o, àjọ Nefond ò lo online banking o. Ẹjọ́ jẹ́ bóyá bíi Wema, bóyá bíi GTB, bóyá bíi First Bank, bóyá bíi UBA, bẹ́ẹ̀ rí Polaris ẹ̀ wọ̀bẹ̀, bóyá Sterling Bank ní orí ọ̀fẹ́ wà.

ẹjẹ gbogbo wọn jọ pàdé ní secretariat láàárọ yìí ẹyin dẹ ti gbowo nu wọn ni o dẹ ti gba gratuity yin 2017 àwọn kan ti gbà nu wọn àwọn tí o ti gba ẹ sì ti parí gbogbo documentation yin gbogbo yin pátá

0: or your state local government staff pension board. Honorable Akeem Ademola Ige, the chairman of the board, and other board members. Wọ́n bá yín ṣèpàdé láàárọ̀ wọ́n ní afẹ́sẹ̀ àwọn àyẹ̀wò screening yẹn pé wọ́n dẹ̀ parí àwọn àyẹ̀wò yẹn mwa. Lọ́ba bọ́ sẹ́rìn.
1: Bùjẹ́ ti ká ṣe
0: ré. Ibà á ti wà sẹpẹ́ sẹpẹ́ sẹpẹ́. Ṣé wá rí ẹ̀yin òṣìṣẹ́ fẹ̀yìntì? Ní pàtàkì tẹ wà ní primary school access.
1: Bùjẹ́ ti ká ṣe ré.
0: Ọ̀sẹ̀ mi mo ṣe ń parí program lánàá. Lórí ètò àpalára mo ṣe ń parí láàárọ̀ àná
1: ní
0: àtọ̀gá mi kan ṣèpàdé fẹ́rẹ́fẹ́ lọ́wọ́ bá gbà kọ́ kọ́ tí mo gbà wá látọ̀dọ̀ the chairman of retired primary school teachers in Oyo State. Ẹ̀yin náà mọ̀ wọ́n bá gbé kọ́ ni a bá ní Akínyẹmí mo ní sá. Wọ́n ní Comrade Ṣẹ́gun Àbátan, the secretary fáwọn òṣìṣẹ́ fẹ̀yìntì nípínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n tún jẹ́ alūkkóró the PRO. Gbogbo àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì ní gbogbo Southwest pátá. Wọ́n ní Comrade Àbátan làwọn fẹ́ rí mi. Níbo ni wọ́n ti rí wọn? Wọ́n ní mìíràn sí ọmọ pensioners house ni tó wà ní àgbárígò. Kò sí wàhálà. Aago mélòó? Wọ́n la aago méjì lọ́sàn-án ni. A ní kò sí wàhálà. Mo sì ń lọ bìkan tẹ́lẹ̀ o. Bọ́ kí la wá fẹ́ ṣe? Èyí tó wọlé tó. Lágelo ni wọ́n ń pè bí 96.7 FM. Má gbàbẹ̀ lọ. Ọ̀rọ̀ kan ṣoṣo tí ń jà rìnrìn ńlẹ̀ náà ni. Ẹni kí lọ̀rọ̀ yẹn? Ṣé ẹ mọ̀ kí mo sọ pé mo ṣèpàdé papọ̀? Àbí mo ti fún yín lábọ̀? Ṣé rí ní jẹjọ́? Dájọ́ wà lórí ètò yìí. Gbogbo wákàtí méjì gbáko ni Honorable Akeem Ademola Ige fi wà live pẹ̀lú wa lórí ètò. The permanent secretary and other members of the board. Gbogbo dájọ́ sọ ní ìjẹjọ́ pátá ni a gbọ́ láti bẹ̀rẹ̀ dópin. Bàbá fẹ́ sọ fún yín gbàjọ́ wà lórí ètò lálẹ́ nǹkan láàjì yìí nǹkan ẹ̀ẹ́ni pẹ́rọ́ ni.
1: Ọ̀tọ̀ ni kákọrin tó dùn.
0: Àti press officer.
1: Èyí fi kọ́ gbó. Kásorin wá.

0: Olajide. Ẹgbẹ́ wa Soladimi láti Canada. Abiodun George watching. Àwọn èrò pọ̀ lórí ìkànnì bá ń dọ̀rẹ́. Ìkànnì bá ń dọ̀rẹ́ dága kí Yemi ni o. Ẹ ṣàwárí akẹ́ akẹ́ Yemi live lórí Facebook. Ẹ rí wa ń bẹ̀. Ẹ bá rí wa ń bẹ̀ iná darapọ̀ mọ́ wa. Ṣẹ̀rí gbà wá pè mí. Ẹ mọ̀ jẹ́ ń da yín lágara, lágara ọ̀dá. Ẹ jẹ́ ń da yín lágara. Kí ni Comrade Abatan? Kí ni wọ́n lọ ṣẹlẹ̀? Wọ́n wá gbọ́ wọn ni àwọn náà gbọ́ prógrámù tí mo ṣe. Wọ́n fi ránṣẹ́ sáwọn. Ó dà bàbá wọn òkè Akínyẹmí wọn ní sá. Ṣé ọmọ káwọn náà ní rédíò mọ́ lẹ́yìn mọ́ pẹ́ ní? Ṣé ò ní wá mú wákàtí kàbí méjì lọ́dọ̀ wá mí ni mo ní ha? Ẹ sọ fún àwọn ọ̀gá mi ní pẹ̀fẹ́rẹ́ tìmí. You na go tell my boss who say na want to rented me. Ada la fi ṣe. Mo fẹ́ gbọ́. Kẹ́ ẹ gbọ́ ti Comrade Ṣẹ́gun Àbátan tí wọ́n sọ. Ìkíní ẹ gbọ́ ná kémi tó máa sọ̀rọ̀. Ẹ gbọ́. Mo jẹ́ kí mi máa tún sọ̀rọ̀ mọ́. Ẹ gbọ́.
1: Ṣé ẹ wá mú tí ẹ bá mú? Nígbà tó wọ́ yín Ìbàdàn.
2: Oya. Now. Ìdí tí mo fi pè ní iní tí mo gbọ́ lórí rédíò tó sọ nípa àwọn tó ń ṣe agbẹ̀yìn bẹ́bọ́jẹ́ fún àwọn ìṣẹ̀fẹ̀yìntì wa pàápàá tó tún lọ́wọ́ àwọn allegedly tó tún lọ́wọ́ àwọn òṣìṣẹ́ local government pensions board. Gbogbo ìgbà tá a bá ń ṣèpàdé pẹ̀lú àwọn chairmen retired primary school teachers àti local government pensioners ńlá máa ń sọ wípé ààrẹ nìkankan ní owó láti gba owó on behalf of Nigeria Union of Pensioners. Ṣùgbọ́n tó wá ń dùn mí tí mò ń gbọ́ káàkiri ni wípé ẹ wá ní 5,000 ká tó bá yín sáìn ìwé 5,000 owó NUP ni o. NUP ò rẹ́ ni kẹ́ni lówó láti sáìn ìwé kan kó gba 5,000 lórí ẹ̀. Àwọn tó ń ṣe yẹn àwọn ọba yìí jẹ́ ló ń ṣe yẹn. So inú mo fi pè pé Nigeria Union of Pensioners kò sínú gbogbo wàhálà wọn.
3: Kò sí pé bẹ́ẹ̀ yá àwọn olùkọ́ yẹn sì wà ládẹ́bí kan ẹnìkan wá lówó tẹ́ fẹ́ san yẹn ẹgbẹ̀rún márùn-ún ni o owó NUP ni o. Bàbá tẹ̀ ń wí ni pé kò sí tọ́jọ́.
1: NUP ò gbowó lọ́wọ́ èèyàn lọ́wọ́ wọn o.
3: Wọn à gbowó lọ́wọ́ ẹnìkankan kọ́ máa gbowó
1: àyà. Ẹnìkankan àwọn agbẹ̀yìn bẹ́ẹ̀ bọ́jẹ́ ni. Ó wà lára àwọn officials wa gan. A dẹ̀ mú wọn tó bá yá.
3: A mú wọn tó bá yá.
1: A máa mú wọn. Ẹni tí ebi bá ń pa tó yẹ pension ọba tó kó lọ gba oko lọ kó lọ dáko. Ẹni tí pension ọba tó kó lọ wáṣẹ́ mi ṣe kó ṣe. Wá gbogbo gbọ́ngbọ́ngbọ́ngbọ́n wàhálà ti pọ̀ jù náà.
3: Ó ti pọ̀ jù.
1: Bó làwọn èèyàn ṣe máa ṣiṣẹ́ 35 years? Owó tó yẹ kán ti gbà láti 12-15 years ago tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń gbà sí tí wọ́n wá jókòó tó lọ ń jókòó tó ń kọ̀wé tó ń sáìn èló náà fi ń sáìn òwe tó yẹ kí èèyàn máa gbowó owó kó tó wá fẹ́ sáìn fọ́ọ̀mù ni. Irúra dáadáa wò nìyẹn yẹn nìkan ọ̀tọ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ọ̀tọ̀ ìgbìmọ̀ wípé ó yá o mú 100,000 wá mú 150,000 wá mú 200,000 wá ara àwọn àpapín wọn nìyẹn. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe sọ pé mú wọn yẹn ẹ dẹ̀ pàkúté fún ẹjẹ́ kan mú wọn. Tí wọ́n bá mú wọn tán ẹ jẹ́ ká fáwọn ọlọ́pàá lọ́wọ́. Nigeria Union of Pensioners are stand against them tí wọ́n bá mú lọ sí court. We shall stand against them. Àwọn ò rán wọn ṣe o.
3: Ẹ rán wọn ṣe.
1: A ò rán wọn ṣe o. NUP ò rán wọn níṣẹ́. Ṣẹ́gun Àbátan ò rán wọn níṣẹ́.
3: Ṣẹ́gun Àbátan ò rán wọn níṣẹ́. Mo rò pé lára àwọn òṣìṣẹ́fẹ̀yìntì táwọn ti fẹ̀yìntì bóyá ni wọ́n ń dọ́gbọ́n
1: sí. Àwọn ló ń ṣe agbẹ̀yìn àwọn ló ń ṣàgbèrò.
3: Àwọn ní ṣàgbèrò.
1: Àgbèrò ni. A ti gbọ́ pé nígbà míì inú wọn ó ju àwọn ó jókòó wọn ó jókòó wọn ó fi báàgì sẹ́gbẹ̀ẹ́ báyìí. Yemisi Lágbájá wọn ló ti ń dúró de ló ti ń bọ̀ ló ti gbowó lọ́wọ́ ẹ̀ ló ti sọ́nà àpò. Nígbà tí ó bá fi kúrò níbẹ̀ ó lè pa 50,000 ó lè pa 100,000 lórí 5,000 kí n sáìn lásán ni o. Yes.
3: Ṣé ó di dandan kí ẹnìkan sáìn ìwé wọn
1: yìí? Ó yẹ kí wọ́n sáìn láti lè mọ̀ wípé òótọ́ ni ẹni tí ó fẹ́ gbowó òṣìṣẹ́ yẹn.
3: Tunde
1: fẹ̀yìntì ní tòótọ́. Ó di dandan.
3: Ìkànnì àwọn olólẹ́tọ̀ àti sáìn.
1: Àwọn alága wọn.
3: awon alaga ti an je bi chairman
1: yes
3: fun awon pensioner and local government
1: then awon lo e ko sign ti wa si pe gbowo lowo won
3: sugbe ran mo kede kan
1: gbowo won en ti ba n so pe owo NUP o le ni
3: o le ni
1: awon ran won se o
3: eh ran won se
1: NUP ran won se se gban baton ran won se o
3: abe daruko yin ni kikun
1: emi yin emi ni olusegun abaton akowe Nigerian Union of Pensioners Oyo State ati alukuru gbogbo pensioners ni kaaro nile
3: kaaro jire
1: patapata so gbogbo le ti o nsele nbi e de patuko te fun won e je ki won ka mu won to aba mu won tan a lo jeri
3: pe won
1: a lo jeri against won ni court
3: pe tori o
1: to ro tin doju e
3: o tin doju e
1: iru eleyi o sele ni state pensions board a state pensions board da ti e mo bi won where ni o gbo awo won o si pe nikan lo ndabu won enikan si pe nikan agbero pensioner kan lo nsagbero lodo ni state pensions board te ba de state pensions board te be da faru paru ni won ten won den so
3: lati
1: won den da won da
3: won ni wa la
1: kan iro bi nikan ni won tin se bi ni won ma gbayun gbayun
3: aba ni won ma gbayun gbayun
1: yes no awon awon ni je ku je ni na alaje banu what's the meaning of that
3: e fowo si pe ka
1: ani e mu won
3: eni aba si mu nu won
1: e mu won ẹjẹ bá mú tẹ bá gbó lọ kóòtù à ní bẹ́ẹ̀lẹ̀ a tún máa jẹ́rìí against ẹ I want you to know that ẹ rílẹ̀ olórí
3: ẹ bẹ́ẹ̀ ṣe wíyàn láti jẹ́ gbogbo ayé ọgbọ́ ẹ tó ń gbọ́ kémi náà tó ń wí ọ̀dọ̀ bàbá mi mọ̀ wáyé o kọ́mírẹ́ ṣẹ́gun àbátàn ọ̀dọ̀ wọn mọ̀ wáyé akọ̀wé àgbà pátápátá fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì nípínlẹ̀ ọ̀yọ́ wọ́n tún jẹ́ alūkkóró gbogbo àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ní gbogbo ilẹ̀ ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa Nàìjíríà bàbá nítò ṣe gbọ́ àbẹ́ gbọ́ ẹ̀yin alága tẹ wà ní local government ẹyin kan tẹ wà ní sóònù sóònù ẹyin tẹ kú bí sùkú mẹta mẹrin mẹfà méje mẹjọ tẹ kó sọwọ wọn dẹ ń ṣe agbèrò bàbá ní dandan lọ́yẹ kẹ ẹ buwọ́ lù kẹ ẹ sign document wọn kíjọba olùgbà pé lóòótọ́ lẹni yìí ṣùgbọ́n lọ́fẹ̀ẹ́ ni wọn láwọn oníkẹ́ni kìkan gbọ́ owó bọ̀ lórúkọ NUP ẹ gbọ́ pé ẹgbẹ̀rún márùn-ún wọn ní ìsìn kan wá nù ẹyin kan tẹ wà bẹ́ẹ̀ pé ń ti yín orí mọ́wọ́rì owó rẹ̀ gbà èmi àtàlága bọ́ọ̀dù family house kan láti jáde nílẹ̀ ẹ̀bà máa gba 150 lẹ́nu gba 200 lẹ́nu gba 300 lọ́wọ́ wọn wọn láwọn nínú ẹ̀kan o tó ẹ ṣe o ń gbọ́ báyìí.
0: ṣé ẹ ti gbọ́ ìkíní kọmi ṣẹ́gun àbátan wọ́n ní lóòótọ́ ní all local government ń làwọn ti láwọn aṣojú tó jẹ́ bíi chairman retired primary school teachers ẹ̀tọ́ ni tí àwọn olùkọ́ yẹn bá bá gbogbo documentation wọn débì kan kúrò àwọn alága bíi ọ̀fọ́ bọ̀ for verification I think wọ́n wá lẹ́yìn alága kan tó ń gba 55,000 naira wọ́n lẹ́yìn kan náà lẹ wá ń di pé ẹ̀mú 150 ẹ̀mú 200 ẹ̀mú 300 ẹ̀mú wá sẹ́yìn retired primary school teacher ṣe ń gbọ́ wọn náà kan náà ìníyàn wà ń díẹ̀ pẹ̀lú oyin àfọwọ́sowọ́pọ̀ àwọn alájẹbánu kan ti ń bẹ ní bọ́ọ̀dù gan fúnra wọn kọmírẹ́dì àbátàn lánìkan kò ṣiṣẹ́ fún Nigerian Union of Pensioners àwọn òṣèré nìkan kọ́kọ́ gba owó NUP kankan wọ́n láwọn àwọn mọ̀ para àwọn tó ti jẹ́ pensioners yẹn náà ni wọ́n sọ̀rọ̀ àwọn dágbèrò mo rò pé honourable Hakeem Adémọlá Igi ọmọ gbọ́ mo wí fún yín pé a tọ̀ pábọ̀ o kọmíṣẹ́gun àbátan wọn ní ká wádìí ká dẹ pàkúté wọn lẹni a bá mú bá gbédilé ọjọ́ àwọn tó wá jẹ́rìí gbègbè ọ̀daràn ni ọ́ wọ́n wá lé àbáwá rẹ̀ tó jẹ́ pé wọ́n bá mọ̀dàmọ̀dà tí ń gbà lóṣooṣù lọ́wọ́ ọjọ́ bàbá wá tó wọ́n lẹ́ni yẹn lè lọ́mọ ọ̀darapọ̀ mẹ́gbẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ o kó lè kọrí oko kọ́ lọ́ máa dáko eré lẹ́ẹ̀pẹ́ àwàdà lẹ́ẹ̀pẹ́ ẹjọ́ lẹ́tọ̀ọ́ ló gbogbo láwùjọ wa gbogbo wa pátá làwa ní lọ́wọ́ ó ń lé ní lọ́wọ́ àlejò díẹ̀rù njẹ́ tó mọ̀ the furthest thing àwọn bàbá wa kan wọ́n kúndùn ẹran sọkùn sí gan retired teachers won tun ma won aya ti ti jo dagba papo ti ti jo le ni 60 won tun fe jiran so kon si lara won ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah Muslimi ododo lele bu la si wa yanta aya yi ha oga eri gbe ngba ti mo la kokko gboro ebota mo ni comrade Akeem Ademola ige njo mo lo office mo ni kokko binu ori pe pe le binu won ni po ye ka kokko wa wi fa won ka te wa bere be ni abeg mo ni a le wa ori gba wa do yin ko so pe ta nso iro ni eyin ni e wo do yin wo etan awo ni soro pelu yin as a person etan wa ni te tugbo le tugbo ti en to je bi secretary for Nigerian Union of Pensioners ni pele oyo ni to buttress yen pa won na mo awon agbero agbero won de ba de state pension board e le agbero nbe so won te ba ti de board e le ke bo so pe mo ni honorable Akeem Ademola ge won ni gba ta an de bi le pe gina bayi mo joko se nbi awon agberonu hello hello Mrs. Ademo ni bo le de amo ati fe de be yen mo dadi ati nbo ah e ma pe o tori the chairman ni pe jade o won ni pe jade o to fa tori mi ni won fi draw won ti ni meeting je be lo se pelu governor iro ni o lori iro ngbe aba wa kan ti e ba ti sumo 30 over 60 ti e din sumo 70 ti e ton pa ro bayi ha e da ko igba o ti aba won se won won na ti ati sumo ni iro ni o Mrs. Adeyemo bo visa kawe ni o ti en wa pe won ade se mo ke within that same board ti mo so for honorable Akeem Ademola igenu ni won o ti ba won tawon mi na mo ki won a mislabo sala gbaja pele ku jo meta bawo ni misareyemo misareyemo ejoko have your seat ewo ni fe kati koda won tun le mu misareyemo wonu office kan to won oni man kankan mi se jade ni misareyemo ni lo be keleyin ko lo suku ko da ri le community se ko wo ye dani amu ko dani sa show one yep, oh yep, sir. You know, I met 350 then in Koda Nanja. 350 ni. A dark one joy by machine. He got you to me, Jade, too long. Moving in a mori, a yakuwa. When he got transfer or cash in you. Koda, when he came over, a corner back in any comrade said, Grab, I don't know. One way baggy, Danny. Be a name back, Joe. Anyhow, me leave. I love you. Gbede ye ba ngbajo won ni won wa gbe bagi dani be di ba ngbajo ni wa ni ti comrade Segun Abatan wa so ni pe awon o si se board yen gan mi na ni lowo arabi ti mo ti ni ki honorable Akeem Ademola igi kan na ta touch light wonu
4: lowo wa lo ti wa eye to ba para pe tu le yan ro lo ma su dani
0: awa tebe o emi ati comrade Segun Abatan asoro de bi kan o tun ni kankan ti a to jabi si egbo o won ni ka ma ki gomina wa nipinle osun o be yen ba se ri mo wile kan wa ki o iyen onime ero abiodun oluwa seyi fun mi abiodun mo makinde won ni akin sa won ni accumulated gratuity le banle won na de kin omo oko ni yo won ni be se din 2019 ara ise te nu gbonu won le tin sanwo yen bo lati 2008 gbese te banle ni ah won la mo joba to ti kokko lo bi kini keji keta suke suke ah ade yi o loro afi suke ani suke lo ko won emi ko mo wi be o won ni suke lo ko won ni governor lo tin sanwo yen bo lati 2008 won ni won ti bade 2017 na mo si nkede fun yin eyin ti 2017 te retire te ti igba gratuity yin that is almost about is that not about 9 years ago or abi 2017 20 class 2026 ah ojo ti lo 18 19 20 21 22 23 24 25 26 9 years ago bo se bi leyin ni ago mesen ni won ti debe eleyo lagbero nu o obatiko o fe nikan tele na you sabi komre segu abatan wa tan won le sekinikan mo tun fe ke gbo won enikan ti npe mi mo sa ri o di sese mbo e ja gbo won
1: gbo ba alaye kan wa ti mo fe se lori bijoba se nso gratuity okay ki se imakende to de
3: okay
1: gbo awon governors ku awon governors to je saju e
0: e wa ni don do la be nu e ma pe number ye e ma binu enikan pe mi ni e dako e pe leta e pe e dakun e pe leta e pe leta e dakun e ma ibinu e pe leta e dakun
1: bo ba alaye kan wa ti mo fe se
3: okay
1: lori bijoba se nso gratuity
3: okay
1: ki se imakende to de
3: okay
1: gbo awon governors ku awon governors to je saju e ni won ko papo se awon ise fent ti won san eto wa gbo na le mo be please. So o tun gba tolorun se ti olorun pe se ide ese ke to de lo ti bere sin san gratuity lati year 2008 se ide 2019 on san gratuity lati
3: 2008
1: o sin san o san de bi about 5 years ago o ti san de bi 2014 2017 bye mo na wa ro wi pe ti ohun ba ma lo ti awon to
3: o to fe time to n gba second governor alase ipinle oyo ni afa it to mo si da won lohun
1: lo ba fi so pe okay o awon to faint ni 2019
3: okay
1: de gba to won o lo ohun o tun open another window
3: fun no lo fi je pe eyin lati 2019
1: Line kan ni.
3: Eyin da babo tele.
1: Won sin babo.
3: Line keji ni
1: o. Won sin babo. So le fi ri awon ti o je pe won retire ni 2019 2020. Won ti de 2021 officially.
3: Won ti de 2021
1: officially.
3: So ta ba wa nikan to o je pe 2024 2025 to lo ti gba gratuity won mi. To lo ti gba gratuity won la fi le le so si yun.
1: Eh nkan mi ti wo.
3: Nkan mi ti wo.
1: E ni soju ba nlo. Won na mo so mi pe Nkan mi ti wo.
3: Ah, o ti boju
1: ni. Nigba teni to retire ni 2026, 2025 o ti gba gratuity.
3: Ta so si de pe o le gan 2020 labade. Ta mo ti 2021 o ti gba.
1: Ni the old one
3: ta mo. Ta mo
1: 2017 labade. Ti 2026 wan gba.
3: 2017
1: na ti. Eh? To wa so da. So eba wa mojuto
3: dasa
1: eba mojuto
3: dasa
1: eba mojuto
3: dasa ide di mojuto ebi ohun yin n gbo ebi ta wa kan de be kan so geto ara e wa gbo o ebi ko mo wi baba wa ti a lori ofe ati wa ba won lo office won ni ile awon ise fe yi so wa ni agbarigo ni badan na ni awaye ni bi ti olorun ni ki baba wa ko mo se gba ba ton ta won ti je akori agba fun awon ise fe yi ti nipinle oyo nti won wi ni pe egbo wa daada baba ni pe akiyesi awon re o igba to di pe awon ni pe nija lopo lawon ijoba to ti lo ni papa lodo awon ise feyinti ti won ori eto won gba tan pe ni gratuity won wa ni iyen lo wa fa ngbo to lon de wa ke awon seyi makindede ati 2008 ni won ni gomina wa ni ipinle oyo
5: yen onimero oluwaseyi fun mi
6: abiodun
5: makinde ni won tin se gbese ti an ba nle ta ba so nipa gratuity ti won a je won san lati be won ba de 2017 loye kan wa ye won pe eh mo ma tin lo teni o temi na ma tin pari lo awon to wa feyin ti lati 2019 temi gan ti gbajoba bo lati se case won si in ba se fi won le ti mo ni won ma san odowo yen ti an san tan temi lo awon to ba nbo leyin ariwo mi won ma pa pe ah awon ise feyin ti gba aye ise yi makinde ni ise yi ni bayi won ni kan gba ki gborongba na lo jowo kale ti osan yi o won ni gomina wa o koda ah ni ba ilana tan ba bo ah party sugbon ta se ni pe e ba si file kan fawon ti an ba retire ni 2019 2020 2021 2022 2023 2024 e ma ba mo won na e ma fi la awon tan ba bo ta ba ni 2017 e je kan no se kini e ma bayi to won lo baba wa so pe officially owo eti ba gomina din sambo la 2008 o ti di 2017 eti won se bere sen la 2019 ngba ti gomina dori aga le fa tawon yen wa nfeyin ti won ti ba di 2020 officially won lo ru ona loju ta ba gbo pe nikan wa o se retire ni 2025 orowo gba gratuity o retire in 2026 gan ori wo gba gadi baba ni nkan mi ti bo mun be lo pe kini oni o je kemi na oloye eyan
6: pe wo rara mi
5: a suke ti wo rara ba so ti baba wa wi no a to wa o mi ba to pada sodo alaga local government staff pension board nto wa ni se ti lati bada yen honorable akim ademola o ige a to pada do won nu lati le tun salaye pe to baba pe wa o won na na gbo alaye yon awon tan si re awon to je tawon to je bon bebo beyin bebo je awon tin fun a lori ofe ka se ta si laarin won awon de ti kede gbogbo ose feyin ti pa awon ta nle we alako bere pe awon ore ni keni lati gba owo kankan loruko NUP iyen ni ekeji ta ba re to ba so aidagbero tin gbo lo won won lo wa ewo loro re oyo lo wa baba wa de pakute fun ta ba mu koda won ni ba gbe lejo yo ra won ba gidi gba leyin re ni ta won lo pe to o le ni o le ni to wa gbe pension won ba te npa lowo jo baba to baba ni ka ko ori oko aye kadako na la wa e ka gbenge to baba mo kin e kuse
6: ese
5: agboda le o

0: kan fun lo lori wa yen ni owo kini yen se lo oto ni won fi pe awon fi se ejo ti won to yo lori wa
1: se okay iba te ma rowo yin yen pada o din ni 200,000
0: yes o din
1: se won wa
0: 200,000 elomi 200 elomi 195 to 196
1: ina mo so pe se board ni
0: 196
1: se board ni won yowo yen si ni
0: awon omo bi tan yo si baba tan na ni ke ba ni bi pe gbogbo ni won ni awon NUP so wi pe owo ta won fi ba jimo bi se ejo ni awon yo
1: yawo leyin retire mommy
0: 2016 ni mo retire
1: 2016 le retire ya
0: 2016 mo de se ri owo mi gba ni 2026
1: odun ile se rigba
0: no 2025
1: le se rigba
0: late 25 yes
1: igba te we wa gba yen after almost 200,000 wa yo foki ko nbe
0: odin almost 200,000 nigba ti mo de bi awon yoku na won ni bi won se yo ni won so yi pe owo ta won fi ba ajimo bi sejo in la won yo lara wa ta retire da si ko ajimo bi
1: owo tan fi ba jima bi sejo la won yo
0: inu wa odosi be ni inu wa odosi e ba wa bi baba abatan kan to mo le ni bolowo yen lo
1: ah
0: won se ijoba lo yo ni abi apo NUP pe tin tan so fun ta la gbo ni ye pe won ni
1: sejoba lo yo ni abi apo NUP
0: abi NUP yes
1: a pa
0: so fun ani pe NUP so yi pe owo ta mo fi se ejo lori eni kokan agbabado awo agbabado
1: eyin agbabado ko sagbero gaga to gbo lowo yin
0: awon kan gbabado daada 300 350 yet awon ta duro after ne years plus what is your almost 200,000 leyin igba ti agbe sanwo loso agbari go yen 22,000 ni won yo lososu fun more than 4 years
1: ha
0: so sheri NUP na won ara won mo o ki baba to tomo le si ninu wo odun si o ninu wo odun si rara
1: oruko yin mami
0: e ta wa se lori pelu ogun ojuru lori duro lori naro pelu ogun buruku la wa fi sise teacher tokan tolorun demo
1: oruko yin mami wa
0: ah e ti gbomi lati
1: ka fi basiri oda
0: yo dara kun
1: mama o si lorilede wa Nigeria won ni 2016 la won retire 2025 late lo wa won jade o di 200,000 naira awon si bi lohun yoku awon na won ni bo se ri lono owo ki wa ni afisejo pelajimo bi
0: osun wa la mo fi so jo pe lajimo bi
1: e
0: gbo se lo to ni
1: pe
0: ba wa bi baba abatan
1: an na ngbo eje
0: de lati gba ta de ti mi ta ya yen ko si jo ko osun kan ti won ki yo owo wa fun pe o ya won fi no fi ro me me body yen
1: oda
0: agbari go yen ajoko na ni
1: oda
0: monthly 2,000
1: oda
0: more than 3 years going to 4 years
1: ese ma e je ndagba mi lo ka wa ma lo
0: ko lo won gba wa o orilede Nigeria won pa wa lekun o pa wa lekun gan ni gan ni won ti ya je wa gbo
1: oda ese e je ngba egbon wa iso hello egbon mi amale Aziz e ma ti wole ati gbe agboyin o agboyin o ojo si ti lo emi ti fe ma lo o a si gboyin bo la ti be se bayi okay e to din gbe pada hello
2: ele ma pe so am baba si lati America ni
1: awa na ti ri so
2: se ri awon ti so se yo je
1: wọ́n ṣe yàn jẹ́
2: ẹ̀ ń gbádùn ètò òṣèlú gbogbo ó gbé tọ́lá lórí ẹ̀ ìgbẹ̀lọ́pọ̀ sí owó ọ̀sọ̀kọ̀ owó ní àwọn ẹ̀yà wa ní ọ̀hún owó mọ́ pa òkè pé bá pé ìgbẹ̀lọ́ lè ṣe.
1: Èmi náà mọ̀.
2: Àṣeyọ̀ṣẹ́ rí àtàwù nìyẹn, a nà ẹ̀yẹ̀ra wa jẹ́gbà tó bá jáde tán. Àǹdẹ́ gómìnà yóò tún fi fààyè lupò kan sílẹ̀ fáwọn tó ń ṣe ètò yẹn.
1: Ok.
2: Ìgbàtẹ́ ń sanwó àwọn kan bọ̀, ṣe wá ní kó kọ sí mẹ́bà jẹ́, ẹ wá fi àwọn kan lẹ̀, ẹ tó wá lọ jọ́ọ̀bù síbò mí. Irú òṣèlú wo lo? Ẹ kí lórí pé ìṣubú pọ́ńpọ́ sáà, sọ àwọn tí wọ́n sọ kí ń yẹn náà, sáà náà lẹ́bìlẹ̀ àbí kẹ̀kẹ́ lọ fà á. Àbúkọ̀ sọ òye.
1: Ó yé mi.
2: Sọ ìjẹ́kọ̀ náà ni wọ́n pàtàkì yẹn náà kì í rí sọ́ńgbà yẹn, ìjẹ́kọ̀ tẹ́yìn ọ̀mọ̀ pé wọ́n ti ń ṣẹ̀kan bọ̀ tí wọ́n ti wà lẹ́tẹ̀lẹ̀ pẹ́pẹ́ làwọn tó dé bá. Ẹ̀rí náà kò máa sọ ọmọdé bẹ́ẹ̀ náà ti dé bá ní pé àjọ ìpìlọ̀dọ̀ àwọn ọ̀sẹ̀ tí wọ́n wáṣọ́ náà tẹ̀dọ̀ kí n ti ẹ̀rọ ìrìn ọlọ́bẹ̀ yìí ti fẹ́. They are your faith workers, not market-based workers. So gbogbo kí ni ẹmọ great group of people wà ti gbọ̀nà tọ̀tọ̀.
1: Ẹ̀dá ẹja máa múra àti máa ṣe yìí lọlé. Ẹ ṣe mo dúpẹ́. A padà ẹ̀yin ètò lẹ́mọ̀ bá mi sọ̀rọ̀ 08032954191 òun náà ni WhatsApp number mi 08032954191. A tún padà sọ́dọ̀ bàbá wa Comrade Ṣẹ́gun Àbátàn. Àádọ́dọ̀ Comrade Dosu Akínpẹ̀lú tí wọ́n jẹ́ alága fún retired primary school teacher nípínlẹ̀ Ọ̀yọ́. Atakọ̀wé wọn Comrade Tuji Ògúnwálé. Gbogbo ẹ̀ láà fọ̀dí ẹ̀. A tún wá padà sọ́dọ̀ Honorable Akeem Adémọlá Igè. Akeyemi mi ò dúpẹ́. Ẹ máa pè mí lẹ́yìn ètò. Wọ́n fàyè báyà bí ọgbọ̀n ẹ̀sẹ̀jú kan lẹ̀. Tó àṣìṣọ́ lọ́wọ́ àbí ìgẹ̀ o. Àjọ wà nbí láti aago kan ni. Ẹ̀yin náà gbẹ̀tọ́ bá ti di aago mẹ́ta á sinmi wákàtí kan. Láti bẹ̀ làwọn padà bọ̀. Ọmọ yín Balkéze. Alága tó ní mẹ́ntọ̀ ńbẹ̀lórí tó lónìí. Ẹ má bínú pẹ̀ láǹfààní àti gbọ́ níjẹ́jọ́. Ẹ pè mí ojú òpó tẹ́ pè mí sí ni 08032954191 08032954191 Akin Yemi lokote meje ani padayo to ba jobe.

0: ọjọ́ wẹ́nẹ̀sì ọfà irú kílẹ̀ lẹ́yìn kò ní bá ọ tọmọtọmọ. A dúpẹ́ àtúndúpẹ́ wípé ojú wọ́n tún rí ọjọ́ yìí láyọ̀ àti àlàáfíà. A yóò mú ọmọ wa lọ sí ìkọ̀rọ̀ ayé. Wọ́n ṣe tánà dí wa Ọlọ́run ni ògbà. Kókókó lojú wọn lè mọ́ wa ṣùgbọ́n Ọlọ́run ni ògbà kí iṣẹ́ wọn dẹ̀hùn lára ọmọ wa. Ayé ó gbáyọ wa ó tọ́ pé àbí ò tọ́ pé
1: o.
0: Gbogbo ilé ẹ kí o go go go go go go
1: go go go go.
0: Yes, bàbá alábìyamọ yín ti wọlé wẹ́rẹ́ o. Pásítọ̀ Fúnkẹ́yẹ mọ ni bàbá alábìyamọ ni mò ń jẹ́. Lórúkọ Jésù, aṣọ àpọ́nlé ìwọ àti ọmọ rẹ ò ní fàyà. Olùfẹ́ gbogbo ẹni tó súnmọ́ ọkọ ló fẹ́ ọ dẹnudẹnu. Wọ́n súnmọ́ torí ohun tó ń ríjẹ lára rẹ ni. Nítorí ọjọ́ tá ayé bá ti fẹ̀kú sí jẹyẹ tá èpo rẹ̀ wọ́n máa ń dànù ni. Omi inú ẹ̀sàn ló jẹ́ kára ayé máa pa ọ̀sàn lé. Káyé bá ti mọ omi inú ẹ̀sàn tán èpo rẹ̀ kì í ṣe ohun àjírí mọ́. Oúnjẹ tí ń bẹ nínú abọ́ ló jẹ́ kára ayé máa gbẹ gẹ̀gẹ̀gẹ̀gẹ̀. Tó bá ń dára fún olùfẹ́ máa kíyè sára lọ́dọ̀ ènìyàn. Ìdí tí mo fi máa ń bẹ̀rẹ̀ ní gbogbo ìgbà wípé àwọn ènìyàn 5,000 tí Jésù fún ní ìṣù àkàrà lọ́jọ́ ọjọ́ sí. Ibo ni wọ́n wà nígbà tí Jésù ń gbé àgbélébù lọ Káfárì. Ibo ni wọ́n wà ní ọjọ́ tí ẹrọ́dù ń fi ẹ̀sùn kan. Ibo ni wọ́n wà nígbà tí wọ́n fi Jésù ṣẹlẹ́yà káàkiri ọjà. Àìsà sọ wípé ọwọ́ ìpọnlọ aráyé ń bá ní ńlá.
1: Ọwọ́ ìpọnlọ aráyé ń bá ní ńlá.
0: Tó bá ń dára fún ọ mọ́gbàgbé ẹbí rẹ mọ́gbàgbé àwọn ọmọ rẹ o. Nítorí ọjọ́ tó bá dá páú, o ò lè rẹ́nì kankan ẹbí rẹ ní òkú. Lórúkọ Jésù ní ìṣọ́ra dáràn. Àwọn àtẹ́nu kò ní rọ̀ fáyé o. Ẹ̀mí kì í yè sára yóò bàlẹ́ o. Ọmọ rẹ ò ní rí ẹ̀gbẹ́ oníyọ̀rọ̀. Màríà ké o ní kẹ́bọ̀ sí lórí àwọn ọmọ tiẹ̀ o. Lẹ́jẹ̀ láìrọ̀ ayé mú Jésù. Ayé ò ní rí ọmọ rẹ mú o. Ẹja bí ọ̀bọ̀kú ò sí ọmọ rẹ ò ní sọnù. Wọ́n ní kí Jésù rọjọ́ bàbá ọ̀dẹ́ wọn lọ́mọ rẹ ò ní rọjọ́ o. Ọmọ rẹ ò ní dí àdìmẹ́rù. Ojú Màríà rí tọ́jú rẹ ò ní rí rẹ́dẹ̀rẹ̀dẹ̀ o màmá lórí ọmọ. Sì máa wọ ọmọ rẹ máa jáwé borí. Lọ́jọ́ mú Jésù Pétérù fẹ́ Jésù kò ní kùwọ́ nìkan o. Gbogbo ọmọ ẹ̀yìn lọ́sọ́lá ní kò ní kùwọ́ nìkan. Ojú Jésù rí tọ́ ní gángan tọ́jú ọmọ rẹ ò ní rí ìríkúri o. O ní kan ọmọ rẹ mẹ́bí o. Ayé ò ní kan ọmọ rẹ máa jà. O ní ṣe sí ọ̀sán ọmọ rẹ. O ní dí ọmọ rẹ ní adé ẹ̀gún. O ní forúkọ ọmọ rẹ wọ́lọ̀ kiri. Alájùmọ̀ kábíbélì kò ní ọmọ rẹ lẹ́ẹ̀mọ̀. A fi kọ́lẹ̀ bójú kò ní rí sí ọmọ rẹ o. O faṣọ Jésù ya yóò ní faṣọ rẹ yà. Tí ẹgbẹ́ bá rẹ gbé tí ẹgbẹ́ bá rẹ gbé wọ́n ní dájọ́ ẹkú fún o. Ọmọ adẹ́rì ìhùrù kò ní ọmọ rẹ lẹ́ẹ̀mọ̀. Ọ̀rọ̀ ọlọ́ra kò ní di ti yín o. Alágbálúgbé omi kò ní gbé ọ lọ o. Àkókò akọ lórí ọmọ rẹ. Ọmọ rẹ ò ní rámáyé. Wá ṣe rere láyé tọmọtọmọ. Gbogbo ayé tẹ ní làkọjá lórí ọmọ yóò padà já sọ pé o. Àkọ́bí ni Jésù àkọ́bí wọn ní rí ọmú o. Olóore gbọ̀rọ̀ mí dẹlẹ́rù yóò ran ọmọ rẹ lọ́wọ́. Olóore tí kì í wọ ṣiṣẹ́ ẹni yóò ran ìdílé yín lọ́wọ́ o. Olóore tí kì í wọ ìwà ọmọ yóò ran ọmọ rẹ lọ́wọ́. Láti inú ọ̀gbun afa ọmọ rẹ sọ́kè. Ayé ọmọ rẹ kúrò nínú ìgbẹ́kun bàbá rẹ̀. Ọmọ rẹ máa múnú rẹ dùn. Wọ́n jẹ́ wọn mọ́ màmá. Orí rẹ tó na gànàgà tọ́wọ́ tó máa múlé ọ lọ́wọ́. Eré tó sá tó dàbí pé agbára ti pin ọmọ tiẹ̀ lẹ́yìn. Òkè tó ń kù tó dàbí pé òun jábọ́ ọmọ ẹ̀gùn amú ọdẹ bẹ̀. Ilé ọlá yóò ní di aró. Ọmọ rẹ ò ní mọ́mí kọ́rọ̀ lọ́ṣù yìí. Wà á jẹ́rẹ̀ gbìyànjú rẹ lórí ọmọ lọ́sẹ̀ yìí. Wà á lẹ́ni níwájú. Wà á rán lọ́ọ̀rẹ́ lẹ́yìn ẹ̀. Ẹ kú àsú ìdẹ́ òní kan lọ́sẹ̀ yìí o. Ọmọ rẹ dí ènìyàn láàrin èrò. Bí David ò dé ẹnìkan òjọba ìwọ gángan lọ bá kan o. Olúwàfà sókè. Olúwàrà ìlọ́wọ́. O ní kú ẹ̀kọ́ gbèsè. O ní sọnù. O ní rámáyé o. Matthew 10:30 wọn ò ní yọ kúrò nínú ayọ̀ ọmọ rẹ o. Luke 21:18 irú ọmọ rẹ ò ní ṣàgbé. Ìṣú ọmọ rẹ máa ta lọ́sẹ̀ yìí o. Kò ní dìṣọ́ atayànyàn. Lórí ọmọ ò ní rọ́gun yẹn pẹ́yẹ́rìn. Adé gbìyànjú rẹ yẹn ládé. Ọmọ ológo lọmọ rẹ kò ní jábọ́ fún ọ̀tayọ̀. Gbogbo owó tó o ní òní fi wẹ́jọ́ o. Wà á ní sinmi lórí okòwò rẹ o. Ìbùkún máa wọlé. Owó á wọlé. Agogo ìrànlọ́wọ́ máa dún o. Agogo àṣeyọrí máa dún o. Agogo ìfọkànbalẹ̀ máa dún. Gbogbo ilé ọkọ lórúkọ yẹ kò ní ráyè inú ayé rẹ. Ẹni tí ò ní pẹ́sù láti kọ eré fún ọmọ rẹ kò ní fi ìrẹ́sà pàrẹ o. Jésù Olúwa. Màmá ẹ̀rí la fi mọ̀ wípé àdúrà ti gbà. Ẹni yìí náà fẹ́ jẹ́rìí wípé Ọlọ́run bàbá alábìyamọ wípé ààyè ló wà. Ẹnjiníà bá ń gbé sókè.
2: Nọ́ọ̀sì ni mí sọ ẹ̀rí mi lọ bí eléyìí pé mo ní pẹ́ṣẹ́ǹtì kan. Pẹ́ṣẹ́ǹtì yẹn ó ní ọdún tó ń wọlé ọkọ menstruation ti sá lọ. 6 years menstruation yen fi sa lo be ni sa.
3: So omo dun melo ni?
2: Omo 30 years. So menstruation yen wa sa lo wa ni bo n sese wedding tan. Menstruation yen sa lo o de wo ju oluwa. So gynecologist de ni mi wa ba mi. Sister ejo en ko lo phone ni number mi kankan. O ni o fe bimo. Gba o le se last menstruation ni 6 years. Like is menstruation we can't do anything. Eh o ni ko la ma se mo ni we yin. Emi ni omi baba labia mo si le mo de ni gbagbo ninu omi yen ba ti pe oruko Jesus so mi yen mo ni. Ko se n do e fi se mo lo n temi ni yen mo lo de ma se se. O ni ki fo na mo se ni gbagbo o ni o ni gbagbo. Emi na wa gara le pe ni oruko Jesus ojo meta ni ke fi lo. Pe ma ri janu mo wa fun lo mi yen ni waju Olorun Eledumare ta gbudo pe je riro. O mo mi yen fun 3 days o ri menstruation.
1: Hallelujah. Ayo Oluwa logo.
2: O koja oye mi gan fun ara mi emi ko kan gara lori omi yen pe ni oruko Jesu o de ri be. O ni to fi dele o lo mo pa ara o we si pe tori 6 years ago lo ti se menstruation gbeyin. O ni bo ko se wa lo ko oni taleni na to se o lo ni ona baba labi ya mo.
1: E so pe o ti loyun.
4: O ti loyun o.
1: E so pe o ti bimo.
4: O ti bimo.
1: So pe a ti se ko mo.
4: A ti se ko mo.
1: So pe omo na ma je seke.
4: O ba ta ma je seke.
5: Seke.
4: Seke seke.
1: Menstruation to lo fodun mefa le ni bo se da pada ire re na pada
0: mo le keri yen analagbo ni kola nitori akoko ere ejo kan la kan ma gbo si
6: jo tin o se program nibi ona stadium to wa nibi
1: stadium okay
6: gba ti mo de be mo de ngba dura so ni gba ti mo wa dede ni olohun se yaru ko po mo mi ko ara generator for 300,000 fun mi
1: hallelujah omo yira generator 300,000
6: be ni sir
1: omo lubo ni
6: omo kutonu do de na
1: mo ba mo ba na ikori e ma iko antem e ma iko antem e kan so pe eyan ara kutonu e wa ti soji baba labi amo lagege oya
6: mi me ku tan le mi wa ti baba labi amo soji ra gege fi o mi wa po mo de mo da gbogbo aso legbon
1: mi o lowo dani ba de fun ya yi
0: mama ba logbo lenu iye yen Jesus Christ te mi fi lo yi o wa fun gbogbo eniyan oro Jesus ko ni je pelu eleya meya ko ni je pelu boye eyan dudu ni oni aboyibo o wa si ile aye fun gbogbo ede eniyan pata asabi awon ero ko to ni ba tin gbara di fun soju agege yi ko si ilu ti wa na wa ti o ye ko gbera ni wese to nbo yi boye o ti gbo nipa soju ta fe se gegege lenu mi ri isoju ojo meta pere fe bere ni wese to nbo nibi ti awon bi amo yo ti ma gbadura wo pe ka ma se mo boji omo nibi ta ti ma fi adura gbe ipile tutun fun ajan mo awon omo wa ororo igo kankan ati akaji kankan na ma pe fun gbogbo eniyan lofe bi mo je wa ni agbara bebe ni emi olorun so fun wipe o bi ilu jeriko to wa ni odede mi ati okuta ti mo cha ni bethlehem lojo ojo si won ni ki n da sinu agba mi omi ko de ma pe fun gbogbo eniyan lofe ni soji agege asa iyanu ajele o mo mo lara wipe jesu ni eto to yato fun gbogbo awon to nbo nbe to ba ti de ile pako ni ilu agege iwo kan bere ambo playground wa rire gba a fi asiko yi dupa lo gbogbo eyin te nde oro lati je ki eto ko ma tesiwaju lojojumo oriso owo eni kankan o ni gbe o gbogbo eniyan ma da oro lati ran program ori radio yi lowo iye ki ye ni o iye ti agbara re ba ti ka owo to fi de oro yen sare ba mi tesiwaju owo to te iloruko Jesu o fi gba ere re ore to ti oro salaye o ya fowo re yi gba owo to te yen ori fi gba leta ofo Jesu Oluwa wa ibi ta ba du ade ni kola lana lati bere ni fo ni ola to ba ti nbo ko mu kan te lu nje wa fe fi se didi adua pe ni ojo aye wa a o ni ri ebi bo le ni bus stop to wa ni fo ni ogun se ni bus stop ya so ba olokada kan gbe lo si church amo fakeye ago san ni o wa rire gba olorun baba alabiya mo aye lo wa
7: hello hello prophet 09060 57 1110 fun itesiwaju eto yi e le fi ore si account details yi 30 34 34 77 14 lekan si 30 34 34 77 14 Fakeye Emmanuel lo ma gbe jade First Bank
0: Abiyamo
1: a o ni mo bo jemo.
5: Lagilu FM 96.7. La Lagilu FM Jagaba Gogo Radio.

0: gbogbo ẹni tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi ní àárọ̀ yìí nínú ọjọ́ àánú kejì nínú oṣù kẹsàn-án. Ọláyọ̀ láti sọ fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, ìrìn àjò májẹ̀mú kù díẹ̀ báyìí kó parí, ó sì ní àwọn ohun tí Olúwa bá mi sọ, pàápàá jùlọ fún gbogbo ọkàn tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi. Ẹ jẹ́ mú eléyìí láàárọ̀ yìí, ọjọ́ àánú lòní, ó tún wá jẹ́ ọjọ́ àánú kejì. Ẹ sà, mi ò má bẹ́ẹ̀ yẹn ti fẹ́ ní ayé ìyípadà bí kò bá ní àánú. Èmi ò mọ bí nǹkan ti fẹ́ yí padà fún ènìyàn bí ilẹ̀kùn àánú kò bá ṣí fún. Ohun tó pọ̀ ni mo ti sọ nípa ìyípadà fúnra rẹ̀, ẹ sà, ṣùgbọ́n ibi tí mò ń lọ lónìí kọ́ nìyẹn. Olúwa rán mi lóhun tó ní agbára, gbogbo ẹyin tí ẹ ti ní omi tí a fi ń jọ gbàdúrà, tó o bá dẹ̀ ní tó o bá lè wá omi níbi tó wà, màá gbà ọ́ níyànjú pé kò ṣe bẹ́ẹ̀. Eléyìí ni màá mọ̀ tẹnumọ́, àdúà wà tí mo máa fẹ́ ká gbà bí ò ti ẹ̀ ju méjì, a máa gbà á ní àárọ̀ yìí. Ṣùgbọ́n kí n tó lọ bẹ̀sà, gbà mí gbọ́ o, ilẹ̀kùn àánú kì í dédé ṣí, wọ́n è dédé rántí ènìyàn pẹ̀lú àánú. Ayé kì í dédé ṣàánú ènìyàn, ohun àánú kì í dédé fọ̀ sí ènìyàn, ènìyàn kì í dédé wọnú ìpele àánú lọ, ènìyàn kì í dédé wọnú àṣẹ tí wọ́n ń pè ní àánú bí àwọn nǹkan kan ò bá ṣẹlẹ̀. Ibi tí mo ń lọ ní àárọ̀ yìí nìyẹn. Ẹ sà, ẹ gbọ́ mi o, mo ti sọ fún yín ní àìmọye ìgbà nínú ìpàdé yìí ni pé bí ẹ bá rí ẹni tó rí àánú gbà, ẹ wádìí o, níṣe ni ọwọ́ Olúwa ń bẹ lára rẹ̀. Bí ẹ bá rí ẹni tí ọwọ́ àánú kan, ẹ kíyèsí sà, ọwọ́ Olúwa ń bẹ lára irú ẹni bẹ́ẹ̀. Òun ló jẹ́ kí n mọ̀, mo dẹ̀ gbàgbọ́ gbogbo ẹni tó gbọ́ mi láàárọ̀ yìí, dandan ni kí ìwọ náà kó rí àánú gbà, dandan ni kí ìwọ náà kó fọhùn àánú, dandan ni kí wọ́n pe ìwọ náà kan kí ọ kú oríire, dandan ni kí àwọn èèyàn péjọ kan wá bá ọ dúpẹ́. Ẹni tó rán mi lónìí tẹnumọ́ ọ̀run àánú ló ní kí n pè é, yẹn ní àárọ̀ yìí. A fẹ́ gbàdúrà sí omi, omi tá a pọn ní àárọ̀ kùtùkùtù, a dẹ̀ fẹ́ béèrè pé kí ọ̀run àánú kò ṣe fún wa. Nínú ìwé Lúùkù orí karùn-ún, Bíbélì sọ pé Jésù rí ọkọ̀ méjì, ó sì wọnú ìtí ń ṣe ti ọkọ̀ Símọ́nì. Kí ló dé tí ò wọnú ọkọ̀ ẹnì kejì? Ẹ kíyèsí láàárọ̀ ìsà, àwọn méjì ni wọ́n jọ wà lójú kan náà tí wọ́n jọ ń tajà, ẹni méjì ni wọ́n jọ wà níbì kan náà tí wọ́n jọ ń ṣe gbogbo nǹkan. Ṣùgbọ́n ṣe ni láàánú, ẹnìkan la dá lóhùn, a fi ẹnìkan sílẹ̀. Ẹ̀yin tá ẹ fẹ́ àánú láàárọ̀ yìí, ẹ̀yin ni mo bẹ̀sà, mo fẹ́ ká ẹ mọ eléyìí dájú, àánú kì í dédé fọ̀hùn. Nínú Bíbélì, Ẹ́stérì fẹ́ ojú rere ọba lẹ́ẹ̀kejì, torí ẹ̀gbọ́n rẹ̀ ló sọ fún pé Ẹ́stérì lọ síwájú ọba kó lọ sọ̀rọ̀ àwa ará Sùsánì, kó lọ sọ̀rọ̀ wa fún ọba, lọ sọ̀rọ̀ àwa Júù fún wọn. Ẹ̀sà, Ẹ̀sà wá sọ pé ọba ò pè mí láti bí 40 ọjọ́ sẹ́yìn, mi ò sì lè lọ síwájú ẹ̀, ṣùgbọ́n ẹ jẹ́ lọ gbàdúà. Bí a bá ti gbàdúà, ẹ kó gbogbo àwọn tí ń bẹ ní àyíkájọ àwọn ará Júù, ẹ kó wọn jọ, ẹ jẹ́ ká gbàdúà. Bí wọ́n bá gbàdúà tí wọ́n sì gbààwẹ̀ ọjọ́ mẹ́ta, boya oluwa le siju alu na veka dayama na ve kwedela ibi ti mo nlo niyan bi adua ba du eniyan esa bi oru eniyan ba si oluwa le siju alu bi eniyan ba gbadua ti adua re si gba oluwa le siju alu ekiesi eni to ti po nbe eni ti o saferi o to po eni ti ko le se bo ti ye ko se bi akoni tele eni ti ire ajo serere ko ya fun bi adua ba do esa ti orun anu si a le ranti ohun na ki won pe pe e lo pe wa oluwa lo ran mi asoteli akoko ti ma so leleyi mi ojo anu elekeji mi osu kesan egbo oro oluwa o gbogbo eni to gbo mi laaro yi ile ku anu ti o si fe mi kankari mi bi ta ti bi o loruko babo ma ti eme mema mo so tele ile ku anu si o now e wo bi Oluwa ni ma tenu mo fun odidi ojo meta to ku ki ire ajo yi pari leleyi e fi aanu yi itan mi pada use mercy to change my story e fi aanu yi itan mi pada e je ki emi na ki ni yi pada ninu itan mi na ma mo so awon ti mo ri ninu bibeli oje pe anu lo yi itan won pada sugbon ki to lo be mama ami ni ko se ogbe ti won sa o ti aye re fi gbe ni eru ogbe ti won sa o to fi gbe ni po eru mo so tele mi te anu ni mo wo lo mo si so atos aso tele mi aro yo bibi ti won ti sa olobe ogbe ti won sa to fi le dan karere se anu koja lo be
1: amen
0: o tun itare ko
1: amen
0: o tun itare ko
1: amen
0: o tun itare ko
1: amen
0: e ba oluwa gbogbo eyin te nje ti ko wi na fe ka dayama na valia daya gbogbo eyin te nse ti ko wi gbogbo eyin te riri ajo ti ko wi asotele re loruko baba oma ti eme meme ogbe ti won sa o ti aye re ko fi ri anu mo ogbe ti won sa o to fi le won bi ogo mo ogbe ti won sa o to fi le soro ogo mo bi ami ba jade anu ni mo fi bere mo wo bi ase anu lo mo so tele pe aye re o gba
1: amen
0: aye re o gba aye re o gba
1: amen
0: aye re o gba
1: amen
0: aye re o gba
1: amen
0: aye re o gba ilẹ̀ kù àánú tí kò sí rí
1: orúkọ Jésù
0: fún ẹnikẹ́ni nílé yìí anákabárù bí adayẹ́mẹ̀dẹ̀ ilẹ̀ kù àánú tí kò sí rí fún ẹnikẹ́ni nílé yìí mo sọ àsọtẹ́lẹ̀ lónìí ilẹ̀ kù àánú
1: sífọ́
0: ilẹ̀ kù àánú sífọ́ ilẹ̀ kù àánú sífọ́ ilẹ̀ kù àánú sífọ́ ilẹ̀ kù àánú sífọ́ ẹ̀sà wọ́n sọ ìtàn ìfún mi ní ọjọ́ tó ti pẹ́ manava kwada yanada àṣé kò sí ẹni tí ò lè rí àánú gbà àṣé bí ẹni tó níwà mímọ́ ti lè rí àánú gbà lẹni tí wọ́n pè ní ẹlẹ́ṣẹ̀ náà lè rí àánú ẹ̀nàká bárúbi adáyánadálíà ọmọkùnrin kan ló sọ fún mi ìtàn ìní agbára ẹ̀wọ̀ bí ó máa ń wọ mọ́tò tí wọ́n ń pè ní mọ́tò tipa tó o ma n ko iyepe a mo bi break se fail lowo e o ba kolu maruwa esa won ni obirin oloyun kan lo koko ku loju ese eni to drive iye ese re yo mo tipa yen ni bo ti bole to sa lo awon eyan ba gba tele e wo bi sa won ba le won ba le bo ti debi kan won ka mo be won lu won ba gbe taya si lorun bo ti gbe taya si lorun o wa ku isana esa won de fi odidi iseju meje won de fi wa isana won oderi won de wa kaakiri won sa fe pa sibe won de wa kiri won oderi oni laarin bi 7 minutes ohun ti e ti ro ohun o ti e

0: sáré gbẹ́lẹ́ kejì láì dúró dẹni kankan kò jù bẹ́ẹ̀ lọ láàárọ̀ yìí. Ẹ pe orúkọ Jésù ni, ẹ pe ẹ̀mẹ́mẹ́ máa aṣọ mẹ́ṣàánú ẹ̀, aṣọ mẹ́ra àlúgbà ẹ gbọ́ kúrò lọ́rùn mi, aṣọ mẹ́ra àlúgbà aṣọ mẹ́ra lọ́wọ́ ẹ gbọ́ lọ́rùn mi, aṣọ mẹ́ra àlúgbà ẹ gbọ́ lára mi. Ó yá àdúrà
1: orúkọ Jésù.
0: Ẹ̀mẹ́mẹ́ máa aṣọ mẹ́ra àlúgbà aṣọ mẹ́ra lọ́wọ́ ẹ gbọ́ lọ́rùn mi. Ayá gbarúgbà ní àgbáyá dada gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní omi ni kẹ́ ẹ gbé omi yín jáde. Màá wá sọ fún yín wípé ọjọ́ má mi gbàgbé lónìí, wòbí kò ní sírú orí ọ̀fẹ́ yìí mọ́. Bí mo bá tún ní orí ọ̀fẹ́ láti sọ fún ọ pé kò dé ọ̀rẹ́ àánú, màá ti wà ń sàlẹ̀ ńgbà náà. Kò ní sírú orí ọ̀fẹ́ yìí má dẹ́ na vá kọ ẹdẹ́ yẹ mẹ náà vá kádàyà. Kò ní sísà, mo bẹ̀ ọ́ ni gbogbo ohun tó bá lè ṣe omi kó o ṣe láàárọ̀ yìí, ọrẹ àánú tó kàn tí mo lè gbà lọ́wọ́ rẹ tó máa bá mi ní orí òkè òlélẹ̀. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, gbogbo ẹ̀yin tí ẹ lè ṣàmú ibi tí wọ́n ti tilẹ̀kùn àánú máa yé yín, níbi tí wọ́n ti tilẹ̀kùn àánú mọ́ iṣẹ́ yín, níbi tí wọ́n ti tilẹ̀kùn àánú mọ́ ọjọ́ orí yín. Mo sọ tẹ́lẹ̀ ilẹ̀kùn àánú ṣe o, ilẹ̀kùn àánú ṣe o. Sòmárọ̀ láàárọ̀ yìí tó bá ní orí ọ̀fẹ́ gbogbo ọ̀nà ìwọ náà ní ọ̀rẹ́ àánú láàárọ̀. Ẹ̀sà ẹ wo bí o tí mo fẹ́ ṣe lélẹ̀. Àní òní ni ọjọ́ tó kẹ́yìn sà tí mo ní orí ọ̀fẹ́ láti ṣe lélẹ̀ gẹ́gẹ́ bí mo ti wà ní orí òkè. Màá mọ̀ gbàdúrà fún ogunlọ́gbọ̀ àwọn ènìyàn tí wọ́n bá dá ọ̀rẹ́ àánú láàárọ̀ yìí. So wá ọ̀nà jẹ́ kí ọ̀rẹ́ rẹ yìí jẹ́ kó ṣe ohun tí wọ́n ń pè ní kíkásẹ̀ nǹkan lẹ̀ fún ìrìn àjò 42 days. Ìwọ náà fi béèrè pé Olúwa, nínú ìrìn àjò yìí jẹ́ kémi náà kí n ní ẹ̀rí, jẹ́ kí n ní ẹ̀rí fún mi lóhun báyìí, jẹ́ kémi náà ní ẹ̀rí fún mi lóhun báyìí. Ohun tó fẹ́ nìyẹn, wàá máa béèrè ẹ̀ nígbà tí ìwọ náà bá ṣe. Ṣé ẹ rí omi tá a pọ̀ yìí? O ní màá sọ fún yín ohun kan tí ẹ fẹ́ fi ṣe ibi tá a máa parí omi yẹn sí nìyẹn. Gbogbo ẹyin tẹ́ ẹ bá ní tẹ́ ẹ dẹ̀ lè dá ọrẹ àánú láàárọ̀ ẹ̀, ẹ mú àká nọmbà tí mo fẹ́ fi ilẹ̀ yìí, ẹ lọ fi ọrẹ àánú yín sí 02-71-96-92-04. Jẹ́ ń tún pè fún ọ 02-71-96-92-04. Èmi tọ́pẹ́ Okò Adé Aládéhùwà, Wema Bank ni o, Wema Bank. Ẹ̀yin kan wà ń bí tí mo máa bẹ̀ yín wípé ní òní ọjọ́ àánú ẹ̀sà ẹ fi omi tẹ́ ẹ pọ láàárọ̀ kùtùkùtù yìí ẹ fi wẹ kẹ́ ẹ wá bẹ̀bẹ̀ fún àánú bó ti ń jáde lọ láàárọ̀ olúkọlù kò wo ti àdániwáyé yóò ṣe. Ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí i torí ẹ̀yin tó jẹ́ wípé ó wù yín láti dá ọ̀rẹ́ àánú yẹn ṣùgbọ́n kò ẹ tí ì mú àká nọmbà yẹn. Ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí i 02-71-96-92-04. Ẹ jẹ́ tún pè 02-71-96-92-04. Tèmi tọ́pẹ́ Okò Adé Aládéhùwà, Wema Bank ni báǹkì yẹn. Now màá bì ọ́ ni ìwọ náà rí pé o fi omi yẹn gbàdúrà ní àárọ̀ yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní orí ọ̀fẹ́, mo láyọ̀ láti sọ fún yín pé ní ọjọ́ Sunday ọ̀sẹ̀ tuntun tá a wọ̀ yìí, òbí ni Olúwa rán mi bọ́ọ̀lẹ̀ látorí òkè. Ó máa ní agbára o, èmi ò mọ bí mo ṣe lè sọ fún ọ jù báyìí lọ láàárọ̀ yìí, ṣùgbọ́n wo bí láti 40 days ọjọ́ lé méjì ni Oluwa ti ran mi sinu iju yi fun adua ati awe to ni agbara obi bi mo ba ti n bole mama wonu ipade ni ojo sunday ye pelu gologo awe ni obi ki se ajojimo gbogbo eni ti o nbe ni ilu Ibadan ni won ti gbo eleyi pe ipade ti eniyan gbodo ma wa lo eni baba mi ran mi si aye gbogbo eyin ti e nbe ni Ibadan e wo bi ipade to gbodo fi akoko re le fun lati darapo si ni ojo sunday lati ago mejo ale titi di ago maro ni idaji kutukutu ni ipade ye yo ma waye eyin te ni ore ofe e wo bi sa ohun to da ju ni pe iwo na wo ni ipade ye oluwa ran mi pe omo iwo ni wa fun awon eniyan ni ororo ati oyin ni ofe gbogbo eni to ba wonu ipade ye mo layo lati so fun o pe iwo na wa gba ororo ati oyin wa de pada wa fun eri be ni sa e kiesi eyin kan wa bi iru ipade to ye ko wa ni e je so bayi pe oru ma de gbagbere o gbogbo eyin ti won da ise yin duro obi lo o je ki oja re lo bo ti fe won ti so ise re di gbese mo lowo o se wa gba oyin ati ororo lowo mi e kiesi sa eyin ti won o je le oko won fi ale si ara re o se wa gba ororo ati oyin adua ni owo mi ogoje ojo le meji ni baba mi ti ran mi pe ki ma gba adua si ohun fe tun ayanmoyan fun awon eniyan so ohun to ni agbara ni iwo na wo be ofe ni won ma fo ni ojo sunday ni ilu Ibadan e je so bayi gbogbo eyin ti e fe raye lati le joko ninu ipade e ma gba oniyanju pe ko tete de ngba ati ago meji osan e sa ni awon eyin o ti ma wole sinu ipade e be ni sa o di ago mejo ale ka to bere looto sugbon ngba ti o ba fi di ago mefa ni irole gbogbo agaye yo ti ko fero so ti won na ba lori ofe je ngba oniyanju tete de bi ipade o ma ni agbara ipade ma ni gbagbe ni gbogbo eyin te ba ni ore ofe e wonu ipade ye ke wo ti adade waye yo se ni ojo sunday ni ilu Ibadan o ma ko fun agbara olohun e je njuwe fun eyin kan ki to pe number ti e le ma pe fun ijuwe ni ojo sunday ose yi ni o ago mejo ale ipade majemu to papo mo ojo ibi wo yi now e wo bi gbogbo eyin te ba darapo iworo odule nbo now te ba ti dori bridge iworo ma se mistake ki se under bridge ori bridge iworo lori bridge loke now wa koju bi igba teyan lo si ojo wa ma bo bi po lo si general gas bi po lo express yen se lo si general gas to lo si ojo yen wa ma bo waju be wa koja ile epo roswale be ni sa wa wa dele epo elekeji complex filling station be ni egbe ile epo yen ni street church wa wole legbe ile epo yen wa ti ri awon eyan tan lo church abi ko beere lowo ebi kedi pe church olohun kankan ni mo lo wa juwe fun e wa lowo e fun e pe o ni yen lokan iwo na darapo ni ojo sunday isoru ni ago mejo ale si ago marun ni aro kutukutu o de ma ko fun agbara gbogbo eya ara ilu Ibadan ri pe iwo na darapo number ilo le pe pe wuli e juwe fun mi bi ma ti debi ipade 090 25 20 27 24 090 25 20 27 24 thank you God bless you
2: la la la la gelu fm gagaba gogore

0: the Lord will bless you. Now, ẹgbẹ́ ilé yìí sà, àtọmọdé àtàgbà, kí number 7, nínú ìwé Psalm 37, ẹjẹ́ ìyára ka verse 25, ẹgbọ́n tí Bíbélì sọ, ó ní, èmi ti wà ní èwe, mo kéré ní jẹ́bẹ̀, èmi sì ti dàgbà, ẹni sáàmù ní sọ̀rọ̀, ó ní, èmi kò tí ì rí, kí a kọ olódodo sílẹ̀, tàbí kí irú ọmọ rẹ̀ kó ságbe jẹun. Mi rí níbi tí ọmọ olódodo ti ń ságbe. Ọfà burúkú ni kéèyàn ọmọ tọrọ gbogbo èèyàn gbé omi yẹn sókè sọ ń sẹ́mu ó ti yẹ òkú díẹ̀ báyìí. Èyí ni àṣẹ náà má jẹ̀mú tí ó jọ ọmọ sánná ní kí agbára tó ní ọmọ tọrọ káàkiri agbára tó ní àfitọ́ ọba tó bẹ̀bẹ̀ kó tó rí látòní lọ agbára yẹn dópin ẹ̀mí ìtọrọ jẹ mo ní kọ́ jáde lára rẹ. Ọmọ olódodo ni ọ lórúkọ Jésù ò ní ságbe jẹun mọ ò ní tọrọ oúnjẹ mọ látòní lọ ọ̀dọ̀ ẹni wọ́n ti mọ̀ wá gbóúnjẹ ọ̀dọ̀ ẹni wọ́n ti mọ̀ gbowó in the name of Jesus Christ ṣé omi yẹn mu tó ń lọ wájú ọ̀lànrẹ wájú lọ́mọ jẹ́ òníjọ́ lánrẹ yìí. Number 8 lónìí ó nàí wá gbọ́ tó sọ nínú Isaiah 65:21 gbogbo ẹ̀ ń bá láìkè eléyìí ni kó sàmì sí mọ̀ súnwájú ni ó ní wọ́n ó sì kọ́ ilé wọ́n ó sì máa gbé inú wọn wọ́n ó sì gbin ọgbà àjàrà wọ́n ó sì máa jẹ èso wọn. Ọlọ́run rẹ̀ lọ sọ bẹ́ẹ̀ ó ní ní ẹ lọ kọ́lé àṣẹ ẹni tọ́ lọ́n bá fẹ́ fún ní agbára láti kọ́lé ní máa kọ́ nínú ìwé Psalm 127:1 bí Ọlọ́run ọba kọ́ ilé náà kí ni alágbà ṣe ń ṣe ó ń ṣe lásán. Anointing kan bẹ láti máa kọ́ there is anointing to build pastor nílò ẹ̀ tí anointing yẹn ọba tí ì dé èyàn mọ̀ gbé ní apartment rented apartment ilé ayágbélé yẹn mọ̀ gbé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ kọ́lé ẹ̀yin tẹ́ ẹ ti kọ́ tẹ́ ẹ tún fẹ́ kọ́ sí nǹkan méjì níbẹ̀ mọ̀ náwó sókè báyìí nínú studio òní ni 909 ohun tó lápẹẹrẹ ni ìgbà tí ó bá fi di September 9, 2027 gbọ́n tí olúwalé ó ti ṣẹlẹ̀ sí ọ ó ti di landlord ó ti di landlady nínú òfin ọ̀la lọmọ pandoro ti máa dàgbà bó ti wulẹ̀ kí sìmẹ́ǹtì ọ̀wọ́n tó báyìí lolúwa wí gbàgbára láti kọ́lé in Jesus name. Ẹ wá yẹ̀wò ó ní ẹgbin ọgbà àjàrà ẹ sì máa jẹ èso inú wọn kí ni ìyẹn túmọ̀ sí ìyẹn ń sọ nípa establish the business bẹ̀rẹ̀ fi nǹkan kan mọ́ tajà kan ó ní èrè rẹ kó o sì máa jẹ́ nú ẹ̀ agbára kan ni tí mọ́jẹ̀yìn ò ṣòwò kò jèrè agbára kan ni ní mọ́jẹ̀yìn ò lè dá iléeṣẹ́ lẹ̀ kó sì prosper mọ pàṣẹ lónìí tó o bá ṣẹ́ omi mu ó ń dà iléeṣẹ́ lẹ̀ ọmọ jẹ nínú iṣẹ́ rẹ àwọn èèyàn ò sì mọ bọ́ jẹ ń bẹ̀ ó dà ṣe ó dédìdì lónìí o ẹ ń bá ní òní rí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ láàfin ṣètùtù ẹ ṣẹ́ omi mu the last of the last one ètò parí ẹ̀ 09/09/2026 olùfẹ́ múra o Isaiah 65 ẹ wá gbọ́ ti verse 22 sọ Isaiah 65:22 ó ní wọn kì yóò kọ́ ilé fún ẹlòmíràn láti gbé àìmọye àwọn tí wọ́n ṣiṣẹ́ àṣedànù oh my god gbogbo epo tí alákànbá ṣe àṣedànù ni èyí ọ̀wá ní ṣe àṣedànù mọ́ ohun ọlọ́run leléyìí òní 9 wá gbọ́ wọn kì yóò sì gbìn fún ẹlòmíràn láti jẹ ẹni ẹlẹ́ni òní jẹ iṣẹ́ ọwọ́ rẹ nítorí gẹ́gẹ́ bí ọjọ́ igi ọlọ́run rẹ ló sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọjọ́ igi ìyẹn ni pé ẹ̀mí rẹ yóò gùn ni ọjọ́ àwọn ènìyàn mi yóò rì wá gbé tí màá fi gbàdúrà fún ọ àwọn àyànfẹ́ mi yóò jìfà iṣẹ́ ọwọ́ wọn àwọn àyànfẹ́ mi yóò jìfà gbogbo èèyàn yẹ kúnlẹ̀ kẹ gbé omi yẹn kúnlẹ̀ síwájú ni ọ gbọ́dọ̀ lo ẹ̀yin o ẹ súnwájú ó ti yẹ kó o fẹ́ sún débi ìgànnà báyìí bó o ṣe ń sún lọ díẹ̀díẹ̀ ó ní àwọn àyànfẹ́ mi yóò jìfà iṣẹ́ ọwọ́ wọn ẹkúnlẹ̀ mọ̀mọ́ ẹkúnlẹ̀ dádì mo sọ anointing fà tọ́mọ fi jìfà jọǹtọ̀ nípa àjìfà lónìí lórúkọ ọba bátọ́mọ àti tẹ̀mí mímọ́ ọjà bọ́ sí ọ lórí ọyàgbà in the name of Jesus ẹ wá kígbe sí omi yẹn máa jìfà máa múfà máa gbé ayé ifà in Jesus name ó ti rí bẹ́ẹ̀ o gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run wá mú 900 naira lónìí ọjọ́ kẹsàn-án tàbí 9,900 anyhow sáàmù 9 rúbọ 9 rúbọ 9 gbogbo ẹni tó bá wa gbàdúrà pátápátá make sure fún orú ẹbọ 9 ẹsàn ayé gbọdọ̀ san ọ ni àtọmọdé ni o àtàgbà ni o rú ẹbọ 900 naira tàbí kó rúbọ 9,900 and o lè round up as 10 olufẹ wa wo ti o tele ogun teyan ba fowo se eyin aroni o fe san ida mewa iwo na le lo opportunity na account number ni 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni o gbe jade bi yan ba wole e lo eleyin ma 2017 42 90 47 2017 42 90 47 First Bank niyan Comfort Life Mission International niyan o gbe jade account number church ni eja lori Facebook eja lori TikTok eja lori YouTube se yin ta se atun lo tun kankan se ese bibeli ta fe ka loni gbogbo iwe second peter patapata ati gbogbo iwe first john second john third john the lord will bless you gbogbo eyan omo olodun ti won bi loni ati eyin te mark wedding anniversary yen kunle eyi ni edidi ati majemu olodun fun aye yin loruko baba to ma ti temi mimo ko to diwo ye amodun aye re yo ti gbera ju bayi lo wawa mo tinu ogo bo sinu ogo e mo tinu ola bo sinu ola happy birthday long life and prosperity happy wedding anniversary e wa wo nkan o send the testimony re send the sori number 08088716566 e send the message ire atanu ko bayin god bless you
1: Lagilu FM 96.7
2: Lagilu FM Jagaba Gogo Radio Maro Wancho
3: Oluwa gbọpọ ẹwa o. Eri awon woli. Alagba wi gbogbo eda. Ipa tin be leyin mi. Agbara to gbe mi ro. O ma kaka eta bori aka ene kan de gbọ mi. Ije aye to nja otomo tomo yen. Iji yen emi ni mo fokusin.
4: Amen.
3: Tata nina eka boria. Iji gbese yen Oluwa ni so be. Raka tuma eni yi gbese na fin ba oja. Iji yen loruko Jesu. Emi mo fokusin.
4: Amen.
3: Obirin ti aisan wa ni ba ye ri aka to ba ika to nina kan sa dalia. Bi owo si ba ya yen won ni gbadura fun o. O faburuku to wonu agware o ya jade jade jade jade in the name of Jesus o ba to so fi romi to ni ko da ke oro egbo abiyamo ida hey ta je fi na omo ju elera lera oluwa de ni gbadu afun o omo otuku me lowo
4: ma
3: ba ini mo so ni oruko olorun awon ogun
5: Jesus
3: eni to fi eto aye ndu yi iji mani iji ko ma kudu e ko bo si
5: ji
3: iji ma le ko ma ba iji ma fa ko ma tora iji ma du ko ma bo yen bayi ni mo so loruko Jesu opidesi a ma bo in the name of Jesus lo fo ke bale o eni you want making so for gbogbo to ndowo le ko sele to wo
5: kabiyesi
3: ni edu wa bo sori asan iji ni
5: iji
3: Ijini opidesi
4: amen
3: in the name of Jesus
4: amen
3: ina npe ni
5: iji
3: iji ni owo afefe to nsise odi
5: owo afefe
3: olorun da fefe ka fefe le ma fe siwa
5: yesu
3: kara ma ba ni eniyan amo ni bi to ba ti di iji o ma bere ise odi ni iji ki nsise lele kan bi o se odi
5: ise odi
3: bayi ni mo so gbogbo eni ti iji so odi si na yaka ikaboria loni isegude
4: amen
3: jerisa bi iji ba bere to se owo odi number 1 tire to ba gbarin le koja a se ori ile dani
5: a si dani
3: o le ma ropolopo ile to wa iji ba wonu odo ngba ti e ba ma da bayi e ke ri pe opolopo ile na ti sipa nu e won ti shiru pe danu iji lo sowo odi yen e wa gbo sa iji to sowo odi yen emi mo pa lenu
4: amen
3: yen to asiri kan
5: fun yes sir
3: a fi iji to we panu we iji to se olori ile danu e ri ba le lemi iji ti ja o ti gbe kuro lori
5: je
3: iji ma nja to ma n gbe okunrin ko nle awa a nile to da lomo to da iji obinrin lo ma ja obinrin ya wa gbe sodo a lo ma fun ti o ye ko to a lo ma je ti o ye ko je ma kiyawo e wa sodo mi sometimes nigba to bere to daddy eni ti o to le gbo kolowo everything lo bere pe o se pe yen ti o ke lori okunrin yen mo wa wo titi mo ni ja gbodua emi ma so pe to ba dodo woli iwo ko lo ma so n to se emi mo bayi mo ma ma tu asiro gbo bi o bere yen se wonu program mo ni madam mo ni jikan ti ja ni leye o ti gboko yin jiri olobirin ti o to nkan ni kini kan ibi se na ti jo sise bakun ni bakun mo ni je agbadua nigba ta agbadua mo ri wi pe iji lo gbokunrin yen mo ni mo so fun ile to o kan se pelokunrin lori ibi to ba ran ko wu iji lo nja dede ma da lohun o ti fe obirin tele o ti ma se be tele o kan je o ma se de die ni ele lo te wa bo ba o wa fi lele papata ko fa omo lowo mo ko fo lowo mo ko se kankan iji ni
4: iji
3: nigba ta bere igbesi adua
4: yes sir
3: nigba ti olorun ma dari okunrin wale
4: yes sir
3: e ku ki ko run
4: eh e ku
3: lo lo mo bi raju yen se ri owo ase ati agbara la fi tu sile ni ji fi jake ha eni to wa ndi oro gan eni pari ise ati eni to pari ise mo ji joka ba mo mo gbodua tani ji ti gboko e lo tani ji ti gbe yawo e lo tani ji ti gbo omo lowo e o mu mi ran ti wu ma yen mo so emi mo dije
4: amen
3: mama ye omo na lo fun
4: omo na lo
3: kan awon mo kan dede gbagbe e se wa le to dun mi dun ni pe eleyi to ri se ti ogun won da mu le lori bi pe a wa ma ran awon to ku lowo o na nawo si obirin lo kan gbe lo ko ti e fe gbo ti ya mo kawon aburo ba lo baba e ko ti e fe gbo ti won epe bi ibinu lo fi le won kan fi aye o sile won ti so fun pa awon ebi ni soro won ti so fun pa awon aburo lo ta won so pe ya awon ni aje iji lo de ja o mo so awon kan na ba jori yen pade iji yen to
4: amen
3: in the name of Jesus
4: amen
3: dari iji nigba miran sa ko ni gbe olori ile lo ohun to le dun won ju lo ma nge lo
4: ohun to le dun won
3: be ni ta kan gbe lo a ba je seri iji mi wa sa ko ni gbe ile
4: yes sir
3: a wo ile leri ohun to da
4: ni abaje
3: abogbo eje iji to lohun o bogo je to lohun o ba ye omo olobo je to lohun o ba se je to lohun o bona wa je emi mo pale
4: ni
3: in the name of Jesus
4: amen
3: seri iji ma nda oko nu o no fi di fa se ninu bibeli awon me yin jesu christi ori ba yen won ni jesu gori oke lo
4: o gori oke lo
3: ni jesu to pada de awon meji awon yin ti wole sinu oko won de tin tesi wadu nigba ti won ma da ni meji ni iji ba sowo di se oko oko ti fe doju de mommy iji ja o o lo mura si mommy e mo pe ite ekun ni sa omo te yen jiya le lori
4: ite ekun
3: to just ko to ye ke jere
4: kabiyesi
3: ni wa fi jigba lowo lo mo se wa mo yin laje daddy e wa la te se lori omo
4: wa la po
3: bi e ri kankan mo ma fi ji ise won fi ma nja yan awa ti fi a se wa la se wa la se wa la akoko to ye ko jere ise yen idamu ni o tun ba n ta le nbe
4: kabiyesi
3: iji ma nja yan to je wi pe gbogbo nkan to do wole ko ni sa se yori kankan
4: kabiyesi
3: nigba to fe fi ji gbese ja family
4: ke
3: ilu oyinbo na fi lo omo
4: won
3: to to je ni documentation at everything sugbon nigba to ya oh my god ti aye lowo si oro
4: won
3: omo yen o won lo de John Kennedy ni America bayi won de da pada si
4: naija kabiyesi
3: lai sese kankan won ri esun kan won loju enikan won na fura si ko le enikan sugbon fingerprint ki se teni yen won loju eni won lo lajo gbon kan ni won da pada lati gba yen igbesi otun igbesi osi won papo won na fi ran omo yen o pada de o ru gbese de o ru aisan de o ru idamu de gbogbo ba foju ko oluwa de ni gbadu afo gari akabori akasa a igbese te yen gbe ti je aye fi don eni ha ni gbe mo en kan wa sodo mi di oda ta o ni lo yibo na lo lo mo ba na mo loju ona mo ni eyan won suspect e mo ni ro pe o gbe gbogbo
4: lo
3: nigba to ma se gbo check it aisan lo gbe wale
4: aisan
3: ha iji ti eniyan home aisan ya patan o to ba se pe olo olorun mommy o la se fe gbadua daddy a fe gbadua oluwa so ni show wi to nbo ni ojo thursday yi thursday ose na ni thursday eleyi ni oluwa ni gbo eni ti jinja eni ti ji nja ile e eni ti ji nja ise eni ti ji nja omo e eni ti ji nja agbo ara e
4: wa
3: ni ka gbogbo si adua
4: igbesi adua
3: to ni agbara
4: e
3: a gbogbo si adua
4: to lagbara
3: oh my god ni 2006
4: e
3: ni elelu
4: elelu
3: ni alakia
4: alakia
3: 2006 ni elelu ni alakia ni bi farmers pure water
4: e
3: ibi kan wa ti an lo ngba o koju sile iya aladiye iya ajesa awon to ba wa ni badu mo ti juwe be fun yin won gbe obirin kan wa iyawo pastor ni iyawo pastor da blood ni beni church da blood
4: da blood
3: gbogbo o ti kutan hey gbogbo oju e ti yi soke
4: kabiyesi
3: gbogbo ese ti tutu de gbaya nigba ti won rude oni mo se juwe keyin eyan le mo bi ti mo so nigba to ru obirin yen de ale patapata ni
4: ale patapata
3: mi mi e o si mo
4: o si mo
3: o ba everybody lo
4: e mi ti lo lara
3: mi awon woli nigba ta gbadua tan oluwa ni lo mu ororo bye bye oni ki fun eni ti o le oko e atawon to wa nbe ni won force enu e la o mo se juwe bi to ti sele
4: kabiyesi
3: a ba force enu a fi si won ti owo bo ni awon ko le wole si a fi ra ori ra ese nigba to ma to seju mi meleko obirin yen bi jade o se wi o bi jade agbara bere si se pada
4: o dide
3: my god lawo yan ba bere si de o mo so pe elelu alaki anibadan bi ni lawo yan ba bere si wa wahala wa je sori ororo ororo 1 liter pere ni ni bi pe je ba mi kan si e ba mi kan si mo ba gbo ororo pamo mo ba bu die pamo mo bu sinu gogoya ibi mo tin toju mi ori mo awon eru ta park nigba yen ta kan jump si bi kan nigba ta ti ko die oluwo hey mo wa nwa kankan ni mo kan ororo yin nibe jesus ororo yi de ororo ti a fi mo yo odun gbadu asi ti mo ma nlo leko emi yen wa so pe ka ororo sinu awon ororo ko fa awon eyan mo ba ka ororo yen o mo ba fu eyan pataki pataki awon eyan mo ro awon eyan to wa ni jo tangbo lẹni bàbá ẹ sì sọ pé mo ni mo ti kan mo wá ṣe àlàyé ọdún tó ti wà lọwọ mi kó tó di mo pé mo lò ní ẹlẹ́lu alákẹ́ ní 2006 àwọn èèyàn tó ń gbá má ṣe rí yé ẹ̀mí mo wá lìdí mi ó yà fún àwọn èèyàn kan lò mo tún fún wọn lò ẹ̀rí tún jáde ibẹ̀ ni ẹ̀mí mi ti ní kí n dà sínú òróró mo wá dísẹ́lì pé òróró yìí o mo fẹ́ ta 20,000 lọ́wọ́ ni rárá o fún àwọn ènìyàn díẹ̀ àwọn kan wà wọn ṣe aláìní àwọn kan wà wọn jẹun ṣẹkù débi tí wọn àlà àwọn kan wà wọn rí orí ọfẹ gbà débi tẹlẹ yọ 20,000 olúwa ni mo iṣẹ òun lélẹ àwọn 100 àkọkọ tó bá kọkọ dé òórò tí mo mix yẹn kí n fún ọ ní orúkọ òun náà ye my god àwọn tó wá sí thanksgiving wọn dẹ rí àwọn èèyàn ńláńláńlá tó wá tó fún mi lọlẹ olúwa ti ṣe bóun lòun wà nídìí
4: ẹ
3: kémi náà ṣe ìrànlọ 400 ni òun ló fi jẹ wípé lóòótọ mi ò yí padà irọ́ wo lì kì í fúnni lóòórò ọ̀fẹ́ ṣùgbọ́n torí olúwa ti kọ́ bẹ́ẹ̀ 100 péré náà ni màá pín 100 yẹn náà péré ni
4: ọgọrùn
3: ní ọjọ 90 thursday yìí náà ni o thursday on the 10 yìí tí mo sọ yẹn léyìn náà ni o àwọn 40 péré tó bá kọkọ dé lágbó ọba tó láyé àtọrun máa fún olóró yẹn lọfẹ òróró yìí ṣe ohun téèyàn fi ń ṣeré that's why àwọn tó bá wà ní abẹ́kúta lágbó ọba tó láyé àtọrun lọ́jọ́ tuesday tó bọ̀ máa fáwọn náà ní 20 20 tó bá kọkọ dé
4: ogun
3: tó bá di ọjọ́ monday
4: ọjọ́ ajé monday
3: ọjọ́ monday àwọn 20 tó bá kọkọ dé ní sango ọ̀tà màá fáwọn náà ní 20 péré tó bá wá di ọjọ́ wednesday àwọn 20 tó bá kọkọ dé ní sagam ẹni under sabo bridge màá fáwọn náà ní 20
4: ogun again
3: ó jẹ 100 àwọn kẹ́lí bàbá kí ló wàá ṣẹlẹ̀ àwọn tó kù máa rà ní gbogbo ọba tó láyé àtọ 20,000 náà ẹ wo sà nígbà tí obìnrin yẹn dìde ó ròyìn ibi tó ti bá dé olúwa sọ jẹ́ kí n mọ̀ wípé ìjì ikú òjijì ló fẹ́ jà lé wọn
4: ikú òjijì
3: oh my god ó fẹ́ pọ ọkọ ó fẹ́ pààyà ọkọ padà kú lóòótọ́ o ṣùgbọ́n ìyàwó ṣe díẹ̀ after so many bí ọdún mẹ́wàá obìnrin yẹn ṣẹ̀kù mo sọ ìjì tó ń jà tó fẹ́ pọ ọmọ mẹ́ lọ́wọ́ ìjì tó ń jà tó fẹ́ pààyà mẹ́ lórí ìjì tó ń jà tó fẹ́ pọ ọkọ mẹ́ lórí ìjì tó ń jà tó fẹ́ pààwà fúnra wa ìjì tó ń jà tó fẹ́ da iṣẹ́ wa rú ìjì tó ń jà tó fẹ́ da ilé wa rú ìjì tó ń jà tó fẹ́ siwá sínú ìgbésí lónìí ẹ̀mí mímọ́ pomi pa àṣẹpalẹ̀ nǹkan in the name of Jesus ìwọ ni kò múra ṣe iná jọ tọ́sídẹ̀ẹ́ yìí tọ́sídẹ̀ẹ́ ọ̀dẹ̀ tẹ́ yìí ni nínú oṣù oní ti september wáyé tọ́sídẹ̀ẹ́ èyí gẹ́gẹ́gẹ́gẹ́ ni o tọ́sídẹ̀ẹ́ ọ̀dẹ̀ tẹ́ eléyìí tọ́sídẹ̀ẹ́ eléyìí gangan a gbogbo ẹni bá wa wọn á rí ànúgbà
4: torí
3: pé gbogbo àwọn tó bá wà yẹn a máa fún olómi ibùdó agbá yẹn ọ̀fẹ́ ni gbogbo èèyàn nìyẹn gbogbo èèyàn ni o àmọ́ èèyàn 40 tó bá kọ́kọ́ dé ló máa gbà kí ṣòro yẹn ẹ wá gbọ́ mi sà gbogbo àwọn tó bá dé náà máa jẹun ọ̀fẹ́ wọ́n á tún jẹun
4: wọ́n á
3: tún jẹ àsun lágbo ọba tó láyé àjọ àwọn tó bá tún wá a tún máa rà náà tí wọn spẹ́ṣálì fún bíborí ìjì ṣùgbọ́n 40 àkọ́kọ́ tó bá dé yẹn
4: a
3: máa fún ní òróró yẹn a ní ìta fún wọn ṣùgbọ́n gbogbo èèyàn tó bá wá ń dé tó bá nílò òróró yẹn tó ní 20,000 a fún ẹnìkan ní owó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ bí àwọn tó bá lò ó bí àwọn tó wà ní ẹlẹ́lu alákẹ́ ní 2006 níwájú ilé ìyá àjẹsà oh my god kẹ sọ pé ìyàwó pásítọ̀ tó wà ní church babada block ẹtí ọlọrun jí oh my god lẹyìn ìgbà yẹn àwọn tí ọfà wà lára wọn àwọn oríṣiríṣi ọ̀nà ni wọn ń lò sí.
5: ẹ bá mi sọ orúkọ yín àti ibi tí ẹ ti wá súnmọ́ bíbá yìí orúkọ yín àti ibi tí ẹ ti wá gan àti ohun tọ́lọ́run àtàwọn àtàṣe ṣe fún yín ẹ sọ̀rọ̀ sókè.
6: èmi ni mrs mustapha mo wá láti ọfà garage ní oṣù tó kọjá mo wá síbí
5: lóṣù tó kọjá nínú program ta ṣe ní
6: oṣù tó kọjá yes mo tiẹ̀ pe mọ́nì because mi ní big phone láti fi ṣe nígbà tán ṣe tán so ìgbà tí mo dé ọ̀dọ̀ wọn wá ní kí n lọ ra omi àti òróró wọ́n sì wọ́n fi ṣe iṣẹ́ fún mi mo sì gba àdúrà sí so ẹsẹ̀ ni wọ́n mo complain fún mi pé ẹsẹ̀ yẹn a fe fi damu olota mi sugbon igba ti
5: chef se nde dun
6: ben because ti ti ba rin lati bi lati doctor de bi ah ma gbo kada pada ni
5: ni te ba rin igba yen ni waju olorun ati e ta godo pe jere pe emi o gbe ri eke ajo meri dan ni emi gbe ri eke lodo ati mi o
6: igba ti mo wa lo mi yen ti won ni ki ta as a prayer assistant mo lo fun ojo meji ojo keji ti mo ba rin lati ile odo mi si bovas ti mo ma nbo ma wo ma gbo kada dele ni
5: lenu bi si beyin
6: beni
5: le ti gbo kada
6: beni because ma ma fi pains yen so igba ti mo wa lo mi yen tan ojo ti mo pari omi yen mo jade mo fe lo si bank mo rede bovas mo n pada bo mo rin pada wa lede awon aburo mi kan wa wa mi wa lati wa kini mo wa ni kin sin won kan fi lowo ko mo lati rin pada rin pada ni o je merin ni ojo
5: ni ojo yen nikan
6: ti mi o to be
5: te to be tele ni waju olorun ati mi o
6: ni ma ma fi pains yen ni even mo ti so fun mama ta jo wa legba odo wa pe mo ri iyanu olorun ni osu ta wa
5: lori pe kan do mi ati wa kan mata si ati ajo etegbe
6: be ni mo ni jo ninu program ti mo gbo mo pe mami gan pe nkan bayi bayi ti mo ri ni leyin igba ti mo lo mi ti won fun after se prayers mo dupe lowo olorun tori mo ri gbigbadura lowo ni olorun o ni lowo olorun atamata olorun o ni ba ise eyin je ni fomo se se ni fire se se olorun o tubo ma gbe yin lowo soke ise ti olorun ti padi olorun o ma gbe
5: amen
0: en mo to sabi se
7: inu mi Oye mi
5: lo so ti ni igba te debi ki le shakesi
7: bet lowo igba ti mo ti debi laaro yi itura ti itura de si mi ni ago ara sori nkan kan ti mo shakesi lowo igba ti mo debi bayi laaro yi to ba ti to bi ago mejo aro ti mi bayi ti jeun gugbara mi to ba ti to bi ago mejo aro ti mi bayi ti je gugbara mi o ma gbon shishishishi bet ni ataro ti mo ti kese bo bi leyin omi irapada ta nse mu yen mi ti je ni ti mo de
5: lawo after one
7: mo wa okay agbara agbara
5: so ta ba jeun tele ti ago mejo laaro ni rorun
7: ma ma gbon
5: e ma gbon
7: ara mi o ni lele
5: so e ba mi kan si ago mejo mesan mewa mokanla mejila ago kan o ti koja wakati mefa ti tele ara yin o de ti gbon e de wa okay bye
7: agbara mi ni itura agbara mi ni itura inu mi gan sentry yato
5: ni se se debile ni wa ju olorun ati eyan ta gbodo ko je
7: ni gba koko ti mo
5: koko te debile ni
7: be
5: ni tori mi o gba ere eke o
7: tori ni ojo ana ko ri be daji ni ojo ana mo pe mommy mo ni se isi wa ni eni friday mommy nda mi lohun pe isi wa won ni bo lati nbo mo ni lati ru wa mo ni igbagbo sodo olorun yi pe kin to wo ibadan yi ni ana ara ni ota mi debi wi pe omo ti mo

0: bá gan mọ pé ara ni mi bẹ lọwọ gba ti mo kẹsẹ bọ bi ni aro yi mo ri pe itura di agbo ara yi ọlọrun ori oke yi ko wa tun bo ba mi se
1: mo sawo kan bere pe bawo ni ori so ro ye ijila ninu ijila e sewo ijila ninu ijila e sewo ijila ọlọrun lo je
2: be
1: edidi ni
2: ko si ro be
1: eri awon woli agbara ọlọrun wa gbadu ọlọrun
2: kilo
3: ṣùgbọ́n bá ti mo wá rí yín ẹ wá fún mi ní omi mẹ́ta àti òróró ẹ wá dàpọ̀ fún mi ẹni kìlọ̀ múlẹ̀ kan náà mo wá délé ọmọ mi ní à ṣẹ̀bọ́n ní ta múlẹ̀ kan náà mo wá níbò mo ṣe fẹ́ mu gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà báyìí pé múnádà bí mo ṣe kó gbogbo ènìyàn mo bá mú bà tuntun dọ́rọ̀ tó tún jágbe mọ́ mi bá mú mo bá ti máa ya ló wá rí pé gbogbo ara mi mà tún ti wálẹ̀ mo wá sọ fún mi mo máa ti ń yíra mo ní gbogbo tó rán màrò bí yẹn máa ti lọ ẹsẹ mi gbọ pàápàá mi ò lè ṣe báyìí pé láti dìde báyìí irọ́ ni kò sí mi ò lè bẹ̀rẹ̀ rárá mo máa ti ya mọ́ dára mi máa ti dìde
1: mo máa ti ń yíra ìṣọ́tẹ́lápì ọ̀hún ti pará kan yín lórí omi mẹ́ta àtòróró
3: ó ní mo ti ń yíra mo ní bẹ́ẹ̀ ni tó má tó wá ya tẹ tún wá ní ẹ̀ ń bọ̀ ń bẹ̀ yẹn ǹjọ́ náà lọ́dà pé ẹ̀wà èmi àti ẹ̀wà ó ní mà tẹ̀lé mi lọ ṣùgbọ́n gẹ́rẹ́ tó dé ibẹ̀ ǹjọ́ ti ẹ̀wà wá bẹ́ẹ̀ ṣe débẹ̀ yẹn báyìí lẹ fọwọ́ kàn lẹ bá sọ̀rọ̀ ẹni máa rí lẹ́yìn
1: ìṣọ̀ àwọn àṣírí ìrìn àjò ẹ̀ fún
3: bẹ́ẹ̀ ni ṣá
1: torí tó bá lọ́dọ̀ wò ní ìwọ̀kọ́ ló yẹ kó sọ tó bá
3: wá ìgbà tó náà wá gbọ́ bẹ́ẹ̀ ṣe bá sọ̀rọ̀ lọ́dọ̀ ìgangan pàápàá nǹkan tẹ kọ́kọ́ sọ fún yẹn ó kọ́kọ́ jẹ́ kí inú ẹ̀ dùn ó ní mọ́ mi ó ní ẹ̀gbọ́n kan ti dáre yẹn sọ mo ní nǹkan tó máa ti sọ náà ni kò tẹ̀lé mo ní èmi kọ́ ni máa ṣe iṣẹ́ ó bá ní ìsopọ̀ tóbi tó ṣáà ti bẹ̀rẹ̀ rìn àjò yẹn nìyẹn pẹ̀lú èmi àti ẹ̀ bó ṣe ń wá sí ibẹ̀ nìyẹn ọlọ́run dẹ̀ ṣiṣẹ́ ọlọ́run jẹ́ra rẹ̀ nínú ayé ẹ̀ nítorí pé kí ni wọn ò fẹ́ kó ní ọkọ ṣùgbọ́n ọlọ́run ṣiṣẹ́ ló dáàdì dúró tì wọ́n ní lọ́ọ́ ṣe nǹkan báyìí ọmọ yóò dẹ̀ ṣe ṣùgbọ́n ọlọ́run wá jẹ́ra rà nínú ayé ẹ̀ gbogbo nǹkan tó ń fẹ́ pé kò tẹ̀ tó ń tẹ̀sẹ́ pé kò lè rí ṣe kò lè dúró lé ọkọ kò lè jókòó lé ọkọ ṣùgbọ́n ọlọ́run jẹ́ra rà ó tún wá bímọ ní ibi ibẹ̀ náà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé kò dí òkú mi ò wá tì mo tún ló tún bí ọmọ ọmọ ọlọ́run mo tún gbẹjọ́ yẹn torí mà tó wá sí ilé ní ètò wá ṣe nǹkan yìí mo wá ní a gbọ́dọ̀ dé ọ̀dọ̀ àwọn dáàdì o mo ń torí pé àti ìlọ dúpẹ́ ní ọ̀dọ̀ àwọn dáàdì so mo ló gbọ́dọ̀ gbé ọmọ ẹ wá láti wá fi dúpẹ́ lọ́dọ̀ àwọn dáàdì ká lè mọ orí ojú wa ẹ
1: ṣe ọ̀fẹ́. tó máa ṣẹlẹ̀ ní tọ́sí àwọn tó bá tètè dé wọn á láǹfààní àti rí mi bí wòlíì èmi dẹ̀ máa ń sọ wípé tó bá dọ́dọ̀
2: wòlíì
1: ìwọ kan ló sọ tó bá
2: yẹ
1: ẹ̀mí mẹ́nu ó máa tú àṣírí
2: ojú rẹ̀
1: oh my god wà á rí wípé ohun tó ń pè lógun yẹn kò jẹ́ nǹkan kan
2: ẹ
1: wá gbé eléyìí o ní alẹ́ yẹn a tún wá fi yín ọlọ́run sí president náà ni ó ti jẹ́ prophetic night ni power night
2: ni
1: gbogbo ẹni táyé dín lọ́wọ́ ẹni tí jì ń já ó ń ṣoge nínú ìjì ó mọ̀ pé ìjì fẹ́ pa ọ́rẹ́
2: ni
1: ogun ìjì yẹn lónìí ẹ̀ mọ́ bàwí ìjìlá ẹ̀rọ akọwo ló ní ẹgbẹ́ rẹ̀ ti bí mẹ́fà ó ń fẹsẹ̀ gba títì ìjìlá ẹ̀rọ ọmọ bíi àwọn ẹgbẹ́ rẹ̀ ti bí mẹ́rin ogun àìmàìdíà ló ń pariwo ìjì gánà ẹgbẹ́ rẹ̀ ti máa kọ́lé kọ́mọ àwọn mọ́tò
2: kí
1: èèyàn mọ́ mọ́ ibi tó ń bá ní àjò lọ sàtúkẹ́tì tọ́mọ yẹn gbé dání kò sí
2: ìkẹta
1: ẹ̀yẹ́ bí ẹmẹ múra apàdé ní ṣòro
2: yẹn
1: gbogbo àkọ́bí pátápátá
2: mo ní kí
1: èèyàn náà tì yín ohun tó mú kéèyàn ṣerú àbúrò.

0: Ẹ rẹ̀ bá mi ẹ̀yin màmá mi nínú ilé tó jẹ́ pé àṣẹ ń darapọ̀ mọ́ wa ni láti wá bí dájúdájú ṣe bá ti ń bá bọ̀ tẹ́pẹ́ ní ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa báyìí ni. A sọ̀rọ̀ nípa trust láàrin ọkọ àti ìyàwó, kó má jókòó àti ìyàwó gan-an nìkangan kó jẹ́ pé à ń lo àwọn olólùfẹ́ ṣá. Bá a bá fẹ́ ra wa nílé, a máa láà nífẹ̀ẹ́ ra wa nífẹ̀ẹ́ wa. Ṣùgbọ́n àwọn kankan wà tó jẹ́ pé ó di àwọn ìfẹ́ ìlú. Ìtọ́jú rẹ̀ là ń pè ní trust ìgbékọ̀ọ́. Tí trust ò bá ti sí nínú ìgbéyàwó, mi rò bóyá ìgbéyàwó ó dúró ṣinṣinṣin. Torí bọ́ kò bá nígbèkẹ́lẹ̀ ní inú ìyàwó ẹ̀, ìgbéyàwó a máa mẹ̀. Torí kò sí níbi ọkọ mi I trust my husband. Bẹ́ẹ̀ náà làwọn ọkọ mi kan sì máa ní I trust my wife can't do it, never. Mo lè fọwọ́ ìsọ̀yà. Ṣùgbọ́n nǹkan tí a wá ń pè ní trust yìí, tó bá ti kúrò nínú relationship or tó kúrò nínú marriage, ìgbéyàwó a máa mẹ́hẹ̀. Torí kò ní sí pé mo ní ìgbẹ́kẹ̀lé lórí ìyàwó mi, mo ní ìgbẹ́kẹ̀lé lórí ọkọ mi. I trust my husband and I trust my wife. Tí nǹkan bá ń bá ti wá sọ̀nà nínú ìgbéyàwó, kí lẹ rò pé ìgbéyàwó le tó le dì àbí tó le dà? Torí téèyàn ò bá trust ara èèyàn, èèyàn ò ṣàlè sọ pé òun fẹ́ ra èèyàn. Kò possible láéláé. Kò possible. But when trust is there, gbogbo nǹkan ló wà níbẹ̀. Mo ti rí ọkọ mi tó jẹ́ pé kó máa sọ báyìí pé ìyàwó yín ẹ wo, ìyàwó yín lójú méjì máa sọ pé láéláé, my wife can't do it. Torí pé wọ́n ní ìgbẹ́kẹ̀lé lórí ara wọn ni. Ẹ wo, ẹ jẹ́ kí n gbé ìpè 09123708675. Ẹ̀yin ará ilé báwo ló ṣe rí lọ́dọ̀ tẹ̀yìn bẹ́ẹ̀? Tá a bá tiẹ̀ wá wo ń sìn pé mi trust ọkọ mi mọ́, bóo la ṣe lè trust ara wa nínú ìgbéyàwó wa? Hello.
1: Àwọn bàbá ojúmọ́ o.
0: Ojúmọ́ mi sàn.
1: À ń bàlẹ́ àdúgbò láti orílẹ̀-èdè Amẹ́ríkà.
0: Ẹ ṣe ń bà.
1: Ẹ pẹ̀lẹ́ fún mi bàjẹ́ fún yín. Yorùbá bẹ́ẹ̀ wọ́n tí ò bá sí ẹ̀fẹ́, ẹ sì òdodo iṣẹ́. Èkó ló sì máa ń bẹ kan wá. Fóun tó sọ pé òun trust ẹnìkan, nǹkan tó ló fi ṣáájú rẹ̀. Ìgbẹ́ ń tọ́ ṣáájú ṣáàtúmú fóun bẹ́ẹ̀ nà. Èèyàn gbé pelé mú, èèyàn jẹ lọ́wọ́ ẹni ọmọ sọ̀rọ̀. Èyí ọ̀dọ́ ń jẹ ẹnu. Béèyàn ọ̀bà gbé mi ta ní kò lérò. Ṣé rí ibi mọ́ ń fa trust gangan lẹ ká yẹ̀ wò? Kíkiri ẹ̀ bá ti fò ń bẹ̀. Wọ̀n kó kálukú náà tó máa gbára wọn gbọ́ padà, ṣùgbọ́n tí ò bá ti fò ń bẹ̀, àwọn ojúlọ àwọn olè lé ni o.
0: Òun lè gbára wọn gbọ́. Tí kò bọ̀ wá sí ìgbẹ́kẹ̀lé àbí tí kò bá sí trust nínú yìí, ṣé ẹ rérò pé ìgbéyàwó yẹn ó lè gúnlẹ̀ ayọ̀?
1: Ẹ mọ̀ pé epo àfàkọrin kan. Ó ní bó ara rẹ̀ ni ó kúra o, ẹni tá à ń bá sọ̀rọ̀. Bá a sọ̀rọ̀ mọ́ òun tó ra ara rẹ̀ ní ó kúra. Ẹ má ti jàǹde yẹn. Èèyàn mọ̀ fura sí náà nù. Níwọ̀n bá ti jàǹde yẹn. Tó ti ṣe ọ́ rí nǹkan kan ló ṣẹlẹ̀ rí. Tí ò bá ṣẹlẹ̀ èèyàn ní fura. So ohun tó lè kẹ́rì ń bẹ́ nìyẹn. Trust yẹn ọ̀tọ̀ ni fẹ́. Ọ̀tọ̀ ni pé èèyàn trust yẹn méjèèjì ọjọ́ ra wọn.
0: Bẹ́ẹ̀ni.
1: Èèyàn lè nífẹ̀ẹ́ èèyàn kí èèyàn má trust yẹn. Èèyàn sì lè trust yẹn kí èèyàn má nífẹ̀ẹ́ rẹ̀. Méjèèjì ó yàtọ̀.
0: Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun, a dúpẹ́ sá. Hello.
2: Ojúmọ́.
0: Ojúmọ́ ni mà. Yes, ma.
2: Ọkọ̀ ìjọba máa ní àtúnṣe ọjọ́ mẹ́ta o. Ṣé ní ọ̀rọ̀ trust mo fi yín àwọn sọ? Ọkọ̀ ìjọba sọ̀rọ̀ àmì gbèjì.
0: I said this to him. Interesting. 0912370875. Hello.
3: I'm a car
0: Baba mi alaji jela riru morowo yin benwe seun ekwataro 0912370875. Hello
4: Ekanro.
0: Yes sir.
4: Eni dawo.
0: Ami sir.
4: Nisi aye yin o ti ti juro.
0: Ami sir.
4: Yes bi e ton let maje.
0: Eshun sir.
4: Olo mo se fun wa popo mo ni. Ijile kan, ijile kan. Mo wa gbara mo.
5: You need ni dress pelu are eyan mo to ti ma fa ni yen o la ntare ba yin so la to yo ala fun
0: ishimi ti kusa hello

0: Hello.
1: Ẹ̀rẹ̀ káàárọ̀.
0: Akojú Musa.
1: Orúkọ mi ni Akinwale Pàtá ẹ̀. Ṣé ìjẹ̀bú bẹ̀rẹ̀ lásìkò ní àjù?
0: Ẹ ṣeun sá.
1: Wọ́n ti jẹ́ pé ilé ẹbí dá lálẹ́ gàràgà.
0: Ṣẹ́yìn ò ní trust inú ìyàwó yín.
1: Ṣé ní ọdún bíi 20 years to this time?
0: Mm.
1: A lè sọ pé ọkọ̀ àtìyàwó a lè ní trust ní àárín ara wa. Ṣùgbọ́n this time around.
0: Kò sí mọ́.
1: Jẹ́ni fóònù tá à ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ̀yẹ̀yẹ̀ fóònù ìyàwó wa wò. Ṣé jẹ́ pé ọkùnrin ni ilé ẹ̀kọ́ fi sọ nọ́mbà o? Obìnrin orí nọ́mbà obìnrin lẹ́bàá bẹ́ẹ̀ o. Ó ṣe wà lómìnir ló bà lọ kú o. Àwọn ọkùnrin tẹ́ ń wé iná o. Lábà sọ obìnrin náà o. Orúkọ ọkùnrin bàbá lágbájá. Inú kan lágbájá. Bẹ́ẹ̀ ló ṣe wà lórí fóònù mi. Inú máa mú obìnrin tó bìnrin ó dàgbé fún ọpẹ pé òun lọ bí báyìí. Ṣé ibi tó dágbére yẹn kọ́kọ́ lẹ́bàá. Fẹ́ fi kíríkan ṣàǹfà fúnfun yín. Ọkọ àtìyàwó wà. Ọkọ ń ṣalábàárù sí ń ṣiṣẹ́. Ìyàwó náà ń ṣalábàárù tó náà ń ṣiṣẹ́. Ìyàwó wá lálẹ̀ ó kọ́ ilé àti wá fi ọkọ ẹ̀ pé nǹkan báyìí rẹ̀ lágbájá mò ń ṣe fọ́ báyìí pamọ́. Ó ní ìṣòro fún un. Ṣé wá rí ẹni tó wá mú lọ́ọ̀rẹ́ gẹ́gẹ́ tó wá ìwé òun lè finú sọ ló wá lọ finú hàn pé báyìí báyìí. Nígbà tí bàbá ọlọ́jọ́ wà padà dé. Ẹni tí ní pé ọ̀rẹ́ rẹ̀ gẹ́gẹ́.
0: Gbọ́dọ̀ gbọ́ ọ
1: yẹn. Ṣé ibi ọdún mẹ́wàá sígbà tá a wà yìí? Láti ọ àìsàn wa tó ti pé ti alágbájá ẹni báyìí wà lálẹ́ ládùúgbò wà tó wọn ọmọọ̀tọ́jọ wa ń wà. Ẹni yẹn ń kọ́. Àwọn ẹlẹ́ni yẹn ti jọlọ ń pè. Ibi ẹ̀gbà tó ń sọ níwọ̀n tó ń tó wá gẹ́tì pé ọ̀rẹ́ rẹ̀ gẹ́gẹ́ ló padà gbá. Ẹ dákun tó gbé ìgbà tó ra tó kọ́lé ló sọ fọ́kọ ẹ̀ àtọmọ rẹ̀. Ẹ dákun sí kíní ẹlẹ́gbẹ̀ẹ́. Bẹ́ẹ̀ náà ló wà fọkùnrin. Tí òpin náà bá sọ pé mò ń lọ ibi báyìí. Mo sọ fún ìyàwó àbí bẹ́ẹ̀ ni mò ń lọ ẹ bá mọ o. Alẹ́ ni yóò yà kó pẹ́. Alẹ́ ni yóò pẹ́ kó yá. Ìyẹn ló lè mú ọkọ àti ìyàwó ní ìgbé rọrùn. Tó ò ní fi fi ní sí wàhálà. Kẹ́ni ju gbogbo ẹ̀rọ ni pé ẹ̀jẹ̀ kájọ ní ìgbà kájọ ní ọ̀sọ̀ síra wa. Ẹ má jà àpárọ̀ obìnrin tó lágbo tó lọ lọ ṣọ́ọ̀ṣì fọ́pọ̀ rẹ̀ tó gbà ní àjọ̀dọ̀. Tó wá débẹ̀ tó wá nìkan ṣe. Ẹ dàbí tó ti dágbé ibi báyìí lòun lọ. Àbí tó ti gbé mọ́ṣáláṣí lòun lọ. Ẹ dàbí tó ní trọ́ọ̀ṣì báwọn. Ẹ wá ń pe trọ́ọ̀ṣì. Ẹ wá bí ìlà alálẹ̀ gàrà. Ẹ wò ìjẹ́bú bẹ́ẹ̀ ló sọ̀rọ̀ látọ̀ ní àjò. Ilé iṣẹ́ ìlàgé ní òní gbóná. Àwọn dáńgbẹ́ ìlàdẹ̀ ní kí ìgbọ́ lágbára. Ẹ̀kọ́ tẹ́ ẹ fọ́ iṣẹ́ mẹ́jọ mẹ́jọ yìí. Ọ̀lẹ́ ẹ̀kọ́ ni o. Fún obìnrin máa tẹ́tí kọ́ máa gbọ́ dáadáa. Ìgbàwọ́ mi pé bẹ́ẹ̀ ṣe ń ṣe program ẹ̀sìn máa kí lálẹ́. Kó lè máa gbọ́. Ó lè máa jẹ máa yẹ wàá kọ́
0: àtọ́gbìn. Ẹ jẹ́ ṣètò abẹ́ báńkì ń lè wá ìlú ṣíṣe.
2: Ẹ̀lọ́.
0: Ẹ̀lọ́.
2: Oṣù náà. Alàjí àmọ̀wé rẹ̀ láti láti àmọ́tà. Láyé àtijọ́, wọ́n ní gbogbo ìgbà ṣe nǹkan tó bá ń ṣe iṣẹ́. Ìwọ́n ètò ṣe náà. Bẹ́ẹ̀ sì lọkùnrin náà. Ohun tó mú fóònù tí ọkọ̀ ẹ̀ wà ń tòkú. Wọ́n pẹ́ ààrẹ ní. Àmì alágbájá àti gbóhùn ti pẹ́ ẹ̀kọ́ ìbéèrè wa. Ṣé mà bí ètò ìsìn ẹ̀kan bẹ̀rẹ̀ tí wọ́n wà lọ́kàn ọkùnrin rẹ̀? Bẹ́ẹ̀ náà ni ọkùnrin náà. Ṣé náà ní fóònù tó jẹ́ pé ó wà pípa bàbá mi ní ṣọ́ọ̀kì ẹlòmíràn ṣọ́ọ̀kì. Ṣé gbogbo àwọn nǹkan tó ṣe bá wọn ni nǹkan tó ṣe ni bí ètò ìtọ́ọ̀sì ara ni. Ẹ̀gbógbìnrin òkú tí nǹkan bá ń dín gbogbo àwọn nǹkan yẹn kò bẹ́rẹ̀ gbìn. Ẹ̀kejì wọn wá ni pé ìrìnlẹ̀ sọ́ra ẹni ẹ̀ bá ń sọ̀rọ̀ ẹni òun wà lè gbé yóò sì máa wà lọ́kàn yìí. Bí wọ́n ti bẹ̀rẹ̀ ẹni gbọ́ náà ni ìdí ẹ̀mí ti wà ọ̀rẹ́ ìlà gbogbo.
0: Ẹ ṣe máa dúpẹ́ sá. Hello.
3: Màtàrọ.
0: Akojú Musa.
3: Akọ̀wé ní òní bọ̀.
0: Àwọn sọ.
3: Ó ti ṣe ìdáwọ́ lè ní ayọ̀ yìí. Ẹ jáde láàárọ̀ yìí ṣe ní ìlú ṣàwó.
0: Àmì.
3: Ó ti bá ayọ̀ lọ jáde láàárọ̀ yìí. Ṣùgbọ́n òun gan ti ó ti dá mẹ́ni kì í kalẹ̀. Ẹ bá ọkùnrin àjò tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ pọ́ọ̀sì. Ẹni ó wà ní ìjọ ó wà mọ́síláṣí kò síbi tí ó sì kápẹ́sẹ̀ wá sọ pé láàárín ọkọ̀ àtìyàwó. Ó wà lórí bísínẹ́sì náà. Ẹyìn pẹ́ẹ̀sì pẹ́ẹ́pọ̀ náà ni ó tún pààyàn. Ìyàwó lè pààyàn, ọkọ lè pààyàn lórí ọkọ̀ pẹ́ẹ̀sì náà ni. Ìgbẹ́ ìrìn àjò tẹ́gbẹ́ jáde bí bèbí ti sọ. o ni eje ti ise n ko wa lai seta ti ma wa lai seta ba ati lo sori seta ya pe pe la wa won bi wa fun wa won gbe gbe gbe wa ko o ko wa la ko mo ibi se ri ani ke na bi je ti gumo ti se ti je ti apojo osi ko ati awo mi nigba ti awo ba so pe o le wo fun mi oko na so pe ti na wa ni bi fun mi
0: abi
3: lo wa ni fun on charge fun o ti ti o ti ti password ti on charge on charge fun o gbe fun ka le gan ko se ni pe le pe so ni ajo to wa nbe ni elomi a so pe iyawo mi o le moye ti mo n gba losu oko mi ni o le moye ti mo gba fun mi losu won ala fa ni pe pe ra yin ti le ko fi kale fo mo gba pe ni cross lori ara yin awon mo na so gba ti baba ti ya iya mi ti ni cross lori ara won le ni cross lori mi won e je pe mi ni le je ka mo ti mo se o ya ise la te n se ni la de ni gbogbo ni patapata egbe pe yin la gba ro to ko ma ni je ko gbe le la lo wuro ko ti lo gbe la ti bere mo wo na ni ti lori ni ajo ise yawo mi ko si ju pe lowo olorun mo dupe lowo olorun laarin mi pelu ti yawo mi ori pe ise gbe kale awon nkan to n se so gidi fun oko ati yawo mi kéèyàn bá tẹ̀lé ní ìmọ̀ràn wípé kéèyàn níbẹ̀rù ọlọ́run ọba àti kìrìsẹ́nì ni àti oníṣẹ̀ṣẹ̀ ni àti onígbàgbọ́ ni ìbẹ̀rù ọlọ́run ọba gan ló gbàjù kí ṣe fún ìbẹ̀rù ọba àtìyàwó ìbẹ̀rù ọlọ́run ọba tí ìbẹ̀rù ọlọ́run ọba bá ti wà tí ó sì máa wà láàrin ọkọ àtìyàwó àti gbogbo ohun kéèyàn bá ń ṣe.
4: Ẹ kú ojúmọ́ Ọládé lónìí ìbàjẹ́ o. Mi ìwo báláǹsì mi tẹ́lẹ̀ kí n tó pè tẹ́lẹ̀ ló ṣe re. Mo ṣe ra káàdì ni. Orúkọ tèmi ni Ọ̀fẹ́ Olúwarẹ́ tìlú Olúwa Kọ̀ǹtéèrù Aríke Àpáta Ìbàdàn. Ìgbọ́kànlé nínú ìgbéyàwó ṣe pàtàkì. Wọ́n ní ẹni tó yàn bá ń bá rìn kéèyàn máa fura sí. Ẹni a bá fura sí ká má bá rìn. Ṣùgbọ́n tó wá jẹ́ pé obìnrin wá ti bẹ̀rẹ̀ sí ṣe pálapàla nínú ìgbéyàwó. Ẹ mọ̀ pé ọkùnrin ò ní inú ìgbẹ́kànlé náà bóyá ó dágbére pé òun lọ sí ní ṣọ́ọ̀ṣì ní òun lọ sóòru nígbà tí wọ́n wọ ẹgbẹ́ bẹ̀rẹ̀ ò bẹ́ẹ̀ ńbẹ̀. Ẹ mọ̀ pé tó bá ti gbọ́ ni ọkùnrin ò ní gbárí ọkùnrin bẹ́ẹ̀ wọ́n gbọ́ á sì mọ̀ pé onírọ́ ni ìyàwó mi o kò lè ní gbẹ́kànlé náà mọ́. Tí o gbogbo ìwà tó gbèrò tàbọ́kùnrin bá ń wù òun ló máa ń fa kó má sí ìgbẹ́kànlé nínú ìgbéyàwó tí ò tẹ̀rẹ̀ kó máa rí bẹ́ẹ̀. Ṣèta bá ti fẹ́ra wa gbọ́dọ̀ ní gbẹ̀kànlé inú ara wa òun ni a ń kígbéyàwó wa kó dúró a sì máa gbàdúrà. Ṣùgbọ́n tó bá ti di pé nìkan ṣe ẹ̀fún ẹnìkan ṣòfò kò sí ká má máa fura síra wa o ìgbéyàwó ìdẹ̀ ní dúró. Gbígbéyàwó bá dẹ̀ ti dúró yóò pa àwọn ọmọ náà lára torí síwájú ni tẹ̀lú wò sáré o nígbà tí àwọn ọmọ bá ti di báwọn òbí wọn ṣe ń ṣe. Tó bá yá náà àwọn ọmọ náà máa kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ gbogbo àwa ṣèjọ́gbé àtẹ̀mí àtẹ̀yìn ayẹ̀wò ní rírúdù òjò ìdílé ìṣẹ́jọ́ wọ̀ sí ní ìdàrú o ká fi ní ìkẹ́kọ̀ọ́ ká gbìyànjú ká nígbẹ̀kànlé inú ara wa tọ́ọ̀sì tó ṣe kókó nínú ìgbéyàwó olúwakọ̀ ìbéèrè àríkò àpáta ìbàdàn tó kù.
0: Hello.
5: Hello, ẹkún ìtumọ̀.
0: Ìtumọ̀ sá.
5: Ọmọdébù sọ́ọ̀lù ló sọ̀rọ̀ láti Rapa Center ní Gbọ̀ọ́rà.
0: Ìṣọ́ sá.
5: Ohun tó wà fà á sí èyí fi ní gbẹ́kẹ̀lé níbi obìnrin tàbí ọkùnrin ni wípé ẹlòmíràn bẹ nígbà míì ṣe ilé ẹgbẹ́ tó bá fẹ́ rí sáńbà pé lọ́dọ̀ ọkọ̀ ẹ̀ yóò tí ó jáde ọ̀bọ̀ta ló máa lọ kọ́ọ̀lù níta. Ohun tó máa fà á ni ọkùnrin ò lè ní gbẹkẹ̀lé gómìnà bá ń ṣe bẹ́ẹ̀ tọkùnrin bá ṣe bẹ́ẹ̀ èèyàn ní gbẹkẹ̀lé. Àwọn ìṣòro ní ìwé ọba sáré jáde òun lọ kọlù níta. Torí tòun fi kọ́ọ̀lù ní sọ́kùnrin wà tàbí ibi tí ìyàwó ẹ̀ wà. Ó máa bá tí èrè ní gbẹkẹ̀lé ní obìnrin nìyẹn. Ẹ ṣe mọ̀.
0: Ẹ ṣe wọ́n dúpẹ́ sọ. Ibi bàlá ti mọ̀ ṣe wọlé lọ́rọ̀ tì ní. What God has joined together, let no man put us under. Ọlọ́run láti gbọ́ lẹ́nu àwọn bàbá wa àwọn ọ̀tá wọn èèyàn wa
6: trust in to se pataki ninu igbeyawo, trust in to se pataki ninu even relationship. Koma je igbeyawo gan, koma je koya fira wa sinu le boya maybe relationship eh laarin oga si omo se laarin ore sore e je ka build trust laarin ara wa. The trust ba si wa mi fe ro pe ko ti se nkan kan mo leyin trust pe ah mo ni gbekele le ninu oko mi ah oko mi o le se nkan bayi fun mi iyawo mi o le se nkan bayi fun mi so ba ti wa soro nti pa iyawo yin se kan ba ko yin se nkan bayi mo pe lai je oko mi o le se be ewo titi ojo mejo o na lati gbo won ni ilu gigan lo ro le aye asiso in to koju se ni kan bayi eyin lo ko se lo mi e se ka mu nkan yo ka bi nkan meji ti ati joba ara wa so lori eto owo ola wole ni nipa trust igbekele le arun ara wa lagboro olohun idile yin oni daru idile mi oni daru aso idile ti olohun ni daru pelu ase olohun ba ite ojo nojo adupe olohun gbo ta jo seto patapata baba mi ambali asis iya mi elegusi baba mi jala ruru ese won dupe ko gbogbo gba ah oko mi olohun bo tin teni isola abe baba abe gbegbegbe ti ojo mejo Tijani, Bisola Balkis. Bisola of a lager igbeyawo. So gallant. To masha. To basha lage. Eliko mi, story number mi. 0816033788. Len kosin. 0816033788. Elife shek bolu woja. Abe kokon, owo yin loju. Nino igbeyawo yin. Eje ekbe mi. Eje kajoso. Eshiun. Seng bo. I love you all. Oh, dabo.
7: On Lagilu FM 96.7.
8: You are Alpha and Omega.

0: àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn gbogbo àlàyé ọkàn tó ń gbóhùn mi láàárọ̀ yìí lórúkọ Jésù àánú ó ṣètì ẹ àní gbogbo ẹni tó ń sàmí láàárọ̀ yìí níbikíbi tó bá wà àánú máa yanjú ọ̀rọ̀ Matthew
1: bàbá mi o
0: àmì rẹ ò já dáadáa láàárọ̀ yìí kí ló ń ṣẹlẹ̀ àbí ibi ti ń pa ọ́ ni àwẹ́ wà ń ta ẹsẹ ká kọkọ fún ẹ ń sẹmúná ká lè ráyè gba àwẹ ká lè ráyè gbàdúrà kí má jọ jẹsẹ wọn kò gbá sẹmú.
1: àkókò àwẹ má jata má jẹpo má jẹpo náà.
0: àkókò má jata má jẹpo ó dẹ̀ di dísẹ́mbà kó tó yanjú Matthew ó kéré àdúrà ọ kájú àdúrà ọ má ń tó sẹlẹ̀ ìjọ téèyàn ń gbá àwẹ kò sẹni tí ì mọ̀ ṣùgbọ́n ìjọ tèrè rẹ̀ bá dé ìjọ yẹn làgbáyé rí ó máa kájú àdúrà ẹyí wo lẹ́yìn náà ń gbọ́ mi ń bẹ̀ yẹn pé ìmọ̀bọ́ yẹn ń bá wa gbà nínú àwẹ̀ yẹn 150 days on the 1 ló ti bẹ̀rẹ̀ august 1 ó lè jata ó lè jẹ́pọ̀ ó lè jẹyọ 50 days àkọ́kọ́ bá a ṣe gbanu aago mẹ́ta ọ̀sán ló dẹ̀ máa break ṣùgbọ́n o láǹfààní sómi o tá aago méjìlá bá ti lò Matthew

lágẹ̀lẹ̀ fm láyé gbọ́ adẹ̀túngbé tó jẹ́ kán mọ̀ ọláwálé hamsat ní atọ́kùn béèrè lọ́wọ́ sulaimon láti ìbàdàn dé níwẹ̀ top striker malo good níbi ká sọ sport o ẹni gíga lè testify sí àtẹni tó short o yà á bí wọ́n dekọ́ kennedy lágẹ̀lẹ̀ fm ní best radio station mo lè sọ ní ẹni wẹ̀ ifun police station lágẹ̀lẹ̀ fm òkè gajòkè.

0: ní ṣànú ẹ̀dá ṣùgbọ́n ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ ká ṣe ẹ̀mí ẹlẹ́dàá sí wọn lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sú tí kìí rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí ká ṣe tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mọ̀ owó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayé sí ti independence day cash port àwọn oníborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash port níbẹ̀ ni káṣí ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cash port nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347 *1004 *1# lórí ládìlú fm *347 *1004 *2# o sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀ ọjọ́ stage ní bọ̀dù ló fòǹtẹ̀ ló káàṣì ẹ̀ káàṣì ẹ̀ nínú oṣù ẹ́ńbà yìí àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀ káàṣì ẹ̀.
1: orúkọ mi wòlíì àti ajé ìbéèrè tèmi tọpẹ ẹjẹ jésù mo máa bọ́ọ̀lẹ̀ látorí òkú ní ọjọ́ 13 oṣù kẹsàn-án

0: ọlọ́run kankan tó fẹ́ gbàdúrà nínú ayé onímọ̀júmọ̀ níwò ní tèmi tó bẹ̀ yẹ jésù ṣe máa sọ̀kalẹ̀ látòrí òkè lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation ìyípadà làkórí ìtọ́nú yìí o mo pè ní ẹtílẹ̀ yàtá bọ̀ iṣẹ́ ohun tó máa wáyé lọ́jọ́ 7 September 13 lọ́dún yìí ìyànà tó wà lẹ́bùn pápá filling station tó wà lórí bridge wọ́ọ̀rù alójúkọ jájọ kú ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ wọ́n ní ẹgbẹ̀rẹ̀ ìjọ
1: Dada, emi lomode isifun ogbon. Fóònù pa ni.
2: Wo, ọ̀rẹ́ mi, kò sí ilé ẹ̀kọ́ tí n ti mọ lọ. Ọdún ní gbà wálé.
1: Ṣé òpó ń pa Grace Field ni?
2: Níbo ló wà?
1: Jẹ̀yìnjà ọ̀tán. Grace Field Private School àti Grace Field College ní ilé-ìwé tí gbogbo òbí tó fẹ́ jọ ládẹ́dẹ́ fún àwọn ọmọ wọn. Níbẹ̀ ni wọ́n mú ọmọ wọn lọ báyìí. Gbọ̀ngàn ilé-ìwé àti àyíká ilé-ìwé, ó mọ́ tónítóní ni. Tó dùn wò yàrá ìyáwèé kàwé wọn. Library, ìyẹn t

0: lowo ile iwe o fani lapo yarara ile iwe grace feed o ti gba ase ati onte lati se ko kan ri idanwo ase wole iwe giga junior neko junior waec ati senior neko and waec grace feed wa ni number 9 sofumade close ladepo avenue off idi mango soka ilu ibadan ero ibani soro won ni 08023153590 grace feed private school ati grace feed college organico lawujo kuta
1: is turning things around.
2: Favorite pen, the Big Crystal Original.
3: Oh, your favorite pen?
2: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
3: Wow, it flows smoothly.
2: And writes up to 3 kilometers. That's why I trust it.
4: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
5: Ara so ya ni gba ti won go je tomo la tenu top striker
6: la gilu fm
7: e ka bo pato la to joja ikani la gelu ni la gelu 96.7 fm e ki ka de tele malabele le gleba o ya je kan mo le toro ni re daya ele do do ti gbe fese o se se ka yan ese ma da ko mo wa e bu bu le wo wa la ba be ni bi ni ka kire a la ye e re kan ni ba ni do re o du du kan ni se la gelu 96.7 fm je kan mo fan family lori facebook ba kan na lori tiktok at top striker 100 at top striker 100 lori tiktok ero po nbe sugbon like ri kere jojo kilode Adiogbira mama pe temi na le nse emi nti yin ayin pe mi oya budan like go love ag as usual gege bi se yin oya gbe papa my jasport men football academy mama te si waju ninu ise riju won o ba tin de losan e ago meta osan papa sere marvelous ni o eno liberty stadium sogbon lo marvelous pitch or ari se color pitch anyhow waju leni o demand ti wa yo ma tewo gba ebun re ebun eleyi to won ti bi 50k ni player of the month ope pataki lowo ijoba adalo mr rahul raymond owo tutu niyan o won ni bo se ma ma je niyan o every monday bakan na player of the month ti august la nso o yo gba gift e leni gift yen worth 50k yes ẹ̀rì gbogbo ẹ̀ lórí ẹ̀rọ ayélujára kẹrẹ sí gẹ́gẹ́ tá à ń bí bò another player of the month fún ti september ti set skipo ló ṣèyàn ẹlẹ̀ skipo ti ṣèyàn ẹlẹ̀ báyìí ìyẹn ti wà nílẹ̀ báyìí ẹni a bá dìbò yàn àgbá bọ́ọ̀lù náà wọ́n mú fúnra wọn àwọn náà wọ́n ó dìbò fúnra wọn tí a kà ní tani bó mú o ẹtí manager wọn ní kọ̀ǹdọ̀tì fóòtì àsọ́sẹ̀s ọmọ ní pẹ̀kún ọ̀la tí manager jẹ́ ìyàn kọ̀ǹdọ̀tì àwọn ó dìbò fúnra wọn lọ́ba tẹ́ ẹni a báyìí ti dìbò yàn ọ ẹ̀bùn tí ẹ̀ náà tún ti wà nílẹ̀ báyìí o for the september october náà ti sẹ́ẹ̀tì november ti wà nílẹ̀ december ti sẹ́ẹ̀tì bó ṣe jẹ́ nìyẹn o láti encourage àwọn ọmọ yìí láti encourage wọn ni ibi bẹ́ẹ̀ bá ń gbá bọ́ọ̀lù bẹ́ẹ̀ sì ṣe àwọn ojúṣe tó yẹ kẹ́ ẹ ṣe bọ́ọ̀lù nìkan ò tó o fi ìwọ ọmọlúàbí kún ṣe déédéé ìmọ̀ bẹ́ẹ̀ yẹn ṣe bá akẹgbẹ́ ẹ ní sọ̀rọ̀ àti jaba ba lenu se ati bo le yan se je olori bo lo se le je olori gbogbo nke ino so do papo sinu Niger Sportsman Football Academy ke se ball bo se je mi awon nke ti won wo re lati pick player of the month bo se je mi la ba mi le o ya pa pa pa ka bi gagaga to wa ilana esiga gbagbada le yo ma tesi wa ni le ni o ni pa la le mi Carabao Champions League, Carabao Champions League. Larry from Miss United, as it was Miss United at Chelsea. Don't know where I go. Hey, hey, how could we be your leader? How many color at the end? You know what I mean? After you know. You know, DJ Carabao for the little love and that's why you know. Bomot Palico is the name of the name. This couple has two identities to let us do. Sunderland fi àjọ òṣìṣẹ́ ọkọ̀ òdodo sódò ní Newcastle jẹ níwọ̀n mọ̀lẹ́ àmàyẹ̀kan sódò ní yóò mọ̀ tẹ̀sán wájú lẹ́nu tó bá ti ń dìbò dé aago mẹ́jọ Chelsea yóò mọ̀ gbàlejò elite United.
8: Carabao Champions League.
9: Àwọn ìlú Champions League. Ọ̀là ọ̀gbọ́n ìlú.
7: Akọ̀jùmọ̀.
9: Akọ̀jùmọ̀ tọ̀pọ̀.
7: Bí ìyẹn bá Champions League bó ṣe láǹfààní àti wáyé lánàá, AK àti PR jẹ́ ní ẹsẹ̀ àwọn ẹ̀kọ́ dídí sóde ni. Àtọ́ Villa Gold Club láti èrè mẹ́ta sí méjì ni. Ikọ̀ Borussia Dortmund PR jẹ́ Villarreal mẹ́ta sí méjì. Ikọ̀ Man City PR jẹ́ FC Porto méjì tó gbogbo. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ní àbẹ̀tí PR jẹ́ Lille mẹ́ta sí méjì ni. Real Madrid lánàá wọ́n PR jẹ́ Tàbí Àmì Àdínkẹ́ ikọ̀ napoli yẹn wọn ti kọ arsenal tó bá ti gbogbo àwọn yẹn aago mẹjọ ní ìlànfààní àti wáyé ní ìtẹ̀síjẹ́nì
9: ọ̀gá.
7: bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn la bá sọ nípa àwọn àfijagbága yẹn lọ́lọ́kan ọ̀jọ̀kan ilé tí. ilé ìjọ ọmọ wáyé lálẹ́ yìí ó yẹ pátápá láti bẹ̀yìn àsìlẹ̀gò àsìsó àròjú ọjà mi. Ṣùgbọ́n gbogbo ni bá lọ ẹgbẹ́ àṣẹbà yìí Cristiano Ronaldo àtòun àti Lionel Messi wọ́n tún jọ tàkóró gan o níbo ló ti fẹ́ wáyé kí ló fẹ́ ṣẹlẹ̀ kí ló fẹ́ mú yẹn wá ẹgbẹ́ àròjú ọjà sáde bá a bá dé ìtàkóró gan yóò tún wáyé láàrin Messi àti Ronaldo ìlú ugbó kí ni ìṣẹ̀lẹ̀ ń bẹ̀ kí ló fà á ẹgbẹ́ àròjú ọjà sáde bá a bá dé ká mú sí i nílà ẹ̀kú kalẹ̀.
10: 72 hours with God. Ẹgbẹ́rún olóhùn máa rólẹ̀ bílẹ̀ títí ṣèyanu nínú ayé onípojúpo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy aka Májẹ̀mú Àánú. Olóhùn tí máa lo bàbá Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ̀wọ̀n tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àkàsí ara. Èmi ó ṣe ohun titun ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí 11-13 September 2026 lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago méjìlá òru lọ́jọ́ Sunday àpàdé láago mẹ́jọ àpò àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣóòru láago mẹ́kọ̀ọ́ alẹ́ ó yẹ ìròyìn wìtìwìtì ní mẹ́síkà kìlómítà 18 Ìbàdàn Ife Expressway òsèǹdẹ̀rẹ̀ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ìfọ́ṣẹ́ olóhùn àlàyé Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ lọ́lọ́run máa lo àtàwọn ìfọ́ṣẹ́ olóhùn mi ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú láti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó fi wọ́n wá sí ìpàdé àdúrà ìṣẹ́nu rẹ̀ ń dúró ní ọ̀pẹ́ o.
11: Ara lẹ̀ ká kọ́lé tí wá bí ìrọ̀rùn bá. Fún gbogbo ẹni tó fẹ́lẹ̀ fọkàn balẹ̀ láti mú kí àlá wọn wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá sí ọba ìlú ní Dream Gardens. Phase 1 tó wà lẹ́jà ìlú lọ́níyà ń bàdàn tó fi mọ́ Irede City. Ìbò Ìbàdàn ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter 1.8 million naira lẹ́ máa rà láti gbé tó lẹ́ẹ̀kan tó bá dẹ̀ jẹ́ 500 square meter 3.5 million naira nìyẹn o. Ìyẹn ní Dream Gardens Phase 1 jàyè mọ́níyà àmọ́ ní Irede City 1.7 million naira ni plọ́ọ̀tì kan báyìí ẹ̀sìn àdúgbò ẹ̀ka kan ní 6 million naira. Gbogbo dọ́kúmẹ́ǹtì ló ti wà nílẹ̀ kẹ́rin kẹ́ra ni o. Àbẹ́ẹ̀kọ́ ẹ̀dínwó yìí lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nílé-iṣẹ́ Footyholds. Ẹ má fàkókò ṣòfò ẹ tètè wá jàǹfààní ẹ̀. Visit us today at Footyholds top floor Basement Plaza Ìyànà Adéọyọ Ring Road Ìbàdàn or call 091-1706-0593 at Dream Garden Phase 1 Mọ́níyà Ìbàdàn and Irede City Ìbò Ìbàdàn. Your dream will come true.

0: 2021 days. Last September 4, Agome for our party. Ojo Maru Edmere, last September 22nd. Ufozio Lele, Ojo Maru Kopa is shown in the world major. Christ Followers of Evangelical Ministry Incorporated, Goshenla, Ilugu CSC, along with Jukuru, Odonelewe Ibano, Ekuriba, the High Christ High School, Onleyo Orodo Nwole, Wawo Elio Lowe Lodi Share, Ema Foro Reshi, Nanguru Ojeze.
1: Oh no, my pen has stopped.
2: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
1: Oh, your favorite pen?
2: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
1: Wow, it flows smoothly
2: and writes up to 3 kilometers. That's why I trust it.
3: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
4: Now when you choose your power bank bank bag, you can't carry. She won't take money by Redmi 17.
5: Redmi 17, Redmi 17. Work all day, play all night. Redmi 17, one charge to get power.
4: Redmi 17, if you don't share your wago, not your world to your jockey. A couple is in the wife, you must get a Redmi 17, if you don't share your wago, not your world to your jockey. A couple in the watch, 7,500 million per hour, no battery. Redmi 17, a couple in the watch by Nasia Rare. Who did your domicile back on the wagon? Because if they open a battery, we pay 22.5 watts. Or to leave by the Lara Redmi 17, let's worry about the road. Tell us if you share it with your jockey. So that's what the pool, not the charge you read. But you 45 watts. He said tomorrow, the local money of it by Nazara. Mashi Jokyo Kojale, near Redmi 17 Lion Lodi, QCJ, that was 7,500 million per hour battery. If it's your grill for the Jaja make it back, you can see if you can eat a shell, this talk about one year, you can't let that be, eat a dawa la bashi for a whole at the Lodi. Redmi 17, oh, she said taku taku.
6: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden moi.
1: Yay!
6: I like to have my golden moi in a bowl first. Then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
7: But when did you add milk?
6: I'm using Golden Morn 3-in-1, so no need to add milk.
8: So delicious, mommy!
9: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Morn, make every day golden.
10: TikTok lori me wole si me o ma wo live and direct ni o ye follow e like kono papa mo so pe mo ni Cristiano Ronaldo ohun ati Lionel Messi wo tun jo ran papo nibo ni o ti waye be la bi bo ti eje yi be a nreti igba ti Lionel Messi na gba to ma gba ti gagbaga pẹ̀lú títí ẹ̀ náà ṣùgbọ́n lọ́wọ́ ẹ̀ Carlos Tevez ti kéde ọbẹ̀ gbá ìlú gbagbaga lọ́bẹ̀ tí máàkì láti kéde pátápátá ẹ̀ mọ̀ pé bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àwọn tó bá jí àgbà wo bí ẹ bá fẹ́ fẹ̀yìn tì wọ́n máa ṣe àwọn ọrú nǹkan bẹ́ẹ̀ yẹn lákàtúntì ìjọ náà ni Carlos Tevez ọgbà pẹ̀lú Ronaldo ọgbà pẹ̀lú Messi méjèèjì lọ́gbọ̀gbà ọgbà pẹ̀lú ẹ̀nù ọkọ̀ ti Mayu ọgbà pẹ̀lú ẹ̀nù ọkọ̀ National Team Argentina ní gbogbo ẹ̀ lọ àwọn méjèèjì ló fi ìwé pè báyìí o sínú ti novelty match tó máa wáyé is either 12th or 13th of December or 19th or 28th of December láàrin ọ̀sẹ̀ yẹn náà ni ó máa wáyé ìlú kẹtí wọ́n ń pè ní La Bombonera lórílẹ̀-èdè Argentina ni ó ti wáyé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlúmọ̀ọ́ká agbábọ́ọ̀lù náà ni ó wà ńbẹ̀ ṣùgbọ́n torí àkókò ni ń bá ka gbogbo wọn fún yín láàárọ̀ yìí gbẹ̀ngbọ̀n ọjọ́ bá ń súnmọ́ àmọ̀ wọnú ẹ̀tọ́ yẹn ni tọ́ balandio wọ́n kéde lórí ṣíríṣì lánàá lọ́tún lọ́tì níwájú lẹ́yìn wọ́n tá kéde lórí ṣíríṣì oríṣiríṣi awuyewuye tẹ̀lé ní gbogbo ẹ̀ lọ ẹ̀yìn gábẹ́ abọ́tí kéde àwọn kẹfín lọ́sàn-án àwọn best coach márùn-ún bákan náà best club lo bi mi best club lo fun mi o ti kede awon e ja lo sori awon 30 man shortlist ile ti won kede ti won shortlist fun Ballon d'Or awon ti ogbon yen ti won kede yen e ja lo sapa dagba pe wole okay won mo se kede won awon ogbon wo oni e la kale nbe laarin awon eleyin o náà ni wọ́n ti padà mú márùn-ún ó tó wà ní pé wọ́n mú mẹ́ta kó tó di pé mẹ́ta tí ó borí pódíọ̀mù yóò fara ó tó wá kéde ẹ̀kọ́ gbẹ̀yìn wọ́n mú ju brilliant paul kubasi marco corella usman dembele luis diaz bruno fernandez gabriel gabriel magaye ni mo ń sọ o ẹni alande akam akiri eritrean Peter Karaskelia, ọmọ Georgia yẹn nínú ikọ̀ Paris Saint-Germain, ọmọ yẹn. Bákan náà la ni Yamaha, Sadio Mane, Mateo, Lautaro Martinez, Kylian Mbappe, Nuno Mendes, Lionel Messi, bàbá tó borí wọlé, Juan Neves, Michael Olise, William Pacho, Julian Quinoz, láti inú ikọ̀ Akadiriza, ọmọ orílẹ̀-èdè Mexico. Declan Rice, Rodri, Fabian Ruiz, Kylian Zaleta, Ferran Torres, Dayo Upamecano bákan náà Finidi Junior pẹ̀lú Fitia àwọn ọgbà tí wọ́n kéde nù o ní gbogbo ẹ̀ lọ ọgbà tí wọ́n kéde wọn tán bákan náà wọ́n tún kéde young talent àwọn young talent ìyẹn ní àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ lọ́jọ́ orí wọn tó kéré jọjọ tí wọ́n wò pé lápá bí ìta ló ṣe é ṣe kọjá mọ́ lọ́wọ́ èé bàrìbà àwọn tí wọ́n kéde rè o àwọn tí wọ́n kéde rè o wọ́n kéde nínú ikọ̀ Barcelona Lamine Yamal bákan náà Pedri wà Pedri mọ̀ ti dàgbà owó ń tiẹ̀ ọmọ kéré mọ́nú ayé wọ́n kéde Lamine Yamal pa okùnbáṣe jẹ́ àwọn bíi mélòó kẹta ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ torí àkókò wọn ìjà kúrò lórí ìyẹn torí àkókò awuyewuye tẹ̀lé lẹ́yìn ìgbà tí wọ́n kéde wọn tán Lionel Messi àwọn èèyàn ní kí ni bàbá yìí ṣe ń bẹ̀ ṣùgbọ́n nínú ìròyìn tó jáde lájọ́ di mímọ̀ yìí pé bẹ́ẹ̀ bá wo Ballon d'Or ó ní àwọn gbèdéke àkókò tí wọ́n máa ń ṣe Ballon d'Or tí wọ́n fi máa ń mú ìṣesí rẹ láàrin àwọn àkókò yẹn ló máa ń dìtàmínì kí ni tó bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ṣé wo mọ àdúgbò ò ní mú ọ kí ni ìṣesí Lionel Messi wọ́n ní bàbá yìí ní 75 goal contribution Messi ní gbọ́ o wọ́n sọ igbó score 75 goals o wọ́n ní ó ní 75 goals contribution láàrin àkókò eléyìí tí wọ́n fi fẹ́ nominate àwọn tó ń ṣe tó ń tí wọ́n mú fún Ballon d'Or ẹ wá máa gbọ́ wọ́n ní lẹ́yìn Harry Kane ló ní contribution jùlọ nínú àwọn tí wọ́n kà kalẹ̀ yìí lẹ́yìn Harry Kane kò sẹ́ni tó tún tó mọ́ o àlàyé tí wọ́n ṣe nìyẹn o Harry Kane ní 81 goals contribution nínú ìfigagbága 5 65 games Harry Kane score 73 goals àti 8 assists ìrànlọ́wọ́ mẹ́jọ ọjọ́ 81 wọ́n ní Lionel Messi ní 75 goals contribution nínú ìfigagbága 49 games ó score 45 goals pẹ̀lú 30 assists ló fi wà nípò kejì nínú àwọn tí wọ́n ní contribution ni o Mbappe lọ́wọ́ nípò kẹta náà àwọn tó ní contribution jù 71 goals ní ẹ̀kọ́ contribution ló ní 60 appearances 58 goals 13 assists Erling Haaland ní 69 goal contribution 64 games 58 goals 11 assists bákan náà Michael Olise 62 goals contribution 69 appearances 27 goals 35 assists Jayasi ọwọ́ à ń bẹ̀ àti bẹ́ẹ̀ lọ wọ́n pọ̀ torí àkókò ni tọ́ lẹ́yìn èyí wọ́n ní bí ìgbẹ́ lẹ́ẹ̀kẹrin Cristiano Ronaldo láǹfààní láti wà ń bẹ̀ nínú àwọn 30 nomini ọdún 2022 ó ní Ronaldo ti wà nínú 30 nomini gbẹ̀yìn ǹjẹ́ kí aláàdé wọn ní bá a bá wo àsìkò tí wọ́n fi ṣe ọdún yìí tí wọ́n sá wọ́n ní bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹta ní ọdún 2025 August 3rd títí di ọjọ́ kọkàndínlógún July 19 ọdún 2026 tó bá se láàrin àwọn àkókò yẹn ni ó sọ ipò tó wà sí wọn mú àbí wọn ò ní mú ọ wọn ní láàrin àwọn àkókò yìí àwọn àṣeyọrí tí kálukú ṣe individually òun ló mú wọn ní ọtí wà nínú líìsì yìí ọ̀jẹ́ bó ṣe lóhun ó jẹ́ akú ojúmọ́ ọ̀gbẹ́ni tìjáni olóko dáná.
8: Akójúmọ́ atọ́kùn akójúmọ́ ọ̀gbẹ́yìn ara lè.
10: Ọ̀gbẹ́ni Àtúndé Ọlátẹ́jú.
8: Akójúmọ́ atọ́kùn.
10: Mr. Wasiu.
8: Nǹkan tèmi náà dùn wá sí ìmọ̀ràn ọ̀dọ̀ Yusuf akọrin rẹ̀ wọ̀nà kílẹ̀ pẹ̀lú kẹ́ẹ̀tọ́ káàkiri àgbàláyé pé akú rẹ̀ sẹ́rọ̀ ìwọ̀n tọ́jú ìbùkún dáná ọlọ́pàá kárí wọn gbọ́dọ̀ ní ilé ìdúdú kan wọn ní ìdíyẹn jẹ́ lọ́nà ìdí ìbàjẹ́.
10: Mi tí ìfẹ́ ká sọ̀rọ̀ pa balọ̀ndé ọ̀tọ́rí wọn pọ̀ ìgbẹ́ mo fẹ́ ká lọ sínú àwọn figagbága tó wáyé lánàá tá a bá ń sọ nípa ti balọ̀ndé àwọn èèyàn 30 inú abá sì já wọn kú bíi báyà bíi márùn nígbà yẹn kéèyàn mọ sọrọ èèyàn mélòó lẹ fẹ sọrọ nípa rẹ nísìn kò sì sí bí ọsẹ fẹ ní àṣà balọ̀ndé 100 ẹ tó lé àánà kásẹ tó tún yọ wà nbẹ tí ó sì ń bẹ àtìsẹ nà kásẹ tó wà nbẹ tí ọyọ sì ń bẹ ní abáṣà 1000 àánà kásẹ tó yọ wà nbẹ tí ó sì ń bẹ fúdí èyí ẹ wò sí perfection kankan ò lè sí tó bá di pé wọn ti kú fún márùn ẹ ẹsẹ máa jọ pé ó pèta ló ṣe é ṣe fún ìgbà ṣùgbọ́n ju gbogbo ẹ lọ síwájú yẹn ẹyìn lánìyà máa ní ó wà lára àwọn ti tálẹ́ǹtì kópa ó ní ṣùgbọ́n òun mọ̀ pé ọgbẹ́ni tí ó gbà tí ò ní tàbí ṣùgbọ́n pé pákó bá sí ni a ti mọ̀ pé tí ní etí ẹ̀ ní both club side national team ọ̀rọ̀ tó sọ yìí ṣé ká sọ wípé ó fi gbé lárugẹ àbí ọmọ yẹn dìsáàbẹ̀ lóòótọ́
8: tọ́ba ọ̀gbìn ló lè sọ wípé láti fọ́ ibùdó ló dé òfin òbí ọba ní bóká wo
10: àwọn tí wọ́n wà níbẹ̀
8: ìdílé ọ̀rọ̀ bá ní kébí ní ìlú ìlú náà tó ń tó pọ̀ bá sí ni because ọ̀pọ̀lọpọ̀ máa ń wò pé bóyá yàmá

0: kọkọ wà tó pé kí olóyìn ní pé contribution sí gbangba bọ́ọ̀lù èyí ní ìgbà bọ́ọ̀lù èyí tábàwọ̀ nínú national team àrípẹ́ púpọ̀ kò bá sì ní ẹjẹ́ ohun kékeré ní ìṣe gbangba bọ́ọ̀lù tí wọ́n ti lè máa sọ pé ojú orí ẹ̀ ni inú nǹkan tó ń báyìí bákan náà nínú ìpẹ́ gbangba bọ́ọ̀lù barcelona so láti lè sọ òun fún ara ẹ̀ náà mọ̀ pé táwọn bá gba àwọn jọ gbé òun gbé sẹ́gbẹ̀ẹ́ ara ẹ̀ pé ní sáà ó wò pé contribution òun gangan kò tó tiẹ̀ so agbábọ́ọ̀lù míì tó ẹlòmíì dẹ̀ wà tó yẹ pé a máa wo rẹ̀ pé bóyá torí pé òun jẹ́ face ibì kan ó lè máa gba kínní kan mò ń fún ara ẹ̀ mọ̀ pé òun ò ṣètò ẹni yìí lójú tó òun fi wò lóbìnrin pé mi ò ṣètò
1: ẹ̀bọ́wọ̀ bá wá ṣètò àwọn míì tó ṣe jùlọ nǹkan
0: nípa bá ní pé nínú gbogbo àwọn young players tí wọ́n
1: pọ̀ lára àwọn tí wọ́n kàdé wọ́n kéde kerim alabegovic láti kọ bosnia láti bosnia herzegovina ọmọ salzburg ìpẹ̀lẹ́ juventus báyìí bákan náà ayub buadidi buadi láti lili bákan náà yan domade ege burúkú bẹlẹsẹ bọ ìyẹn domade ogi ẹnìkan kó tó di pé kú òní orílẹ̀-èdè france wọ́n yìí ń wá ẹni yẹn báyìí ìyẹn gan tó láti gba àmì ẹ̀yẹ yẹn leonard karl láti bayern munich eli junior kupi ọmọ bomart yẹn nìyẹn ó burúkú jù ó burú bíi àjẹ̀nú olójú kan ni lami yamma den juan mazambi láti inú kọ aston villa pẹ̀lú freeburg ibrahim massa yìí watch out nínú leverkusen bákan náà warren zaire emery láti psg tọgbàjẹ
0: bá jáde ṣe ẹni bá rí gbogbo àwọn iléeṣẹ kankan lọ yìí ẹnìkan tí mo lè sọ pé bóyá pé ó lè súnmọ ẹyìn ìwádìí yìí but kò tún súnmọ náà ta bá sì lè ká tó gbèsè bí ara wọn so lọdọ tètè ní
2: kò sí àtọkùn ní lápọ̀lọ̀ tó ní tó ẹni tó sánmọ́ lẹ́bẹ̀ẹ́ náà tó yẹ kó gbà ẹ̀kọ́ sí ìlú ìlú ní yàmá
1: kálóhùn
2: ọ̀gbà láwọn yàrá
1: ó sì lóhùn ọ̀tọ̀ sí
2: ètò èmi ó láìkì nǹkan tó wọn sọ ìsẹ́ǹsì pé àkọ́kọ́ náà ti dàrú
1: ẹ̀ẹ́mẹ́jì
2: so wọ́n bò létí irú àmì ẹ̀yẹ ẹ̀yìn
1: ọ̀nà
2: ó ti dùn ún lọ májà àtàrà àjẹlú tábàtúntàn fún lami yàmá wọn gbà ní àmì ẹ̀yẹ ẹ̀gbọ́n
1: rùbálù
2: rẹ ó ń fúnra rùbálù rẹ mọ ìyẹn agbábọ́ọ̀lù kẹ́kẹ́tọ́ fẹ́ fún n tó nǹkan ńlá fojúsùn rẹ ni balundo ọ̀tà
1: àwọn
2: asínìyàn gángan so òun ti dùn rẹ lọ ó wà wò pé kí ẹnìkejì òun náà bẹ̀rẹ̀ ńbẹ̀ yẹn náà.
1: mi ń wà ẹ̀ta bá wá wọ̀rọ̀ tó ẹjẹ́ gbọ́rọ̀ tó sọ kúrò nbẹ̀ àwọn tí wọ́n kà kalẹ̀ yẹn tó
2: àwọn ọ̀tọ̀ ní blackboard tèmi o ẹni tó lè sọ pé ó tún ṣe dáadáa díẹ̀ tó tún lè fi hàn fi kọ̀ǹpì àwọn òyìnbá rẹ mi o
1: láti psg
2: ó tán ẹni tó tún súnmọ́ wọn méjèèjì
1: ó súnmọ́ ní àbò náà lè gbà
2: ó lè gbà ó súnmọ́
1: wọn lọ́wọ́ ló dìbò mélòó ń bò tiẹ̀
2: ẹ̀ta lè mọ ohun tó fi níwò ètí ní tíìmù rẹ̀ àṣeyọrí ikọ̀ rẹ̀
1: olóko sọ fún mi pé òun náà gbàjà yìí.
3: àwọn tiẹ̀ ní káwọ ohun tó wà lẹ́yìn ọmọ yìí n tó fi kún ìṣọwọ́ gbá bọ́ọ̀lù ẹ̀ ní sáà tó kọjá orílẹ̀-èdè fi ẹ̀yà àgbáyé náà inú sáà tó kọjá ni àṣeyọrí wọ́kọ̀
1: ọ̀hún
3: náà ni mo sọ inú tabaníkà wo in tí ọmọ yìí ṣe kẹ́yìn ní tónámẹ́ǹtì tó kẹ́yìn sáà tó jẹ́ pé nǹkan yẹn gangan ló máa boost anybody tó bá máa wà nínú àwọn tó bá máa jà sami ẹ̀yẹ o àbẹ tó bá máa gbà mí ẹ̀yẹ o ntẹ́yìn bá ṣe tẹ́nìkan bá ní ṣe ìjọba tó ń gbé kùdàkùdà nílẹ̀ rẹ sáà tẹ́nìkan ṣe díẹ̀díẹ̀ tí ò ṣe competition tó bá kẹ́yìn sáà yẹn tẹ́ntì ọ̀rẹ́ ṣe díẹ̀díẹ̀ yẹn bá padà ṣe tó jọjú
1: tó gbéná kárí
3: tó àwọn èèyàn máa ń gbàgbé tí ẹni tó
1: ti ṣe ń bẹ̀rẹ̀ sáà
3: àfi tẹ́ni ẹ náà bá padà compliment ẹ ní competition tó kẹ́yìn
1: tó náà padà tánná
3: tabaníkà wo tọmọ yìí gbá ní world cup àṣeyọrí ẹ fún orílẹ̀-èdè spain láti débi tí wọ́n dé yẹn gba world cup
1: ta ló gba best young player ní world cup so náà kọ́ ni
3: òun náà ni oyin so ìyẹn tábà ibùn tí ó bá sí lami yamma bẹ́ẹ̀ àwọn tí wọ́n kàkà lẹ̀ yẹn ẹni tẹ̀mí tún oye tó tún súnmọ́ náà ni agbábọ́ọ̀lù ikọ̀ tfc bournemouth
1: krupi
3: ta bá ń sọ nípa krupi
1: krupi
3: agbábọ́ọ̀lù ìṣe dáadáa pọ̀ buhadi
1: world cup lóbi sọ́ọ̀tì kẹ́nìkan lápá
3: world cup ní
1: èrò tó wá wòran jẹ́jẹ́ rẹ̀
3: world cup ní performance world cup ló gbé buhadi débẹ̀ performance world cup
1: match kan náà bẹ̀
3: match kan yẹn
1: big match against brazil
3: o elevate yẹ
1: gan
3: cause àwọn tó play ni pẹ̀lú ẹ̀mí fìdíjọ́ yẹn láti lè outshine àwọn casemiro ogbó wọn jọ yẹn so elevate ẹ̀mí o yá pé nǹkan tó ṣe ní league ló gbé ìwọ bẹ̀ yẹn so bó tá a bá

0: fun bayi ni yin egun gaga ni yorun leyin o ba ju meji lenu lo ko ti se giran ni adupe pe ajito ni ajise male alaye awalawa eyin na la se ba edo ki irin to nkile to hale lagbe kaimo ikani la gelu fm oke to gajoke ibe lati ka si yin onitile atoko ta ki egun mererin agaye ko ti ooro oni oorun wa ni fun fun ke lorun kasu kaji awa ma ri di ise eledun ma re ni o be se n gbo wa ketekete lori edo ki iroyin to nkile hale e ma tete lati lo gboju o wa lori facebook pelu lagelu 96.7fm oke to guide oke awa n ki to lori atelemo to ba ti joyin ase yin pele pe eku oju ma lai a tun ti kode o awa boys yin ta ni ronu kan afi ka ka iroyin se ti gbo yin awa naa la tun de o fun ti ooro oni ise ta wa fi ran ti a oni wipe kawo ma ka iroyin ka ma je ke ti yin o di sawon isele eye to n sele kaakiri ni Nigeria ati lagbaye lapapo saaju ohun gbogbo temi tayo oyeladun aboro lo ko mi eja pegba ba pegba jinejine bi eni ojo ramu aboro to fo mo lu abi to ba denu e yo dodidi a ni sonu ka to sonu ateyin atemi a ni faka kan je ko o si ni jebe ni kale wa
1: ko o tun do ni fe ki awa ni a to kura wa o lagwa se yin pele wi ki e ko ojumo si ko ojumo ba la ko so gbogbo bi te tin lafani lati ma bo wa loro tile torí pé iṣẹ́ là á ṣe lówó òwò là á ṣe lọ́la èyíkéyìí tó bá wù kémi àti yín ká kálégbá láàárọ̀ tó ní ọba òkú tí máa fèrè síṣẹ́ ẹ̀dá yóò fèrè síṣẹ́ wa o àti ní bọ́mọ aráyé pọ̀ tí àmínà ẹsẹ̀ kẹ́ẹ̀kọ́ wọ́ àdúrà kẹ́ẹ̀kì bọ́jú abídẹ̀mí ló kọ́ sí lóra kàdé ló kọ́ bàbá tó bí mi lọ́mọ ọ̀rọ̀ àgbà bí ò bá ṣẹ lórọ̀ bàbá pé ti àmọ́ ìṣẹ̀lẹ̀ gbà lẹ́rù
0: olùní pẹ̀ kí a fura wa ó lè pẹ̀ kí yẹrẹ gbogbo pàdé mọ̀ lọ́nà ó lè pẹ̀ kí wọ́n fi wájú sọ mí gbọ̀ngbọ̀ wájú sọ mí.
1: ọgbọ́lù bọ̀
0: wọ́n fi ni wọ́n lù wọ́n wà wọ́n tá a bá rọ̀ ìyá o tá a lẹ́yìn nǹkan ìwà láàánú àwọn olùnú ó fi wájú sọ mí gbọ̀ngbọ̀ wọ́n fi wájú sọ mí gbọ̀ngbọ̀.
1: ọ̀gbọ́n onílùfẹ́fẹ́ yìí ṣe ẹjẹ ìrànlọ
0: onígbòde kọsẹni tó méde àyìn bí ẹni tó mú kọ̀ọ̀gbọ́ ẹ lọ́wọ́ ẹwẹ́nu òmàdò ẹwẹ́nu
1: ọ̀gbẹ́ ẹwẹ́nu onígbòde
0: ẹwẹ́nu òmàdò ẹwẹ́nu ọ̀gbẹ́ ẹwẹ́nu onígbòde lálùpọ̀n.
1: bó ló ń dẹnu rẹ ṣe rí nígbàmọ́ abiyẹ̀
0: mi. kọsẹni tó lè mọ èdè àyìn bí ẹni tó mú kọ̀ọ̀gbọ́ ẹ lọ́wọ́
1: ìkẹyìn kọ̀rù pé tó mú
0: sórí àmì ní fi ń sọ̀rọ̀ bí àmì ohun
1: rere
0: dodo rere do mi rere mi de o sa kọrọ yẹ
1: awọn kan ba wo pe ko naa ni ami lori te pe ba ni tẹ naa si
0: wa awọn ọrọ bi awọn ọrọ tan pe ni pana kii ṣe tayi awọn alagaba gbede ori ẹrọ ayélujára ti ẹmọ
1: kan ṣe
0: fi dojú ọrọ ru o ẹsọrọ yìí tẹ bá gbede. ẹ já bẹ̀rẹ̀ sí fún yín láwọn àkòrí ìròyìn tó jáde fún tòní èyí tó lété ń bọ̀ síwájú wa o wọ́n pé peter obi àti ìjọba ìpínlẹ̀ benue òní wọ́n wọ kìtìpì ìyá àjà lórí pé àwọn aráàlú ní ìpínlẹ̀ náà wọ́n ṣẹ́nà mọ́ peter obi láti wọnú ìpínlẹ̀ náà ìròyìn bọ̀ lórí ẹ̀ lẹ́kùn kẹ́kẹ́ o.
1: ọ̀dà jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n ti bí àyín gbé nínú ìwé ìròyìn daily post yóò ló gbé mi lọ sí ìpínlẹ̀ ọ̀ṣun o lórí ọ̀rọ̀ ètò ìdìbò sípò gómìnà ilé ìtọ́ wáyé níbẹ̀ ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí wọ́n ní ẹgbẹ́ òṣèlú onígbàlẹ̀ apc lẹ́yìn tí wọ́n ti fìdí rẹmi nínú ètò ìdìbò náà wọ́n ní wọ́n yọwọ́ yọṣẹ́ fún onírun pé à ń pèrè ẹni lẹ́jọ́ lórí ìjáwé olúborí gómìnà adeleke.
0: ó dá owó ẹni tó jẹ́ alákòóso fẹ́tò ìròyìn àti kàsárà ìlú nàìjíríà mohammed idris ó ní ó ti ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ o wípé tinubu a máa tẹ́tí bẹ́lẹ̀ jẹ́ kó tó di pé ó ṣe ìpinnu tiẹ̀. idris ìlú fọ̀rọ̀ tàbẹ́ daily post ìlú kọ́.
1: ìwé ìròyìn the guardian ní àyè níbẹ̀ ni ó wà nílẹ̀ ìyá rẹ̀ bọ́dá ahmed tinubu ló ti ń fi ọ̀rọ̀ léde o fún àwọn tí wọ́n jẹ ilé ìfowópamọ́ tí wọ́n jẹ́ aládàáni nílẹ̀ yìí wípé ẹ gbọ́ gbogbo àwọn owó tẹ ẹ ní ọ̀gá gọbọ́lẹ̀ tẹ̀síṣẹ́ ìdókòwò yìí ẹ̀rí dájú o wípé ọ̀la parí nínú ìdókòwò àti ìmọ̀ pèsè iṣẹ́ fáwọn ọmọ nàìjíríà
2: e ma ya won oludase sile lowo be ba tin de waju yin e ri daju pe nkan te ka le gba ni o
3: o da okan na ture to nsha for me ipe egbe oselu to je mokadilogun ni ipinle kogi ni won ti buwo lu iwe adehun alalaafia saaju eto odibo apapo ti o waye in 2027 Daily Post on local
2: iwe royin the punch na leleyi lori eto odibo gbogbogbodun 2027 na ni o nibi ti egbe oselu oni ka meji NDC won tin fi oro lede o se ni afaramo ni dake won ni egbo ko si oto lokan o ninu oro wi pe gbogbo owo ti awon oludije eleyi ti won dajo fun egbe oselu ohun la won ti lu ni bagge ti ti gbe gbagbon bu mi lo o to kankan ko si ninu oro na
3: o da ewa je kemi o lo taratara si ipinle Abia egbe oselu PDP People's Democratic Party oni won ti pe won ti n gbegbe se bayi lati gba ipinle Abia pada punch un lo gbe ta o
2: oda iwe royin Daily Post lele na nibi ti eniti somoye fun ipo are lati nu egbe oselu elese fun ni SDP Adebayo o ti ro awon orilede Nigeria pe egbo o to ge omo lebi alubata kan ki darin o ti to akoko ohun ro yin ni o egba gugu on egbon are Bola Ahmed Tinubu ati egbe oselu APC kuro ni sakoso
3: eje kemi o tun lo taratara o sinu iroyin Daily Post bakana iroyin to nbe ni waju temi lo nsafo mo oro di mo bi pe ijoba apapo le wa Nigeria ti setan lati se amulo imero igbalode ta mo si digital lati se akole awon ilana eto eko pelu ajo NYSC lati gboju agan si awon ti won lo ayederu uwe eri nile wa Nigeria Daily Post oloko bakana
2: oro digbanyin okoko gbanyin laarin egbe oselu NDC ni eni ti se omoye won fun ipare Peter Obi ati ijoba ni ipinle Benue lori bi o ti ko somora won lorun pe awa fe de agbegbe yewata ni ipinle Benue esdi a wole be won ni an bejeji ina ni won ti wa na ka lebu sira won bo loran ti je ba ba darin gbedo kiri e mo gbara ye
3: o da o Fayemi ti forota wi pe ile wa Nigeria o gbodo mu igbaye gbadun omo le yi lo kokodun mo ba nse atunse si eto oro aje ni Nigeria ewe won pe sunkere fakere o na ni lo tin waye loju opona epo sibada gege bi ijoba apapo Nigeria era gobe che bere a tushi afara kara iroyin bo loye ile keke
2: o yi gaja na lele yi o won ni agbarijo pa won ti won ti dije fun ipo are ri ni orilede Nigeria ex presidential candidate won ni na ti wo pe egbo are Bola Ahmed Tinubu o to akoko e nta mi o lo mi ti ko fun omo Nigeria e da owo ranwo ori epo e da pada lasiko yi pelu bi o ti ni gomina na ni ipinle keji fa yemi won ni o soro ko ba kun pe o si erongba atiku abubakar
3: to won ni epo petiro epo robi owo e tun ti lo oke si o latari pe ija ajatu akata ti nbe laarin orilede America ati Iran o tun ti lo oke si bayi paapaa julo ni Strait of Hormuz iroyin bo lori e lẹku keke o
2: lo mo sanu e ni o won ma so fun ma da lo
3: kaye
2: ni kaye wa ni ko kaye o kaye o
3: iwo ro gbọdọ so pe ari bi ni eyin de ki won o ma ti e
2: mo jo so ko doki
3: mo si bi mi e kan mo ni
2: yo ba doki yo pa ti yo ko lo ti dodo wa ni fun abi ko ma so ri ari
3: oro kan le kan ba le
2: kan ba le o
3: yo kan je je je mo joko
2: mi be yan fi ori lesu kanu la re gbe yo kan iroyin eleyi lo sala yo ro wi pe eyan mejila ina ni won ti be eyin se bi o se tin se ju o nigba ti awon afurasi Boko Haram ti won se ikolu ti agbegbe kan ni ipinle Adamawa o
3: eje a se be kare ipolowo oja nla ba de leka ipolowo oja wa aarin gbogbo ẹjọ ki oyin fun toni ibe laadun le se se n tẹnde wa
4: ẹjọ ki oyin.
5: Let's do more!
6: Ojo lo yo central dara si. Pelu gbogbo akitiyan ati idagbasoke ti Senator Dr. Yunus Abiodun Akintunde mu ba Oyo Central. Atẹgun otura fẹ imọlẹ ntan asoriire.
7: Senator Dr. Yunus gbiyanju gẹgẹ bi asofin agba Labuja. O da oriṣiriṣi aba ni ilegbimọ asofin agba fun idagbasoke awọn eniyan ẹkun idibo Oyo Central.
6: O gba awọn ọdọ sile ise ọba. O ran awọn agbẹ lagbara. O tun pese ironilagbara fun oniṣẹ owo afẹmiṣowo. Eto ìròyìn lagbara fun awọn ọdọ nipa ẹkọṣẹ owo lọlọkọ ojọkan. O fun wọn lowo, o tun fun wọn ninu iṣẹ.
7: Nipa eto imaye derun, o pale ìwòsàn àgbàyanu. Ó ń tún àwọn òpópónà ṣe lẹ́kùn ìdìbò Ọyọ́ Central. Kódà, ó tún kọ ọjà àgbàlódé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn wáàdì tó wà lẹ́kùn ìdìbò Ọyọ́ Central ló gbé tó lábọ̀ ò sí. Solar street light tó ṣe kò dín ní ẹgbẹ̀rún mẹ́wàá.
6: Kò tán síbẹ̀ o, Sẹ́nẹ̀tọ̀ Dr. Yunus Abiodun Akintunde ló bí tó ọ̀rùn ẹ̀kọ́. Bó ṣe ń kọ́ ní ẹ̀kọ́ ló ń tún yàrá ìkẹ́kọ̀ọ́ ṣe. Bẹ́ẹ̀ ló tún kọ́ àwọn àgbàyanu. ICT Center táwọn ilé ẹ̀kọ́ secondary.
7: Àwọn àkànṣe iṣẹ́ rere yìí gbọ́dọ̀ máa tẹ̀síwájú lọ́yọ̀ Central.
6: Iwájú láyé wa, àwa ò ní padà sẹ́yìn mọ́. Sẹ́nẹ̀tọ̀ Dr. Yunus Abiodun Akintunde jẹ́ lẹ́ni tá a tún dìbò yàn gẹ́gẹ́ bí sẹ́nẹ̀tọ̀ tí ó ṣojú ẹkùn Ọyọ́ Central lẹ́ẹ̀kọ́ sí. Àmì ìgbálẹ̀ làmì ẹgbẹ́ wa APC.
4: Agbára Sátidé agbára ìpàdé àdúrà lágbára olóṣù mẹ́ta mẹ́ta ti ṣẹlẹ̀ bí ọ̀wàrà òjò ní CAC All Saints Chapel Andugua Báṣọrun Ìbàdàn. Gbogbo ẹni tó ga láyé ló mọ̀ bí tí wọ́n ń korí wọn bọ̀. Wá gbára àníyọ ìwọ náà wá forí kórí agbára àdúrà nínú Sátidé agbára ní Sátidé ọjọ́ kejìlá oṣù kẹsàn-án àti ọjọ́ kejìlá oṣù kejìlá ọdún yìí laago mẹ́fà sí mẹ́sàn-án àárọ̀ níbi tí wòlíì tó ráàánú ìpè gbà wòlíì
5: TV Africa na multimedia ni àwọn olùgbọ́ntarigi akọ́ṣẹ́mọṣẹ́ ilé iṣẹ́ tó bá ní ṣe kò kárí event cover.

kẹ̀ríranlẹ̀. Ọ̀nà àbáyọ ó ti wọlé dé. Ọ̀nà tí ó ṣe gbogbo wa láǹfààní. Ọ̀nà àbáyọ ìyẹn ti solutions. Oyè Ata.

0: Ajadi Ogun Toyinbo oludije fun ipo Senate Oyo Central lo kaju e lati soju wa ege lami egbe wa dibo fun APM APM Nigeria First
1: Ilera loro
2: kala o jigbe ninu ekurere alaafia nikan le davile se aseyori nipa afojusun e laye o lo ba oke fi sagbekale alara pe online mo ni san mesan bo ba ke fi ilera bi airo orunsun ara tita sangun sangun keyin o ma rin ko ge ko ge aile igbapa gbese kori o ma laago ki ko ma rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki bata o jabo lese ni keyin o mo tabi keyin o ma ru ko ma gbe awon oniruru irin sa igbalode ti won tin sayewo lodo won to tu asiri bi ta isofise bu ba lara eda lo mu alara pe online mo san mesan sara oto lati jajabo lowo kokoro inu eje ora inu eje pajapaja aya lilu pipi abadi jedi jedi idakole komo kore o ma le tapai kara mo gbon riri oju ti wo bye bye aromo legun ati be be lo e kan si alara pe online mo onisan mesan ni number 1 lodge street beside amazing grace school oke ado ibadan 0813-885-5308 Bo ban se obi ojojo alara pe online mo ni san mesan ni o kan si
3: Se isakoso ijoba ipinle abi orilede je mo oro nipa itosona aseyori idaabobo fun ojo iwaju awon eniyan ipinle tabi orilede be isejoba ipinle oyo ki soru enu o gbogbon o nilo imo pelu opopolopo iriri ati imoransile
4: be ni barrister Sarafadin Abiodun Ali ati igbakeji re honorable Adesoji Adedeji ni won ni gbogbo amuye yi kati bi isanoki eso okun iriri won bere lati ijoba abile de ijoba ipinle lati ile ise ijoba de asofin agba orilede iriri won yo soro bi won ba de ipo gomina ipinle oyo
3: Barrister Sarafa Abiodun Ali ato ofisi ogun han omolu abi eniyan oloye to loye isejoba oloye to ni ranjidi itesiwaju ipinle oyo lo je logun o ti ni mura sile fun idagbasoke ati alaafia awon eyan re ojo ti pe yo sise ire fun ipinle oyo to dara julo to ba depo gomina
4: eje ka dibo wa fun barrister Sarafa Adin Abiodun Ali gege bi gomina ipinle oyo egbe onigbale legbe wa
5: APC
6: BSA
5: asiwaju rere iran tutun
7: Jesus olugbala ba mi segun mi o kemi na gbe gbo pe lori soro mi
8: Ẹ̀dá tó bá mọ
7: iṣẹ́ agbára àdúrà àti àwẹ̀
8: kìí fi ṣeré o.
7: Lọ́kọ̀ ọjọ́ kẹrin
8: ṣe jáde lẹ́nu àwọn ènìyàn
7: tó wá fún àdúrà àti àwẹ̀ bọ́lá ń sọ̀rọ̀
8: lórí òkè Bàbá Sítù
7: orí òkè Àánú ìdí ọmọ òsínkéré.
8: Gbogbo kálukú wọn ṣe ń sẹ̀
7: níbi àwọn àdúrà lágbára
8: ti wáyé lórí òkè
7: bí ìṣòro alẹ́ Wednesday
8: àdúrà lágbára àárọ̀ Thursday
7: ti wáyé láago mẹ́sàn án àárọ̀ sáago méjìlá àbọ̀ ọ̀sán
8: àtàdúrà àgbà papọ̀ alẹ́ Friday ti ṣe sóoru
7: gbajúmọ̀ Saturday
8: bẹ́ẹ̀ láyè sí ti wà
7: gbogbo ènìyàn tó bá bá rí bòlíì sáwẹ̀ sítù
8: lórí òkè Àánú ìdí ọmọ òsínkéré
7: ní ọgbọ̀n ọjọ́ Thursday Friday Saturday
8: àti lẹ́yìn ìsìn Sunday
7: bí wọ́n lọ bá lè wá
8: fáwẹ̀ àti àdúrà bọ́lá ń sọ̀rọ̀ lọ́sẹ̀ yìí
7: arágbára ọlọ́run lórí ohun tó ń là kọjá o
8: láti bí kíbi ìlú Ìbàdàn
7: ìwọ ọ̀dùn ni ẹ ti wọ ọkọ̀ ẹgbẹ́ dá òsínkéré
8: yára sọ fún mọ́tò pé níjà rẹ̀ di ọmọlẹ́ ti bọ́lẹ̀
7: ó bá ń jẹ pé pèlú ọ̀sùn ti ń bọ̀
8: ìyà rẹ̀ di ọmọlẹ́ ti bọ́lẹ̀ o
7: ẹ ti rí sáńbọ̀ lórí òkè
8: níjẹ́ lẹ́rùkù ti ń bẹ́ mẹ́rin ẹ máa tọbọ̀ wá sórí òkè
7: bọ́ ọ bá wá pẹ̀lú ìgbàgbọ́ rẹ
8: ogun rẹ ọ̀sẹ̀ lórúkọ Jésù.
9: Oh no, my pen has stopped.
10: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
9: Oh, your favorite pen?
10: Yes, last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
9: Wow, it flows smoothly.
10: And writes up to 3 kilometers. That's why I trust it.
11: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
12: Alasepe ipade adu alosu beta beta fun ose beta ni ojo beta beta tun wole ni osu kesan fun odun 2026 ninu ijowa Christ Apostolic Church City of Joy afeyanu of Godola Filling Station elere road awososo akwata ibadan bere lati Monday ojo to keyin ninu osu kejo ti Wednesday ojo keji ninu osu kesan fun ose akoko Monday ojo keje si Wednesday ojo kesan ti isoro alasepe yosu waye ni Friday ojo kokola fun ose keji Monday ojo kerin lati

lọ́la láṣepẹ́ yóò gbọ́ oṣù tuntun léwa lọ́wọ́ gbogbo ọjọ́ tuesday ní àkàṣe àdúrà máa ń wà fún àwọn tó ń wojú olúwa fún ọmọ ní aago méje àbárọ̀ the hand of great goodness and mercy ọwọ́ ire àti àánú ńlá ni ọlọ́run fẹ́ẹ́ nà sí ọ bí ó ti máa lo wòlíì rẹ̀ prophet aa olúwafẹ́mi ọmọ bàbá aláṣepẹ́ pastor abraham ayọ̀fẹ́ pastor esu akisaya àti àwọn ìránṣẹ́ ọlọ́run mìíràn síbi ọjọ́ central choir bàbá fún gospel cream lady evangelist adeyemo charlotte àti lady evangelist jesu pẹ́mi ni olúwa yóò máa lò fún iṣẹ́ ìránṣẹ́ orin ìgbìmọ̀ ìpàdé aláṣepẹ́ ni olùgbàlejò prophet aa olúwafẹ́mi ọmọ bàbá aláṣepẹ́ ni olùgbàlejò àgbà má gbàgbé o ìpàdé aláṣepẹ́ september yóò bẹ̀rẹ̀ ní monday ọjọ́ tó kẹyìn ní august nínú rẹ̀ ọwọ́ ire àti àánú ńlá olúwa yóò kààyè rẹ̀

ìyálọ́jà babalájé ẹ̀yin èrò ìnájà gbogbo ó yá ẹ wá bá wa nájà wa ní wìtìwìtì ọjà babalọ́lá nínú ìlàjú lọ́nà èrúwà ọjà àgbẹ̀ yóò máa di nínú bẹ̀ báyìí o nínú ọjà babalọ́lá tá a ti máa ń ta màálùú òbúkọ àgbò adìẹ àtàwọn ọ̀sìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn àgbẹ̀ ti dìde sí báyìí o láti máa kó èrè oko wá lọ́pọ̀ kó ọ̀yọ̀kú ẹ̀gẹ́ àgbàdo ọ̀gẹ̀dẹ̀ èlùbọ́ gaari ata tomati ẹ̀fọ́ àtàwọn ohun ọ̀gbìn lóníranran fáwọn alára tó tà àtàwọn alára jẹ ọ̀rọ̀ọ̀rún láàmọ̀ ná ọjà yìí o ìyẹn ọjọ́ márùn márùn lọ́jọ́ àlàmísí Thursday ti ń bọ̀ yìí ló máa di sísí ẹ wá bá wa nájà yìí o nítòsí àtọ̀nà jíjìn olùkéde onídó tilẹ̀ dó ọba múrítàlá gbọ́lágadé

0: e ka bo pada leka ipolowo wa ibi ti abaroko ti si ibe ni afabo si e seun ti e ngbo wa nile loko ka ki gumerin agbaye oro ti amu wa oni bi won se sona mo peter obi ti won jo wole si ipinle biire paapa julo ma ko di ti sololu ipinle na pe se lero pe eleyi to aboku die ka to deyin lana wi pe peter obi na o darapo mo gomina makinde bi ti won tin si olu ile ise ipolongo are ti gomina makinde tegbe oselu apm to je oluriye fun ipo are won ki le ri soro yi se itakura o si nbe e ku ojuma layo e se te ngbo wa hello e karo
1: hello e karo
0: e karo
1: e ku oto
0: e seun
1: seri le oruko ti mi oluwa fenu omo bale sumani lati olodi adigba ibadan
0: okay
1: seri le jide atawa yi kọlọwọ sanu wa ni lori oro oselu oni ni pa ka ma bara wa ka ma setanu ka ma bara wa ja game loro oselu eni to ba je mi oni bi di awe awon e ke lo ma dogun ke lo ma di eni ke ke lowo nigeria wo nigeria ni gbogbo wa ko je bi di eni bi ala le wo a fi pe nigeria de bi pe eni ke ko le wo nigeria ke fi obi le ke fa fi ku le ki ka ku mo ta de mo e lo en to ba je mi nigeria o ni baje e me ja gbe ta no selu wo o
0: e se gan yin ti e n gbo wa labe are Bola Tinubu ta wa e ti sakoso won te waju won ti yo subsidy owo ranwo are so pe ko si nti nje pe anda owo ranwo pada mo oludije fun ipo are labe egbe oselu PDP egbe oselu ADC iyan atikula Abubakar ti wi pe bo ma wole won o da owo ranwo pada gomina makinde to nje oludije fun ipo are labe egbe oselu APM wi pe won ni da owo ranwo pada sugbon ibi tori ti nta mo Nigeria in la won mojuto eja yoro re sira won na iwo nsise nbe ki leyin ara ilu nfe e ku ojumo la kotun hello e karo o
2: hello e karo
0: e ku ojumo
2: e ku eto
0: e seun
2: le se la gelo ni ojumo
0: ami
2: seri emi ti e tin fo kan bale ti a o se ni ko pelu bo ko pa bo ba obulese o ti do igba ki Nigeria inu mo ko tun se se bere ni because mi mo awa ta ke je me kun mo ka ju ko ara wa je o te ba wa won ti an se le se nbe yen gan awon ti o ri nkan mu je ni o ye ke eyan wa je irin se olohun o le se bi because o se lu ogbo awa ina ni o tun fe kun so awa te be se joba le lori je ta ba ti wa ku a fa ni pa fe je ni ijoba igan na wa da because aye ti ya fo gbogbo nkan ti laju o dabi igba mpn upn nkan kan won yen aye ti kun gbogbo won yen kọlọ ko fanu wa lórílẹèdè ni because ta se n lọ wájú la n lo ẹyin kò sí starting la ni àní finishing kọlọ wọn ọba láàánú tó dàpọ̀ tó gbà wá gbogbo àwọn tí wọn ti sọ pé àwọn fowó àwọn yọ sọkìyì àwọn ó fi kún àwọn wa nǹkan táwọn oṣù gbogbo wọn kan ń tàn wá ní wọn ń tàn wá ní o orí kò sí nǹkan kan tá fẹ́ ṣe kò sí nǹkan kan tẹ́ níbọ̀dì fẹ́ ṣe fórílẹ̀-èdè yìí tó ó ti dàrú ọlọ́run ní kọ́ bá wa tó orúkọ mi ni bàbá french.
0: ẹ ṣe gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yẹn ni pé ẹ rí wọn bí ẹni tó yẹ pé èrò wọn yàtọ̀ òun kálukú fẹ́ ṣe tiẹ̀ yóò sì bá tiẹ̀ lọ́nà ni. Hello, ẹ káàárọ̀.
3: Ẹ káàárọ̀ sa.
0: Ẹ káàárọ̀ o.
3: Ẹ kú iṣẹ́ o.
0: Ẹ ṣeun.
3: Iṣẹ́ àtàkùn ní ní sọ̀rọ̀ o.
0: À ń gbọ́ ní Sanusi láti Ìbàdàn.
3: Ẹ ṣeun. Ó dàbí ẹni pé àwọn aráàlú kà máa ń dìbò. Òṣèlú Nàìjíríà ò tí ì yé wa tó. Ò tí ì yé wa. Àwa la fi ń dìbò. Òṣèlú ò sì yé wa ọjọ́ nílójú. Ẹ mọ̀ wí pé ta ló ń sọ pé kẹta ló pè ní òṣèlú. Ṣé ó bá ṣe é ṣe láéláé? Ìfisílẹ̀ òṣèlú ti wá Nàìjíríà. Ṣé pé láti bẹ̀rẹ̀ láti gba ayé àgbàbá owó lọ́wọ́ ẹ̀ka ló ti wọ ní òṣèlú. Ẹ wò ní ìsìn báyìí. Ṣé ìgbà tí ẹni tí wọ́n ti mọ̀ pé ẹni yìí tó bá wọlé gẹ́gẹ́ bí ààrẹ tó bá ẹ lè mọ́wọ́ níjọba tó dáa pẹ́rẹ́ tíjọba rẹ̀ bá dáa ẹ wá sọ fún mi pé opposition ti wo bẹ́ẹ̀ ti ri pé kí ẹni bá ti lè ṣèjọba dáadáa aláàlú lórí àjọ pé òun ò ní lójọba mọ́ láéláé nìyẹn so ilé ọjọ́ ta ni wọ́n fẹ́ pè ní òṣèlú ní ìṣìbáyìí bẹ́ẹ̀ni mo gbá ìṣìbáyìí yìí fún kòmíkà wíkẹ́ wíkẹ́ kẹrí ìgbà tó fẹ́ parí ìjọba rẹ̀ ní river state tó di ẹni ọdún kẹjọ rẹ̀ sọmọ wípé ó fẹnu ara rẹ̀ sọ jáde wípé owó tó ń lò sí gbogbo àwọn kéèkì ní lọ́jàdé ẹ̀ka tí wọ́n tí buhari fún owó owó tó yẹ kó ti lọ fún wọn láti 1999 wíkẹ́ ní kò sí ààrẹ tó yọ̀ǹda owó yẹn pé buhari nìkan ló ṣẹ̀ṣẹ̀ wá yọ̀ǹda owó yẹn láti 1999 ó ní owó yẹn lòun bí ń ṣe gbogbo tó ń ṣe sí ní tasse àti gbogbo àwọn lọ́jàdé ẹ̀ka tó kù ó ní bó ṣe wá ń yí buhari yí okó ló yọ̀ǹda owó yẹn ó ní láíláí tó wọ́n gbàdúrà síjọba rẹ̀ láti yọrí òsì o ó ní torí pé kíkí buhari náà lọ sàti yọrí ó ní tani ó dìbò fún pdp náà tó ní kó sọ̀rọ̀ nìyẹn ó ní lẹ́kìn láìsí máa yẹn máa yẹn owó tó ìwà tó rí yẹn ó tó jẹ́ mo láti kí yẹn le kó sì tó nílé rẹ̀ yẹn kó fi ẹ̀ jáde kó sì tó jẹ́ kì í ṣe pé ẹni tí ó máa ṣèbàjẹ́ lábẹ́nú tí ó máa ṣiṣẹ́ funfun jáde rárá ẹni ṣe kọ́ ó máa ń ṣòtọ́ ibi bàbá adédìmú wa rẹ̀ yìí bàbá adédìmú wa náà ni so ṣe mọ àwọn ọmọ ẹlẹ́ sì rèé pé tó bá fi ààyè ilẹ̀ fún ẹ tó bá fẹ́ sì jọba dáadáa kó rí ṣe tọ́lá ìlú wa lọ fẹ́ náà rè káwọn bá dìbò fún ọmọ síṣẹ̀ mọ́ ibi kẹta ni mo ń bèrè wá nìyẹn so àárín ìyẹmẹ káwọn aráàlú kíyèsí so ìjọba tó bá ti wá tó fẹ́ sì jọba tó dáa tó bá ilẹ̀ rí ṣe pẹ́rẹ́ ẹ̀yìn dìbò fún ọmọ síṣẹ̀ mọ́ tọ́mọ síṣẹ́ ó máa ń wò rẹ pé máa káwọ́ gbéra ni òun náà wọ̀ náà tí ó fi ga gbẹ̀rú mọ́ ẹ tó ṣèjọba dáadáa rẹ lọ́wọ́ òun ló fa gbogbo boko haram bá ń dìtẹ́ òun rí ṣe tá à rí ṣe òun ló fà á ṣé ń gbàtẹ́ nìkan bá ti wá lọ fọ́ ṣọ̀gbọ́n báńdíìtì tó ń faraàlú sí mi lọ́rùn ó wá lóhùn ń bọ̀ wá sí ṣéèkì nìyẹn bóò fẹ́ wọbẹ̀ bóò mo ṣe lè jẹ́ fẹ́ wọbẹ̀ ṣíṣe bí mo bàjẹ́ lọ fún ṣé ìwà aráàlú sá èyẹ ti sọ́pọ̀ fọ́ṣọ̀ báńdíìtì ètò ìsìn mi tí òkè síjọba mi lálàáfíà àmọ́ tí òkè tí orí mú mi ṣèjọba mọ́ ó wá ní òun bọ̀ wá sí ṣéèkì mi níbo
0: ẹ ṣe gan tí ẹ kò wá tí ẹ bá wa dá sí i.
3: ẹ ṣe ń bẹrẹ ẹ ṣe fún àfàní kẹ fún àyè.
0: ẹ ló tọrọ ẹ kẹrin láyé ojú òpó mbẹ yẹn ẹ ṣe ẹ káàárọ o. orúkọ yín bo lẹ ti ń pè wá.
4: abdulhamid ló sọ láti àpáta ìbàdàn.
0: látàpáta à ń gbọ yín.
4: ẹni lèmi rí sọ peter obi ni pé ó kàn jẹ́ politician tó wà very unreliable. ìbọn nígbà tó fẹ́ dìde dúpọ̀ tó wá jẹ́ pé ìsẹ́mi ipò tí ẹni tó yẹ pé ìwọ o ti tó bí ẹ̀ẹ̀mejì àbí ẹni tó wá kó jáde aláàkọ ibẹ̀ náà ló yẹ kó wulẹ̀ tí dìkírí àpò nǹkan láti structure òun fún un ó yẹ kó wulẹ̀ máa ń fọ ọ̀sọ́ abẹ́ àwọn ọ̀sọ́ abẹ́wọ́ olóṣèlú wò nìyẹn kò dẹ̀ sí láti gbàdo fi ń criticize the opposition kò rí ìjọba tó wà lórí ipò darí kò opposition criticizing ẹ̀ kò wà constructive kò rí nǹkan dáadáa tí ìjọba ṣe rí àfi kí wọ́n ṣàwọn fẹnu yàn án balẹ̀ bẹ́ẹ̀ náà ni kó máa lọ bẹ state o bí olólù owó gẹ́gẹ́ bí wọ́n tó jẹ́ big figure lù o ní sọ pé òun lọ síbì kan ẹ kan ẹ̀ ṣá ni mọ awáwí táìwì ó ní ṣèyí mákindé ó jẹni tí ó ṣe ṣé o ní sọ fáwọn àbá àtàjọ ọmọ ìyọ state láṣọ pé ṣèyí mákindé competent ṣèyí mákindé ó competent láti bí síbẹ̀ yẹn kò competent kankan so tinubu dìbò yóò sì wọlé 1.3 billion fún ṣèyí mákindé fáwọn tí lè wọn wó ara lọwọ alọwọ larí àbọ rẹ èmi tẹsí ń béèrè ibi tó yẹn wà dọ̀là lọ́la gómìnà ọ̀ tí sọ ṣé wọn fẹ́ jẹ́ òye mọ́lẹ̀ ni àwọn rí táwọn ọlọ́ kọ́mpítẹ́ǹsì wọn láwọn ní àwọn onígbàgbọ́ sí ìjọba ìbílẹ̀ ẹwọn àwọn ìyẹn irú yẹn láwà dìbò fún kọ́mpítẹ́ǹsì ìjọba ìbílẹ̀ gan ti dọwọ́ rẹ̀ ó ń tẹ̀wọ̀n báṣubàṣu tó bá di pẹ́sidẹ́ǹsì àyàfi kó tiẹ̀ sọ pé òǹkan sí ọ̀ pátápátá ẹ jẹ́ ká máa ń tàn ṣe o ẹ jẹ́ ká máa ń tàn ṣe o.
0: ẹ ṣe tẹ ẹ pè wá tí ẹ bá wa dá sí ètò yín ètò wa jẹ́ ká jọ sọ òun náà ni ẹ ń gbọ́ lọ́wọ́ láàárọ̀ yìí ẹ ló ta ló tún wà lójú òpó ń bẹ̀rùn ẹ káàárọ̀.
5: ẹ káàárọ̀
0: ẹ kú ojúmọ́
5: ẹ kú ètò olúwàfẹ̀mí ọmọ balẹ̀ súnmọ́lẹ̀ ló padà lẹ́ẹ̀kan ṣe sá ilé sẹ́yìn ilé olóòde bàjẹ́ lágbára ọlọ́run.
0: ìṣẹ́jú àyálẹ ni.
5: ẹ ṣe sẹ́rí àwọn olóṣèlú wa gbogbo àwọn pírẹ́sìdẹ̀ǹtì wa tí wọ́n dìde yẹ́n làwọn fẹ́ rúlu wa yìí ká ẹgbẹ́ wọn jẹ́jẹ́ fún wa kí wọ́n kó wọn lọ lé ẹfẹ̀ kí wọ́n lọ fi ìfẹ́ jẹ́jẹ́ fún wa ká mọ ẹni tó fẹ́ sòótọ́ gẹ́gẹ́ fún wa bẹ́ẹ̀ ni ká mọ ẹni tó fẹ́ ṣe ẹni tó fẹ́ ṣe fún sánú oore gẹ́gẹ́ nàìjíríà nàìjíríà ò ní bàjẹ́.
0: ẹ ṣe gan tí ẹ pè wá tẹ ẹ bá wa dá sí i ẹ ṣe àdúpẹ́ o ijoba ipinle oyo eje ka wa soro ipinle oyo bayi ilegbimo asofin ipinle oyo oyo state house of assembly lojobo thursday to koja won ti pass supplementary bill for 2026 ele ti bill yen ti additional bill yen je 210 billion naira lati le finance awon ise riju idagbasoke ilu te ba wo apapo owo ti ijoba ipinle oyo ti won ti buwo lu bayi o ti lo oke si latori 892 billion naira to o le pese pese die na o ti lo si 1.1 trillion naira laarin 2026 ibere mi feyin te nbe nlu ni pe nje si nri pe ijoba si nsise idagbasoke abi isijoba ti tan oselu loku tori pe oju ti wa o le to gbogbo ibi nilu awon idagbasoke wo le yin ri pe o si nlo lowo gege bi isijoba to nbe lodi bayi ni ipinle oyo abi eri pe oselu lasan iloku to ti gba ode bayi e ku ojumo la ko tun o en ti e ngbo wa nle kakiri hello
6: hello sir aboro
0: ngbo yi
6: ìṣèjọba kẹkàn náà lọ́wọ́ state òṣìṣẹ́ kẹkàn náà
0: ṣe wọ́n lérò pé a nílò supplementary budget nígbà tí òṣìṣẹ́jọba kan
6: mọ́. Ní bí owó tààtùn tí ó tún bá wa lọ nìyẹn owó tí ó bá wa tí ó tẹ̀lé wa lọ tààtùn láti fi pata lé lẹ́yìn ẹ̀sìn bẹ́ẹ̀ níwò nígbà lè ti mẹ́tọ́ owó tí wọ́n tẹ́wọ́ níbi ìjà fún ayé káàkiri nígbà lè ti mẹ́tọ́
0: ilégbèmọ asòfin ìpínlẹ ọyọ sí wọn buwọ lu àfikún
6: ọwọ mo gbọ ngbà tẹlẹ wọn àpúrúfù supplementary budget fún wọn mo gbọ ní láti ìtàdé nǹkan gbàdà bí mo ṣe ń gbọ ní fọọsì tó láti ilé lẹbi náà ni pé nígbà ilẹ ti mẹta ó kù tẹ ti múra àti náà kó lórí ìjọba ẹkọ ara àpúta ẹtọ àpúta ṣọọṣì àmọ tó tó pọ tó bá yẹn tó lọ bẹẹ ti ṣe ìfẹmọ pẹ tó lọ bẹẹ ti ṣe níṣì kákí máa rí pa pé àwọn ọmọ wa pé kò sí tọ́jú ìlú kò sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ ìlú
0: wọ́n máa ń pa àwọn tòun tó tóbi jùlọ. ìjọba ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn bóyá a lè sọ pé bóyá kò sí tó.
6: ẹjọ ní sẹ́ẹ̀dì bá mẹ́rin ọ̀bẹ nílò ẹni wọn ẹjọ ẹ fi hàn wá ṣé ibi àgíríkì ṣé a ti rí pa pé tí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn ọmọ wa tó tó lọ sí mẹ́tẹ́dá ọyọ ẹsọ fún mi mélòó ni wọn náà ẹngéèjì mélòó ni wọn náà pínṣẹ fún wọn fún epo fún tó fún lówó tó fún orí katakata mélòó ni wọn bẹ tẹlẹ ọfún àwọn mẹtọ sí i.
0: àwọn tó yẹ agbẹnusọ fún ìjọba ni wọn lè ṣàlàyé ìyẹn lẹkùnrẹrẹ torí
6: pé kò sí ìfẹ
0: nítaẹ lọwọ
6: ọtí. ẹyin tẹ mọ pé ìta bá fojú rí ẹlẹkọ sí sẹni kọ ọmọ ọsọ jáde nínú àwọn tẹgbọn ìta bá fojú rí ẹlẹ ẹ̀rọ lágbẹ́ká ẹ̀rọ àwọn ọmọ wọ̀nyí ló ti ṣe báwọn ṣe báyìí ní nǹkan oko wọn a ti ń rí ó ti ó gbé kí oúnjẹ kókò ní èèyàn ṣe èkì ìlú àwádà ní ìsìn báyìí ṣé ọ̀rọ̀ ní ìwé ọ̀rọ̀ orí tẹlifíṣàn àti rédíò láàmú agbára lédè rárá o ẹnìkan àti kọjá eléyìí
0: ẹ̀ló ẹ̀kàrọ̀ bẹ́ẹ̀ni o
7: ẹkùnṣẹ́ okò mìíràn yín wọn.
0: àmì àtẹ̀yìn náà.
7: ẹ̀rọ ẹ̀mí sọ̀rọ̀ tó ń kọ́ mi ń bá ìṣọ̀nà láti àpẹtẹ ẹ̀dákun tó wọ́n ọmọ fẹ́ pàkíyèsí ní síkínní kan ní.
0: ok
7: lóòótọ́ kálukú ó ní ẹ̀tọ́ láti sọ ọkàn ẹ̀ ọ̀tí láti jẹ́ kí àwa tá à ń pè á máa lo wọ́ọ̀dù ọ̀hún ìlà ìṣẹ̀rí nǹkan ẹ̀yẹ kí ó gbọ́ títà òbí torí kọ́ ẹ̀ndẹ́ẹ̀sì ìgbìmọ̀ akéde olóṣèlú fún àwọn ọmọ nǹkan tí wọ́n ń gbé so láti lo wọ́ọ̀dù ọ̀hún ìlà ìgbìmọ̀ kò gbà bẹ́ẹ̀ náà lọ ń sọ sí máa kéde náà ní ìtẹ́lẹ́gbẹ́ òṣèlú ìbò kò gbà ọlọ́run wa pẹ̀lú wa ó rí owó tí wọ́n wọ́n tẹ̀ ẹ̀dẹ́ ṣe ń ṣe wọ́n fẹ́ ká gbogbo wa náà kó làbí ìjọba bá kú ọ̀la wọ́n máa fi ìjọba lọ ni ẹ̀tọ́ àwọn aráàlú ni pé ká sọ pé mi ò kílẹ̀ ẹgbẹ́ fi ṣe ṣùgbọ́n pé wọ́n ní àtúntò wọn àtúntò ìjọba tí kú bí oṣù mẹ́fà bí oṣù mẹ́jọ ọ̀nà sì wà tó àwa ọmọ nàìjíríà ní ká gbìyànjú ká máa béèrè
0: tí owó. ìbéèrè tí mò ń béèrè lọ́wọ́ yín náà nìyẹn wípé wọ́n ti buwọ́ lu àfikún owó ìṣúná o fún 2026 ǹjẹ́ ọwọ́jà ìjọba sì ń dọ́dọ̀ yìí o kí làwọn ìdàgbàsókè tẹ̀ ń rí ìbéèrè tí a béèrè nu kẹ tó pè wọlé.
7: Aráàlú
0: ni kò mọ tó ń ṣe. Ẹ ṣé tí ẹ pè tí ẹ bá wa dá sí.
7: Iṣu ta kan ni pé àwọn ẹgbẹ́ tó ló kọ lànà wà ń ṣe APM PDP. Àwọn ẹgbẹ́ kéékèèké yòókù táwọn èèyàn dúdú wà ń bẹ̀ nǹkan. Kí ló dé táwọn ọ̀gá àwọn ẹgbẹ́ máa ń jẹ fún wa pẹ̀lú wa?
0: Ẹ ṣe gan tí ẹ pè wá tí ẹ bá wa dá sí. Láàárọ̀ ẹ jẹ́ kí n ra dá tọ́mì díẹ̀ náà. Ń padà bọ̀.

0: ẹ ṣe ti ẹ ń gbọ́ wa káàkiri àgbáyé ẹyin ti ẹ ń gbọ́ wa ẹ rí pé orí kan ni tí mo ń wá yẹn má gba ìpè ọ̀kan sí kí n tó wo nǹkan míì orí ọ̀rọ̀ àwọn gbọ̀ngàn ètò ìlera wa ní nàìjíríà ìràwọ̀ ọ̀sán tó àpérò fọmi orí wo mọ̀ ni hello ẹ káàárọ̀ o
1: ẹ káàárọ̀ ta o
0: orúkọ yín sà
1: orúkọ mi ni dr silak láti ọlọ́run ṣògo ní ilẹ̀ ìbàdàn
0: ok
1: nípa ìrìn àjò òbí yẹn àwa èèyàn ní ká fi sùúrù sí ìrìn àjò wa bí ara ń tíwà ká má ti ra wa because ta bá ní pé òun náà gbóhùn náà campaign ni ta bá ní kò ní wọlé gbogbo nǹkan láyè ọlọ́run ní máa bẹ́ẹ̀ dá rìnrìn àjò tó bá wọlé tí àwọn kò lè fi ìyá yẹn ó lè máa fi jẹ wọ́n bẹ̀ yẹn so gbogbo nǹkan báyẹn ó yẹ mo fi sùúrù sí kí mo fi ọgbọ́n tò
0: ok ẹ ṣe púpọ̀
1: everybody lóní right láti fi tó wù lórílẹ̀‐èdè
0: nàìjíríà ẹ ṣe gan
1: nípa òṣèlú
0: ẹ ṣe gan
1: ọ̀rọ̀ níjọba jù
0: ẹ ṣe
1: púpọ̀
0: ẹ ṣe gan ọ̀rọ̀ ẹ̀ka ètò ìlera ni mo fẹ́ mú gbọ́ báyìí pàápàá jùlọ ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní gbọ̀ngàn ètò ìlera ti uch èyí tó wà nìbàdàn ta bá lọ sí ẹ̀ka kan tá a mọ̀ sí gopd emergency unit àti ẹ̀ka jẹ̀ka bí aago méje lẹ́lòmíì ti jí débẹ̀ ẹlòmíì sunbẹ̀ mọ́jú nítorí pé wọ́n fẹ́ rí dókítà nígbà dókítà bá dé ó lè rèèyàn mẹ́wàá péré ó tún dọjọ́ míì kì í ṣẹ̀bi àwọn òṣìṣẹ́ ẹbẹ o kò sí ànító àwọn dókítà ìyẹn ní ibẹ̀ gbogbo ẹ̀ka jẹ̀ka ní uch ni àwọn arúgbó àwọn àgbàlagbà tó yẹ pé wọ́n nílò àkíyèsí fún ìlera wọn ní kánmọ́kánmọ́ ẹlòmíì lè lọ ọbẹ̀ fáàrin ọ̀sẹ̀ kan kó tó rí dókítà ẹlòmíì jù bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ omi tó ti ń lọ tó ti ń bọ̀ ló tiẹ̀ ti dágbére fáyé ìjọba lọ̀rọ̀ kan ìjọba nílò àti gba ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣiṣẹ́ kódà kò jẹ́ cmd ibẹ̀ ni ó gbà ń ṣiṣẹ́ kí wọ́n gba ọ̀pọ̀lọpọ̀ sí ọ̀rọ̀ ìkan ìjọba àpapọ̀ nàìjíríà bákan náà ló jẹ́ pé ìjọba ìpínlẹ̀ náà gbọ́dọ̀ ṣe ìrónilágbára fún àwọn ilé-ìwòsàn tó jẹ́ ti ìpínlẹ̀ kí àwọn òṣìṣẹ́ tó tó wà ń bẹ̀ tẹ́ ẹ bá wo àwùjọ wa nàìjíríà ẹ rí pé ẹ̀ka aládàáni nìkan ìlú dàbí pé ń gbòòrò sí i bẹ́ ẹ bá wo ilé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ aládàáni ni àwọn olùkọ́ tó tó ni wọ́n wà bẹ́ ẹ bá wo ẹ̀ka ètò ìlera bákan náà lẹ́kàjẹ̀ka bẹ́ẹ̀ lè tó ń pè fún kí ìjọba kí wọ́n gbé ìgbésẹ̀ kan mọ́ kíá lórí ọ̀rọ̀ uch yìí wàhálà ti bẹ́ sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ń kú lójoojúmọ́ nítorí pé wọ́n nílò àti rí dókítà má gba ìpè ẹyọ̀kan lábala abẹ́ wọn má fi dìde torí pé mo ti ń rí top striker ó fẹ́ yí koto ti káàṣì ẹ̀ ẹ̀yin tẹ́ sì máa ganú sí i ẹ̀yin náà ti ganú lẹ́ba ẹ̀yin buyì o àwọn olórí ọ̀fẹ́ rẹ ni o bá a bá jẹ gẹ́wọ̀n ò ní fún wa ẹ̀yin gba ìpè ẹyọ̀kan a fi kó mbẹ ọgbẹni yé ju elébélébé bí ajúwe ilé a mọ lọ ó náà play ṣọlá rẹ náà ta ó fẹ jẹ ó ní ọjà gbà pé mọ lába látọdọ yín ṣùgbọn ọrọ uch yìí à ń fẹ kí ìjọba mójútó dáadáa má dìde fúyà lórí ètò jẹ kájọ sọ láàárọ yìí tèmi tayo yìí ládùn ààbò ọrọ ló kọ mí rí àtayọ ó dàbọ.

0: ẹ̀mọ̀ dúdú. Rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ níjọba ńlẹ̀ ẹ̀mọ̀ rẹ̀rẹ̀.
1: Ààrẹ lọ́kùnrin.
0: Kò dúdú kọ̀ rẹ̀rẹ̀ níjọba ńlẹ̀ ẹ̀mọ̀ kẹfun.
1: Àpọ̀n léèrè.
0: Kí dúdú ọlọ kí mọ́lẹ̀ ò dé níbi ojúmọ́ retí mọ́ wáyé.
1: Ẹlẹ́jọ̀ wá.
0: Iná ẹ̀ gbóná tewétewé ìyèsí ẹ̀ róró tégbòtégbò.
1: Àpòrọ̀ bí ẹni sùn bí ọbọ̀ òde ìjẹta tó.
0: Àtàrí ẹ̀ gbóná tẹ̀yìn tẹ̀kọ́.
1: Ìyanu ti dé.
0: Ìmọ̀tún ìmọ̀jọ́ ìmọ̀jọ́.

0: Ìmọ̀ tí ẹ ní tọ́bádì lójú ọ̀nà ẹsẹ̀ ní mọ̀ tún ká.
1: Bàbá ti pera rẹ̀ lọ́kùnrin.
0: Ìmọ̀ tún ìmọ̀ ọjọ́ ìmọ̀ ọjọ́ ìmọ̀ tún.
1: Bèrè
0: òní. Ìmọ̀ tí ò rí bá dì.
1: Gbogbo
0: òòrùn ní yọ gẹ̀rẹ̀rẹ̀rẹ̀.

0: olóṣèlú Ìbàdàn tí wọ́n fojú hàn wọ́n pọ̀. Olóṣèlú láì ṣe kọ́lá náà ṣùgbọ́n ó clever. Ẹ lè mọ tẹni tí í ṣe nínú àwọn òṣèlú. Láyé MPN àti UPN. Ó kó bọ́ọ̀sì mẹ́fà mẹ́fà fáwọn ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan. Ẹ̀yin UPN ẹgba mẹ́fà, ẹ̀yin MPN ẹgba bọ́ọ̀sì mẹ́fà. Ẹ ń bá wọlé nù yín bó ṣe á wọlé tó sọ̀pọ̀ tá a
1: rẹ̀.
0: Nígbà Bọ́láge tún lọ kí pé ẹ mọ̀ sí Adúpẹ́ arọ́wọ́ yín wọ́n ní akun pé wọ́n ó kó bọ́ọ̀sì mẹ́fà fún wa níbẹ̀ ni. Ọ̀dà ẹ̀yin náà ẹ tún gba dàsún kẹ́ ẹ fi mọ́ ṣẹṣẹ rìn. Dàsún tuntun tí ẹ jánú ọ̀rá bá láúnjọ́ náà. Ó gbọ́n mọ́tò tí mò ń sọ yẹn kò sí tòkunbọ̀ ńbẹ ó tuntun ni. Abdulaziz ṣe kọ́lá àlà o. Ànáwó bí ẹ ní tẹ̀.
1: Oríire ti dé, ó ti dé fún gbọ́.
0: Àrí ṣe kọ́lá ọ lọ Ọlọ́run ọ̀lọ. Àìṣe kọ́lá tí máa ń náwó tí wọ́n ń tẹ̀ lọ́wọ́. Owó tí ò tí jáde ní Central Bank táìṣe kọ́lá ò ti náà lẹ́wọ́n tó tẹ̀ta. Ẹni bò ní ṣe ń ná. Ẹ àwọn jàmọ́ ló ti tò yìí. Wọ́n fẹ́ gbowó. Wọ́n sì náà gbowó wá lálẹ́ Èkó wọ́n ti ń gbowó bọ̀. Ọ̀sọ̀kan sọ méjì wọ́n ti rò mọ̀lá wọ́n ti jẹun wọ́n ti ṣe gbá wọ́n ti sàwọ́. Ẹbí wọ́n bá ti ń sọ̀rọ̀ tí wọ́n ti ń fi ṣọ̀kan sọ méjì ni wọ́n ti gbowó dé fín. Gbogbo owó tí yọ la ìdílé mi tí yọ sọ fámìlì mi dolówó. Lójú ẹsẹ̀ náà ni wọ́n lù ń pónpó tí wọ́n pin. Bàbá ń ta balẹ̀ fáwọn níye báyẹn bàbá ń gbélé kalẹ̀ fún wọn. Àwọn tí a ní ṣọ́ọ̀ṣì àwọn wo ń kọ́ ẹ̀yà ń dà só ti lọ ni kò tí ì lọ. Ọyẹ fóun náà ń ye
1: báyìí.
0: Ẹ wòye mọ́ṣáláṣí tí a ń ṣe kọ́lá kọ́ Síbàdàn. Ẹ wòye ṣọ́ọ̀ṣì tí a ń ṣe kọ́lá tọ́ báwọn tó ṣe ń bàdàn. Nígbà tí ìjà ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀ṣì kan Níbàdàn. Odidi bí ọdún bíi mẹ́wàá ni wọn ò fi rójú tí wọn ò ráàyè ní ṣọ́ọ̀ṣì. Àríṣe kọ́lá wá pe igun kìíní ọ wá pe igun kejì. Níbàdàn náà ni àkéré ń jọ́nà o. Igun kìíní igun kejì kíní ń fàjà yín. Àwọn wọn fẹ́ mọ ràgà bo gbogbo ọrọ̀ ajé ṣọ́ọ̀ṣì. Àwọn wọn fẹ́ mọ ràgà bo gbogbo gbá àwọn fẹ́ mọ ṣe gbá. Ẹ lọ rè sora yín papọ̀. Ẹ ń tọ́ wà nílẹ̀ yìí tó pín. Ẹja kọ́kọ́ fi léyìí wọ́wọ́ yín náà tí ọba síjà àtúnbá yín dá sí. Ọtán o ibẹ̀ níjà parí sí. Àìṣe kọ́lá gbówó ńlá kalẹ̀ fún wọn. Ó sì so wọ́n papọ̀. Mùsùlùmí ni o tó ṣe dáadáa láwùjọ Kristẹni. Àkọọ́lẹ̀ rẹ̀ wà. Mo fowókọ ṣọ́ọ̀ṣì náà mo fi ṣe sàrà. Níbàdàn yín náà ni.
1: Ìṣẹ̀lẹ̀ tó múni gbọ́.
0: Mọ̀rántí Adélù ògbóǹtarìgì òṣèré ògbóǹtarìgì olóṣèlú la Adélù nígbà yí ẹ̀.
1: Kẹwàá mú nọ́mbà yìí o.
0: Akinlóye ọmọ egun jẹ́ mí. Bàbá olóye lókè òjé. Àwọn èèyàn lágbára láyé MPN. One Nation One Destiny. Ìka kan ni ẹ máa nà ìka kan ni símbọ̀ wọn. One Nation tawó lọ́wọ́ ni ọ́pàwò. Wọ́n nà ka méjì òkè báyìí. Tawó lọ́wọ́ bá mi ṣe ń gbà náà.
1: Ó ṣẹlẹ̀ kẹjọ.
0: Mélòó la kà nínú ìyẹn Adépínlẹ̀.
1: Ó láwọlé ọmọ olóòtúndé ó ṣẹlẹ̀ kẹjọ.
0: Àwọn ọmọ Ìbàdàn wọn a sì kọ̀yìn síra wọn nítorí òṣèlú ń gbà míì.
1: Ó ṣẹlẹ̀ kẹjọ.
0: Àwọn bá ṣòṣèlú ọ̀n lọ tán tí wọ́n bá ṣe bọ̀ tán yàrá kólóbó kan ní Ìbàdàn ìyàrá kan wọn ó pe gbogbo wọn sí. Ẹ̀yin tẹ́ ń torí wọn jà tẹ́ torí wọn lura wọn yín pa ẹ̀yin ni tẹ́ bá dọ̀rùn ẹ̀ mọ̀ fi káánu. Àwọn tẹ́ torí wọn jà lónìí tẹ́ torí wọn lura yín pa wọn. Ẹ̀ bá rí ni wọ́n bá jọmọ jẹ́ láìsí àti.

0: kì í fọ̀rọ̀ bàbá awolowo ṣeré.
1: Tòní ti wà ní.
0: Ó ní bí awolowo ṣe dáa tó. Gbogbo símẹ́ǹtì tí wọ́n fi kọ́ Liberty Stadium. Òun ní bàbá awolowo fún kọ́ńtráàtì ẹ̀ pé kóun máa supply. Nígbà tí owó níyì. Kábíyèsí Olódùmarè. Òṣèlú le làyàn, òṣèlú le jàyàn wálẹ̀. Òṣèlú, òṣèlú, ọ̀rọ̀ òṣèlú tó tọ́ fún. Ó ti ẹ̀ṣẹ̀ ń rọ̀ díẹ̀ díẹ̀ ni, ẹ ti gbọ́ pé wọ́n máa pààyàn tí wọ́n ó gbé sẹ́yìn ìkùlé. Ẹnìyàn bẹ̀rẹ̀ sí ní pọ́blẹ́mù débi wípé ó lè má yọnú kéèsì ẹ̀ lóṣù mẹ́fà. Tí ọmọ lọ, tí ọmọ bọ̀, tí ọmọ lọ, tí ẹ̀mọ bá rì máa ń díẹ̀. Ẹni wọ́n bá bókú èèyàn, gbajúmọ̀ wọn ó sì pa sẹ́yìn ìkùn ló ń tọ̀. Ẹ̀yìn ìkùn lé rẹ̀ wọ́n ti bókú lágbájá o. Ẹ̀ràn tí òṣèlú ayé wẹ́ ẹ̀tì ẹ̀. Tí wọ́n dáná sun létí gbogbo ọmọ ró kẹ̀wò kẹ̀wò kẹ̀wò. Ẹ̀yìn òṣèlú ayé òde òní. Ẹ̀yà afárá yín létí. Iná olóṣèlú tún jò. Iná ẹ̀mọ̀ sọ ń kàmpé kíkálukú ọ̀mọ̀. Mọ̀ ń gbọ́ wuyewuye. Ẹ gbọ́ àwọn wo ni wọ́n gbé orí Yomi re kóòtù. Orí Yomi ló kan àwọn Linec ilẹ̀ jáde. Àwọn kan ní kọ́ mọ́ pera rẹ̀, wọ́n ní kóòtù ní ọmọ pera rẹ̀ ń gómìnà mọ́. Òun la wá fẹ́ gbọ́nú méjèèjì. Orí Yomi Amusa. Ó gbégbé òṣèlú lábẹ́ àsíá. Ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù. Alága àkọọ̀dù jáde o. Pẹ̀lú gbogbo àwọn ìgbìmọ̀ ẹgbẹ́ àkọọ̀dù. Nípínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n sì ń bá gbogbo oníwèé ìròyìn sọ̀rọ̀. Kí lọ wá dé? Bàbá tó wà lẹ́yìn Ẹrí Yomi Amsat tẹ́lẹ̀. Tọ́ sọ pé bí wọ́n bá ṣàbẹ̀bẹ̀ òkè ibi pẹlẹbẹ ni ó fi lélẹ̀ nígbà ogún. Mọ̀mọ̀ tó rí bàbá náà tó dé bẹntí gọ́ọ̀lù ó ti wà lára àwọn ẹgbẹ́ àkọọ̀dù gbogbo wọn mọ̀ ti parapọ̀.
1: Ìrírí ńlá ìṣẹ̀lẹ̀ tó múni gbọ́. Ṣẹlẹ̀ kẹjọ.
0: Ọ̀rọ̀ tó bá wà nílé ẹjọ́ sòrò ó dá sí àmọ́ wo bí ó ṣe àmọ́ wò sọ̀kalẹ̀ rẹ̀. Tẹ́ ẹ bá gbàgbé Orí Yomi Amsat ọ káàkiri gbogbo ilé ìròyìn. Gbogbo rédíò lọ́lọ́ kódà ọ dọ́dọ̀ mi náà ó délé iṣẹ́ mi. A sì jọ sọ̀rọ̀ tá a jọ sọ̀rọ̀ nítòbí ìnùbí. Láyé òde òní oríṣiríṣi Yorùbá lẹ́yìn ọmọ ní Yorùbá yí padà. Dájọ́ wọn ti bí èmi ìtòbí ìnùbí ni mo gbọ́ pé wọ́n mọ sọ wọn mú gbọ́ pé wọ́n tó ti yí padà sí ìtòbí ìnùdí. Wọ́n dandan tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ àwọn Yorùbá dandan tí ò ní NAFDAC. Ìtòbí ìnùdí kásá pé ìwọ náà kírètì nǹkan kásá pé ìwọ náà gbàgbé kalẹ̀. À á gbọ́jà bàbá ńlá wa lọ kọ́. Yorùbá tí wọ́n ti ń sọ láti 1814.
1: Ìrírí ńlá ìṣẹ̀lẹ̀ tó múni gbọ́.
0: Àjọ sọ̀rọ̀ ń tòbí ìnùbí.

0: Ọlọ́run kan tó fẹ́ dábìrà nínú ayé onígbojúgbò. Níwòlé tèmi tó gbẹ́gẹ́ Jésù sí máa sọ kalẹ̀ látorí òkè. Lẹ́yìn ọjọ́ méjìlélógójì. Transformation. Ìyípadà là kò rí ìtọ́nú yìí o. Gbogbo ènìyàn tún ẹyà máa bọ̀. Ìṣòro tó máa wáyé lọ́jọ́ Sunday September 13 lọ́dún yìí. Ìyànà tó wà lẹ́bùn pápá filling station. Tó wà lórí bridge wo road lálójúkọ jájọ nkú. Ẹgbẹ́ ìbẹ̀rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ Ọlọ́run kankan. Àgún mẹ́jọ alẹ́ ni ìṣòro ti bẹ̀rẹ̀. Ẹgbẹ̀rún méjì 2000 yẹn tó bá kọ́dé lóru ọjọ́ yẹn máa gba oyin àti òróró tí wòlíì mú bọ̀ látorí òkè lọ́fẹ̀ẹ́. Àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ ni. Bàrẹ̀ tẹríba torí ṣe. Yẹnga Alvin, Prophet Zuma, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹgbẹ́ 0902-520-2724. Jésù Kristi rẹ̀ jẹ́ kájọ pàdé níbẹ̀.
1: Dangote Refinery don come with good news. When your business need at least 250,000 liters of petrol and above, I beg make you listen well, because this ogbonge deal na for you. Dangote Petroleum Refinery go deliver petrol to you across Lagos, Ogun, Rivers,

0: wọn àwọn kan wá ní kọmọ sẹlẹ rí ó lélẹ yọ sẹlẹ wọn fa lóòkè wọn fa lódò ẹyìn ọdí lóru gbogbo ìbàdàn ṣe mítìnì àwọn oríṣiríṣi àwọn èèyàn wọn péjọ gbogbo tó bá gbà láàfún ọkùnrin yóò tún gbọdọ̀ lọ́dún mẹ́rin mi-ín o bí eré bí àwàdà bí àkàlà ṣe náwó tó ó náwó ọ̀hún tó fẹ́ẹ̀ ju ẹ̀yìn tó kọ́kọ́ fi dìbò lákọ́kọ́ lọ wọn ò jọ wọlé o nígbà tí wọn kọ́kọ́ kàbò àwọn àbò tó fẹ́ fún àkàlà ní ẹkọ́kọ́ ń kà tí gbogbo inú èèyàn ti ń dò ńgbọ̀ ya wọn lọ gbébò òbí kan wá tí ẹrọ́bù yẹn lù ú oògùn ṣẹ́ lára gbogbo ẹni tó wà ńbẹ̀ ọ̀tán òun lọ́ba di láwù oníbàárà mi ẹ mọ̀ wọlé mo kí ọ púpọ̀ púpọ̀ gbogbo ilé ńkọ́
1: adúpẹ́ sà
0: ẹ ǹlẹ́
1: bàbá mi ẹ kú sí
0: kí lẹ mú wá fún alórin ẹ sì kú ìnáwó ti 77
1: bẹ́ẹ̀ni tí bàbá ẹ pa france ó lágbára pọ̀ sà
0: gbogbo àwọn tó lọ bẹ̀ èrò yẹn ti pọ̀ ju
1: package tí wọ́n gbà lọ
0: wọ́n fa góòsù lò ó fa góòsù lò lọ́nà gbogbo ẹni tí ń lọ ọfẹ̀ tí ń lọ àkúrẹ́
1: nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣe mọ̀ pé ẹni tó lọ́run pè ní bàbá yẹn
0: ṣé lọ́dọọdún ni màá rí bà ni
1: every 7th of the month ni bàbá máa ń ṣe program kan ní orí òkè jesus city wọn ẹ so kò dẹ̀ sí bí wọ́n ṣe fẹ́ ṣe program ńbẹ̀
0: gbogbo àwọn èèyàn lọ bẹ̀
1: wọ́n máa wà ńbẹ̀ iléeṣẹ́ ades multipurpose ventures tí mò ń ṣe aṣojú fún
0: wọn ló tóbi trailer ráìsì nkankan bíi mẹ́wàá tẹ kó lọ bẹ̀
1: gbogbo àwọn tí wọ́n bá tiẹ̀ láǹfààní àti máa wù mí láàárọ̀ ẹ̀ lórí facebook tó bá gbogbo bí tẹ́ bá tiẹ̀ ti ń wò mí lórí kọ́lá olóòtú live àbí ẹ wo àpẹẹrẹ ọ̀rọ̀ rí
0: kábíyèsí
1: torí ẹ̀ ló jẹ́ kí n gbé táàbù yìí wá
2: ẹ̀yin náà gbà sà
1: ẹ wo bash one lẹ̀ ń wò yẹn ó tún wà lẹ́gbẹ̀ẹ́ kejì báyìí ó tẹ bá wò dáadáa dayo distinct aláwàdà lórúkọ mi mò ń ṣojú iléeṣẹ́ ades multipurpose ventures iléeṣẹ́ tó ń ṣe food items lọ́lọ́kan òjọ̀ kan bó ṣe rice bó ṣe gàárì bó ṣe sẹ̀mú ìbùbọ̀ nǹkan kan ó ní èyí tẹ bá tún wò wá ti tààrọ̀ ẹ̀ nǹkan tó wá last week tí mo wá
0: gaari miliki atẹpa wọn ka wọn se papọ sinu
1: can kan lele
0: okay
1: o de tun kere sele ti mo yọnda fun baba mi ni
0: okay
1: last week imi iture milk wa ponu lele dabi cup
0: okay
1: ati cup ati ko si pe se wan kankan te fe mu leyin kankan bomi si
0: complete ni
1: ati spoon gan o ba mi wa nu package ise ri awa nikan na na la nse be
0: kabiyesi
1: ọlọ rice lele
0: okay
1: now package to wa nle lati ọjọ́ tuesday 1st oṣù ta wa tó fi máa di ìparí oṣù yìí pátápátá
0: eba
1: package ta nílẹ̀ wednesday 30 oṣù yìí òun ló máa end tá a pè ní referral must laugh ẹni tó bá ti mú customer wa 5% lẹ gbà lórí ntẹ bá ti mú wa tó bá yẹ pé $1 million ni ẹ̀yin náà calculate 5% yẹn àǹfààní kan tún wá wà nínú iléeṣẹ́ yìí tó jẹ pé láti oṣù tó ń bọ̀ lọ láti bẹ̀rẹ̀ oṣù tó ń bọ̀ lọ tẹ bá ti jẹ ẹ bá jẹ christian ẹ bá jẹ muslim ẹ bá jẹ ẹlẹ́sẹ̀ àbáláyé tẹ bá ti mọ̀ wípé ẹ fẹ́ fún àwọn èèyàn ní food items o ti ní percentage tá a tún fẹ́ yan lẹ̀ ńbẹ̀ kì í ṣe pé bóyá ta níléeṣẹ́ wa o ṣùgbọ́n bàbá ṣe bí ọba wọ́n ti ní package lọ́dọ̀ wa báyìí tìjọ seed of christ golden church bàbá ẹ̀ pàfra star fi bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan wọ́n ní package lọ́dọ̀ wa professor mojo authority wọ́n ti ní package lọ́dọ̀ wa bàbá taiwo ojo wọ́n ti ní package lọ́dọ̀ wa
0: ẹ ti ṣe ti ẹ ti parí ìtọ̀sùn ẹ ti jẹ gbogbo yóò
1: ìpínlẹ̀ ọ̀yọ́ ló wà ó dùn mí pé bàbá tán dìde ń bì nísìn èmi àti wọ́n sì máa tún ríra àárọ̀ àwọn tó yẹ kí n rán sí wọn pé ká wá gbà lọ́nà táwọn yòókù náà ń gbà tó jẹ́ wípé fọ́tò wọn á wà ńbẹ̀
0: àbíṣẹ́
1: wọn gan á wà ńbẹ̀ so àtolóṣèlú o àti adarí ẹ̀sìn o àti kọ̀bọ̀ pàápàá jùlọ nínú oṣù tá à ń fẹ́ mú yìí lágbára ọlọ́run gbogbo àwọn tán bá ti jẹ́ adarí ẹ̀sìn tẹ́ bá ti fi lè pe nọ́mbà iléeṣẹ́ wa báyìí gbogbo tẹ́ bá ti fẹ́ rà níléeṣẹ́ wa percentage wa tó jẹ́ pé a máa reduce

0: Lagos.
1: To ba de pe ni Ibadan ta wa yi.
2: Okay.
1: Eh ibi ton pe ni Bioku Kwari.
2: Okay.
1: Iyanagbala akoko. Iyanagbala akoko teyan ba nlo sona Ife. Ibe yen gangan. O ni ile ise wa wa.
2: Number wo lawon eyan mo pe gbo ton ba fe ba ndo wo po.
1: Awon number yi ni kan ma pe si 091 091 23 23 55 55 double 5 6 7 6 7 1 4 1 4. Egbo number yin dada 091 091 23 23 55 55 6 7 6 7 1 4 1 4. Tabi 091 091 29 29 03 03 79 79 74 74. 091 091 29 29 03 03 79 79 74 74.
2: Ẹ
1: bọ́ sórí Facebook kẹ wo gbogbo iléeṣẹ́ Addis Multipurpose tó ń ṣe. Ẹ ṣeun adúpẹ́ o. Ẹ ṣeun.
2: Ẹ jẹ́ gbọ́kẹ̀dẹ̀ àti ìpolówó ọjà oníbàárà mi mi ti dé o.
3: Lajiliwa FM 96.7.
4: Ẹ bú pàtàkì lọ́mọ bíbí.
5: You need fertility. Ọlọ́run dá ohun gbogbo fún ìlò àwa ìdá. You need fertility dé. Wọ́n ti kọ̀wọ̀ látòkè òkun. Àwọn èròjà tó mú àlàáfíà bọ́ àgọ́ ara. Mára bọ̀ sípò mára jí gbégbé. You need fertility. Tọkùnrin wà tọbìnrin wà. Lóníwòrò capsule àtolómi. Ìwádìí ìjìnlẹ̀ òkè òkun ni wọ́n fi ṣàgbékalẹ̀ rẹ̀. Àjọ NADRA kí lù ú lọ́n tẹ̀. FDA lamẹ́ríkà fọwọ́ se. Ọ̀pọ̀ àwọn tó ti lo Unique Fertility lọ̀rọ̀ wọn ti já sọpẹ́ tí wọ́n ti kí wọn kú oríire. Website www.uniquefertility.org. Instagram Unique Fertility CEO. Facebook Unique Fertility app. TikTok Unique Fertility app. Olú iléeṣẹ́ Unique Fertility wà ní Jankata Junction after Kuola opposite Sofeco filling station Akara Express Oluyọle extension Ibadan 08067153744 09033556970. Unique Fertility lo wa si rẹrin ayọ nigbẹyin.
4: Ìyá àbúrò kú ewu.
6: Kan se kere ni kokoro to o mo le kole kan le akokan se loso nile alabaun a je petedu mare ba ti o leyin to bere le dote to ku ko kan le bole ko le se wo ko ririn gindin ile ise latun general roofing company loro kan ase ori nile kikan akan lorule bo ba wa ninu olope to kole pari ile ise latun general roofing company ni o pe fun general roofing sheets classic bond milano shingles roman ati bebe lo ala won ti guarantee 70 odun 70 years wa lori won ata won ti guarantee 50 odun 50 years wa lori e to ba ti kan gisile ko si wahala ma bo iléeṣẹ́ latun general roofing company amọ́sá gbogbo èèyàn tó bá ti ṣe parvest wọ́n máa ti kagisílẹ̀ ó sàn kẹ kọ́kọ́ kàn sí iléeṣẹ́ latun general roofing company bẹ́ẹ̀ jọ sọ̀rọ̀ gerald iná àyíbá àmọ́ kí gọ́mọ̀ bá lọ rẹ̀ gbẹ kó tó di kíkan ansani suit 18 and 19 pondex house behind glory tabernacle bódìjà ojú orin ìbàdàn telephone 08087973539 tàbí 08165734042 bó ṣe ń kalẹ̀ kó lé pẹ̀lú òrùlé gerald ní latun ara lè lo.
3: Lajiliwa FM 96.7.
2: Kọ̀tọ́jọ́ kò tó sù. Lẹ́yìn ìgbà tí àwọn àgbààgbà Ìbàdàn foríkorí tí wọ́n fìmọ̀ kò mọ̀, Ajimobi bọ́ sí orí àlééfà. Gbogbo àwọn tí mò ń ti ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Kọ̀sẹ́nìkan tó lo ẹ̀mí.

0: kọmọ le wọle elekeji ṣugbọn gba kadara ti gba pe yo wọle o wọle o odibo si wọle o wọle elekeji awọn kan ti oba ti e to fa saba bi ti oba se okun fa kọmọ wọle nkan ohun po daada orisirisi awọn asise o nje ni olohun ti ko mo oro fi sinu bo ba ti wa nnu e ni mo gbe kale en to lodi si ofin awọn oloselu bo loselu ba lo bi kan laaro ale loru patapata ni o to so pe ohun ji lo bi kan lola o ṣùgbọ́n ajímọ̀ bí òun máa gbọ́rọ̀ kalẹ̀ bọ́ ọba sì bu yọ̀dọ̀ ló.
1: ẹni ń ṣeré kó múra sílẹ̀
2: ẹni ṣèkà kó múra síta àtọ̀rẹ́ àti.
0: ó lọ dáńlá rẹ̀ títí ọlọ́dún mẹ́jọ lórí àlè
2: fa. ènìyàn fẹ́ ní fọ̀rọ̀ bí ó ṣorí ẹni.
0: ṣùgbọ́n kòkòrò ọ̀jẹ̀ agbádùn obì tó gbó ikú ọ̀jẹ̀ agbádùn ajímọ̀ bí o ó kú a sì pa fáìlì rẹ̀ dé lẹ́yìn ìgbà tó sọ̀ kalẹ̀ lórí àlééfà tẹ́ ẹ̀ bá gbàgbé lójú ayé rẹ̀ náà ni ẹnjíníà ṣèyí mákindé fi gorí àlééfà ó gorí àlééfà o wọ́n dìbò fún. torí ẹni tó ń gbé kalẹ̀ ńgbà náà òun tó ń wọlé bára mi ẹ mọ wulẹ
3: ẹ kú ètò ṣàlàjì
0: mo kí yín púpọ̀ púpọ̀
3: ẹ ṣeun gan ni sir mo kí ẹ̀yin olùgbọ́ wa àtẹ̀yìn tẹ́ ń wòran wa wípé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìrọ̀lẹ́ kú àṣálẹ́ ní gbogbo ìgbà kí ìgbà eléyìí tí ìbá àbáyín níbi tẹ wà adé agbolúfẹ́mi ló kọ mi tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ Latons Gerard Roofing Company mo kọ́kọ́ ń fa àsìkò yìí kí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ti bá wa dòwòpọ̀ ẹ̀yin èèyàn tẹ́ ti gbé iṣẹ́ ilé kíkan yín fún wa tá a ti bá yín kàn àtẹ̀yìn tá à ń kàn lọ́wọ́ báyìí mo dẹ̀ ṣàdúrà fún yín pé iná ò ní tán wo yín ilé tẹ́ ẹ ti kàn àtẹ́lẹ̀ yìí tẹ́ ń kàn lọ́wọ́ aago gbàǹjo ò ní lù lórí ẹ̀ níléeṣẹ́ Latons ẹ ti mọ̀ wá mọ̀ ṣe wa ẹ dẹ̀ mọ̀ wá mọ̀ nǹkan tó dá wa lójú wípé kíkan òrùlé Gerardi nìkan ló ń tá a gbájúmọ́ lápá ibẹ̀ yẹn gbogbo ìgbà ládẹ máa ń sọ mo dẹ̀ tún tún sọ ẹ rí i pé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ lẹ́nu mi lẹ́ ń tún gbọ́ continuity ni professionalism ni kò kí ń ṣe repetition rárá mẹ́ta ni Gerard méjìlá wa dámọ̀ méjìlá ń báwọn èèyàn kan ìdí àti túmọ̀ tó jẹ́ ká dá méjì mà ká máa báwọn èèyàn kan méjì òun ni wípé gbogbo ohun téèyàn ó bá ṣe tí ó bá fi rí ààbọ̀ ore jẹ́ fún ọlọ́ọba tó ṣẹ̀dá kó wá lèèyàn gbọ́dọ̀ yàn láàyò kéèyàn ó gbajúmọ́ alákọ̀ọ́kọ́ ni wípé tá a bá bá yín kàn án odidi 70 ọdún ló wà lórí ẹ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn léleyìí tó lóyìnbó ń pè ní 70 years warranty odidi 70 ọdún gbogbo tí mò ń sọ ẹ kọ́ sílẹ̀ forúkọ mi sí lábẹ́ pé adé agbolúfẹ́mi lọ́sọ bẹ́ẹ̀ mi ò ní wí kí ní ìwímọ̀ o ẹlẹ́ẹ̀kejì léleyìí tó jẹ́ pé fódidi 50 ọdún tó lóyìnbó ń pè ní 50 years nǹkan kan ò ní ṣe ẹlẹ́ẹ̀kẹta àwọ mọ̀ pa ẹ̀.
0: garanti ti ilé ọ̀dọ̀ mi ó kú 69 years.
3: pẹ̀lú ògo lọ́wọ́ ọlọ́run sà lẹ́yìn 69 years yẹn lẹ́ẹ̀tọ́ pè wá látò wá tuntun tó pẹ̀lú ògo lọ́wọ́ torí pé àṣedálẹ̀ lérè wa ẹlẹ́ẹ̀kẹta yẹn àwa kì í lọ sí diẹ̀ gbogbo gbaládẹ máa ń sọ
0: ìwọlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta
3: ẹlẹ́ẹ̀kẹta yẹn ni bí wáì mi ìyẹn ni wọ́n máa kàn láàrin bí oṣù mẹ́fà oṣù mẹ́jọ tí gbogbo ó ti máa jò oh god kí ló sún mi débẹ̀ oh my god ọlọ́ọ̀bà láwùrọ̀ àbí kọ́ má jẹ́ kí wàhálà àti ìgbìyànjú gbogbo wa kó já sófo ṣé rí mo tún wọ́n fàsìkò yìí sọ wípé kò sí bí òrùlé Gerard bó ṣe lè quality tó kò sí bó ṣe lè tanná tó sà tó bá fi lè bọ́ sọ́wọ́ àwọn onísáré ń bájà àwọn èèyàn tí wọn kì í ṣe professional ìdí nìyẹn tá a ṣe máa ń sọ fáwọn èèyàn pé kí wọn ó gbéṣẹ́ wọn fún àwa tá a jẹ́ professional installers àwa tá a mọ bí wọ́n ṣe é ṣe kinní yẹn tí kì í fi yíwọ́ àwa tá a ń gba ìdánilẹ́kọ̀ọ́ kíkan rẹ̀ nílẹ̀ yìí àtìlẹ̀ òkèrè tó ń ta wọn carpenter eléyìí tó jẹ́ pé tí wọ́n gbajúmọ́ tí wọ́n mọ̀ ń ṣe tó yẹ wọn tó
0: ń gbọ́
3: nìyẹn òun ni Gerard sir because iṣẹ́ ilé kíkan pàápàá jùlọ kíkan òrùlé Gerard ó kọjá aṣẹ́ òkìtì ọ̀bọ ó kọjá aṣẹ́ ìbọ̀dá alágbájá ti ń gunlé
0: pe o na nkan shop
3: ko ja se toya ni ro sa ko soro en tun kan shop kan ko ti no idi ni e to se je pe awa ni awon professional carpenters eleyi to je pe won gba training ni Nigeria ati le okere bi mo se soro nsin awon yen won wa labuja
0: in te ti e fi soro te paro ni pe ile ti en lo kan ni Akure nisin
3: yes sir
0: to je pe lati Ibadan won ti ge gbogbo kini te fi bo panu te fi bo Ibadan won ti ge gbogbo
3: ati Ibadan lati ma ko lo
0: ati park gbogbo ati Ibadan ti kaluko si mo bi ti o to si lara le
3: bo se je niyan sir iyan la se ji akose mose e ri wi pe oro ti doro kun loko epa ikun ni to n ba n lo loko epa epa de ma bo sun lenu lai se wahala
0: to ba mu e to fi si bi bayi ojode
3: niyan o di pe ki oru le jerade o ma ju even mo ti riri lode Ibadan nibi ta wa e eni to lo fi orun wa jamala eni ki e oni 70 years ti latun si nso lori radio elu na ma ba yin kan o ba won eyan ka ojo su mejo lo so su mejo abo su mefa gan ni toro ye bi yiwo pada pe ni station eventually awa ni won pada ta si ta pada ba won tun kini yen tu
0: gbogbo nkan ninu omo mo pe lati gba te ti wa lori eto ebi odun meta eni ka kan o wa fe jo yin
3: mo de le fe jo won
0: na keje ni pe won wa gba yin le police station e so nle
3: e se gan e olu le se latun o kale si suite 18 and 19 iyen ni funded house ni koja church glory tabernacle church bodija loju orin ni badan eyin eyan te fe change panu to ti di brown roof lori ile yin e pe number ti ma pe yin eyin te ti se prophet e pe number ti ma pe yin eyin ti se ile kiko yin ti de level e pe number ti ma pe yin eyin te n to gi lowo number ti e pe yin alakoko ni 08 0 8 7 8 7 9 7 9 7 3 5 3 5 3 9 3 9 0 8 0 0 0 8 7 8 7 9 7 9 7 3 5 3 5 3 9 3 9 08 1 0 8 1 65 65 73 73 40 40 08 1 0 8 1 65 65 73 40 40 ẹ ṣe sọ. Ẹ má ti pàtẹ́wọ́ fún wọn. Ẹ jẹ́ wọn sọ̀rẹ́ nǹkan dọ̀sán. Bọ́ọ̀rẹ́ ń bá wa dalẹ̀ ẹ pàtẹ́wọ́ fún wọn pé a. Kìí sábà wáyé bẹ́ẹ̀. Ó lọ́sẹ̀lú ó sọ̀sẹ̀lú tí wọ́n jó lọ́sẹ̀lú. Pàápàá jùlọ àwọn tí wọn ò bá sínú ẹgbẹ́ ara wọn. Láyé ilẹ̀ mọ̀ yìí. Ẹni ọba lọdún mẹ́jọ lórí àlééfà nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹ jẹ́ kí n ká yín o. Àìmọye ogun tí ó ti jà. Àìmọye oríṣiríṣi ilẹ̀ mọ.
4: Ìlú mi ò kẹ̀rẹ̀ rí.
0: Àìmọye nǹkan tó ti fojú rí.
4: Ìlú dájọ́jọ́ sórí òkè Olúmọ.
0: Akọ́láwọlé olóòtú ọmọ Àdábánijà. Tẹ́ ẹ̀ bá gbàgbé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ọlá Ọlọ́run Ọlá Bàbá Olúbàdàn àtàwọn àgbààgbà òṣèlú ni a dárìjọpọ̀ tí a ń fa ọwọ́ ẹnjìnrín àsè yìí Mákindé sókè. Ó sì dìbò sì jẹ lọ. Ngbọ̀ dẹ lẹ́ẹ̀kejì ọ̀dábò rẹ̀ dì. Ó sì tún jẹ lọ bẹ́ẹ̀. Ẹni tí sábà máa dun àwọn èèyàn. Òun ni wípé gọ́vnọ́ Ṣèyí Mákindé máa sọ wípé òun ò ní gbàgbọ́ nínú Godfather. Òun ò ní gbàgbọ́ nínú Godfather. À wá wo ohun tí ó ṣẹlẹ̀ báyìí. Ẹni tí Ṣèyí Mákindé fà kalẹ̀. Sẹ́nu tonítọ̀hún gbà láti sọ wípé òun náà ò ní gbàgbọ́ nínú Godfatherism. Engineer Ṣèyí Mákindé o se opolopo gudugudu meje aya mefa o
2: niseka to mura sita atore akika iko onibe
0: o se awon se meri ri ni pele o lara awon meri ri nse to se ni pele oyo oni ona olobiriko ona olobiriko ta mo si sakula road ti a ba kini kini gomina kan se fodun mejo to ba duo lori titi yen to si na si a pe

0: ni bara mi e ma wo le mo kin yin pupo pupo baba lalaji e ka bo sori eto yi
1: e seun
0: lo se to koja e sare lo loyinbo mo ri yin gbogbo be se n lo te n bo lohun a lo abo yin yo ma da
1: ami ami
0: arin yin le ma
1: ami
0: nibo le to de duo
1: to adupe folo a ki gbogbo awon wa to wa nile so to se aji ti be ni pere ku bayi
0: yeah
1: so afẹ zo pe bi abi last stage ke la baba
0: last stage
1: then because igba ta wa pin awon slot awon location so o fe ha gadi gadi there so then because nkan ta fun wa o wa reduced ti ma fun wa tele
0: won ni gbogbo nigeria ni si 50,000
1: so
0: maybe ti bi 380,000 lo lodun ngba mi
1: o ti di
0: o mi pe en ba ni lucky ni o lo si aji odun
1: bo se ri gan ni
0: so ba won wa ni yin owo re okay sawon eyan wa ni yin owo re okay ngba ba mo pe o ti slot pupo
1: o se pe ke se pe se won yin won ti yin already ni
0: won ti yin already
1: so awon ta wa fe lo si aji pelu gbo olohun ta de ti ta ti ni passport so afa abi en jo ba ti ni passport to ma to ye sele se ni express so kojete yoju si wa pelu ogun olohun olohun ni ka na wa anfani ta ma se fun wa
0: ki won pe yin leni
1: pe wa pelu ogun olohun
0: leni dijo o
1: kan pe wa kan mo pe wa loni
0: lola lola titi di friday
1: titi di friday to nbo kan mo pe wa kan mi o titi di weekend kan
0: so won ngbo nijo ni won lo tun ti sun nijo ni won ni a tun ti fa won ni aye tun ti sile
1: e se mo pe ìṣòro tí ọ̀rọ̀ ajì ni pé kò sí kápá rẹ̀ lọ́wọ́ nàìjíríà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ pé ìlú kan là ń lọ àwọn onílù ló dẹ̀ fún akọ́ndíṣàn wọ́n dẹ̀ máa ń change condition wọn ní gbogbo gbà
0: ní. ń tọ́ jẹ́ kí gbogbo ẹ̀ wá há gádígádí ni 50,000 tí wọ́n fún gbogbo nàìjíríà
1: báyìí
0: àwọn òkè ọ̀yá gan ó ti fẹ́ gba gbogbo 50 nígbà ìlú míì rán yẹn 1,000 gómìnà ìlú míì rán yẹn 1,000 lọ.
1: bẹ́ẹ̀ni so èyí tá ó tiẹ̀ tó wá jẹ́ pàápàá yìí sì ni pé because àwọn yẹn ti fèsì umura gan báyìí umura sì gbogbo fèsì àwọn ọmọ tó bá jáde sí ọlọ́dún kan ni.
0: So, o le fi lọ lẹ́ẹ̀mẹta
1: bẹẹni so àwọn ọmọ ya wa lókè ọya wọn tiẹ ti fẹ lu wọn ti fẹ lu aramukwa báyìí gbogbo ìṣẹjú ìṣẹjú báyìí wọn ma bọ lẹ airport ni so àwọn yorùbá wa náà adúpẹ́ fọlọ àwọn yorùbá wa náà ti wá síjú síbẹ̀ gẹ́nsì
0: wọn ti mọ̀ ń pa ẹ̀
1: so pẹ̀lú ògùn ọlọ́run ní september yìí a ti wá gbé promo kan jáde so tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó fi di bí ìjẹta 3.2 3.3 3.5 làwọn náà ń gbé but nísìnyí a ti rí àǹfààní lọ́dọ̀ àwọn yálà yìí 2.5 million ní wọn àwọn báyìí
0: 2.5 million
1: bó ṣe pé slot ta rí òsì kò fi bẹ́ẹ̀ pọ̀ tó nǹkan o
0: kò so oúnjẹ ń bẹ̀
1: o gbogbo ètò láti ṣe síbẹ̀ pẹ̀lú ògùn gbogbo ètò láti ṣe
0: 2.5 million
1: ni so gbogbo ẹni tó wá fẹ́ lọ ní september yìí
0: september bó ìgbàwó sígbàwó
1: nípa towards the last week of september àwọn gúrùpù kan máa gbéra then ní october náà àwọn gúrùpù máa gbéra inú oṣù yìí ní nǹkan september táwa yìí àti iná tí ń tóbi báàṣì méjì tó fẹ́ gbéra báyìí so táwọn yẹn bá ti wá pè wá tán ti yọjú sí wa a lè wo àwọn náà máa wo bí táwọn máa belong sí so pẹ̀lú ògbó
0: ìyàtọ̀ múra lásán ni pé kò ní gàràfà
1: bẹ́ẹ̀ ni kò ní gàràfà kò sí
0: nílò ṣùgbọ́n gbogbo ṣẹ́ yòókù náà ni ó ṣe ó lè rí sàárẹ̀ ànábì náà
1: bẹ́ẹ̀ àdúrà tí ẹ ti rí gbà ní múra jẹ́ káwọn yẹn síjú sí múra gan kò sẹ́ni tó lọ tí ó dé tí ò ní òun rí gbà
0: kan ara mọ̀ balẹ̀
1: bẹ́ẹ̀ni
0: kò dẹ̀ sí ogún mi ọtẹ̀ mi wùdùwùdù pọ̀ jù
1: kálukú ó takú sí di kábà tí wọ́n lọ mọ̀ bẹ́ẹ̀ lọ́hùn so a ní ìyẹn number one then 2 weeks ago ta wá.

0: salary.
1: Àwọn ìlú wo?
0: Ní Qatar wà ní Qatar lọ́wọ́lọ́wọ́ ń sìn.
1: Qatar.
0: Bẹ́ẹ̀ni, but wọ́n ní facilitators fee tó máa san, tó yẹ pé àwọn tó bá agbáṣẹ́ yẹn wá lọ, owó kékeré kan báyìí, wọ́n lọ́ máa san. Ètò tá a jẹ ṣe pẹ̀lú owó yẹn jọ ni pé àní tí sẹ́ni lè san wọn lọ́wọ́. Tẹ́ni ẹ bá ti sanwó yẹn sí wa, receipt la máa scan sí wọn pé ní bá ti sanwó, so wọ́n máa submit iṣẹ́ rẹ̀. So o very few owó kékeré kódà kò fẹ́ tó kò fẹ́ sí ra ticket nìkan. So gbogbo yẹn wà, adẹ̀ ní Bulgaria náà tó jẹ́ Schengen, Schengen package. So gbogbo àwọn package yẹn la ní ẹ tó wá fẹ́ lọ sí Schengen, tó yẹ pé ó ṣó 100%.
1: Àwọn kí ni káwọn èèyàn máa fọkàn sí nípa àjì ìtọ́nú yìí?
0: Pẹ̀lú ògbọ́n náà, mo gba àwọn ètò pátá máa ṣe nílé iṣẹ́ wa náà ni. A mo wa ṣiṣẹ́ tó máa wà ókè dáadáa, a dẹ̀ máa ṣètọ́jú tó péye fún wa. So tí gbogbo a bá tètè wá kó tó di pa máa lo àwọn slot wa tán pẹ̀lú ògbọ́n náà, wàá láǹfààní bẹ́ẹ̀.
1: Adúpẹ́ Adúpẹ́ pẹ́ òkun, ẹ sọ nọ́mbà táwọn èèyàn mọ̀ pé sí pápá jùlọ àwọn tó fẹ́ ti Qatar yẹn. Ìlú Elépo ni Qatar, owó pọ̀ ní Qatar. Ibẹ̀ làwọn unique ti dé ní ìsìn.
0: In fact, àwọn tó wà lọ́hùn tán ríṣẹ́, wọ́n ní pé ṣàlẹ́ líǹkì àwọn káwọn kan lọ wọ̀ dáre táwọn company yẹn ní rárá. Pé gbogbo àwọn tó fẹ́ wá, wọ́n máa wá dáre sí
1: láti Nàìjíríà. Kí wọ́n lè já bẹ́rẹ́ tó
0: lóhùn torí pé táwọn fi mọ́ bá àwọn àti ṣe sponsorship náà ni pé tó bá ti káwọn èèyàn wọlé tán tó bá ti ráyè mú passport wọn báyìí ṣe pé ó máa sanwó yẹn díẹ̀díẹ̀ ni
1: wọ́n kàn
0: sá lọ bọ̀ mí ni ìyẹn náà fi káṣù nàìjíríà tẹ́lẹ̀ ni so àwọn èèyàn wa kan tán jọ̀gà iléeṣẹ́ yẹn náà wá bá wọ́ kíní ẹ̀ wá sí nàìjíríà padà so nọ́mbà tá máa pè wá sí ni 08025251769 at 070-30-67-40-45 070-30-67-40-45 obviously one I want you call up Washington Lake State. So àwọn tá a bá fẹ́ wá
1: sí bí tí
0: wọ́n bá ti dé kọ́lá pọ̀
1: sọ̀rọ̀ wọ́n
0: ò lè sáàbọ̀dì wá níwájú ibẹ̀ so kọ́ sọ fáwọn tí kẹ́rẹ́tì wọ́n máa lọ ọ́fíìsì wọn.
1: kábíyèsí olódùmarè ọlọ́run tó nílẹ̀ tọ́lọ́run ọlára gbarí gbé ọba tí gbálá kejì ọlọ́run bí wọn ò sí ta ni ìbáwà. Adúpẹ́ Adúpẹ́pẹ́ òkun o.
2: Ìmọ̀ nígbàgbé rẹ̀ ni wọ́n gbé ẹlẹ́kẹ̀ ọkàn mi.
1: Àtúwà ètò ọkọ̀ ètò tòní àwà gúnlẹ̀.
2: Ó dúró lórí olúmọ.
1: Odù lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run.
2: Ìyọ̀mọ̀

96.7 sani sani frequency 312 ẹ ṣe tẹ́ ń bọ̀ wá. Kari Monde yi Abolori Omo Salami Lagilu FM 96.7 fẹ́lẹ̀lẹ̀ lawa ta ti ń pàṣẹ bí ọba.

0: kan bo mu eja kira wa pe aku amojuba mu gbongbona yin re eja mo kira wa pe aku amojuba ese lori gudugba iroyin alago 12 asago 3 asago kan dondo eru tin ba madini gbe ago 3 bi
1: bo ye mu ton ye pe orilede bumi ni
0: nemi
1: wo wa
0: mo ti wa
1: orilede temi wa ago 12 ese kan jade
0: na ni si ago mo fe ko fa di ago 3 kan le mo po mo iroyin ka marathon news one of them was Guinness Book of Record 24 hours of gudugba iroyin
1: okay
0: 24 hours
1: ja so lo fe kan
0: ta mo ka alakayipo
1: mi ati
0: iroyin go suru
1: yin pe so fun kebugi pa fe se
0: ago si wahala
1: o ma fi wa sinu ni ati
0: e I got you
1: mi ati won mo ko iroyin
0: emi o mo ko we fun iwo mo ka bi
1: ara o a jo joko a jo mo ka ni ti se ni ba ti mu iroyin wa mo mo ko iroyin to ni iroyin tola totula ah a mo ka
0: alakapa
1: e mo fun wa lo je na
0: lai ti po jepo
1: omo fun wa lo je o
0: eh
1: je se koko
0: eh
1: je ni ara mi
0: àwọn ará mi tó ti dé
1: wọ́n tó ti dé àwọn ará mi tó
0: gbúdúgba ìròyìn alago 12 sáago kan dondo ńlá gbé wá ka yín mọ́lé ìkànnì lágẹ̀lú wọn ń pe bí òkè gajù òkè ilé funfun la kalẹ̀ sí nífẹ̀lẹ̀lẹ̀ nílùú ìbàdàn àwa náà sì kọ́ ọlọ́run ọba ló ní orí bẹ́ẹ̀ ṣáájú ohun gbogbo àkànjí ìkọ yín rèé ẹ̀yinjú olódùmarè tí ò ṣeé fi gígún okon joseph ajókọ bí ẹni tí ń fẹ́ná lọ́kọ tẹ́mi ń jẹ́ o agbé kọ́ńbọ́kì ìròyìn gudugbẹ̀ àgbọ́ dami ètènù àgbọ́ lanu sílẹ̀
1: pé
0: àgbọ́ ganu sí òdò òsàbẹ̀ gbà àgbọ́ dami ètènù àgbọ́ ṣe ha
1: agboranju
0: ko lai se pe igbe igba deyan fe se gbonse lile omo ko ti je ko ti ja won bredi lori bredi
1: talking from experience e wo akiri carbon sika ni be futo
0: awon gan ti o si lo mu me ra
1: bi o mu te lanfani lati wa ninu kolodun ati leyin odi ni ile ni nigeria bi ile okere ile yi to je pe e ti dro bayi pe awon royin ile to je pe afiwon sira bere ipako na la mu wa fun yin loni o ti mo kan wa kori na kan mo rinu le bi ma te ba ri ape wa nule
0: mo
1: to ni pe afun yin gan ni ketepe gan ni sansan mo to san titun ni martini salau omo ba lo ko ti mi ku kale
0: e mo gbagbe pe e mo to ba ti loju opo nle irufe mo be won ise aresa e ti mo wi pe ba ba ti de sori oko ojo kan awon iwe iroyin ta se be ta fe ja fun yin awon koko be la mo kokon lanfani lati gbe si eti gbo yin koto wa di wipe a wa tu ketepe re si eti gbo yin awon iroyin eleyi ki se eleyi ta fi mo deru bara wa rara o ajo fin sira wa ngbere pako kale mo mo wipe aye ta wa nu re yi isemi aye kan ni sugbon to be ju be lo aye irish 100 200 aye opegba e pass 200 ehn o seun bẹ́ẹ̀kẹ̀dẹ̀rẹ́ ká fijọ mọ̀ mọ̀ wípé alágẹmọ tí ń ṣe jẹ́jẹ́ ikú ń pa pele ń ta sí ọ̀pọ̀lọ́ tí ń fi gbogbo ògbà jẹra rẹ̀ mọ́lẹ̀ ayé òṣèkéni ayé gbà jẹ́ẹ́jẹ́ ẹjẹ́ agbé ọjọ́ mélòó àwà á lò nílé ayé tá a fi ṣe bẹ́ẹ̀ tá a mọ̀ kó èlé ìwé ìròyìn flood strips okay láti inú ìwé ìròyìn punch ẹjẹ́ ń pọ̀ rẹ̀ síta wọ́n ní awakọ̀ kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta kan tá a mọ̀ sí márúwárì èyí tí wọ́n jábọ̀ rẹ̀ pé ó ń gbìyànjú láti ṣèṣe ọmọlúàbí kó du arábìnrin kan èyí tó dàbí ẹni pé òjò tí ń rọ̀ tí sì ń wọ́nlẹ̀ tóorotó ló ń gbìyànjú àti gba obìnrin ọ̀hún láti gbà tán ní òbíripo ti miracle junction èyí tó wà ní ivite ní ìjọba ìbílẹ̀ gúúsù ti awka ní ìpínlẹ̀ anambra ó ń gbìyànjú àti du obìnrin ọ̀hún martini wọ́kọ́ yìí ọlọ́run mọ́mọ̀ jẹ́ àjẹyà oníyà ọlọ́run mọ́ jẹ́ kí a ṣe ìrànlọ́wọ́ mọ́ jẹ́ a ṣiṣẹ́ o níbi tó ti ń gbìyànjú àti du obìnrin wọ́n jábọ̀ pé ẹ̀kún omi lọ bá wọ́ ngangan àti márúwá ó di dúrútú lọ́wọ́ wọn lọ kọ́ lọ́ wọn sàánú alágbàtà àpàdà wọn bí làbárí
1: rẹ bẹ́ẹ̀
0: ni wọ́n ti wọ àárín
1: gbogbo ẹ̀ alele báyìí ìpínlẹ̀ ti Niger òun náà ló jẹ́ pé ìròyìn eléyìí tó jẹ́ ti ìwé ìròyìn ti Guardian náà ni wọ́n kọ ìwé ìròyìn ọ̀hún wọn ni pé ikọ̀ agbésùmọ̀mí òun náà ni wọ́n tún yabo ìjọba ìbílẹ̀ ti Mashudu lọ́hùn-ún òun nígbà tí wọ́n wọ bẹ̀bá yìí ṣe náà bẹ̀rẹ̀ sí ní yìnbọn gàgàgà náà bẹ̀rẹ̀ sí ní sun àwọn ilé wọn níṣe ni àwọn bilante bá bínú tán ìwé kí ló dé gan this thing is too much.
0: Is too much.
1: This thing is too much.
0: Wọ́n kọ́ bẹ̀ pé this thing is too much.
1: Ó ní ni àwọn náà bá gbé àwọn ọba wọn àti àwọn àdá àwọn náà bá yabò wọn.
0: Kàìkàì.
1: Ẹ pa mẹ́nimẹ́ lónìí.
0: Mẹ́nimẹ́.
1: Àwọn ó pa àwọn oníṣẹ́. Ó ní ṣe ni.
0: Mẹ́nimẹ́.
1: Àwọn ikọ̀ bilante. Náà bẹ̀rẹ̀ sí ní pa wọn lọ.
0: Náà bá ní mẹ́nimẹ́.
1: Àwọn náà bá fẹsẹ̀ fẹ́ pé ah àwọn kiní yìí.
0: Mẹ́nimẹ́.
1: Wọ́n ti bínú tán o.
0: Mẹ́nimẹ́.
1: Àbí.
0: Wọ́n á ṣe mẹ́nimẹ́. Omi ìtúre nínú ìwé ìròyìn Daily Post èyí tó yọjú ọ̀rọ̀ síta wípé ikọ̀ ìfẹsẹ̀múlẹ̀ òfin ọlọ́pọ̀ àjọ ìkósójú kan tá a mọ̀ sí Kano State Multi Agency Task Force lórí ìgbógunti ìlòkulò oògùn àṣìlò rẹ̀ àti ìfini ṣòwò ẹrú wọn ni wọ́n mọ̀ ti du wọ́n mọ̀ ti rí i dájú wípé ẹnìkan àwọn ọkùnrin méjì kan eléyìí tí wọ́n jẹ́ géńdé ọlọ́run ni wọ́n rí ẹ̀wọ̀n ọdún mẹ́sàn-án ni wọ́n rí he látàrí wípé wọ́n ní nǹkan kan tí wọ́n ń pè ní bí tó dàbí ọtí amúni akósíni lórí múni síwàhù intoxicant nù wọ́n ní wọ́n ń jẹ́ kí kinní ọ̀hún kọ́ mọ dé àrọ́wọ́tó àwọn ògo wẹ́rẹ́ tí ọjọ́ orí wọn ò tí tẹ̀wọ̀n lábẹ́ òfin tá a mọ̀ sí underage ní ìpínlẹ̀ Kano wọ́n ní látàrí ìdí iṣẹ́ tí wọ́n ṣe wọ̀nyí ni àjọ ọ̀hún lọ́wọ́ wọn turutu ó di ilé ẹjọ́ ó sì dúró tì wọ́n lọ́rùn pé àníṣe wọ́n sì ń débẹ̀ bí ẹ̀wọ̀n ó sì sìn wọ́n débẹ̀ bí ẹ̀wọ̀n wọ́n sì fún wọn bónọ́ọ̀sì ọdún mẹ́sàn-án pé kí a lọ lò dáúlà wọn lọ́gbẹ́ wọn.
1: Ìpínlẹ̀ ti Kaduna òun náà ló jẹ́ pé ìròyìn eléyìí tó tún di gudugbẹ̀ fún tọ̀sán tòní o wọ́n níbẹ̀ ló jẹ́ pé ikọ̀ agbébọn òun náà ni wọ́n tún ti pa àwọn fijilantẹ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kan ní òpópónà ti Zaria lọ sí Zambogua níjọba ìbílẹ̀ ti Kubwa wọ́n ní ìròyìn ọ̀hún náà ló sọ pé ọlọ́run dákunjọ́ mọ̀jẹ̀ àṣìṣe ṣe.
0: Àmì àtàmì ọlọ́run ní jẹ́ àṣìṣe ṣe o. Àmì o ẹjẹ́ ń tún padà sínú ìwé ìròyìn punch kí n ṣe bẹ́ẹ̀ kí n kó pátíẹ bo ìròyìn eléyìí kọ́ bẹ́ẹ̀ takẹ́ lè láǹfààní àti gbọ́. Wọ́n gbìyànjú tèmi mélòó gan ló kó ǹdágún tẹ̀ ń ṣe pàdé mi lókè ọ̀hún. Ókè o wọ́n ní òṣìṣẹ́ kan rèé ẹni ọdún mẹ́rìnlé ní àádọ́ta 54 tó jẹ́ ti iléeṣẹ́ ẹ̀ṣọ́ aṣọ́bodè Nigerian Customs Service ọmọ ọbakùnrin Ethan Ise wọ́n ní ọmọ ti gbẹ́mìí-mì nínú ìjàmbá ọkọ̀ aládàṣẹlẹ̀ lone auto crash eléyìí tó wáyé ní òpópónà Mọ́sọ̀sẹ̀ Ikom lọ sí Kalaba tó wà ní ìjọba ìbílẹ̀ Ikom ní ìpínlẹ̀ Cross River kí Ọlọ́run aláwùràbí kọmọ sànú fún wa
1: àníìrìn
0: lọ́jọ́ tí ebi bá ń pọ̀ náà lọ́jọ́ ebi wa ń palẹ̀ ńkọ́ ọlọ́run ní já sí ni
1: o. àmì àti àmì o ìpínlẹ̀ ti abia lọ́hùn náà ló jẹ́ pé ìròyìn eléyìí ló sọ pé omi wọn yanrìn
0: gẹ́rẹ́rẹ́ orí wọn yanrìn gẹ́rẹ́rẹ́ omi ọ̀la pa
1: omi
0: ò lẹ́sẹ̀ ọmọ tí mo bẹ̀rù
1: omi ni o. Ìṣẹ̀lẹ̀ omi kan rèé ẹ̀kún omi
0: ilé ìtòpé
1: ẹ̀là lọ.
0: Ọmọ mi ìyà mi dìkadìka ìsìkòdé gẹ̀gẹ́ karòyìn.
1: Ọmọ ọdún méjìlá ẹ̀là ni wọ́n ní omi ọ̀hún ni ó gbé lọ ní Umuahia lọ́hùn-ún ní ìjọba ìbílẹ̀ ti Gbama ìpínlẹ̀ ti Abia omi gbé ẹ̀là lọ o ọmọ ọdún méjìlá.
0: Ókè o alele ó di ìpínlẹ̀ o di ipinle Bauchi gaga bi ile ise olopa ti ipinle Bauchi bi won ti se fi oro n lede o won ni won ti fi kele ofin gbe omo odun 25 ti ise okunrin Jabir Yusuf leni ti won fi esun kan wi pe kodesa be ni o si degbo ori etunle koyinban mo ori agbanrin o fese fe koda ni ngba to kete yo ani se ni nsunkun amo doju ban o doju ban ko alajogbele re Azan Muhammad to na je eni odun 25 25 years heye boya yen wa jo igala loju re ni o a lanfani abojo tuku a lanfani lati gbo ko ti e lejo kankan loju re ngba to je pore orokede se ni nsunkun ijoba ibile toro nlo ti sele ni ipinle ohun e gbo lako labo bi ilu agere
1: ipinle ti adamawa ni royin leyin ile to be fi ara pe n to ka hun sugbon to je pe o yato die sira won ise olopa ni won ti salaye bayi pe baba kan ri ewo yen dun meta din ni 90 ile ti won ni ise lo lo ba onidajo ile ti ondajo ni ijoba ibile ti fuwora lohun oni se baba ohun lo ba gi owo onidajo lo pa ni sugbon owo lo ba o lo fi adada pa na o ba gi owo adajo
0: kilode
1: owo gi owo adajo baba yi 87 years baba
0: baba 87
1: eye oni o tin bele edan la egbo
0: baba o fe fi
1: iwa
0: rere ka se nle ninu cinema ti olorun lo wa se nju niyan yo so idi ti o fi ge
1: die to ku ti won lo ni
0: ti o lo ko lo ni o ke mu ni o la gba po o ro na lojo eni ma ti o di mu mi lo nu ni okay e je nlo si akata nto sele ni ipinle Borno won ni iko le si ologun tori ile tori le de wa Nigeria ta mo si Nigerian Army ti won sise labe isowo sise Adinkai ni ifowo sowopo pelu iko ifese mule ofin ti maniyan yin o civilian joint task force CJTF won ni won ti fi kele ofin gbe awon afurasi meji ototo ti won ni ireti ti won furasi wipe awon ni won pese ekaderi ti won pese re ta mo si logistic ekaderi won pese re fun awon omo iko Boko Haram ati iko Iswap ti won ji agbesumomi ti won fi ijoba ibile Moba ni ipinle Borno ti won fi be se bugbe
1: alele bayi ipinle ti Kano na lo je pe royin leyi lo se lalaye bayi pe ile ise olopa ati eka ti ipase ti be ni won ti te afurasi kan ni odun 15 ni won ni se lu fi ara pe nti o je olon fi ara pe suppose to pull
0: Non
1: c'est suppose
0: non ça suppose kana suppose ti wa
1: olopa ni
0: olopa so olopa suppose
1: o lo n beri ba kan ke adugo
0: ni o ni suppose
1: si o de kari
0: aduaya aduaya aduaya
1: kari ni ba kari
0: aduaya
1: o se do be si gbo lo wa mu won ti gbo si gba be ti ni be ti ni
0: awon
1: babu
0: Nigeria my country
1: babu baba ogun mo
0: content to na to pese
1: ti o mo na
0: o wo ko wele da Nigeria my country
1: o ti wa wa ni ago olopa ba
0: bo ya fe fun won ni sansan appointment ti bo beli ti ni abi fe fun won lapo
1: ni o lo bo ye si ndi won ni won wa talaye
0: eh bo ya
1: olopa
0: ati ko ten bo beli ti ndi won yen won fe se recruit fun won ni won fe ri jama fe recruit eyan won ko ko drill yen
1: won ti bo beli ti ndi baba
0: won fe drill ni baba nu iroyin to dun mo ni nu kan re gaga bi gomina tele ni ipinle ogun Gbenga Daniel ati gomina tele mi ni ipinle ogun Ibikunle Amosun to fi mo agoro ti ile gba Olola julo e oloye agba dapo Adewolu ni won mo ti korin re ki olori omo lara teju oso fun iwa re lere ati inu re toni ton ti ife toni si awon eyan latari ayeye orikadun odun karun le ni adorin re eyi to se ni ilu abe okuta olulu ipinle ogun
1: oya mega ja loju oja ta ba ti le pada bayi a wa wo arun gbugbu jupe lo e se ten gbo wa

0: sọ̀kalẹ̀ látorí òkè lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation ìyípadà làkúrí ìtọ́nú yìí o gbogbo ènìyàn tiẹ̀ yẹ máa bọ̀ iṣẹ́ òru tó máa wáyé lọ́jọ́ sẹ́ni september 13 lọ́dún yìí ìyànà tó wà lẹ́kọ̀ọ́ pop park filling station tó wà lórí bridge world lálójú kọjá jọǹkú ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ wọ́n ní ẹgbẹ̀rẹ̀ ìjọ ọlọ́run kankan àgùn mẹ́jọ alẹ́ ni iṣẹ́ òru ti bẹ̀rẹ̀ ẹgbẹ̀rún méjì 2000 tó bá kọjá Zuma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ 002-520-2724 Jésù Kristi rẹ̀ jẹ́ kájọ pàdé níbẹ̀.
1: Gúdúgbẹ̀ ìròyìn.

0: dìbò fún àjàdí ògbótó ìbò fún ipò ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà lẹ́kùn ìdìbò ọyọ central dìbò fẹgbẹ́ òṣèlú APM nigeria first.
1: Yálọ́jà babalájé ẹ̀yin èrò ìnájà gbogbo ó yá ẹ wá bá wa nájà wa ní wùtìwùtì ọjà babalọ́lá nínú ìlàjúlá ní èrúwà ọjà àgbẹ̀ yóò máa di nínú bẹ̀ báyìí o nínú ọjà babalọ́lá tá a ti máa ń ta màálùú òbúkọ àgbò adìẹ àtàwọn ohun ọ̀sìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn àgbẹ̀ ti dìde sí báyìí o láti máa kó èrè oko wá lọ́pọ̀kú ọ̀yọ̀kú ẹ̀gẹ́ àgbàdo ọ̀gẹ̀dẹ̀ èlùbọ́ gaari ata tomati ẹ̀fọ́ àtàwọn ohun ọ̀gbìn lóníranran fáwọn alára tó tà àtàwọn alára jẹ ọrọ̀ọ̀rún láàmọ̀ ná ọjà yìí o ìyẹn ọjọ́ márùn márùn lọ́jọ́ àlàmísí tọ́sídẹ̀ẹ́ ti ń bọ̀ yìí ló máa di sísí ẹ wá bá wa nájà yìí o nítòsí àtọ̀nà jínjìn olùkéde alága ẹgbẹ́ àgbẹ̀ comrade anthony àti akọ̀wé ọ̀ṣọ́gbọ́lágadé lórúkọ ìgbìmọ̀ ọjà babalọ́lá market nílùú ìlàjú lọ́jọ́ ọ̀nà ìrúwà

0: bí wọ́n bá ń sọ̀rọ̀ pé èèyàn là olú nínú ayé bí wọ́n bá ń sọ̀rọ̀ wípé èèyàn rí tajé ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n máa ń rò wípé èèyàn tẹ́ǹdì ni bẹ́ẹ̀ ló sì jẹ́ wípé kì í ṣe gbogbo èèyàn ó ní tẹ́ǹdì kó tó di wípé ó là olú right information nìkan ni eyín kàn nílò kó tó di wípé yóò ta yóò sì jẹ nínú ayé torí náà ló fi jẹ́ pé lákòókò yìí àǹfààní ńlá òun la tún mú wá fún yín mo ní àlejò pàtàkì kan pẹ̀lú mi nínú ilé agbára lákòókò yìí ẹ bá ń súnmọ́ kiní èyí kẹ́ bá ń dárúkọ yín àti ilé iṣẹ́ tẹ wá ṣojú
1: orúkọ tèmi ni Mr. Tunji láti iléeṣẹ́ The Essence Global Project ni àtiwá.
0: Tá a bá ń sọ̀rọ̀ The Essence Global Project kí láǹfààní tó sodo sí iléeṣẹ́ yìí.

tẹ́tí sí ìkéde pàtàkì yìí èyí ni láti pe gbogbo ènìyàn sí àyẹ̀wò gbogbo ara ọ̀fẹ́. Ilé iṣẹ́ Nano Naturopathic Center ń fi àsìkò yìí pe gbogbo èèyàn sí àyẹ̀wò gbogbo ara àti ìtọ́jú àìsàn oríṣiríṣi tí ó sodo sínú ara àwọn arúgbó, ọ̀dọ́ àti gbogbo èèyàn. Àyẹ̀wò ọ̀fẹ́ yìí máa wáyé ní ọjọ́ Wednesday, ọjọ́rú, ọjọ́ kẹsàn-án, títí di ọjọ́ Sunday, Àìkú, ọjọ́ kẹtàlá, oṣù kẹsàn-án yìí, ní dédé agogo mẹ́wàá ní àárọ̀ sí agogo márùn-ún ìrọ̀lẹ́, ní ọjà Scout Camp tí ó wà ní Challenge. Fún ìbéèrè àti láti jẹ àǹfààní ètò ìlera yìí, ẹ lè pe 09032059497. Lẹ́ẹ̀kan sí 09032059497.

0: kò lẹ́jọ́ nù.
1: Wà bẹ́ẹ̀.
2: Ó jẹ́ sílé gbọ̀ngàn wọn sórí. Má fi ṣe àgbà wọn.
0: Ètò tó mú lùdùn lórí ńlágelú 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Kọ́ládex International ni yóò máa gbó wa kiri lágbóságbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ láti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àríyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ̀dà. Níbẹ̀ lẹ́ẹ̀tí máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ̀fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì, Kọ́ládex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà ń bẹ̀. Ó máa súpà.
3: Ó ní

0: ẹṣeun ti ẹgbẹ kúrò ní ìkànnì lágẹlẹ 96.7 FM tó tẹ́bá ojú ago erí pé ogún ìṣẹ́jú sí kọjá lára ago kan báyìí fọlákẹ́ mi máa ti ohun lórúkọ tèmi fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín dẹ̀mọ́ pé má dá mi náà ẹ lè imagine pé ẹ̀yin àti ọkọ yín àbí ẹ̀yin àti ìyàwó yín ẹ ti jọ ní àdéhùn ẹ mọ̀ pé àwọn àdéhùn kan wà tẹ́lẹ̀ pé kì í ṣe àdéhùn à ń kọ́ sílẹ̀ o ṣùgbọ́n ti mọ̀ lọ́kàn ara yín ẹ̀yin méjèèjì wípé ẹ ní tẹ fóònù ara yín ẹ ti ní ẹ ní jọ máa tẹ fóònù ara yín ẹ ní jọ máa wo fóònù ara yín ká máa tú fóònù ara wa yẹn a ní jọ máa ṣe àtijọ́ àtijọ́ agree bẹ́ẹ̀ kí ìwọ kó o wá lọ mú fóònù ọkọ ìyàwó ẹ kó o wá rí nǹkan tí ò dùn mọ́ ẹ nínú níbẹ̀ orí nǹkan tí ò dùn mọ́ ẹ nínú níbẹ̀ ṣé wàá pé wàá lè bèrè lọ́wọ́ ẹ mo rí sosotin mo rí lórí fóònù yín àbí igbá wo ṣé ohun tó tọ́ ni àbí ọ̀nà wo ló fẹ́ gbégbà kí ni ìdẹ́ jẹ́ ò mọ bó ṣe ó mọ pé ọmọ kan wá tẹ pé wọ́n rí inú tó ń gbọ́rọ̀ sí ó rí inú tó máa gbọ́rọ̀ yẹn sí ó wá rò lọ́kàn rẹ̀ pé ṣé kí n bèrè lọ́wọ́ ọkọ mi ṣé kí n bèrè lọ́wọ́ ìyàwó ṣé kí n gbéná wojú ẹ̀ ni àbí kí n tiẹ̀ máa wòran kí n ṣe bẹ́ẹ̀ pé ẹ ti jọ agree káà níjọba owó fóònù ara yín ó ṣeéṣe kó jẹ́ ọ̀rọ̀ owó ló wá rí lórí fóònù yẹn tó ru ẹ lójú àbí ọ̀rọ̀ iṣẹ́ kan tó ṣe tó mọ̀ ń pa ẹ àbí bóyá ọ̀rọ̀ pé àfẹ́rẹ́ni àbábọ́ ẹlòmíì sọ̀rọ̀ àbẹ́lòmíì sọ̀rọ̀ àbí bóyá family issue kan something mo fẹ́ kẹ́kọ̀ọ́ different things tí ò lè rí lórí fóònù ọkọ àbí ìyàwó ẹ̀ tí ò ní tó máa bà lọ́kàn jẹ́ ẹ dẹ̀ ti jọ agree bẹ́ẹ̀ ni jọ máa wọnú fóònù ara yín àkáǹtì ó lè máa ṣe sí ọ̀nà owó lè máa gbégbà báwo lè ṣe máa sọ tiẹ̀ tí ò fi ní dìran tó láàrin ẹ̀yin méjèèjì ṣe rọrọ fóònù kọ́lọ́ ń ṣàánú wa ni tẹ́kẹ́ láyé láǹfóònù ni tẹ́kẹ́ gánangánan ẹ̀lú tí ò sọ̀rọ̀ text message tí ò sí kankan mẹ́ tó jẹ́ pé o ti mọ̀ pé anybody ló lè gbé fóònù ṣe mọ̀ pé èèyàn ọ̀tọ̀ ṣùgbọ́n fóònù alágbèéká ń sìn ẹlòmíì ti tag as private property personal property ẹ̀yin wá lọ mú for some reason ẹ̀dẹ̀ ti lágbèémẹ́ǹt pẹ̀lú ọkọ̀ yín àbíyàwó yín pé àníjọ máa ń fóònù ara wa for no reason àníjọ wo tá a bá nìkan ta fẹ́ bèrè a máa bèrè ẹ̀yin wá lọ wò ń sìn ẹ̀ wá rí nǹkan tí ò bá yín lára mú bẹ́ẹ̀ ọ̀nà owó lè máa gbé ìgbà ẹ máa fi ṣe iṣẹ́ inú ẹ̀ kú ni àbí ẹ máa fi ṣe mẹ́nu mọ́ mo ti ẹ̀ fẹ́ gbọ́ ó ṣẹlẹ̀ séyàn kan mi ní advice tí mo fẹ́ fún mi lè parọ́ fún yín ṣùgbọ́n mo kọ́ yín máa ní 0912-370-8675 ní nọmba tí ẹ máa pè sí ẹ láti advice ẹni yìí because ẹ mọ̀ pé nǹkan téèyàn bá rí kò ń báyàn níjẹ́ bá àwọn ti rí eléyìí ó dẹ̀ ń gbé wọn nínú wọn wá mọ what next to do ṣé kọ́ fẹ́ kan ẹ̀yin kúkú dẹ̀ mọ̀ jù mí lọ ṣe ẹ jà gbọ́ ọ̀nà owó òun nírú ẹni bẹ́ẹ̀ tó máa gbé ìgbà ṣe mọ̀ gbọ́ àwọn kan believe pé nǹkan tiẹ̀ nǹkan mi ni àbí ẹlòmíì dẹ̀ believe pé irọ́ o kò débi ọ̀rọ̀ fóònù o kò débi ọ̀rọ̀ kọ́ọ̀lù wọlé ó ń drop maybe the network kò débi ọ̀rọ̀ fóònù o it's my private property ẹ jà gbọ́ láti ọ̀dọ̀ títí 0912-370-8675 ẹlẹ́kàsán hello
1: hello ẹkẹtù
0: ẹkàsán sá ẹṣẹ sá.
1: Orúkọ mi ni Adès Babalọ́dé Akọ́lọ́kọ́.
0: Ẹ kí lẹ pọ́nkọ́ yín sá.
1: Adès Babalọ́dé Akọ́lọ́kọ́.
0: Ok Adès Babalọ́dé.
1: Ṣe rí nínú ìfẹ́ òótọ́ ló ń wáyé bẹ̀bẹ̀ tí ń lọ́wọ́lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ tó ti da elérú òjò ọ̀rọ̀ fóònù lọ. Ìṣe ń bọ̀ ọ̀rọ̀ mi ń obìnrin tàbúkùnrin lè káàntì pé ẹni tó ń báyàwó mi sọ̀rọ̀ kankan bí nǹkan tàbí tí mo rí mẹ́sẹ̀jì lórí fóònù ilé yóò fi máa bínú ẹ má jẹ́ kí n tàn yín o tọkùnrin àkòrò tóbìnrin ọba lọ múra rè kò sóbìnrin tí ó ní ọkọ kò sí ọkùnrin tí ó níyàwó torí kì í ṣe ìyẹn nìkan afi ka fi fe pe ki yawo fi oko e lorun ile koko fi yawo e lorun ile yawo ti ba gbe phone oko re o ni bara re lokan je o
0: mo
1: na to ba n chasi ye phone yawo e ko fe ni yawo lodo ni
0: daddy iru en tele ti wa sele si kini ko se ba o ti ri ko je pare loko yeah yen de ti ri eh mo mo gbe general advice awon ma advice pe ma mu phone o ke ma mu phone ya we ma ko ju bo ma tu ma mo won ti mi mo boya mo mo tu ni o boya won mo mo tu boya mu phone lowo ni message wo ri phone or something isin toju won ti retarded ti lagri me pa ni wo phone ara e jo ba mi gba won ni yanju hello
2: hello
0: hello
2: hello
0: mo ma de n gbo yin dada kete kete de ni mo n gbo yin o
2: 0912-370-8675 Hello? Tori awon kenyan ma ma ri nkan to ma ma ba yan ni je na ni won tun ma so pe iwo personal something re ni phone re je ko wa pelu re o ni lo lati ma wo toko re iyawo na o ni lo lati ma wo ti oko re oko ni o ni lo lati wo ti iyawo re so da awon o ni ma ni nkan ti o ma ma je nkan ti o ni ti won lokan bale tabi jaya to ma ma fa hypertension nkan ni nkan wa telomi lori phone oko re to je pe oto ni bo won se ro oto ni nkan yan ko ri bi eni yan se nro so a de ma ko ara si wa la ma jaya lori nkan ti o sele so kun bo ara fast a ma gbe ni pe mo si ni mo si kun nitori to ba lo so yo di wahala o
0: so ko di wahala kan ra gbe sinu kan ma ba fa be yen
2: ko gbe sinu ni o ko ra gbe sinu ni because agreement is agreement
0: all right thank you I want to say agreement is agreement. Whatever ti o ba ri o nla ti gbe sinu ni e ja gbon ko ti elumi ni so hello e ka so e ka so ma chala fi alewa
3: alafia na
0: adupe Mrs. Akintibu
3: Akintibu lati
0: Oritos agbo yin
3: iru nkan te yen o kan ma go ju ni lati je ni pe ko ri ade ma se lati
0: but o mama roti na o lohun roti o ndu ohun o pe ni ohun
3: o ma forget eni te ba fe pere ni atata ni agboju o nla ye se to fe gbe na
0: ah o ma agboju
3: ni ade ma wo
0: but she ko she yen wa ni affect relationship won
3: ko le affect e na tori ko ki wo bo se fe se ti ni o ko to kan se de se ni pe ko se yan to se gbe kele le yen ko fi gbe kele si na olohun ni yan de yan ma je
0: Ewo tun le gbokan loko e na.
3: Se gbokan na lo gbokan le to fe ja ni papa. O ko wo wi pe anybody ko le ti ko eyan ni. O ti eni to fa fe.
0: Kon fa aye eyan kon fa sile.
3: Ma?
0: Kon fi aye eyan kon fi sile.
3: Eh kon fi aye eyan sile, kon fa aye eyan sile. Nkan to sele, tori to ba ro, to ba ro be yen. Se to ba lo ni a papa, to ba la papa.
0: Benny, Benny. Eshi ma. Toki la igwa leto, lori ikoni lagili 96.7 FM. Toko ti awo kon won ti jo pinu pa won ni ma wo phone ara won. Sadede oni yawo ri nkan lori phone. Ko de mo boye fe bere nsin sin so ti agree pa won ni ma wo. Ṣé wa o?
4: A dúpẹ́ fọlọ́run ẹ̀ ní dáàmú.
0: Àtẹ̀yìn náà ẹ ṣe.
4: Ẹ sàrí ìdàtà ọkàn.
0: Mo ti gbóhùn yín ẹ ṣe.
4: Ẹ ṣe. Ọ̀gá wa àti ìwádé ni.
0: Bóyá a ní di.
4: Bóyá òtútù ni. Wọ́n ló mọ̀ gbọ́n mi ní ọ̀gbìn wa ta ọkàn yìí. So now, ṣé rí lórí ilé ẹ̀sọ́ yẹn tó bá jẹ́ ìgbésẹ̀?
0: Yeah.
5: but actually wa opo ati pe mi mora lati be mi ni a de kuro lo kan mi street so di yin bo wi pe ta ba wo yi pe ka gan gboju ka ma woran ife yen ti di ife ton be yen igba kan fe ton bara wa lo so that ohun gan fun re don opolopo nkan lo ohun kan ma ma ni lokan fun ra re to ba de pe boya o bere lowo e to le salaye fun lekunre de aboro se ri ni boro se ri de a kokan kuro nbe so koro ma wa di be wa o wa okay
0: ma du pon ma cascof ra wa
5: baba ma gbe a so kuro nbe ni koda to ba gba ka paru mo ra wa laarin yen a paru
0: e o gbe so sibe ko ku sibe na o
5: ku sibe da ru yen o di ton sibe na ni yen
0: e seun atako ko so pa won a fi se a wi koko ko loro gbo ni o but se ti gbagbe a mo awon agreement e won ma solid gan te ti jo so lokan lajo lojo ara yin pe no this our relationship love one another this is a gbi sugbon ke a ni ma wo phone ara wa but for some reason bi yawo to joko abi wo to je iyawo lo wa ri gankan lori phone oko abi iyawo e account iwo lo ma se si se o de ma wa so sita ni abi o fi se agbe si
6: e
0: ka so o
6: kuku ni bu fun lagba olo
0: ami ateyin na
6: e ma bo se o
0: ami
6: e so yin ma bi ni oro ni eyin atakeke to abi abi atakeke
0: ni atakeke ni awon je pe to
6: yo si bi o ma wa yo so yin
0: ami ami
6: sey o ti ni jeje o si ti jale lori pe ko wole fun mi
0: iyan jeje ana yi
6: oda o koda o si ti jale do te so te ke ra menu bayi o si ti jale do bi pe o gbe mi npade ni pe iyawo mi ni e no mo won ka de lo so so gbe mo ti popo popo mo kere o ki ma faro fun ko wole fun mi ni
0: Gbami gidi gan
6: bi ko se wa wole fun mi nisin o mo pe awon customer lo pe mi owo o mo lo ba pe awon customer to se pe mi nisin e mo ma to akada le ma lati mo gene si eyin kaskandi so mo se lo ba ni baba ko mi wa gbe mi o awon ti se tan owo ke ko ti e pe su begba o fun mi pa ni ki lo le to be
0: o ko pa fun yin ke
6: oni ta lo da ko baba ko mi baba ta lo da ko baba ko mi se to bo a customer ni mo gbe lolo yin bo mo ko kada ni o ko se wa okay je ki npe pada asugba ti mo ma pe pada ko to se o se wa ni ki
0: eni eleni
6: I'm sorry for waiting are you okay I'm sorry for waiting leyin gba to gbe mi pa se lati gba to ti
0: ah but that popo ma mo gbagbo pe won ma gbianju ati land oro won sugbon ke gbogbo nkan mo fe o no to violence e bi lo gbe oko yin nipa nitori pe yan pe won ati pe te won ba de ti mo rise toko en se olokada ko se en ti oni ma pe won fun se abi ton ba de ise ina di se pataki meti mi kini e tin de ma ba sun ko bi radio yin te ba tin pe we se hello
7: o ka so ma
0: se wa dada
7: a dupe ma e ku ise
0: e se o
7: mo yin le ma fi gbe kan yin o
0: ate yin lo
7: ati tun le gbe ni di le se olorun a ma tun bo tun se yin se
0: ami olorun
7: se ni ko to wa nbe ni wi pe awon mejeji gan won ti jo mo bi awon se je ko to sadehun yin ṣùgbọ́n gbà tí ìyàwó dẹ̀ ti ṣe mistake tó ti rí nǹkan yẹn bẹ́ẹ̀ yẹn tó ti lè wò ó tó lè ṣe tó bá jẹ́ mi ọgbọ́n ló máa dá ó lè sọ pé òun lálà nǹkan tó bá sọ pé kó o má béèrè ibùn gan ó lè léwu dání ṣùgbọ́n tó bá lọ rọra lọ pe ìrẹ̀lẹ̀ sọ fún ó lè má sọ lọ́jọ́ yẹn ó lè má sọ lọ́sẹ̀ kankan ṣùgbọ́n á ló ṣọ wípé òun rọra fọgbọ́n gbé kalẹ̀ wípé òun dẹ̀ lála kọ òun
0: aláyé
7: dẹ̀ tí òun bá kọ bá kọ ṣọ́rọ̀ nínú eyín mà ẹ ló mà
0: ó dẹ̀ yé wa
7: ó ló máa fi gbé kalẹ̀ pé àlásàwọn ọdẹ láyé ó ń dẹrù bá wọn àwọn dẹ̀ fẹ́ bèrè ọkọ̀ gbogbo rẹ̀ ló máa pay attention pe o ya beere nkan to fe beere nbo ba to ba je pe ife gidi lo wa laarin won so a ya se system pe kale nba to ba de pe kale yen oko na wa kokon a mo ru nkan to ma so le lori
0: ese ese ese ese abo se ro pe scope alaye ko ti cast aye o ti ma cast se ran pe mo ti gbo to lalade yen denu bi meje yen meji meta bayi bo ta ba pada de atun ma so a sugbon iya wa ton se pe toyin won ni pe lodo tawon awon se kini awon mala awon di Josephine yen a so pe awon lala nitori pe oro yen awon ile gbe sinu se agreement is agreement to ba ni se pelu oro tan so lowo lowo e ti agree go ni joma check phone ara yin sugbon for some reason you checked your partner's phone and you found something that you want to clarify but o ni le clarify directly because e ti agree e ja lo so jojo an pada bo

0: special pẹ̀lú Remi àti Remi
1: lójoojúmọ́ ọ̀sẹ̀
0: Miliki special
1: ètò
0: bàbá ètò.
2: Lọ́rọ̀ bàbá là kì í yé ní bọ̀rọ̀ láti wá mọ ibo lọ̀rọ̀ dé dúró láwùjọ wa. Kí ló yẹ ká pàkíyèsí àwọn aláṣẹ sí? Lágbo òṣèlú, ètò ìlera, ètò ẹ̀kọ́, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ pàdé olólùfẹ́ yín Abídèmí Àkàndé ọ̀rọ̀ àgbà lórí ètò ẹ̀là lọ̀rọ̀ ní gbogbo ọjọ́bọ Thursday láago 5 ìrọ̀lẹ́ 5 PM níbi tá ó ti máa gbàlejò àwọn olóṣèlú èèkàn àwùjọ tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo. Ẹ̀là lọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí yóò kà sí àràbí ijó àtirò. Ẹ jẹ́ ká jọ gbọ́.
3: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀mí ẹlẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sú tí kìí rẹ̀ nígbà kankan, kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́gbà yìí, káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayín sí ti Independence Day Cashport. Àwọn oníborí 1466 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cashport. Níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kìí ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cashport. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ládìlú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Unibord ló fò tẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
4: Ẹ̀yin ọmọ Yorùbá, òkè mọ̀kàkọ̀.
5: Ṣàtá ọ̀bá mọ́mọ dé díẹ̀ píparun. Láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ, kí àwọn alámúlù mọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàn wọ́n jẹ. Nìkan ni Lágbèlú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbà láyà àgbà.
6: Ẹ bá ògbọ́n tó yí gbẹ.
7: Jàǹgbàlà jùgbùrìjùgbù ìjùgbù jàǹgbàlà.
5: Ní gbogbo aago kan ọ̀sán ọjọ́ Àbámẹ́ta Sátidé, àwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbà láyà àgbà. Níbi tí ó sì máa pàdé atọ́kùn ètò tó mú yányán létè Adéronkẹ́ Ògúnlẹ́yẹ, tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé báàgbo kan ọ̀sán bá ti lò ní gbogbo ọjọ́ Sátidé, níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò. Lágbà láyà àgbà ni kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin.

0: 107.
1: Ẹ̀ṣọ́ tí ẹ̀ ń gbọ́ wa ní ìkànnì Lágẹ̀lú 96.7 FM. Mo lérò wípé ẹ̀ ń gbádùn ọ̀sán yín. Ṣojú ti lọlẹ̀ lọ́dọ̀ títí yíge Kẹ́hìndé Amos. Àwọn wà lórí Facebook pẹ̀lú Ọládélé Sunday mú ìwà. Àwọn náà kí wọn ní láti gbáre mú làwọn tí ń wò wá. Ajé ní Yìyẹ Túndé, wọn ni ẹ̀kú ètò. Saheed Ọ̀sẹ̀yàwó, mo hó pé mo pè dáadáa. Àwọn náà kí wọn. Olúṣọlá Oni James, Alaba Yusuf, àwọn náà kí wọn lórí Facebook. A ní comment kan tí mo fẹ́ kí a gbọ́ ohun báyìí láti
2: tàbí tó wà àti Fọlá Kẹ́mi. Ẹkú program, ẹkú sẹ́. Ṣé ẹ rí nǹkan tí obìnrin ọ̀kí sọ pé nǹkan tí partner yẹn bá rí ló máa determine bóyá ó máa sọ fún àbí kò ní sọ? Tó bá jẹ́ nǹkan tó ní ṣe pẹ̀lú infidelity tàbí tó wà between life and death, ó máa sọ fún o. Ó máa need láti sọ fún. Tó bá jẹ́ pé nǹkan tó ní ṣe pẹ̀lú infidelity, ṣe àpé ẹni yẹn ti kọ́kọ́ violate marriage vow.
1: Okay.
2: So marriage vow dey supersede any promise pé a ní wo fún ara wa. So the other partner ó ní right
1: láti
2: challenge because tó bá ní kó ń dákẹ́. What if the consequence ẹ bá máa bẹ̀rẹ̀ tàbí tó bá máa ṣẹlẹ̀? Ṣé kò ní affect ẹni kan ni pé kó dákẹ́ torí pé wọ́n ti promise pé àwọn ò ní máa wo
1: fún ara wọn?
2: Tó bá jẹ́ nǹkan tó wà peculiar, tó wà personal to the other partner, bóyá ó ṣe business kan, bóyá ó ra nǹkan kan, àbí ó fún ọ̀kan lówó, àwọn stuff like that. Ó lè dákẹ́, ó lè ṣe bí gbọ́n orí nǹkan kan, àbí gbọ́n wọn ti mọ̀ bóyá ènìyàn kọ́ lézì bí kan tí ó ti sọ fún, ó sì lè pre ten d. Kò tó bá jẹ́ pé nǹkan tó ní ṣe pẹ̀lú life and death, tó lè mẹ́mi lọ. Tàbí infidelity kó sọ fún. I think that's the best. Ẹ pé tó.
1: Ẹ ṣe bọ́dá kí àwọn náà fa tẹ̀lísọ́ yẹn ránṣẹ́ sí wa. Hello.
3: Àti Fọlá Kẹ́mi.
1: Yes, sir.
3: Ìlẹ̀ ìgbàgbọ́ fún mi kú.
1: Àmì ẹ ṣe. Làbá láti lómi kẹ́yìn. Hello. Hello. Kò dẹ̀ tí kọ́ tomi ìdẹ̀ wá fi gbogbo ara gbọ́ wọn mọ́. Hello.
3: Hello.
1: Yeah, hello.
3: Àti Fọlá Kẹ́mi, àti ẹkú ṣe ọpọlọ.
1: Ẹ ṣeun.
3: Ẹni bàjẹ́ awolowo ìdúró ògbẹ́ kẹta ọmọ ni mo pín in láti aré tó kun ológun ẹrú lẹ́m̀bàdàn. Mo kí n dáadáa. Ẹ kú ìdílé mu láti ẹgbọ́n wa àti akínyẹmí náà.
1: Bẹ́ẹ̀
3: àgbà wọ́n ń sinmi ni ráìsì náà wọ́n ṣe wọ́n gbé wọn fún ṣọ́pọ̀lọ̀. Tẹ́rí bí àgọ́gọ́ tẹ́mi bá níyàwó tí yàwó bá sọ fún mi wípé bí ìṣẹ́nu mi ó ti jáde wípé ẹran mọ́jà mọ́ owó fẹ́nu wa mi ìgbẹ́ nígbà fún yàn ó fi fẹ́nu ẹ sọ jáde wípé mọ́jà mọ́ owó fẹ́nu wa láìsí ìmú sọ fún un ọ̀gbọ́dọ̀ mi gànjẹ́ lè sọ mọ́jà mọ́ owó fẹ́nu wa kí ló ń mì. Ìmọ̀ ní báyìí mo wẹ́ lọ́wọ́ báyìí ló bá mú fún mi báyìí sí ìbùkọ́ yẹn kò ní ṣe sọ nìyẹn tàbí báyìí ṣe ẹgbẹ́ mi fún mi kò ní ṣe sọ àdáadáa ni ogun yẹn nǹkan wà níbẹ̀ ni. Bẹ́ẹ̀ báyìí tó wá ṣẹlẹ̀ yẹn kó wulẹ̀ sọ gbájú kò ní sọ lójú ni kó sọ wá dẹ̀ bí sọ gbogbo ó tàn bẹ́ẹ̀ bí ó ṣe pé ní ó rí ti sẹ̀ ni bí ó kò ní ti sẹ̀ ni ó mọ̀ ẹ pé ètò ẹ kò ní bàjẹ́ awolowo ìdòwò ògbé.
1: Hello. Àmúdẹ̀ wá ń gbọ́ yín o. Hello.
3: Àdúrà kẹ́mi kó tó nẹ́tíwọ́ọ̀kì ni. Alaba ni láti olómi náà kan sí. Bọ̀dá kí n kọ́ dáadáa ní ọ̀yà tó di lágbára
1: Ọlọ́run.
3: Bẹ́ẹ̀ni tí ìyá ò bá fẹ́ bẹ́ẹ̀rẹ̀ ṣẹ́ gbọ́ mi.
1: Dáadáa.
3: ko me ti ibere bayi ko je ki mo tori asiko bayi mo fi mo bi yawo ki ibinu ni ibere ko je ki atogun fe die si ko to bi lere pe ah lagbaja mo ma ri nkan ba ni ori fun mi o do chuka o do ja mo tun do pare ene arin ara won na ni ama ko mo fi ibere ko so ni so awada to ba mi bo se ri loju ese mi lo wo ibere ibinu ni ibere yana deni ipinu na ni oni idalo ama ko je ki atogun fele ki bi ni e ti tan lara re ko wa je ki wa je so bi awada ni nbe ke ye ke yan ma ye yan se yan no ba me ba na ara ye je ki na bo mo chu fo ara won alu bo sa ni mo bi ye bi yan ba se chu e ko kini ni mo wa ni ni odun na tele iyo ga ma fi mo pare yan ni e o lagi ya wule mo chu fo ara yan ama bo ti ri ba ki o wule bere mo je pe mo a fi sara ku kami ti bere ba ku to ala bala ko ni
1: e se bo da la ba won ni ko ma de ko eyan ma fi sara ku lo ni eyan meji onu ma je ebu 25,000 naira so to ba je mi leyin ni emi na gbianju *347*1004*2# oni number te ma te eyan meji that means 50,000 naira on lo wa fun wa lo so to ni 25,000 naira ma ni pe keyin ke ma se kini e ma gbegbo e ma repete e ma te lo ma wo e ma lo ma doubt e pe boya ko ni se loni yi o eyan meji ototo on la ma fun ni ebu 25,000 yen mi pe 50,000 naira lo wa lori kila gbo lo san ti toni *347*1004*2# oni number te mate te ba ti te ma so fun yin ko te ba se ba de ti tele ehn e ti mo wi pe ayi ko to lo san toni dole niyan ja gbe ipe bi atun se gbe oju ka se lo san toni meanwhile mo ti ni ki e je nbe lowo yen ya toko yen abe yen ati awoyin e ti ladehun wi pe eni jo ma wo phone ara yen eni ma tu phone ara yen oni kalu pelu nkan to ba lori phone but for some reason eyin boya gege bi okunrin abobirin e tu phone oko yen abe tu phone iyawo yin e ri nkan lori e nkan te ri ko dumo yin ninu o sese ko je pe oro finance ni o sese ko je oro ore ni se ko je ore dile ni o te sha ri yen ko dumo yin ninu o wa se yin bakan bakan e wa ro pe no for this reason I'm just going to talk about it but then e si just decide pe ni wu phone ara yin ona owo le fe gbigba awon ko ti so won ni ya gbe ona alawo ni o pe mo lala mo ri nkan bye awon ko so pe yin a je kategun fe si de nikan ni biere na lo se ma so ko ma ba dajale to ba lodo tin kile yin fi bole ona wo le fe gbigba toro sele seyan kan and then for some reason awo e late ti so fun pe e ja gbo nkan ta won lopolo na ti won fe so awon to de mo oje e ta won bo se nlo won ti mo pa mayi ko to cash *347*1004*2# e te so info di on to ba ti ni ke se ma se 500 naira on le ma fita te ba ni 1000 le le lo to ba je 15 le le yen tumo si pe meta ni yen to ba je 15 to ba je 1000 je pe meji be ba se ta si le se lafani ati je si eyin na try no hello she n gbo wa yes sir ele sir ami olorun ele sir alafia ni Mr. Sunday Shisa. Ami. Yeah. ami ese iyen ni pe lodo yin ko si ko ye ki ma jagbo kankan wa laarin okure ati obirin ti won ba so pa won ni fe laarin ara won won ni pe ten ma ti so pe motu phone mi e tin fanfani le ni ogiri se lanu niyan ehn so e wa imagine pa won kan ti decide pe ara ni se lodo ti wa o se pe kini sugbon ara ni te phone ara de ni phone ara wa o wa lo wo wa lo ri nkan to ma ba e ni jembe. You know, boya nkan to feel pe ye ko so fun e ti o so fun e ni o boya relationship kan to wa into it to feel pe ko ye ko wa into it boya ore bi kan ni to feel pe o ye ko mo si to mo si to de wa ndun e mo pe sisi nkan lo ma ndun awe eyan ehn ona wo le yan ma gbe igba iyen ikini ikeji oni wi pe mo ti so ma de tutu so to lawon kan so pe ta ba te kilo ma fun wa *347 *1004*2# eje n fi suru pe star be ni wi pe fe make a call ni you know *347*1004*2# oni number te mate o to ba ti wa so fun yin pe ke se on le ma se nitori pe awon meji losan toni on la ma yiko to cash e fun 50,000 naira on lo wa lori la 25,000 naira 25,000 le meji on ni ehn so e tesiwaju ki e lo gbiyanju je jagbe call ri hello ma Hello.
0: Hello, Richard. I'm going to call you back to the work. Richard, I'm going to
1: call you
0: back. I'm going to call you back. I'm not going to be able to do it. I don't know.

0: tó ìkànnì lágẹ̀lú 96.7 FM ibẹ̀ ọ̀nà ọ̀lẹ̀ tí ń gbọ́ wa lọ́sàn tó ní ṣẹ́jú mẹ́wàá tí kọjá lára aago méjì báyìí àfẹ́mú ẹnì kejì tó máa jẹ káṣẹ lọ́sàn tó ní fúlákẹ́ bí láti orúkọ tèmi kí larí gbọ́ òun ni ètò àti bẹ̀rẹ̀ ọwọ́ yìí pé ẹ̀yìn àti ìyàwó yín àbẹ́yìn àtọkọ yín ẹ ti decide wípé ẹ ní máa check phone ara yín but for some reason àmọ́ nǹkan tó sì ń débẹ̀ ẹ bá lọ check phone náà ẹ wá rí nǹkan tó bá yín jẹ́ wá ẹ rí nǹkan tó rí yín lójú but tẹ bá béèrè ẹni yẹn máa mọ̀ wípé you don't check my phone be that one na fa ẹnìkan wá ní pé tó bá já wọn ni àwọn akọ̀lù josephine theory fun ni abi joseph theory wípé àwọn lálà wípé nǹkan báyìí ṣẹlẹ̀ ẹnìkan sọ pé òun á kàn dasẹ́rin ni òun á fi style sọ ẹnìkan ló máa sọ tọ́ ni kò sọ̀rọ̀ pé à ń gbé nǹkan kan yẹ̀wò ńbẹ̀ ìṣọ̀rọ̀ pa ẹ̀ṣẹ̀ ń máa pre ten d ńbẹ̀ àwọn máa sọ straight ni nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ jẹ́ gbé ìpele ìka tó yí kó tó the next winner hello
1: ẹ kásán bẹ́ẹ̀ bá wà ńbẹ̀ kò nídìí pé bí ó lè sọ pé òun ò rí wọn ní méjì mọ́ bí kò sí ẹyọ kan níbi pé mọ́ wò fóun bọ̀ tẹ́ máa kanu wọn bá tètè wá wọ́n gbé ìgbésí ayé bẹ́yẹn náà tí kanu wọn tètè rí pé òun rí nǹkan tí ò dánu fóun ẹ̀sùn yẹn láti sọ torí wọ́n ti wà látàn náà kò ní ṣeé ṣe fún ẹyọ ẹnìkan yẹn láti dá wàhálà yẹn náà jọ máa ràn tó ti dáa jù gẹ́gẹ́ ìlànà ọlọ́run ni pé kí wọ́n ríra wọn gẹ́gẹ́ bí ẹyọ kan ní nǹkan tó kọ́ bá ní ìyàwó lónìí nǹkan tí ẹ̀ bá ní ọkọ̀ lónìí kò yẹ kó jẹ́ pípé yà máa wà pápọ̀ ọkàn kan mọ́nà irú ìfẹ́ kọ́ nìyẹn kọ́ kẹ̀sẹ̀ pé ayé ọmọ táyé ń bí láyé ń pọ̀ ní gbogbo ẹ̀jú yádáradá ìfẹ́ gidi kọ́ nìyẹn ọkọ̀ ìyàwó ọlọ́run rí wọn gẹ́gẹ́ bí ẹyọ kan ni ọlọ́run
0: àmì òróró nígbẹ lórí yín lágbára ọlọrun kálá fún dáàdì yẹn ní opportunity ni straight máa lọ sámọ ni ṣùgbọ́n mo believe pé bọ́ ṣe sọ yẹn ẹ ti gbọ́ ẹ dẹ understand ẹ jẹ́ ká mú èèyàn tí ó máa jẹ èkejì ẹ tó jẹ lẹ́ẹ̀kejì lọ́sàn tòní wà very very important ká mú wínà lọ́sàn tó ní gbọ́dọ̀ wò dáadáa kí wọ́n má lọ pé let's go. À ń pè wọ́n o wọ́n jọ ń gbé o. Hello, sir. I can't saw, sir.
1: I can't saw,
0: wow. Fala Kemi Mighty, Loru Kotini.
1: Loru Kotini, I'm not sure that I
0: okay, I'll be on your cash, I'll be.
1: Like me.
0: You know, my buy you, and you let you 25,000
1: naira.
0: Congratulations. So, a dupe lọwọ Ọlọrun fun ore ofe ati anfani to fun wa lati seto toni. Ọlọrun to fun wa ni ọrọ sọ. Ọlọrun to de yẹ kẹyin naa gbọ si ti dada. Rere naa le ti yan ma gbọ lase lede wa. To ẹja to le wa ni ilana eleyi ti o ba ti ife mu ohun to ba de wa nbe eje aso ohun ti eyan ba de ti agreement is agreement sugbon kokoro to wonu yara temi ko won yara ti yin so try ke wo bo se nlo lapodo ti yin ke de follow suit ile wa oni daru ona wa oni baje Folake Mighty loruko temi lagbara Olorun ma tun mi yin lola digba kono
2: Lagiliwa FM 96.7.

0: Agricultural Ministry Incorporated, Goshena, Irugu CS8, along with Jukuru, Odo and Lewi Bando, Etoriba, the High Christ High School, Olay or Odo and Ole, Wawu and Miolo, Odo Share, Oma for Reshi, and Odo Ojas.
1: Scratch FM Media Academy. Nibe, now we meet in Fiba Bumi, a coy to Louis Sori, as Tambagi de Bar, Suke Tente, Nui, no Safefe, Belu, Koshe Moshe, Ati, Bomo Rabi, Rabi. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹyin tèmi báwo ni o ṣe wà ẹ wà.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Ná mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Nírànlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000 0807-112-4000.
1: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

pẹ̀lú àwọn boys ọlọ́run tí ò dérò ni rẹ̀mí àti rẹ̀mí rẹ̀mí adesina big man presenter pẹ̀lú rẹ̀mí babajide mc general láago mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún di àgọ́ mẹ́fà ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ ẹtì fr

ma ba pàdé lórí ètò miliki special labala labala lejò abala kọ́kọ́ torí tẹ̀fẹ̀ níbi tìrẹ̀mí àti rẹ̀mí fi máa gbé yín débẹ̀ pẹ̀lú àwọn orin àlùjọ tó yí bóbó abala kejì kí ló ń ṣẹlẹ̀ ládùúgbò yín níbi tẹ̀ ti ṣiṣẹ́ ní ọ́fíìsì yìí.

0: Special pẹ̀lú Rẹmi àti Rẹmi lójoojúmọ́ ọ̀sẹ̀ Miliki Special ètò bàbá ètò.
1: Oh no, my pen has stopped.
2: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
1: Oh, your favorite pen?
2: Yes, last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
1: Wow, it flows smoothly.
2: And writes up to 3 kilometers. That's why I trust it.
3: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
4: Láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ, kí àwọn alámùlùmọ́lá ó má baà fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàn wọ́n jẹ. Nìkan ni Lágbèlú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàláyà àgbà.
5: Ẹ bá àwọn gbọ́dọ̀ yìí gbẹ.
6: Jàǹgbàrà jùgúrí jùgúrí jùgbó jàǹgbàrà.
4: Ní gbogbo aago kan sọ ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbàláyà àgbà. Níbi tí ó sì máa pàdé atọ́kùn ètò tó mú yányán létè Adéronkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn gbọ́kọ́gbọ́ láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé báàgò kan sọ́bà ti lò ní gbogbo ọjọ́ Sátidé. Níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò.
7: Lágbàláyà àgbà
4: ni kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin yín.

0: ninu aye onigbojugbo iwo ni temi to gba je jesus se ma so kale na tori oke leyin ojo meji ni rogoji transformation iye pada na kori itonu iye o gbe ni etu ya ma bo iso uru to ma waye lojo seni september 13 lodo yi iya na to wa le ko papa police station to wa lori bridge world aloju ko ajajo nku egbe egbere won ni egbere ijo olorun kaka aku mejo ale ni so won ti bere egberu meji 2000 yen to ba ko de lowo to yen ma gba oyin ati ororo ti mo ni mo pa na tori oke lo fe awon olorun emi to nbo ni are tari ba tori se yen gavin prophet zuma ati be be lo egbe 0902 520 2724 yesu meji re je ka jo pade ni be
1: ní West Midlands Open University àmú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lọ́wọ́ tí ò fani lápòyà ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́ ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,500 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication àti educational management bí ló ṣẹṣẹ parí iléèwé girama tàbí olẹ́ndì NCE HND A level to se fe wole pelu direct entry o rorun pelu WMOU kan si wa nilu Eko ni number 1A Oba Accra Avenue Ikeja Ibadan awa ni White House Adewumi Street Felele Labi Okuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikanni ibanidore at WMOU Nigeria West Midlands Open University so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímú ṣẹ.
2: Fún gbogbo ẹni tó ń jàrún kankan lọ́run kọ́ lé ayọ̀ fóun ìjùnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbagbá sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jàrún kàti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìjùnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún 1-bedroom apartment ẹ bá fẹ́ kọ́ 2-bedroom semi-detached terrace duplex ìyẹn náà wà lóyún rànràn 3-bedroom ń bẹ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí 4-bedroom semi-detached Terrace duplex ó wà ní Navida Parks and Garden òpópónà Masose Tollgate Nìbàdàn Futi Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó o kàn sí wọn ní Bizwan Plaza ní Yànnà Adé Ọ̀yọ́ tẹ bá fẹ́ rà lé ní Futi Homes and Properties ìlànà san díẹ̀ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsùn 0917060593 tàbí 0916503956 tó bá jẹ́ ti kára lẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Futi Homes ló lè ṣe.
3: Bàbá ṣe látọjọ́ Monday káwá fi weekend wá jẹ̀ gbádùn lágbóṣá gbogbo lẹ́jọ́ nù. Ó wà bẹ́ẹ̀.
4: Ó jẹ́ sílé gbogbo ọmọ sórí àfíìsì àpamọ́.
3: Ètò tó múlò dùn lórí Lágelu 96.7 FM tún bọ̀ nàrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán pẹ̀lú Kọ́láwọlé Adéníyì Kọ́ládex International ni yóò máa gbé wa kiri lágbóṣágbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ láti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀ abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tẹ́ ẹ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Kọ́ládex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàrodo 1000. Ó wà ń bẹ̀.

0: Èwo lo tẹ́síwájú?
1: Dá mi lóhùn mọ́ bẹ́ẹ̀rẹ̀.
2: Kọ́pà ló ń bí ní ẹ̀rọ
0: ọ̀chí. Èwo ni mò ń bá sọ̀rọ̀? Èwo ni ìwé tó ṣí síwájú? Wọ́n fi ṣí ẹ́.
2: Apèdè mọ́ níwè.
0: Wọ́n fi ṣí ẹ́ ni.
2: Wọ́n fi kókó dé ọ nímú.
0: Wọ́n fi ṣí ẹ́ ni.
2: Wọ́n wá wá fìlà. Wọ́n dé ọ nímú.
0: Fóònù àti làpì láyé ń lò
2: sí. Kí ló ń wò báyìí?
0: Sí fóònù.
2: Kí ló ń wò rí?
0: My script is here. And this jota na
2: omi ìwé ti rọ́ṣẹ́ ọ létí.
0: This jota na old school idea.
2: Ọ̀tọ̀ ń bi tó fẹ́ gbẹ́nu sí ọ̀tọ̀ ni tó mú. Nígbà o ti wọlé tó ti mú wo tí ọ̀yẹ́ o wò.
0: Èmi ní hàn lé
2: mọ̀. Nàmbà kílọ̀ wà ní ọmọ.
0: Èmi ní hàn lé mọ̀.
2: Bá a bá ń ka ọmọ.
0: Kí ló ní kí n wò?
2: Tí mo ní tà.
0: Ṣé Esther?
2: Sórí tó bá ti kọjá.
0: Ṣé Esther?
2: O ti lọ rárá.
0: Esther, she's my friend.
2: Miriam. Ṣèríyá. Kàfàyá. Silifa.
0: Rashida.
2: Ẹ máa wo.
0: Senabu.
2: Tí bàbá ẹ wòrè tí èmi ké tí ọ̀gbọ́. Ó sì bàrẹ̀ mi tọ́ bàrẹ̀.
0: Esther, she's my colleague. She's my friend.
2: And schoolmate.
0: She's my schoolmate.
2: Níbo wá ní sisi rẹ̀ ń sì lọ. Níbo tó wá ń sì lọ.
0: Ó sì lọ lé bàbá ẹ̀ ni.
2: Ọmọ sí i. Ó sì ọ̀wá sí i.
0: Mọ́dẹ̀ mọ́ pẹ̀lú àgbà.
2: Ó sì ọ̀wá sí i.
0: Mo là gbà ìníwọ̀
2: rẹ̀. Nígbà wá rírú ọmọ èyí.
0: Má gbọ́ èmi ti sọ́ lánàá. Nínú ọgbà ẹ ti máa tún gbọ́dọ̀ sọ pé bàbá mi bàbá tán pè ẹ tán rìspẹ́tì máa fún tàn létí.
2: Ẹ̀rọ ọ̀nà ni àbí ń jẹ́ ọláyà.
0: Torí pé èyí ṣe bàbá tán rìspẹ́tì o ò fi rẹ sípò bàbá.
2: A wá jẹ́ ìyàlẹ́nu fún ọ.
0: Èyí ṣe bàbá rẹ.
2: Bó o ti ń sọ yìí. Tí ẹrù yẹ́ ẹ bá kẹyọ kan náà lé.
0: Ìyá ta ni.
2: Màá ṣe pé.
0: Èmi gan ó bẹ̀ẹ́lẹ̀.
2: Kí aago mẹ́fà tó lù.
0: Èmi gan ó bẹ̀ẹ́lẹ̀ pé
2: ká tó.
0: Pick-up
2: ló
0: mú
2: okun méje gẹgẹ bí wọn kà sí rìdíìmù.

0: àwọn akọ ooo.
1: Ẹ ti kọ bí akọ. Àwọn kan wà nínú ìjọ.
0: Má bà kí ni
1: jẹ́ o. Wọ́n ní iṣẹ́ ìrìnṣẹ́ bàbá yìí. Wọ́n ní òṣèré dọ́gbọ́n sí.
0: Jámọ̀ ṣètò lọ.
1: Tó tẹ́ ẹ bá ń yí lórí òkè tí ẹ bá bó ń dè.
0: Jámọ̀ ṣètò lọ.
1: Tí ẹ bá bó ká. Tí ẹ bá bá sọ̀pọ̀ ní.
0: Àwọn akọ ooo. Tí
1: ẹ bá ẹyin kọtẹlẹ ẹbí ọsẹ yẹn ń gbẹrẹ látòrí dé bá
0: a lo pò nù yẹn òpò lọ ee o ní láàkáyè wà láì sórí mo dẹ fẹ náà mo dẹ lọ́ọ̀fẹ́ o.
1: Ebo ni ọkọ sí.
0: Bọ̀ tó lè má fọkọ.
1: Ẹ ń bo ni ọkọ sí.
0: Mo dẹ lọ́ọ̀fẹ́ o.
1: A ní bo ni ọkọ sí.
0: Bọ̀ o lè má o lè má kọjá yẹ mi wìlì ebi o dẹ́fẹ̀ bú ẹ.
1: Sọlá báwo la ṣe mọ̀ pọ̀ mọ́ máa tó ọ lọ́dọ̀ tó bá fẹ́ wẹ́d níbi okun sokoto. A ní kó pojóbó okùn káwo bi tí ó máa ta sí tí ò ní yọ lábẹ́ aṣọ torí tá a bá rán aṣọ tá a máa mọ̀ ṣètò aṣọ tó pàtàkì fún
0: wọn
1: tó bá wọṣọ tán
0: rẹ̀mí
1: sókò sókò tó bá ń yọ lábẹ́ aṣọ
0: ìṣòro ni rẹ̀mí máa gbọ́
1: ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ní.
0: Gbọ́ èmi ò jiyàn mo ti gbọ́
1: kùnú olórí
0: sórí máa gbọ́ kùnú torí ẹ̀ṣẹ̀ kọ́ ni pé èèyàn jẹ́ lókà pé èèyàn lókè pé ò dáyàn ò dáyàn kankan mọ̀ pe o ja
1: e loju omode ko bi o de si
0: tu sida rara e se ko sugbon teyan ba ti wa nbe ni to ja seto papo o yo ma ja ra e
1: nbo lo ja si ododo abi express fastly abi slowly
0: mo ja le baba e ni
1: no oja be o tore nti ona lana bo
0: ja ba de ku ja
1: tori jija to ja
0: ba de ku ja go le baba
1: jija to ja o fe se ribo mi o mo po do to te jija ti se
0: sori
1: dandaru lo ja si
0: magbo laarin emi ati e ija se bere ni
1: e ko pari tele mo le ri ebo si ro oronso die die ebo ro oronso die die ni iseto ba ti ajoko
0: bayi wa ri pe nigba ti buki wole oni brother mi
1: gbe enu ebi o gbe si won ipe buki bayi as a lady evangelist
0: oni ma gba oni kilo se yin
1: oni kan to ri to fi bere be amen
0: ori ebi ti wu erun e larun ki
1: aburo eni e bale ba garagara
0: ebi wule ti run e larun ki loju orun moju meli o bo ro ni fe jewo fun
1: ki n to se le se
0: leyin ti mo ran larun ki loju orun mojumo a para ran larun ki loju aye
1: amen lo ti ran larun ki ba
0: iwo nikan
1: ati evangelist sosi
0: iro
1: ati olori asona sosi
0: rara awon yen lemi
1: ati ya kore
0: awon yen lemi mi mo won lemi olohun
1: okay won do pada
0: bo iwo fu
1: ye sejo debe
0: o lemi olohun
1: sejo debe
0: o fu ye
1: ah ama se o o me ni ibadan
0: ja ma se to lo
1: aba yo
0: ja ku lo
1: ile to ba
0: ja se to lo
1: ile to ba
0: e ka se
1: debe
0: e ka se sa
1: awon ko
0: rẹ̀mí àti rẹ̀mí.
1: Ọlọ́run ni gómìnà gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àwa kọ́. Ọlọ́run ni lójú ènìyàn ló dúró ni wá ti máa ọ̀rọ̀ èyí pẹ́ sùnyàn gbọ́ eléyìí èyí pẹ́ tẹ́ lọ́wọ́ ẹni tó bá jẹ́ olówó ọlọ́rọ̀ bọ́ọ̀ bá ti lọ lẹ́ẹ̀kẹ́ni lọ lẹ́ẹ̀kejì lọ lẹ́ẹ̀kẹta àbùkù ló kú o
0: bójú
1: ènìyàn ló dúró ni wọ́n ti já pa wọn ìfẹ́ sùsùkà jésù ló ṣe tán fi ìṣòro gbogbo
0: ènìyàn tó bá jẹ́ esther gan ló dúró a ti já pa
1: kò lè já o omi àánú ń bẹ lára ẹ
0: ṣé bó ṣe rí
1: bọ́ọ̀ sọ̀sọ̀rọ̀ ẹni
0: bóyá náà lòjó lómi lára
1: bóyá
0: omi àánú náà lòjó tó lójó rí fáàkì
1: àbáyàn
0: bójú ènìyàn ló dúró ni wà á ti máa ṣeré go.
1: Èsì ìpẹ́ tó fi mú kọ́ọ̀pù àti gàrí
0: ẹ̀. Òní dúró.
1: Tọ́ wà máa ra wọ́ra ṣẹ̀. Kulikuli ti dúró látòlè. Mamadu Rasulila.
0: Ẹ̀pà ńkọ.
1: A wà lọ gbòòrò ni o.
0: Àtòbí tútù.
1: Kódà.
0: Láìlá
1: ńlá. Mamadu Rasulila. Ẹni rere là ń wá o bàbá mi. Eléré la ń pè elédùmarè bá wá ṣe o bà mí ẹni eléré la ń pè ajagunmọlé ọsẹjọsẹ oṣù mọjì oṣù nà
0: bítajà
1: kíkà ń tàgbò ọrọ hùrùnhùrùn
0: inú
1: ẹlẹdẹ ló ń gbé kólóbó
0: tuntun ìsúsẹ tuntun
1: ìtọọlù tuntun
0: ọjà tuntun
1: àgbẹmọràn tuntun.

0: wala kuacha ila bila ile aje salu ala la bire kare salala le wa sala hallelujah sana iko gbodo tenu e jabe o gbodo rerin ti o yiwo gbo eleyi osu kesa la wa yi
1: sana
0: o ma iwole pelu emi kilo de to dai han bo iranse mi emi wo lo nbenu e
1: sana
0: limu soto ya wa
1: kalima papari eba
0: wele to kaka
1: carry my sanda carry a period kasa
0: ayachi heleke to ayayachi limu sana karimu sa ma gbo bi aja loka mo gbo yen pe ko gbo bi aja lu oyinbo o jewo abi na lo nde baro lu a change first yen
2: o la wa se so pe o anu la riga ise ni mo se o se o
3: kẹ́yà má fọwọ́ gbá mi pé òun fẹ́ polówó ọjà o kẹ́yà kankan má fọwọ́ gbá mi.
0: Wọ́n kàkọ́ gbèsè.
3: Shadvat one.
0: Rárá kò sí.
3: Jọ kí ni bá mi translate advert kí ni advert ní Yorùbá.
0: Mo fẹ́ jẹ ni ọbọ.
3: Kò ní dáfú tí ṣe àyẹ̀wò aláì. Ilé ìwé tó lọ.
0: Má kàkún o.
3: Òpò òlu ni ẹ.
0: Mo kàn pa bí mẹ́ta mẹ́rin rẹ ló kọ rẹ̀.
3: Jọ advert bá mi translate advert sí Yorùbá.
0: Ọ fẹ́ gòkè ni kọ́ lọ yí orí bí sọ. La kabongi ha o ba ti gbe
3: do ki na fi gbe si le china
0: staju ni
3: ile we lo lo
0: musime lola ni
3: uni patrol abi
0: uni disu
3: allah
0: uni ni
3: ka ba paro
0: uni yarin
3: oga tun la wuwo won si yan gba
0: ko la ladoke gan o wa si ma gbe final musime gbe
3: e ja ma se to lo
0: si mike
3: ba Coladex
0: baba ni soru
3: Coladex mo fe ya ilo 30 minute dide baba dide me Coladex joko sajo se to pari
0: o je family house to nawo
3: mo fe jiro e
0: jiro e eh ko le je mo jiro ma bo so lorun e so fe bo so lorun e ni
3: Coladex
0: o ma ti fe
3: jo je ya ilo 30 minute ya jo se to 30 minute jo dide
0: ni kan to wo oro
3: ki lo so o ti ma face mi
0: o ti pari
3: Esther Esther na fan soro
0: se o ma pe
3: no ijo oni wait ijo oni yen bere na
0: bo ma de ba ti fe ko se ye ni o ma se
3: won si ojo oni gbogbo yen bere ki remi ati remi ma se to keni kan to ma so la bele ijo oni yen bere
0: ijo o ma
3: ko ijo oni gbogbo yen sele
0: o ti ko letter sabuku la ti pile omode to ko lewe to ni mami e mu mi
3: lo ise to lowo awon kan to njade la bele
0: ijo oni yen bere ohun buku buku ni ki wa ni ma bi
3: so fe ni ti o lohun yen pe ko wa lori kunle ko kawe soke
0: iwo na fe lo e so o pa se le ko mu le o wa dabi alaga wo fun
3: e ja pelu oja se ka pelu osola
0: iro ko ni di je won gbe ni
3: fe calculate owo advert to wa to pelu
0: eni o toro mi e wa tin ru gari to data to niyan lo nje are ni nta
4: on Lagiluwa FM 96.7 72 hours with God. Ẹgbẹ́rún Ọlọ́run máa rọ́lẹ̀ bilẹ̀ títí ṣe ìyanu nínú ayé oníbojìpọ̀ ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy aka Májẹ̀mú Àánú Ọlọ́run tó máa lo bàbá Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wò ó tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àká sí ẹ̀rà. Èmi ò ṣe ohun titun Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí 11-13 September 2026 lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago 12 òru lọ́jọ́ Sunday àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí 12 ọ̀sán àti ṣóòru láago mẹ́kọ̀ọ́ alẹ́ oúnjẹ ìròní wìtìwìtì ní mẹ́síkàm kìlómítà 18 Ìbàdàn Ife Expressway Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ìfọ́nṣẹ́ Ọlọ́run àlàyé Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ Ọlọ́run máa lu àtàwọn ìfọ́nṣẹ́ Ọlọ́run míì ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wá sí ìpàdé àdúrà ìyanu rẹ̀ ń dúró dé ọ̀nbẹ́ o.
5: Oh no, my pen has stopped.
6: Here, you can borrow my favorite pen.
5: pen, the Big Crystal Original.
6: Oh, your favorite pen?
5: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
6: Wow, it flows smoothly.
5: And writes up to 3 kilometers. That's why I trust it.
6: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
7: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀mí ẹlẹ́dàá ti wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sú tí kìí rẹ̀ nígbà kankan, kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́gbà yìí, káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. O tun ya ohun ẹ jẹ ki n ja yin si ti Independence Day Cashpot. Àwọn oníborí 1466 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cashpot. Níbẹ̀ ni káṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cashpot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ládìlú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Uni Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́ńbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
8: Fẹ́ Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
9: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wà?
10: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
11: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
12: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́
8: Tó ti máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèké fún ọ kúkú mọ́ nínú. Mìíràn lẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
12: 0807-112-4000.
8: Fẹ́ Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

Lagiliwa FM 96.7.

0: ṣàtá ọ̀bá mọ́mọ dé díẹ̀ píparun ní ìparun ní ìparun. Láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámùlùmọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣàtàwọ́jẹ nìkan ní lágbèlú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàláyà àgbà.
1: Ẹ bá àwọn gbọ́dọ̀ yìí gbẹ.
2: Jàǹgbàrá jìbúrí jìbúrí jìbú jàǹgbàrá.
0: Ní gbogbo aago kan ọ̀sán ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbàláyà àgbà. Níbi tí ó sì máa pàdé atọ́kùn ètò tó mú yányán létè Adéronkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá a gbọ́kàn sọ bá ti lò ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò.
3: Lágbàláyà àgbà
0: ni kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin.
4: Kì í yé ni bọ̀rọ̀ láti wá mọ ibo lọ̀rọ̀ dé dúró láwùjọ wa kí ló yẹ ká pàkíyèsí àwọn aláṣẹ sí lágbo òṣèlú ètò ìlera ètò ẹ̀kọ́ ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ pàdé olólùfẹ́ yín Abídèmí Àkàndé ọ̀rọ̀ àgbà lórí ètò ẹ̀là lọ̀rọ̀ ní gbogbo ọjọ́bọ Thursday láago 5 ìrọ̀lẹ́ 5 PM níbi tá ò ti máa gbàlejò àwọn olóṣèlú èèkàn àwùjọ tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo. Ẹ̀là lọ̀rọ̀ ẹ̀là lọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí yóò kà sí àràbí ijó atiro. Ẹ jẹ́ ká jọ gbọ́.
5: Oh no, my pen has stopped.
6: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
5: Oh, your favorite pen?
6: Yes, last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
5: Wow, it flows smoothly.
6: And writes up to 3 kilometers. That's why I trust it.
5: This back to school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
7: Country people, the Ember Motors and don't finally land on. Hey, time for your hustle to finally pay. Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember month, eh? With the Ember winning galore. First of all, make a electro.

láti kàn ní lágẹ̀lú 96.7 FM kẹgàjòkè èyí tó kalẹ̀ sí ilé funfun bálá onífẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tìrọ̀lẹ́ tìní làmú wa fún yín okun joseph ẹni dọ́gbọ̀n ló kọ tèmi ṣáájú ẹgbẹ́ àwọn kókó èyí tó suyọ nínú ìròyìn náà ilé aṣojúṣòfin ilẹ̀ yìí ni wọ́n ti wádìí àjọ nnpcl àti àwọn ilé iṣẹ́ epo rọ̀bì lórí gbèsè èyí tí ó tó òjìlé ní irinwó ó dín mẹ́jọ owó bílíọ̀nù kẹ̀yàmù bu ẹnu àtẹ lu bí wọ́n ti ṣe dá òbí lọ́wọ́ kọ́ ní ìpínlẹ̀ benue miliband ló ti fi ọ̀rọ̀ léde wípé ilẹ̀ gẹ̀ẹ́sì òun náà ni wọ́n nílò láti pè fún yíyanjú aáwọ̀ ní west bank manchester city ti ṣe àpèjúwe haaland gẹ́gẹ́ bí ẹ̀hónà agbábọ́ọ̀lù ìròyìn ò rí lẹ́kùnrẹ́rẹ́ ilé aṣojúṣòfin ilẹ̀ yìí láti pàṣẹ ìgbìmọ̀ tí ó rí sí àpò àsùnwọ̀n àwùjọ ìyẹn public accounts committee ni wọ́n ti ṣíde ìwádìí lórí gbèsè yìí ti iléeṣẹ́ tó rí sí epo rọ̀bì nílẹ̀ yìí tá a mọ̀ sí nigerian national petroleum company limited nnpcl àti àwọn ilé epo rọ̀bì tí wọ́n jẹ àjọ tó rí sí ìdíyelé owó orí epo ìyẹn nigerian midstream and downstream regulatory petroleum regulatory authority nmdpra pẹ̀lú gbígbèsè owó ọ̀hún bó ti ṣe jẹ́ bílíọ̀nù òjìlé ní irinwó ó dín mẹ́jọ lẹ́gbọ̀nsẹ̀ odo àti méje 432.07 billion naira ìwádìí náà ló yọjú ọ̀rọ̀ síta láti pàṣẹ ìjábọ̀ ọlọ́dọọdún látọwọ́ ẹni tí ṣe àyẹ̀wò owó wà àgbà wípé àjẹ́lẹ̀ gbèsè ọ̀hún òun náà ni ó ń kóra wọn èyí tí àjọ náà ti wọ́n jẹ nínú àbọ̀ ìjábọ̀ tọdọọdún tọdún 2023 látọ̀dọ̀ àyẹ̀wò owó àjẹ́wò yín auditor general òun náà ni ó jẹ́ kó di mímọ̀ wípé àjẹ́lẹ̀ gbèsè náà èyí tí àjọ nnpcl àti àwọn ilé epo rọ̀bì tí wọ́n jẹ òun ló jẹ bílíọ̀nù irinwó ó dín mẹ́jọ ó lẹ́gbọ̀njẹ mẹ́ta àti méje owó náírà 392.73 billion owó ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ti sì jábọ̀ rẹ̀ èyí tí àjọ nnpcl tí wọ́n jẹ òun náà ni ó jẹ́ bílíọ̀nù méjìlé ní ọgọ́jọ ó lẹ́gbọ̀njẹ mẹ́fà mẹ́rin àti mẹ́fà ìyẹn 162.46 billion nígbàtí àwọn iléeṣẹ́ epo rọ̀bì èyí tó wà lábẹ́ depot and petroleum product marketers association of nigeria major marketers association of nigeria tó fi mọ́ major energy marketers association of nigeria tí wọ́n jẹ àpapọ̀ owó tó jẹ òjìlélúgba ó dín mẹ́wàá ó lé gbọ̀njẹ méje àti méje bílíọ̀nù owó náírà yíyan 230.27 billion naira àpapọ̀ gbèsè eléyìí tí wọ́n jẹ ọ̀hún òun náà ni wọ́n tọ́ka rẹ̀ wípé ó níṣe pẹ̀lú ìṣàtòpọ̀ owó àjẹmọ́nú ìṣàtòpọ̀ balancing allowance àti ìgbòkègbodò nílẹ̀ yìí national transport average tó fi mọ ìdá kan èyí tí midstream downstream gas infrastructure fund tí ó wà lábẹ́ rẹ̀ bákan náà nínú ìjábọ̀ àyẹ̀wò owó ajéwò àgbàlẹ̀ yìí tọdún 2024 ìyún auditor general's 2024 report òun náà ni ó jẹ́ òdì mímọ̀ wípé àpapọ̀ gbèsè tí wọ́n jẹ náà ńlọ́jẹ òjìlé ní irinwó dín mẹ́jọ ó lè gbọ̀njẹ odo àti méje bílíọ̀nù owó náírà ìyún 432.07 billion naira
alákòóso àgbà àjọ tó rí sí àbójútó oúnjẹ tó ń ti oògùn lílò nílẹ̀ yìí tá a mọ̀ sí National Agency for Food and Drug Administration and Control NAFDAC ọ̀jọ̀gbọ́n Mojisola Adeyeye ó ní wọ́n ti ń bu ẹnu àtẹ́ lù ú lórí fọ́nrán àkásílẹ̀ kan eléyìí tó ṣe àfihàn rẹ̀ níbi tó ti fi ìpè láti kọ̀wé fipò sílẹ̀ rẹ̀ dọ́wẹ̀kẹ́ lórí n tó ní ṣe pẹ̀lú ayédèrú oògùn tó ń ti àwọn oúnjẹ awuyewuye ló wáyé lórí ọ̀rọ̀ náà lásìkò gbà tí àjọ NAFDAC fi pe àpérò àwọn oníròyìn ní ìjábọ̀ láti bójútó n tó ní ṣe pẹ̀lú ayédèrú oúnjẹ tá a mọ̀ sí ohun mímu yogurt àti ayédèrú epo pupa tó fi mọ́ àwọn nǹkan tí wọ́n mu gẹ́gẹ́ bí tíì èyí tó ti wá di tọrọ fọn kalẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà nígbàtí oníròyìn eléyìí tí ó mú ọ̀rọ̀ náà wá sí etígbọ̀ rẹ̀ lórí bí wọ́n ti ṣe ń ké sí láti kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ látàrí bí àjọ náà ti ṣe kùnà láti wá ojútùú sí bí àwọn ayédèrú ṣe ń di tọrọ fọn kalẹ̀ lọ́jà orílẹ̀‐èdè nàìjíríà Adeyeye òun náà ló bú sẹ́rìn tó sì fi ọ̀rọ̀ náà dọ́wẹ́kẹ̀ èyí ló ti wá fa ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ láti igun ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ayélujára níbi tí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti ń fi àìdùn ọkàn wọn hàn lórí àfojúsùn kálukú lórí ìgbésẹ̀ àti ìhùwàsí alákòóso àjọ náà lórí n tó ní ṣe pẹ̀lú ètò ìlera àwùjọ. àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ti orílẹ̀-èdè wa nàìjíríà tá a mọ̀ sí National Association of Nigerian Students (NANS) ni wọ́n ti ké sí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí láti fi gígùn èròǹgbà rẹ̀ láti ṣe àgbékalẹ̀ òǹkà ìdánimọ̀ fún àwọn tó ń kẹ́ ẹ̀kọ́ nílẹ̀ yìí tá a mọ̀ sí National Learner Identification Number (LIN) ìyún NIN ẹgbẹ́ ọ̀hún ni wọ́n fi àáké kọrí wípé òǹkà ìdánimọ̀ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó wà nílẹ̀ tẹ́lẹ̀ tá a mọ̀ sí National Identification Number ìyún NIN òun náà ni ó tó láti mọ kó wa ọmọ orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè yìí nínú àtẹ̀jáde yìí tó ní ìbuwọ́lù ẹni tí í ṣe ààrẹ ẹgbẹ́ Akintaye Azeez nínú ó ní ẹgbẹ́ ọ̀hún ni wọ́n ti ṣe àpèjúwe ìdábàá ìṣàgbékalẹ̀ òǹkà ìdánimọ̀ akẹ́kọ̀ọ́ ìyún Learner Identification Number gẹ́gẹ́ bí ṣíṣe ẹ̀dá ìtàkùn òǹkà ìdánimọ̀ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà tá a mọ̀ sí National Identification Number tí wọ́n sì jòdì mímọ̀ wípé ìgbésẹ̀ irúfẹ́ bẹ́ẹ̀ òun náà ni kò tó yẹ mọ́ ẹgbẹ́ NANS ni wọ́n jẹ́ kò dì mímọ̀ wípé kò nílò kí ìjọba tún ṣe àgbékalẹ̀ tàbí ìsísọ lójú òǹkà tá a mọ̀ sí LIN ìyún National Learner Identification Number nígbà tí òǹkà ìdánimọ̀ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà eléyìí tá a mọ̀ sí National Identification Number NIN tó wà nílẹ̀ tí wọ́n sì ń jòdì mímọ̀ wípé irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ òun ló túmọ̀ sí ṣíṣe ẹ̀dà òǹkà NIN tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ ẹ̀wẹ̀ orílẹ̀-èdè nàìjíríà láwà mínísítà tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ òfurufú àti ìdàgbàsókè àwọn òpópónà òfurufú nílẹ̀ yìí Festus Keyamo ló ti ké sí àwọn oníròyìn láti fi òpin sí ohun tó ṣe àpèjúwe gẹ́gẹ́ bí kíkópa nínú òṣèlú nínú ohun tó ní ṣe pẹ̀lú ìjábọ̀ ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú pẹ̀lú látàrí ohun tó ṣẹlẹ̀ níbi tí wọ́n ti dínà mẹ́ni tí í ṣe ọmọ oyè fún ti ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress (NDC) ìyún Peter Obi ní ìpínlẹ̀ Benue Keyamo nínú àtẹ̀jáde tolu síta lọ́jọ́rú Wednesday ló ti bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ èyí tó di odì mímọ̀ wípé àwọn olóṣèlú òun náà ni ó yẹ kí wọ́n fi ààyè gbà wọ́n láti lọ síbi tó bá wù wọ́n ṣe ìpolongo láìsí ìdókùkù lajàmọ́ni tàbí ìtàkùrọ̀ gan Obi ni wọ́n jábọ̀ pé àwọn ẹgbẹ́ àwọn ọ̀dọ́ kan ni wọ́n dínà mọ̀ nígbà tó fẹ́ wọ yẹ̀wátà
ní ìjọba ìbílẹ̀ Goma tó wà ní ìpínlẹ̀ Benue níbi tí ó ti gbà lérò láti ṣe àbẹ̀wò sí àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n lùgbàdì ìṣẹ̀lẹ̀ kọlu oṣù kẹfà ọdún 2025 nígbà tó ń fèsì lórí ọ̀rọ̀ náà kẹ̀yàmọ̀ jẹ́kọ̀dì mímọ̀ wípé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ òun náà ni kò yẹ kó wáyé látàrí bó ti ṣe jẹ́ pé kò yẹ kí wọ́n dí gàgà ọ̀nà mọ olóṣèlú láti lọ síbi tó wò ó. Àkójọpọ̀ ìròyìn àgbáyé ti rọ̀lẹ́ tìní ló ń dé sí ètí gbọ̀nyín ìkànnì lágelú 96.7 FM òkè gájòkè ńlá wà fẹ́lẹ̀lẹ̀ lákalẹ̀ sí nílùú ìbàdàn ìròyìn ilẹ̀ òkèrè akọ̀wé ilẹ̀ òkèrè ìyún Head Miliband ló ti fi ọ̀rọ̀ léde wípé ilẹ̀ gẹ̀ẹ́sì ló nílò láti pè fún ìyanjú aáwọ̀ látọ̀dọ̀ orílẹ̀-èdè Israel nínú iṣẹ́ tí wọ́n ń ṣe ní West Bank kó tó di wípé kinní ọ̀hún yóò wá di yóò fọ̀jú pátápátá báyìí ó fi ọ̀rọ̀ léde wípé orílẹ̀-èdè Palestine eléyìí tí wọ́n ń gba èrò rẹ̀ níbàámu pẹ̀lú ti orílẹ̀-èdè Israel òun náà ni ó jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀rí mọ́ jẹ́mìsó tó wà ńlẹ̀ ló ti fẹ́ dojú ọ̀rọ̀ náà rú bákan náà ó ní ó tún pè fún títako olórí àwọn rabbi ìyún chief rabbis nínú ọ̀rọ̀ eléyìí tó fi léde wípé pàṣẹ ìtanilójì ti ilẹ̀ gẹ̀ẹ́sì tí wọ́n gbé sókè òun náà ni ó yẹ kó túbọ̀ lé dandan sí pé pẹ̀lú bí lórí àwọn tí wọ́n ní sí pẹ̀lú ìṣẹ́dẹ̀mí tí wọ́n ń tako ìṣẹ́dẹ̀mí fún ti ilẹ̀ jù fún àwọn èèyàn jù tó wà ní ilẹ̀ gẹ̀ẹ́sì tá a mọ̀ sí antisemitism Miliband ńlọrọ̀ ó ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ ọ̀hún wípé ọ̀rọ̀ náà ó yẹ kí wọ́n gbé ìgbésẹ̀ tako ilẹ̀ Israel bí wọ́n ṣe ń kíra wọn sí tí wọ́n sì ń fẹjú iṣẹ́ tí wọ́n ń ṣe ní West Bank. Lákòótán lẹ́ka eré ìdárayá agbárin gbùngbùn fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City Enzo Fernandez ló ti ṣe àpèjúwe Erling Haaland gẹ́gẹ́ bí akọni ẹranko àti ẹhànnà agbábọ́ọ̀lù eléyìí tí ó ní agbára tí iyán rí òṣìṣẹ́ kọ lákọ̀ mọ́dẹ̀wébò látàrí ìjáwé olúborí wọn eléyìí tí wọ́n ní nínú ìfẹsẹ̀wọnsẹ̀ UEFA Champions League tí wọ́n fi gba àmì ẹ̀yẹ lọ́wọ́ Porto Enzo lójú odi mímọ̀ wípé nígbàkúgbà tí òun bá wà lórí pápá òun máa ń wòye tó òun sì máa ń fojú sọ́nà sí Haaland láti pèsè ìrànlọ́wọ́ bá mi àwọn ó ké sí tó sì ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù tó yani lẹ́nu pẹ̀lú ìwọ ọmọlúàbí bákan náà ló pèsè ìrànlọ́wọ́ bá mi àwọn fún Haaland nínú ìṣíde ìmí àwọn rẹ̀ ní ìṣẹ́jú mẹ́tàdín ní 50 in 47th minute tí ìjáwé olúborí wọn pẹ̀lú àmì ayò 2-0 tí wọ́n fi gbẹ̀yẹ lọ́wọ́ Estadio do Dragão. Haaland náà ni ó mi àwọn àkópọ̀ rẹ̀ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ náà tó sì tẹ̀ wájú láti jẹ gàba ní gbogbo àsìkò sáà. Àkójọpọ̀ ìròyìn àgbáyé ti rọ̀lẹ́ tìní kò ní jù báyìí lọ àmọ́ kí n tó mọ lọ ẹgbẹ́ àwọn kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí ilé aṣojúṣòfin ilẹ̀ yìí ni wọ́n ti wádìí àjọ NNPCL àti àwọn iléepo rọ̀bì lórí gbèsè tí wọ́n jẹ NDPRA kẹ̀yàmọ̀ bu ẹnu àtẹ́lu bí wọ́n ti ṣe dá òbí lọ́wọ́ kọ́ Miliband ló ti fi ọ̀rọ̀ léde wípé ilẹ̀ gẹ̀ẹ́sì ni ó yẹ kí wọ́n ké sí orílẹ̀-èdè Israel láti ti da ìjà wọn bo akọ ní West Bank Manchester City ṣe àpèjúwe Haaland gẹ́gẹ́ bí ẹhànnà agbábọ́ọ̀lù èyí tí wọn ò lè sọ ọ̀nà tí ó gbé gbà. Fún ọ̀kan òjọ̀kan àwọn ìròyìn tó ń ti ìkànnì yìí takọ́ sọ síta àtàwọn ìròyìn yíká àgbáńlá ayé wa míì ẹ kàn sí ìtàkùn àgbáyé wa ní tànà www.lagelufm.com ẹ lè tẹ̀lé wa níkànnì ìkànsí rẹ ní ojú ìwé ti facebook pẹ̀lú ìtànà lágelú fm 96.7 tó bá jẹ́ abẹ́yẹfò lágelú fm 967 lẹ́ ò fi darapọ̀ mọ́ wa tó dé ọláwo ni olóòtú ròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún olúwa ọ̀làgúnjú
Okon Joseph ẹni dọbọn ló kọ tèmi ẹ ṣeun tẹ́ ń gbádùn wa a ò ní sura wa àmì ẹ má yí kúrò ètò yín ta ló takin pẹ̀lú Quadri Aderogba the street ambassador ni ó mọ̀ gorí agbàgbé ẹ kú tẹ́tí sí wa.

0: papa ibe yen eh bo se je niyan papa pa se ti gbaradi eh eh ori pe o ti si na niyan o loruko olotun eto yi oga wa Tunde Olawuwo bakan na eyin ba fe wo e ma lo si ikani banidore ekare ti lagelu 96.7 fm lagelu 96.7 fm lori facebook e la nfani lati ma wo wa live and direct niyan e ga cha lowo lapa bi e fi lori ofe lati ma gbo mi kaakiri agba nla aye emi nikan ko mo se won o le dase ajo se lo se nini bo se je niyan e wo be ba tun fe wo tan yen yen bo tun se mole to e ma lo sori youtube e kan ni lagelu fm e ba ti te lagelu live lori youtube e tun ma wo live and direct ni e ba gbo o mole o bo ra tan lori lagelu ni o e ma lo si youtube bayi e tun lo ma wo e ma dance anbe e tun ma wo lapa be yen Abdul Qadir Adegbadu ko temi alafida e je ka won ti wo pe wole lo fi ebun se faje lo se ni awon ti wo pe wole ko fi ebun se faje number te pe sire 09123708675 09123708675 081-424-9106 081-424-9106 Number te to wolu kulu ikani lagelu FM niye Bo se je niyan 09123708675 Bo se je niyan lapa be yen Abe dupe lowo awon to fun wa lebun lori eto pe ko gbadọ du gbadọ mo te waju ni Mr. Anthony Bodurin ọkọ fun mi nama jẹ nsoke ko jẹ sapo baba niyan lati agban United Kingdom of Liverpool may you never walk alone eku palẹ ma le ni yo latebogi ọkọ fun mi nama jẹ nsoke ko jẹ sapo lati United Kingdom bakana abiola yali yali Abiola yali yali lati Hamburg lo ile de Germany o fulani hun gbogbo Germany owo to po ti o le tan o ba tan atun ma withdraw eyan boss won lakun gbogbo Cairo lo ile de Egypt en da Cairo ru lowo lowo bayi je zora re bo se je niyan e je ka won ti won pe wole ka fe bu se faje a le ko lo le eyin na le ni Hello, my face show. Hello. Oda. Hey, gbagbe. Eh? Hello, yo, gbagbe abi. Say, ti lo nta cash ye. Say, ti nta cash ye. Eni ma ni Wednesday. Eh, eni ni Wednesday. Eh, ni ti o ba di eni. Eni, ola. Ojo jima. Hey, ojo wo tu sokale ni kan ni lagelu fm anise gbogbo ojo jima gbogbo ojo jima o kere tan eyan kan de gbadọ mo di millionaire ni gbogbo ojo jima e ma pa ti so fun yi pe 100 million naira la fe pin ninu osu baba September, October, November, ati December. Ave pin 100 million naira. O da ba wa ba pin baba 100 million naira baun. E ma wi pe O wa kere tan. E wo, ni gbogbo ojo jimo. Eni kan ma di millionaire. Lori kan ni lagelu FM. Bo se je niyan o. Eh, wa ma bi toro wa ku si bayi. O ni wi pe e se pe boya iwo to tanjo yen o o le je yin te tin tabo lati ojo monday be de ni ati monday to fi de ni bayi millions of naira 1 million naira eni ko kokko ma gbe lo le na o tun ma won egbegbe o ka ba so nipa 500,000 naira 300,000 naira 100,000 naira siki mami owo de ẹ̀wọ́n gbọ́ o ẹ tí ò bá ta káàṣẹ̀ kò lè jàǹfààní rẹ o ilé wà fáwọn tó ń ta káàṣẹ̀ ni o o mọ̀ ní ọpẹ́ wọn kú ti ní wọ́n jẹ káàṣẹ̀ o wà ta káàṣẹ̀ o wà fẹ́ wà fẹ̀yìn ti gànà o wà ń dógbe kẹ́kpì o ẹ bá ń gbọ́ mọ́ mú rẹ sí ẹ wọ́n lè pè ọ́ ẹ tó bá ta káàṣẹ̀ o ni wọ́n pè fúdi eléyìí ẹ tètè máa tá báyìí torí pé láìpẹ́ láì jìnà bẹ́ẹ̀ni kẹ́ ṣe wà yìí wọ́n tún ta orí owó sẹ́nìkan ìyẹn lórí ètò lọ́sàn-án tèmi. star 347 star 1004 star 2 hash star 347 star 1004 star 2 hash òun lẹ́ẹ̀fì láǹfà láti fi ta káàṣì ẹ̀ ìyẹn lọ́sàn-án tèmi. star 347 star 1004 star 2 hash ẹ máa tá lọ láìpẹ́ láì jìnà á mú àwọn tí ó gba owó lọ́sàn-án tèmi ṣùgbọ́n síwájú ohun gbogbo ná ẹja ń gbé ìpè yìí hello my face show hello hello ẹ káàsán.
1: Oyèdìran Ajibọ́lá látorí ta challenge.
0: Oyèdìran Ajibọ́lá látorí ta challenge àbí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó yẹ mú bèrè sá.
1: Number two.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì number two. Ó ní kí n bèrè lọ́wọ́ yín wípé ẹ mélòó lórílẹ̀-èdè wa Nàìjíríà Super Eagles náà ti kópa nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé.
1: Tọ́ ti kópa ń bẹ̀. Àbí tọ́ ti gbà.
0: Ṣá gba World Cup rí ni. Ẹ mélòó láti lọ kópa ń bẹ̀.
1: Ládùúgbò ẹ̀mẹrin. Àbí inú ẹ̀márùn.
0: Ẹ̀márùn àbí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀márùn ọ̀dà kò sí lágbóró. Ẹ̀mẹ́fà ni. Ẹ̀mẹ́fà.
1: Ẹ̀mẹ́fà.
0: Èmi kọ́ ní ìfikún ẹ̀yin lẹ́mú nǹkan yìí. Hello my face show.
2: My face show.
0: Kí lorúkọ yín?
2: Ọlálékan láti ìdí kan.
0: Ọlálékan láti ìlú ìdí kan. Ẹ mú bèrè.
2: Ẹ fún mi number 5.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún àbí.
2: Bẹ́ẹ̀ni.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún ó ní kí n bèrè lọ́wọ́ yín wípé tá a bá ń sọ nípa ìdíje ife ẹ̀yẹ àgbáyé àwọn obìnrin orílẹ̀-èdè wo ló kọ́kọ́ gbàlejò rẹ̀.
2: Tí ó tún kọ́kọ́ hóòsì.
0: Bẹ́ẹ̀ni sá.
2: China ló kọ́kọ́ hóòsì ẹ̀ 1991.
0: China ló kọ́kọ́ hóòsì ẹ̀ lọ́dún 1991. China náà ni orílẹ̀-èdè China ni orílẹ̀-èdè China ni. Ó yẹ ẹwú bèrè yín tó ẹlẹ́ẹ̀kejì.
2: Ẹ fún mi number 12.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀kelo.
2: Ẹlẹ́ẹ̀kejìlá
0: number 12. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejìlá ìbéèrè ẹlẹ́ẹ̀kejìlá eléètẹ́ láǹfààní láti mú. Ó ní kí n bèrè lọ́wọ́ yín wípé nílé adúláwọ̀ ìdíje CAF Champions League ní sáà 2018/2019 ikọ̀ wo ló gbà. Mo ti bèrè ìbéèrè yìí lọ́wọ́ èèyàn kan rí. Ó yá 2018/19.
2: Experience Tunisia.
0: Experience láti orílẹ̀-èdè Tunisia.
2: Bẹ́ẹ̀ni.
0: Àwọn ló gbà.
2: Bẹ́ẹ̀ni.
0: Experience láti Tunisia náà ni. Ìbéèrè ti wáyé rí mo ti bèrè.
2: Bọ́dà sọ ọwọ́ náà ẹ ti bèrè tó lọ́wọ́ ní DMD tí ló ń ṣe.
0: Ẹ̀yin ti ní lọ́ọ̀kì ti yín nù ẹ̀ ní lọ́ọ̀kì tá a máa ń sọ nù àní ẹ máa ń fọ́lọ́ ó lè já béèrè mí tá a bá ti bè lábèrè lọ́wọ́ yín. Ìgbẹ́lómìn bọ́ àná tá a bá bèrè lọ́wọ́ rẹ̀ kò tún ní mọ̀. Èyí tó túmọ̀ sí wípé ẹni yìí wọ́n gbọ́ wa tán yán tiwọn ni. Ó da kò sí lábúrú. Ẹ ti jẹ bùbá òun kẹ́ ẹ máa fi wọ̀ ọ́ kán. Ẹ wò ó. Ẹ mọ̀ pé mo sọ fún yín wípé a ti wà ní oṣù Sẹ̀tẹ́mbà. Mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún náírà la sì fẹ́ pín 100 million naira. Ẹ bá wọ̀sẹ̀ tó kọjá àwọn èèyàn gba 1 million. Ẹni tí ó gba 500,000 gbà. Ẹni tí ó gba 200 gbà. Ọjọ́ Jímọ̀ yìí náà ń bọ̀. Ẹ gbogbo ọjọ́ Jímọ̀ tí oṣù tá a fi parí ọdún yìí lẹ́ẹ̀mọ̀ jẹ owó 1 million 1 million ẹnì kọ̀ọ̀kan sí. Àní àwọn kò tiẹ̀ mọ̀ gbé 1 million naira lọ ná. Bó ṣe jẹ́ nìyẹn. Star 347 star 1004 star 2 hash. Mo lẹ́ láǹfààní láti fi ta káàṣì ẹ̀. Mega child of God. Mega child of God. Ó ní ìjà dojú ọjà. Ẹjẹ́ ń dókè lọ́nà lọ́rẹ̀ polówó. Bàbá ti padà dé láti ẹ̀ka àpolówó ọjà. Ẹ̀bùn mọ̀ pọ̀ ńlẹ̀ lọ́sìn ni ta láàpẹ̀ fún ẹ̀yin náà lẹ́jẹ̀ ń bẹ̀. Ẹ bá kọ́ lójú ọ̀pọ̀ káàṣẹ́ o. Star 347 star 1004 star 2 hash. Mo ń bọ̀ ẹ kú kalẹ̀.

0: ọ̀kalẹ̀ látorí òkè lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation ìyípadà làkúrí tọdún yìí o gbogbo ènìyàn tí wọ́n yà máa bọ̀ ìṣòro tó máa wáyé lọ́jọ́ sẹ́ni september 13 lọ́dún yìí ìyànà tó wà lẹ́gbọ̀ pápá filling station tó wà lórí bridge world ládojúkọ jájọ kú ẹgbẹ̀ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ ọlọ́run kankan aago mẹ́jọ alẹ́ ni ìṣòro wọn ti bẹ̀rẹ̀ ẹgbẹ̀rún méjì 2000 02-520-2724 Jésù méjì rẹ̀ jẹ́ kájọ pàdé níbẹ̀.
1: Dangote Refinery don come with good news. When your business need at least 250,000 liters of petrol and above, I beg make you listen well, because this ogbonge deal na for you. Dangote Petroleum Refinery go deliver petrol to you across Lagos, Ogun.

0: *147*1004*2#. *347*1004*2#. Òun lẹ́fi láǹfà láti fi ta cash. Ẹ ṣé ń gbé pé kan sí ni? Ẹ jẹ́ gbé ìpè yọ kan sí. Hello. Hello.
1: Alavida.
0: Bàbá nìyẹn, kí lorúkọ yín bala tí ń bá yín sọ̀rọ̀ o?
1: Ayọ̀mídé ló pè láti Fẹ́lẹ́lẹ̀.
0: Láti Fẹ́lẹ́lẹ̀. Ara ilé wa jàre, ara Fẹ́lẹ́lẹ̀. Ó yẹ mú bèrè sà.
1: Nọmba 9.
0: Ìbéèrè lẹ́ẹ̀kẹsàn nọmba 9. Ìdíje ife ẹ̀yẹ àgbáyé àwọn obìnrin tó wáyé lọ́dún 2023 orílẹ̀-èdè wo ló gbàlejò rẹ̀?
1: Russia.
0: Àwọn obìnrin mo pè mí ò sọ pọ́kùnrin o. Ọkùnrin gan kọ́ ló gba lọ́dún 2023.
1: Katako.
0: Ẹ ti gbàgbé orílẹ̀-èdè Australia àti New Zealand. Àwọn náà jọ pamọ̀pọ̀ tán gbàlejò lọ́dún 2023. Ẹ ṣé o. Ẹjẹ́ sáré fún èèyàn kan lówó. Ẹjẹ́ sáré fún ẹnìkan ní ₦25,000 náà. Mo ń bọ̀ ẹ̀yìn tẹ́ ń pè. Ẹ̀yìn tẹ́ ẹ bá fẹ́ pè ẹ pè sójú òpó kànílágelu FM ni ẹ mọ̀ pé nọ́mbà tèmi. Àwọn ọmọ pẹ́ ló láàyè ibẹ̀ yẹn. Ẹ jẹ́ kí sáré fún ẹnìkan ní 25,000. Kẹ́ ẹ lè mọ̀ pé kì í ṣeré. Ó fẹ́ jọ eré ni ṣùgbọ́n kì í ṣeré rárá. Ẹja sáré fún ẹnìkan ní ₦25,000. *347*1004*2#. *347*1004*2#. Ẹja sáré fún ẹnìkan ní ₦25,000 náà. Àṣẹ ẹ̀nìyẹn 080 ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn 53 ta ló ni nọ́mbà yẹn ká kọ́kọ́ fún ọ ní ₦25,000 náà ká tó wá bọ́ sórí ₦50,000 ká tí kí n tó bọ́ sórí ₦50,000.
2: Hello.
0: Hello.
2: Ẹ káàsán
0: máa kí lorúkọ yín bọ́lá tí ń bá yín sọ̀rọ̀?
2: Orúkọ mi ni Olúwa Fọlákẹ́mi Ògúndèjì.
0: Olúwa Fọlákẹ́mi Ògúndèjì.
2: Bẹ́ẹ̀ni.
0: Ṣé ẹ ti gbọ́ nípa ẹ ń bá wín ní gàlọ́?
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ti gbọ́ nípa rẹ̀?
2: Bẹ́ẹ̀ni
0: sọ. Ó ti bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ tó kọjá lọ.
2: Bẹ́ẹ̀ni.
0: Ṣé wá ní bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ẹ ti jẹ ₦25,000 lórí káàṣì ẹ̀? Ẹ̀yin lè yàn àkọ́kọ́ tí màá kọ́kọ́ mú lórí ètò yìí. Àwọn káàṣì ó pè yín láti gba káàtì nọmba yín.
2: Ẹ lọ ṣe ẹ ṣe sá ọ ṣe olágé lónìí jóná o.
0: Àmì. Àmì. Ẹja máa bẹ́rẹ̀ àníyàn bọ̀. *347*1004*2#. *091-2370-8675 Megachai jẹ́ ń gba pé kan sí. Jẹ́ ń gba ìpè kan sí. Ó tó ni wípé àwọn àṣẹṣẹ bọ̀ sórí ₦50,000. Hello. Ẹ ti wọlé. *091-2370-8675 *091-2370-8675 Hello. 08142491006 ni nọmba tẹ lanfa láti pè sí lọ́sàn tèmi. Hello. Kí lorúkọ yín?
3: Orúkọ tèmi ni Akintoye Michael.
0: Akintoye Michael láti bo?
3: Láti Ọlọ́nsogo.
0: Tíìmù wo ni yín?
3: Manchester United.
0: Manchester United. Ó dà kò sí láburú. Ẹ mú bèrè.
3: 12.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì láti lọ.
3: 13.
0: Ẹlẹ́ẹ̀kẹtàlá nọmba 13 àbí? Ìbéèrè nọmba 13. Ìbéèrè nọmba 13 eléètẹ́ láǹfààní láti mú. Ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ táwọn obìnrin eléètó láǹfààní láti wáyé lọ́dún yìí. Orílẹ̀-èdè wo ló gbàlejò rẹ̀?
3: Portugal.
0: Ló gbàlejò AFCON àná ìhànwó AFCON ní àwọn obìnrin àbí?
3: Bẹ́ẹ̀ni.
0: Portugal ni?
3: Bẹ́ẹ̀ni.
0: Ó dà. Oda ko si. Ma yu ni yo.
3: Benza.
0: Oda. E si buju awon ma yu je. Se Portugal n gba idije le adulawo. Morocco ni. Morocco se gbo.
3: Benza.
0: O le waye bi ibere njo mi. Ori ede Morocco ni. Portugal e se agban le adulawo, agban le Europe Portugal wa. Oda ko si laburu. Won ti e pe wole pon takinu. Elomi ze yo ma go kulo kulo kulo kulo kini sugbon ba won ti e tu pe wole won ni kiya won de pe wole hello hello e ka san sa ki lo ruko yin sa
4: lukman lati yatepe
0: mr lukman latepete eni ori ofe ati mu bere meji sa ibere le keta number 3 abi idije italia syria ni odun 2021 iko wo lo gba sa mi gba nkan te sa sa AC Milan AC Milan lo gba abi lo 2021 oda AC Milan ko Inter Milan ni Inter lo gba Inter e se te lanfani lati pe wole a gbodo gbagbe awon ti wa loju opo ikanni ibani dore iye Facebook ikanni ti lagelu FM bo ti e je wipe be ba tun lo sori YouTube e ba ti lo si lagelu live lori YouTube e lo subscribe sori e lagelu live lori YouTube e lanfani lati ma wo live and direct ni lori YouTube lagelu live abiodun oyelade lati Madina Adebolu Olusola Oloyede loju opo ikanni ibani dore lagelu FM lori Facebook niyan awon ti wa lapa abe yen niyan share be se wo life and direct yen eh ah ojo si ti wa nlo bayi sugbon e je gba ipe hello hello hello
5: hello alapida
0: e ka san sa e ku role o
5: a ku ataro
0: niyan o
5: olufemi lati felele
0: mr olufemi lati felele
5: bene
0: o ye bu bere sa
5: ee kokola
0: number 11 lodun 2016 agbabolu wo lo gba agbabolu to da ju lokun ni ile adulawo
5: 2016
0: lodun 2016 16 sir
5: to gba ju lo
0: to gba agbabolu to da ni ile adulawo lokunrin
5: eh Mohamed Salah
0: final answer
5: men
0: oda Riyad Mahrez lo gba Riyad Mahrez lo gba e se gan bo se jadi yen lapa be yen oda e gan bo sori 50,000 naira bayi

ìyálé ilé ẹ mọ ta lọ ìfẹ́ fẹ́yàwó ni kẹfẹ́ kàṣí ẹ yìí ẹ mọ ta lọ. Orin táwọn tí a tún jẹ́ gbòòrò ayé nìyẹn ẹ káàṣì ẹ̀ ń gbé wọn débẹ̀ ni káàṣì ẹ̀ ń gbé wọn débẹ̀ ẹ bó ṣe jẹ́ nìyẹn.

0: ni na e gba owo eh won ti gbe owo yen de o owo yen ti bale bage o ti de o o ti de o mega child of god ba si oju opo yen le mega mega eni ko gba mega yi eni ko gba owo yi adota mi adota 50,000 naira ta lo lowo yi owo yi ta lo ni ta gege lo ma gba 50 be yi 50,000 eh o ti bu number yen o number yen ti de o o ti joko number yen ti joko number yen ti joko ta lo ni number yi ta lo ni number yi number yi ti joko 50,000 naira re 50,000 naira eh hey. 50,000 naira lo bere number yen 07137 50,000 naira 50,000 naira owo cash e eh olohun owo lokan loro mi ro bi olohun owo lokan lo eni to lowo ti o ba korin tele mi won o ni fun lowo yi mi ka owo lokan loro mi ro bi olohun won o fe da mu won o fe da mu oba ya robi mo ti se wa ala to ni le dun niyan si ju anu wo mi to ri tanabi owo lo oya owo lokan loro mi ro bi olohun owo lokan loro mi ro bi olohun won fe da mu won fe da mu oba ya robi ah mo ti se wahala to ni le dun niyan siju anuwo mi tori tanabi owo lokan loro mi ro mi o ro mi o ro mi o iya igbo le ti ta cash e bo
1: sisi eleso
0: lati la late
1: beni
0: ah ati la late le ti je lo se ati je 50,000 naira
1: ara wo se
0: e ma vi so ru ajija e ma vi 50,000 so ru ajija hello ma mi se n gbo mi sẹ́yìn gbọ́ mi báyìí àwọn káàṣì ó pè yín láti gba account number yín ṣe gbọ́ báyìí mọ́pa fóònù o ẹ má jẹ́ gbé wọ́n yín fẹ́ lómi ẹ mọ́pa fóònù o. ẹ ṣeun bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ́yẹ mega child of god ah onímọ̀ ní UEFA champions league mo ti ṣètò lọ àwọn ọmọ pẹ́sì ti ń dúró láti kí n tó wọlé agbára náà ti ń pè mí lórí fóònù aláfidà sóòní fún wa géèmù lónìí ni mo ní ẹjẹ́ ń dé ní agbára a tún tẹ géèmù sí yín àwọn ọpẹ́ wọn tún gbọ́pọ̀lọpọ̀ òròpò lópin ọ̀sẹ̀ UEFA champions league eléyìí tó máa láǹfààní láti wáyé lénìí ó yẹ ẹja ṣe pápá bí awo bàbá sọnà ikọ̀ napoli lénìí àti ikọ̀ arsenal yẹn straight winning liverpool àti atletico madrid over 1.5 barcelona àti feyenoord over 2.5 bákan náà stuttgart àti viking fc stuttgart yẹn home to win. ẹni tún sọ lẹ́ẹ̀kan sí àbí ìdíje UEFA champions league mẹ́rin mo fẹ́ sáré fún yín arsenal àti napoli arsenal yẹn straight winning liverpool àti atletico madrid over 1.5 barcelona àti feyenoord over 2.5 bákan náà stuttgart àti viking fc stuttgart yẹn home to win ẹ máa fi wọ́ọ̀kan náà bó bá di lọ́la àtùjọ kò sí lágbára ọlọ́run ọba kọ́lọ́ mọ̀ pé òkú ní sọ̀rọ̀ ẹ wá gbọ́ mi dáadáa gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ta káàṣẹ lẹ́nu ẹ lọ fọkàn balẹ̀ alásìkò tó a wà á fẹ́ máa pín owó ni ẹ ń bá wín ní gàlọ́ 100 million naira ṣé ẹ ti gbọ́ ń pa independence òmìnira ti nàìjíríà ẹ mọ̀ pé ọgbọ́n october 1st ni september 30 ah! Ìgboro ìlú ìbàdàn omi tìtì káàṣẹ ẹ lẹ́ẹ̀ṣẹ̀ tó

0: àǹfààní mi ni wọ́n tún lè yí kí wọ́n gbé ẹni nífẹ̀ ọmọnìyàn bí kí wọ́n gbárùkù tì lélẹ̀ yìí o.
1: Ìmọ̀ àgbáyé fún gbogbo wa lẹ́kùn ìdìbò Mrs. Ọyọ́ South Senatorial District ẹni tó ṣetán tó nífẹ̀ẹ́ tọmọdé tàgbà lọ́kọ̀ Olúwa Ṣẹ́gun tí ó fún lọ́s Ọládìmẹ́jì ó tò ní ká dìbò fún lọ ṣojú wa nílé ìgbìmọ̀ aṣòfin àgbà Lábújá lẹ́kùn ìdìbò Gúúsù Ọyọ́ ó ṣetán láti kúre wálé kò kárí ara lè kárí ara oko kí gbogbo wa lẹ́kùn ìdìbò Ọyọ́ South Senatorial District káwa náà tó lè jẹ́

0: VIP Great Nigeria.
1: Orúkọ mi wòlíì àti ajíhìnrere tèmi tọpẹ ẹjẹ Jésù. Mo máa bọ́ọ̀lẹ̀ látorí òkè yìí ní ọjọ́ 13 oṣù kẹsàn-án.

0: transformation.
1: Ìyípadà la kò rí ìtọ́dún yìí o.
0: Gbogbo ènìyàn tí ẹ̀yà máa bọ̀.
1: Iṣẹ́ òru tó máa wáyé lọ́jọ́ sẹ́ni September 13 lọ́dún yìí.
0: Ìyànà tó wà lẹ́gbẹ̀ẹ́ pápá filling station.
1: Tó wà lórí bridge world lójú kọjá Jọ̀ǹkú.
0: Ẹgbẹ̀gbẹ̀ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ Ọlọ́run kankan.
1: Àgọ́ mẹ́jọ alẹ́ ni ṣó wọ́n ti bẹ̀rẹ̀.
0: Ẹgbẹ̀rún méjì.
1: 2000 yẹn tó bá kọ́dé lówó tó yẹ máa gbá oyin àti òróró tí mo ní ìmọ̀mọ́ látòrí òkè lọ́fẹ̀.
0: Àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ ni.
1: Ẹ̀rẹ̀ tẹ́lẹ̀ máa torí ṣe.
0: Yenga Alvin.
1: Prophet Zuma.
0: Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Ẹgbẹ́ 0902-520-2724.
0: Jésù Kristi rẹ̀ jẹ́ kájọ pàdé níbẹ̀.
2: Oh no, my pen has stopped.
3: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
2: Oh, your favorite pen?
3: Yes, last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
2: Wow, it flows smoothly.
3: And writes up to 3 kilometers. That's why I trust it.
2: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
4: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀yẹ lè dáná sí wa lákòókò yìí. Láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan. Kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn.
5: Ìyẹn nínú oṣù Ẹ́gbà yìí.
4: Káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù.
6: O
4: tún yá o, ẹ jẹ́ kí n jayé sí ti Independence Day cash board. Àwọn olúborí 66 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni double winning cash board. Níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò rí bẹ́ẹ̀? Ìwọ gan-an lọ́kàn láti di millionaire wa. September 30 ni special Independence cash board. Nítorí náà, má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Lágelú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ Stadium Ibod ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: àǹfààní mi ni wọ́n tó ní yìí kí wọ́n gbé ẹni nífẹ̀ẹ́ ọmọnìyàn bí kí wọ́n gbárùkù tìlẹ́lẹ̀ yìí o.
1: Ìmọ̀ràn àgbáyé fún gbogbo wa lẹ́kùn ìdìbò Mrs. Ọyọ́ South Senatorial District ẹni tó ṣetán tó nífẹ̀ẹ́ tọmọdé tàgbà lọ́kàn Olúwa Ṣẹ́gun Theophilus Ọládeméjì ó tó ní ká dìbò fún lọ ṣojú wa nílé ìgbìmọ̀ aṣòfin àgbà Làbújá lẹ́kùn ìdìbò Gúúsù Ọyọ́ ó ṣetán láti kúrè wálé kò kárí ara lè kárí ara oko kí gbogbo wa lẹ́kùn ìdìbò Ọyọ́ South Senatorial District káwọn náà

0: All right, you are on to 96.7 Lagilu FM. In case you are just joining us, it's 96.7 Lagilu FM. You can join us live on Facebook, Lagilu FM 96.7. We are live on Facebook, Lagilu FM 96.7. Like this very program, love this very program, drop your comments, and at the same time, share this very program. My guest is Honorable Oluwasegun Theophilus Oladimeji Otto.
1: Many years after independence,
0: is Zenith Labour Party ZLP senatorial candidate for yourself, senatorial district.
1: Before we reach the promised land.
0: You are welcome once again, sir.
2: Thank you so much, Mr. Victor. Thank you.
0: Oyo South Senatorial District have about 9 local governments. That's Ibadan North, Ibadan North East, Ibadan North West, Ibadan South East. Fawon ton gbo wa ni oke le mo eni to fe soju ni Ibadan South South East, Ibadan South West, Ibarapa Central, Ibarapa East, Ibarapa North, and Ido local government. Sir, DJ ninu eto idibo to koja lo lodun 2023 ama wole apart from pe wole tun relent e tun jade ni saa ti awa yi aba fe mo kini awon eto te ti lakale fawon olidibo ti nbe lekun idibo yin ti won ba fi ibo won gbe yin da Abuja ni 2027 sir.
2: Cheri lagba Olorun tí bá ti wọlé nǹkan máa yàtọ̀ fún wọn àdẹ̀kí bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ nú ẹ̀ kò sí rísìn tí wọ́n ṣe ní máa rí owó yá tọ́ bá fúnra wọn lọ sí báǹkì wọ́n á ní wọn ní credit history tí àwọn olè mọ̀ bá wọn máa sá lọ tàbí wọn ní sá lọ tí wọ́n á ti bẹ̀rẹ̀ spin kan àyà wọn ní 50,000 wọ́n bá sàn yẹn tán wọ́n gba 100,000 wọ́n bá sàn yẹn tán wọ́n gba 150,000 wọ́n bá sàn yẹn tán 200 orí 250 ni wọ́n ti máa stop. Bank ni wọ́n dẹ̀ ń lò láti fi ṣe àwọn iṣẹ́ yẹn so interest free làwọn ń gbà
0: èmi
2: ni ń bá wọn sọ ń pò orí ẹ̀ so interest ní ìgbàgbọ́ bank òun náà fi ń ṣiṣẹ́ yẹn ló fi ń yá nílẹ̀ wọ́n dẹ̀ ń sọ fáwọn pé owó yẹn kọ́ ló máa tán ìṣe ayé wọn bọ̀ gbogbo ní tó àṣẹ ni pé láti introduce wọn sí bank kọ́ fi ní credit rating ìwọ́n tó tún gbà pẹ̀lú bank fún 2 years wọ́n fẹ́ ní 50,000 kò sàn dáadáa wọ́n fẹ́ ní 100 títí di orí 250 ó ti di customer wọn ó ti di trusted client wọn so bó bá wá lọ bá wọn kò fẹ́ gba 500,000 wọ́n á sáré yá ẹ. So ibi tí ìṣe ayé wọn ti bẹ̀rẹ̀ sí ní tọ́ nìyẹn. So we have to think out of the box. Àní sọ pé ìjọba náà ló máa ṣe ogun ẹ̀. Eléyìí tá a dẹ̀ bẹ̀rẹ̀ yìí kò ní ọwọ́ ìjọba kankan nínú. Àwọn ará wa lè bẹ̀rẹ̀ sí ní máa help ara wa. Ó kì í sì àwọn àgbẹ̀ náà ń yá owó. Àwọn kan wà jẹ́ pé àti pa oko éka kan. Wọ́n owó ẹ̀ àwọn náà sáré yá 50,000 wọ́n lọ ṣokó ìkà kan. So life na better. So mo dẹ̀ sọ fún pé tí bá ti wọlé mo máa ra tractors. Ní ọ̀kan ṣe pẹ̀lú ìjọba mo olówó ti máa fi ra tractors fún wọn. Kò ń ṣe tẹnu at least mo ṣì lágbára àti ra 10 tractors. Brand new. So tábàárà yẹn fún wọn. Today is 2026. Kò yẹ káwọn tó máa fọkọ́ kọ́ ìbọn oko mọ́. Ẹnu ní èrò ni ọkọ ẹyọkọ máa bọ́. Tí ó bá àwọn nǹkan yẹn productivity is our problem here. We need to be productive. Iṣẹ́ bá wà. So irú náà yẹn ń sìn tá a bá máa bẹ̀rẹ̀ ní àwọn local government márùn-ún tó wà ní àárín gbogbo Ìbàdàn. Minimum máa jẹ́ bí 200,000 right kó fi lè wà nínú ìfù àwọn yìí máa gbé tó ọwọ́ bí 400,000 by the time tí wọ́n bá pàdé bẹ̀yẹn wọ́n á ti mọ bank àti mọ ọ̀wọ́. So ó wà ókè ó wà iṣẹ́ fún sẹ́nétọ̀ láti lè syndicate loan fún wọn. Kò ní ìdí pé wọ́n ń bẹ̀rù nípa experience in this thing now. Mo rí aláìsí pé àwọn ohun ìbúrú tó rẹ̀ ṣe ń wo. Ó ń sọ Nigerians are not bad people.
0: Wow.
2: Yoruba in particular, the ọmọ náà bí concept is still there. Yoruba náà sí bára wọn sọ pé ọ̀rọ̀ yìí help lọkùnrin yìí ń ṣe fún wa o, ẹ má jẹ́ ká bójú ara wa jẹ́ o, ẹ má jẹ́ ká balẹ̀ jẹ́ o. Wọ́n dẹ̀ ń sọ. So ìjọba ti wọlé tán gbogbo àwọn nǹkan yẹn la máa continue. Ẹ dẹ̀ máa wò ó. Ara ṣẹ́ tí sẹ́nítọ̀ yẹ kó ṣe fún wọn. Òun ni láti tọpinpin budget. Gbogbo àwọn ọ̀nà tó máa ń fi sínú budget tó wọ́n ń ṣe yẹn. Tó wọ́n yan contractor tẹ́mi kò mọ̀. Agbóhójáde ẹni kò mọ̀. Wọ́n láwọn ti ṣe.
0: Wọ́n
2: ọ̀nà ọ̀dẹ̀dá.
0: Oversight.
2: You have to monitor it. Gbogbo àwọn project tó wà ní national budget tó dẹ̀ fọ̀n sí ọ̀nà south. You have to monitor it. And make sure it is done. O ní ṣe wà ní pé ìgbésẹ̀ ìbàdàn yìí sì the last person tó bí ìdóṣẹ̀ kankan ń bẹ̀. Wọ́n jẹ́ Muhammadu Buhari ní time PTF.
0: PTF, wow.
2: Ṣé bẹ̀rẹ̀ kí ìgbésẹ̀ ìbàdàn ti ní 10 floors. Hostel, káwọn ọmọ máa gbádùn. Ẹni tó dẹ̀ sọ ń pẹ iná yẹn kò í sì bẹ́ẹ̀ kò ṣe í sì. Kí ló difficult nínú pé èèyàn mọ lọ́nà gan tó ṣe é sì. Protective wa ń lu tá à ń sọ ni o.
0: Bẹ́ẹ̀ni.
2: AOND wo ló máa gbà HND wo ló máa gbà nínú òkùnkùn.
0: O lágbára
2: o. There's no incentive láti kọ́ẹ́tà sí gọ́vnọ̀, láti kọ́ẹ́tà sí appropriate people. Ẹ wá ẹ jẹ́ ká wá solution sí kinní yìí. Solution wà. Ìlú ọ̀hánà gbogbo ọmọ ìdìbò fún mi ọlọ́run máa jẹ́ àátúpa àwọn orí program yìí wọ́n máa pè pé àwọn ti níná.
0: Gbọ́dọ̀ ọlọ́run. Ẹni pé bíi local government bíi mẹ́ta ni ò níná ní ibi tẹ́ ń sọ Ìbarapá Central mọ́ra wọn láti bíi 15 years.
2: Méjì. Ìbarapá Central, Ìbarapá North, yes.
0: For how many years, sir?
2: Going to 15 years.
0: Unbelievable. Kò sí ná a whole local government, not a community.
2: Wá àwọn lọ́kítà lọ.
0: A dẹ̀ ní sẹ́nétọ̀ tó ń represent wọn. A dẹ̀ ní sẹ́nétọ̀ tó ń represent wọn. A ní federal rep tó ń represent wọn. A ní state house of assembly tó ń represent wọn.
2: Àwọn nǹkan bí mo ṣe ń sọ fáwọn wa ni pé distance ti yàtọ̀. Ọlọ́run dẹ̀ ń jẹ́ kọ́ máa gbọ́ràn sí wa lẹ́nu ọ̀ngbọ́. Ilé ìyàtọ̀ ẹ̀dìbò síbi tí ìbò wà. Zenith Labour Party is the last party on the ballot. Ẹ lọ tẹ̀ka síbẹ̀ under Senate. Gbogbo nǹkan tó ń gbé pọ́. Ìgbà tá a dábò já ọ̀tọ̀ ní nǹkan tá a bá. Ẹgbẹ́ ni wọ́n máa ń bá náà gan. Ẹgbẹ́ wo ilé chief Obafemi Awolowo. Wọ́n ò yẹ kí bàbá yẹn dá sí láti fẹ́ 60. Gbogbo nǹkan mèremère kí bàbá yẹn ṣé wọ́n sí ní 50s àti 1960 location wey ti bẹ̀rẹ̀. Wọ́n ti ń sọ fáwọn ọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ máa rọ́jú. Àwọn ilé ìtúndé bẹ̀rẹ̀ sí nǹkan ti bàjẹ́ jìnà. Báwo ni nǹkan ṣe bàjẹ́ tó tó ṣe tà ní rí nǹkan kan? Tátẹ́gùn àlàáfíà ò ní fẹ́ sí wa.
0: O lágbára. Sir, let's quickly talk about structure. Structure is very essential in politics. Solid structure most times wins election. So I would like to know what size is your structure across your senatorial district. Talking about the 9 local governments within your senatorial district, what's your structure like?
2: We have people across all the wards.
0: Wow.
2: In fact, across all the polling units and now we know. So we're building up every day. bí ṣe ń ba yín sọ̀rọ̀ yìí wọ́n fi rẹ́gísítà àwọn èèyàn tó ń ya lọ bá wa kẹ̀tíkẹ̀tì pé àjọ ìlú náà fẹ́ rẹ́gísítà ìlú náà fẹ́ darapọ̀ mọ́ akíntó ìwọ́n tó bá fẹ́ rẹ́gísítà www.akinto.com join us
0: at
2: newsibit.com ìlú àti ready ìlú structure yẹn ni ó ló jẹ́ kí n jábọ́ ní last time gbogbo irú ordinary polling unit agent àní nǹkan tó gbọ́dọ̀ káàṣì rí ẹ̀wọ̀n yẹn tún ni pé àwọn ọkọ ní ìbàdàn north wọ́n fídíò bó ṣe ń ka polling unit results wọn so polling unit yẹn a ní 200 labour party one other party tí mi ní dárúkọ àwọn ní 2 bàtà ìtọ́ dé collation center ṣe ọ̀pá àwọn ọ̀sáyìn kan sáà ní gent tí wọ́n yí àwọn anọ́gbé 2 fún
0: ọdún
2: pọ̀ fún àwọn
0: kábíyèsí
2: so gbogbo orí nǹkan yẹn so a ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ ìwọ́n sáwọn èèyàn wọn yí kìrò ìwọ́n ti tó gẹ́ níwèrè tó yẹ wọ́n dẹ̀ ń parọ́ fún wọn ni ẹ á ti pọ̀jù ní 200 million lọ́jọ́ ọdún wọ́n ṣe census nàìjíríà tó sọ pé 200 million ni wá we don't even know ó kàn ń fẹ́ ní bú just to justify the wickedness
0: wow.
2: Okay, mo lọ́tọ́ ẹ̀yìnsìn àwọn ọ̀rẹ́ ti gbọ́ wọ́n ń gbà lọ́wọ́ wọn láwọn onídìbò fún wọn kọ́ máa ja káàkiri ọjà.
0: Sir, are you listening?
2: Yes.
0: Your senatorial district, oje senatorial district to tobi gan, ade lawe yon lan la to contest. We have, you know, big candidates in other parties, APC, APM, even Labour Party, talking about PDP and all, I mean, you know, all that. Are you on ground? Láti bá àwọn pò come 2027.
2: Kò lè tó bẹ ṣe mú yẹn. Ṣùgbọ́n ti bọ́tọ̀ David àti Goliath rí. Kò lè tó yẹn. Bí wọ́n bá ti wà confident tó dẹ̀ mọ nǹkan tó ń ṣe. Àti irú election yẹn kọ́ ló máa jẹ́ iṣu. Táwọn bá ti wà lẹ́yìn ìwọ̀n. Gbogbo àwọn tó ń gbọ́ mi ń sìn wọ́n rí ní pé Arúgbà ìpè máa yí ìdẹ̀ máa help wa. Gbogbo ọmọ àdìbò fún mi. Gbogbo ọmọ àdìbò fún mi. Ẹ rí. Wọ́n ti sọ àwọn èèyàn kó yẹ pé ṣé ń kì náà máa sọ máa rọ́jú. Ṣé wọ́n ti rọ́jú ní 2027 onwards ni? Wọ́n ti rọ́jú tó náà. So time tú sílẹ̀ òun la wà ń sìn tábà ti wọlé tán.
0: Time tú sílẹ̀ la wà báyìí.
2: Ọwọ́ ti gba ìkú. Báyìí tẹ́ǹkà wà ń sìn ní ẹ̀yà yẹn ti pọ̀ jù ó ti tó gẹ́ wọ́n ní alùbàtò dáhùn. Bí sóyún náà mo mọ̀ ọ́. Ok wọ́n ní kọ́ máa rọ́jú àwọn ra mọ́tò gbọ́rọ́gbọ́rọ́ bulletproof wọ́n ní kọ́ máa rọ́jú wọ́n ń kọ́lé kiri bí ẹyẹ wọ́n ní kọ́ máa rọ́jú wọ́n ń kọ́ mansion within how many weeks wọ́n ti lọ nǹkan àwọn máa rọ́jú ṣòkò owó ẹyọ náà fi ń ṣe gbogbo nǹkan tán tí mo ti kà. Tún ti kà sílẹ̀ yìí ẹni wàá wù for 3 years wọn bọ́ọ̀lù wọn wá dé sí wọn ń jáwó káàkiri ọjà àwọn ọ̀rẹ́ alọ́jà níbẹ̀ ń sọ pé àwọn ti gbọ́n ọ̀ǹgbà ọ̀hún mọ̀ ń pẹ́ ìlágbà ọlọ́run èyí máa ṣe lọ́nà fún wọn máa ṣe wọ́n dáadáa.
0: All right, sir, I want to quickly go on a very short commercial break again. You can join us on Facebook. Ẹ lọ darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa. Facebook Lagelu FM 96.7 Lagelu FM 96.7. We are also on YouTube Lagelu Live on YouTube. Join us on Lagelu Live on YouTube. That's on YouTube. We have the senatorial candidate of ZLP. That's Zenith Labour Party. The senatorial candidate. Of your south, that's Honorable Oluwasegun Theophilus Oladimeji, the one we call Odo. We'll be back soon. Don't leave.
3: Good people of Oyo South Senatorial District, a new era is here. It's time for visionary leadership. It's time to elect the People's Senator. Oluwasegun Theophilus Oladimeji Oto is here for a better, prosperous Oyo South Senatorial District. Here is the call to all the 9 local governments in Oyo South. Your vote is your voice. Vote the right candidate for a better future. Oluwasegun Theophilus Oladimeji Oto is the man for the job under the Zenith Labour Party, ZLP. He is not a senator whose people only see once in 4 years during election. Oto is ready and committed to working alongside communities, addressing challenges that affect everyday life and fighting poverty. A man with great ideas and strategies who welcomes contributions and participation from his people. Oyo South Senatorial District. Vote for integrity. Vote for access to your senator. Vote for a senator who knows what you need and knows how to get it. Vote for ZLP, the last party on the ballot. Vote Oluwasegun Theophilus Oladimeji Oto. ZLP, great Nigeria.
4: A low up on the road is turning things around.
5: Gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni, Zuri ló lọ́kọ ṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà, lílọ edé, lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìṣebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọ́kọ sẹ́, ṣọkọ yọ̀kọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì, jọ̀lọ́ọ̀fù, bífù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọ́kọ. Ó ṣe chai!
6: Make your cooking fun.
7: Gbogbo ọ̀nà ní Lipton tí fi ń fani múra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bóò ní kan, lásìkò kan náà.
8: Ọ̀rẹ́ mi, tó bá mo tó ṣẹlẹ̀ lánàá.
9: Ìwọ náà kó ojú mọ́.
8: Mo gbàgbé ni má bínú ọ̀rẹ́ mi. Tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
9: Ó dáná, sọ ká gbọ́.
8: Àbí.
7: Pẹ̀lú Lipton tí, ìlówóró rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lipton tí, ó wà fún ìṣọ̀kan.

ìrọ̀lẹ́ 7 a.m. to 7 p.m. Àkórí ẹ̀ just a walk. Gidi ọ̀rọ̀ kan. Ẹ̀mí ọlọ́run nípasẹ̀ ìfàmì òróyọ̀. Prophet Olúfẹ́mi òní yóò fún àwọn agbára jáde. Ìdè máa já. Ọ̀nà máa là. Nípasẹ̀ ìdè. Pastor Dr. David Adébọ̀wálé. Pastor Dr. Peter Madu. Àwọn olórí àrẹ bàbá Túnṣe. Máyọ̀wọ́ ọ̀nà bájọ́. Olú ìbí tó yẹ. Ọ̀pọ̀lọlá Kẹ́mi. Taiwo Obi. Ògìkí Dayo Amos. Ọ̀páyabí Praise. Prophet Olúfẹ́mi òní yóò máa súre lórúkọ Jésù. Ìyanu máa ṣẹlẹ̀. Lọ́jọ́ Sunday 13 September 2026. Látàgọ́ méjì òwúrọ̀ 7 a.m. CAC Monthly Popular Ministry NTC Brand. Tó wà ní ìyájọ́ Kunis Road. NTC Gumba Lautsi Pàdé Mbàdàn. Ogun ayé rẹ̀ máa

0: látìmọ́lì.
1: Adájọ́ má ṣe aṣọ̀rọ̀ máyé.
0: Ayé mi tẹ̀ mú fẹ́ mí.
1: Aláṣẹ tayé aláṣẹ tọ̀run.
0: Ayé ládé kẹtọ mọ́.
1: Aṣẹ́ kìkì ọ̀rọ̀ kìkì aṣẹ.
0: Ẹ má má ṣe ìṣe.
1: Ìbàrẹ̀ Elédùmarè ọba ṣèkan mọ́kù. Aláṣẹ tayé aláṣẹ tọ̀run. Ẹrù jẹjẹ ni yín ní gbogbo ilẹ̀ kílẹ̀. Kábíyèsí Elédùmarè ọba tayé rọ̀ bí agogo.
0: Òwọ́ mi máa gba jẹ̀gẹ̀ oyún kóyún.
1: Ìjẹ́ lórúkọ adániwáyé. A lè wílé ṣe Elédùmarè tó tún yọ̀ǹda fún wa lọ́wọ́ àṣálẹ̀ yẹn. Láyàájọ́ ọjọ́ ìní ti ṣe ọjọ́ kejì. Ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹsàn-án. Ọdún 2026. Olúwa ẹ ṣe. Àyájọ́ ọjọ́ ńlá lè ní. Wọ́n ní gbàgbé ni Elédùmarè nínú ayé. Olúwa ẹ ṣe o. Lórúkọ adániwáyé mo fi ń kìí káàbọ̀ sí kànáà ti lágelo. Ẹ̀sìn káàbọ̀ sórí ètò yín ètò wa. Ohun ojúrí la pètò yìí. Ètò ni ohun ojúrí gan lètò. Lọ́sẹ̀ ọ̀sẹ̀ lèmi máa ṣe ládùúà wípé àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọn nígbàgbọ́ wípé. Ojú àṣà ò kí ń rí bí tàwòdì ò sí ń rọ́ràn. Àtèmi àtẹ̀yìn. Ojú tiwa ò ní rí bínú ayé. Kódà tí ìdórí àrọ̀mọdọ́mọ wa pẹ̀lú. Kì í káàbọ̀ ẹ kúrọ̀ lẹ́. Pápájù ọgbà ìtàjọ máa pàdé lọ́sẹ̀ ọ̀sẹ̀ lórí ètò yìí. Alhaji Adéwọlé láti ìlú Ọ̀yọ́ Aláàfin. Ìyá Abíjì Ẹlẹ́gúsí. Yákóni Ẹsẹ̀ Adélakùn Bàbá Yorùbá láti ìlú Èrúwà. Tí gbogbo àwọn afẹ́nifẹ́re látòkè délẹ̀ láì dẹ́nì kankan sí ibi tí òkò kéré mọ́. Ẹ jẹ́ máa fàkókò yẹn kí Accountant General ti Westmoreland Communication. Kí máa kí bàbá. Ọmọọba Patrick. Kí máa kí wọn kó ayẹyẹ ọjọ́ òbí. Èyí tó kò lé ní.

0: ilé tó jẹ amójú ọ̀rọ̀ fásikò tá a wà yẹn lópin ọ̀nà mo ti jalè orúkọ tèmi jẹ́ ẹgbẹ́ yọ̀ǹda fẹ́nìkejì mi kò kì í sílẹ̀ agbára nírọ̀lẹ́ ẹ̀ka tó máa tẹ̀síwájú aya bàbá kí ara lé.
1: So akudé dé àsìkò yìí gbogbo àwọn ará lé bó o ní ọ̀dẹ òdùn bí ọ̀dẹ kó wọ́n máa dùn ní lágbára dẹ́dà àti àṣẹ̀dá adẹ̀tú kààbọ̀ sórí ètò yín ètò wa náà nìyẹn gẹ́gẹ́ bí ìṣe wa a tún ti dé nìyẹn o sórí ètò yín ohun ojúrí ohun ojúrí ọ̀rọ̀ tó kinlẹ̀ níyìn ó kinlẹ̀ gidi ẹ tún gbọ́ tèmi ẹ tún wò pé kábíyèsí rẹ elédùmarè ǹjẹ́ bàbá mi mo dúpẹ́ fún wọn àǹfààní tẹ fún mi olúwa tóbi lọ́ba ọmọ bàbá fádáre tẹ mọ̀ sọmọnu rédíò ló kì í kàbọ̀ sórí ètò.

0: lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti ilé iṣẹ́ yìí lágélú fm 96.7 ẹ ṣáàṣì fún lórí ti facebook ẹ fọ́lù rẹ̀ ẹ sì láìkí rẹ̀
1: ẹ̀
0: láìfàǹdà rẹ̀ tilẹ̀ máa rí wa òbí ìran princess afẹ́jì sọ̀rọ̀ adẹ́rẹ́lúwa tóbi lọ́ba adépẹ́jú alániyáyá láti ìlú ìsán ìmúlẹ̀ rí
1: owó
0: jẹ́ dádì àfíìs abiodun
1: ọmọlára
0: ìyá kan àwọn olólùfẹ́ ti ń wọlé olólùfẹ́ àti bílù àwọn náà ti wà lójú òpó ayọ́ gbára kàsídà kátẹ̀ síwájú ayẹlẹ́ wẹ́kọ̀m jèrè ìtùnú rafiu táwà kálítù abiodun ìyá mi dàda ṣeun tẹ wà lójú òkú pẹ̀lú wà ń rọlẹ̀ ẹ jẹ́ ká gbé bọ́ọ̀dì ká gbéra nípa pàápàá ká lọ wo kí ló ń ṣẹlẹ̀ lórí ètò fún tètè ní àárọ̀jú ọjọ́ mùsùlùkùn Alice Mensah.

orúkọ kan ò ní ṣe yín kò ní ṣe gun nǹkan ni látòkè nílẹ̀ alhaji amda látọdúnṣe látòrílẹ̀-èdè italy àìlè welcome ma bẹ́tẹ̀ má wà ń bẹ̀ pẹ̀lú lọ́sẹ̀ọ̀sẹ̀ káàkiri bí wọ́n ní ẹkú ètò from chicago god will continue to help you sir thank you for being there adélakùn michael highly impressed

0: ẹjẹ́ tó fi kan kun bí mo ti máa ń bẹ̀rẹ̀ lọ́sẹ̀ ọ̀sẹ̀ rẹ̀ ń ṣe ọlọ́run alàyè kò lè ọ̀gẹ́ni àmì ẹ̀ṣẹ̀ ń tẹ̀wà ń bẹ̀ ọ́ ájì sọ́líwò olúgbìlẹ̀ láti ìlú ìsìn ìmí láti ẹni ọlá wọ́n ti wá ti ń wọlé wọ́n ti ń darapọ̀ mọ́ ti jáde mi ì ní fi kú mọ iye ẹnikẹ́ni nínú yín àájọ pé fúnra wa lágbára ìlédèmọ́rẹ́ all right. Ẹ bá mi pe gbogbo àwọn abiyamọ kí wọ́n súnmọ́ tó ṣe é. Àtẹni ọlọ́run bùn lẹ́yọkan àtẹni ó bùn méjì. Àwa tọ́lọ́run fún láǹfààní ká bíjù bẹ́ẹ̀ lọ́nu ayé. Ṣé mọ̀ pé àti ìṣe àṣeyege. Àyàfi ìgbà táwọn ọmọ wa bá rí bí ire ṣẹrù kà láwọn tó jóbìnrin nínú wọn. Kí àwọn tó sì jọ́kùnrin náà ó rí bí ire ti yàn. Ilé wọn wá dùn kò dára. Ìgbà yín lọ́kàn kálukú tó le balẹ̀ bí òbí o. Ẹ di agbójú ọ̀rọ̀ pọ̀. Kì í bà mí ẹ ṣeun. Mo lẹ lúpọ̀nà ọmọ tìjà ní. Ọlábẹ̀rẹ̀ Florence Ọ̀pẹyẹmí. Ojúlówó iṣẹ́ ńlá ń bẹ níwájú gbogbo ẹni tó bá pera rẹ̀ lábẹ́ àmọ̀ tó jẹ́ òbí tààrà. Níbi tí àwọn ògo wẹrẹ wọ̀nyí tí wọ́n fẹ́ ṣẹ̀rù wọn kà. Ìrírí ti jẹ́ kárí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí rìn àjò wọn dàrú. Kódà tílé ayé ẹlòmíì fẹ́ má nítumọ̀ mọ́. Lórí àfẹ́ra ẹni yìí náà ni. Àbàsí sọ pé Yemi láti Muslim lẹ́ẹ̀bàdà. Kódà tá a bá bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹtí àwọn bùrọ̀dá. Kódà tó ìdúró ẹ̀yìn ìyá àtàwọn bàbá wa gan tó ń bẹ nílé. Ọ̀pọ̀lọpọ̀ rí lẹ rí. Kúdò ńlá kan ni ọ̀rọ̀ ìfẹ́ jẹ́. Gbogbo ọ̀dọ́ ló máa wù kó bẹ́ sínú rẹ̀ láti lọ wẹ̀ láti lọ ṣeré. Bẹ nínú ibùdó yìí. Ọ̀nì tó lè sọ ìyẹ̀dá láàbò ara ń bẹ nínú ibùdó tá à ń sọ nípa rẹ̀. Àyè kan tún bẹ níbẹ̀. Gbogbo àwọn nǹkan ọjà olóró pátá. Àkekè ni. Ejò olóró ni. Àwọn kan ń bẹ nínú odò yìí náà. Àwọn ẹ̀gbẹ́ kan sì wà ńbẹ̀. Ajẹ́ àtọ̀yíbà olóyèdè Salaudeen. Ìṣeun gan. Àwọn ẹ̀gbẹ́ kan sì wà ńbẹ̀ tó ṣe pé. Bí edé bí akàn. Bí ẹja. Àwọn nǹkan ẹ̀jẹun tí múni gbádùn ayé. Àwọn ni wọ́n kóra wọn jọ sínú odò yìí kan náà. Wàá kùn síbi kálukú bá bẹ́ sí. Àtọ̀wẹ̀ ń tóun bá bọ́ sí nínú rẹ̀. Ìdíje Ayọ̀ bá mi. Ẹ rí pọ́ lágbára pọ̀. Sísítà mi dáadáa Alhaji Khadija Fọlákẹ́ Adéjìran. Ẹ káàbọ̀ ẹ kúrọ̀ lẹ́. Ìdí nìyẹn tá a fi gbọ́dọ̀ fi àwọn ọmọ wa sílẹ̀ láàkò yìí. Tó bá ti ń wọlé ìwé gíga ni ká súnmọ́ wọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ẹ̀múlẹ̀. Ẹni tá a máa bá sọ̀rọ̀ tá a máa ṣí létí lóòrèkóòrè torí wọn ò gbọ́dọ̀ bó ṣẹsẹ̀ gbé. Ẹ má ṣì mí gbọ́ o. Alhaji Adéwọlé láti ìlú Yọ̀yọ́ Aláàfin mo kì í ìyá mi. Ọmọ bá fi ṣẹsẹ̀ gbé láàárọ̀ ọjọ́ kì í bá bọ̀rọ̀ mọ́ náà ni. Kílédùá má jẹ́ káwọn ọmọ tiwọn ó ṣẹsẹ̀ gbé. Àmì nìkan ọ̀ràn ọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ yìí o. Kálukú ni kó dìde sí pè níjà rẹ̀. Ṣùgbọ́n ọmọ táyé bí láyé ń kùn ẹ jẹ́ òun rìnrìn àjò òun demo south the freedom now. Gbogbo freedom náà ló ní limitation. Gbogbo liberty ló ní limitation pátánú ayé. Èyí tẹ́ ẹ bá ti kọ̀ láti fi gbèdéke sí. Ayọ̀ Ayọ̀ pọ̀ra ló máa gbẹ̀yìn rẹ̀ yóò jẹ̀ka ni. Ìlédùmarè má jà jẹ̀ka lórí àwọn ọmọ wa. Babalọla Adénìké Àlímọ̀. Ẹ̀lẹ́ ìyá mi dáadáa. Gbogbo múdàsí ọ̀rọ̀ pàdé o. Ìjọ ayò rẹ̀ lé ìbàdàn. Àrọ́ ọmọdúnmọ̀ ìyá onírú. Mo dúpẹ́ o. Ọ̀rọ̀ yìí ò pọ̀jù ṣùgbọ́n àkàwé rẹ̀ pà. Tó ṣe yẹn bá rí ohun tó ń ṣẹlẹ̀ wọ̀nyí ọgbẹ́ ẹ̀yìn ọkàn yìí ó gbọgbẹ́. Ìjọ ò la fẹ́ bọ́nú eléyìí. Àwọn ogun tí ìyá àti bàbá ti jà lánàá. Tá a rò pé òpin ti dé bá. Àyè fi ló tún so ni pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà tún gba fáìlì tiẹ̀. Wọ́n tún náwó retí wọn lórí ìkọ́ni o. Pàápàá jùlọ nílẹ̀ Adúláwọ̀. Ìwà kò ṣàánú wa. Ìṣẹ̀lẹ̀ tèmi náà tún lágbára pọ̀. Bọ́sẹ̀ Bọ́lá. Ìṣẹ̀lẹ̀ tèmi tún lágbára gan-an ni. Kódà yóò gbomi lójú àwọn abiyamọ mi. Ṣé bọ́rọ̀ ọ̀fẹ́ náà la sọ bí ọ̀sẹ̀ méjì mẹ́ta sẹ́yìn ẹ ti gbàgbé bàbá tí wọ́n kó ṣẹkẹ́ṣẹkẹ̀ sí lọ́rùn wọ́n kó kùtà sí lọ́wọ́ tí pò kí wọ́n kẹ́yìn fún pé kó máa fòkúta jẹṣu ni kò tiẹ̀ yé ènìyàn tí wọ́n sì bá fi remote control lo ọdún mẹ́rin nínú ayé ẹ̀ gbápo ọmọ adamọ àti tẹ́fà wọ́n bá darí bàbá sí ni àfọ àwọ̀tẹ́lẹ̀ obì bá wọn sá kí ìyàwó sùn kọ́ gbàgbé kọ́tọ̀ orí bẹ́ẹ̀dì bàbá ó tún fọ̀n rù lọ́wọ́ àárọ̀ kàkàkàkà ìtayé akọ́ lọ sá bẹ́ẹ̀dì ìtọ̀ ìyàwó ẹ̀ nǹkan mà ṣe o wọ́n gba sátidé wọ́n gbé sannde lé lọ́wọ́ nǹkan mà ṣe o àbí kílẹ̀ ni mo wúyẹ má bínú o nínú àwọn nǹkan wọ̀nyẹn ni ó máa ṣe yẹn ń kàyé fi pé sínú ayé yìí náà ṣá ìtànkọ́ o àwọn ìṣẹ̀lẹ̀ yóò kì í ṣe ìwé ìka alágbádùn àkàlákàgbádùn èyí sì yàtọ̀ sí kínní kan ọdẹ inú igbó orúmọlẹ̀ tó ń ṣẹlẹ̀ sáwọn èèyàn ní life and direct níbi tá a jọ wà yìí ni má jẹun ó fìwọ́ náà pa ìtàn burúkú àtàwọn àrọ́mọdọ́mọ rẹ̀ wọ́n dòkun sáyẹn náà bẹ̀ ṣe mọ̀ dúpẹ́ ẹ jẹ́ ṣe báyìí jẹ́ kí n yára wọ ẹ̀ka ìpolówó ọjà tí mo bá padà dé ńgbà náà àkókò wa gbára kà sí dà kí n bọ́ sáàrin ètò kàkà síwájú kẹwàá rí tó ṣẹlẹ̀.
1: 72 hours with God. Agbára Ọlọ́run máa rọ́lẹ̀ bílẹ̀ títí ti ṣe ìyanu nínú ayé oníbòjípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy aka Májẹ̀mú Àánú. Ọlọ́run tún máa lo bàbá Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ̀wò tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àkà sí ara. Èmi ò ṣe ohun tuntun. Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn ọdún yìí 11-13 September 2026 lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago méjìlá òru lọ́jọ́ Sunday àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣóòru láago mẹ́kọ̀ọ́ alẹ́ ó jẹ́ ìròní wìtìwìtì ní mẹ́síkàn kìlómítà 18 Ìbàdàn Ife Expressway Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ìránṣẹ́ Ọlọ́run àlàyé Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ Ọlọ́run máa lo àtàwọn ìránṣẹ́ Ọlọ́run míì ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà ìyanu rẹ̀ ń dúró dé ọ̀nbẹ́ o.
2: Báa dàda, èmi lọmọdé ìsìnfún ọ̀gbọ́n. Fóònù pa ni.
3: Wo ọ̀rẹ́ mi, kò sílé ẹ̀kọ́ tí n ti mú lọ. Ògbó ní gbà wálé.
2: Tó o gbọ́n pa Grace Feed ni.
3: Níbo ló wà?
2: Jẹ́ ǹjẹ́ ọ̀tán. Grace Feed Private School àti Grace Feed College ní ilé ìwé tí gbogbo

0: sì fẹ́ra ní ṣọlọ́kà. Wọ́n fìdí balẹ̀ síbi gbé tó jẹ́ ilé òkè ọ̀yà lórílẹ̀-èdè Nàìjíríà náà yìí. Ọ̀kanú àwọn ìpínlẹ̀ lókè ọ̀yà ni wọ́n fi ṣe ibùjókòó sí. Torí pé ọkọ tó jẹ́ ọkọ ìyàwó yìí kò ṣiṣẹ́ ọba ni. Iléeṣẹ́ kan tó gbajúgbajà ló ń bá ṣiṣẹ́ lórílẹ̀-èdè yìí. Iléeṣẹ́ náà dẹ̀ jẹ́ Construction Company. Ọ̀kanú àwọn ọ̀gá lọ́jẹ́. Èyí jẹ́ kọ́wọ́ rẹ̀ ò jí sówó ní pápápá. Nípìnlẹ̀ṣẹ̀ ìrìn àjò yìí. Arábìnrin yìí ó gbà fọ́kọ rẹ̀ tọwọ́ tẹsẹ̀ nítorí pé ọkọ rẹ̀ jẹ́ ẹ̀yà kan tí máa tọ́jú obìnrin. Ẹran bùjẹ̀bù dànù ni. Ó ń tọ́jú ilé rẹ̀ dáadáa. Ìgbéyàwó wọn ò sì pẹ́ tó ló wá fi bá wọn ṣáámí sí. Ní pápápá oyún ti wọ̀ wọ́n sì bímọ. Inú wọn dùn wọ́n ń bá gbèsè ayé wọn gbà. Wẹ́rẹ́ dè wẹ́rẹ́. Arábìnrin náà ń wá àwọn nǹkan kan fi ń pa wọ́dà. Ṣùgbọ́n jáládùúrà. Ọkọ rẹ̀ bá ti gbabi iṣẹ́ lọ tán. Látorí òkè kan sórí òkè míì ká lọ gbàdúrà fẹ́lẹ́dùà. Má jẹ́ kọ́kọ́ múra lákòóbá lẹ́nu iṣẹ́. Má jẹ́ kírin iṣẹ́ wọn ó kọjú ìjà sí wọn. Bí wọ́n bá jáde láyọ̀ ẹlẹ́dùà ẹ̀jẹ̀ wọn ó wọlé láyọ̀. A tún máa fa àwẹ̀ tí ń gbà mí. Ó dàtú ìdórí ìṣọ́ òun. Níbi ìta arábìnrin yìí gbà fún ọkọ rẹ̀ tó. Ṣé ló gbà pé òun ni láìfọyà ayé òun? Àkókò yìí gbàdúrà fún gbogbo ẹ̀yìn ìyàwó olóríire bẹ́ẹ̀. Tẹ́ ń ṣe àtìlẹ́yìn fún ọkọ yín. Àwọn ọmọ yín ó ya dáadáa nínú ayé. Ọkọ tẹ́ ń torí rẹ̀ ṣe ẹ́ jèrè wọn. Ẹ jèrè àwọn ọmọ. Ẹ̀yin náà ó tún wá jèrè ara yín. Ọmọ Nàìjíríà. Ìgbésí ayé wọn ti ń bá bọ̀ wẹ́rẹ́dì wẹ́rẹ́ rèé. Ọmọkùnrin yìí ṣe dára tó tó ń tọ́jú ìyàwó ẹ̀ yìí. Ilé kan bá àjàwọ̀ ti ẹ̀ jẹ́. Apá rẹ̀ padà gungun itan lọ. Ẹni kíni nǹkan náà yóò yẹ yín ẹsẹ̀ máa bá mi bọ̀. Ó tọ́ àkókò kan gbèdéke. Arákùnrin yìí ó bá ṣàdédé sọ fún ìyàwó ẹ̀ pé láti kọ́ńpìnì àwọn o. Òun láti tráfù báyìí òun lè má dé ó lè tó bí ọ̀la bọ́túnla. Nítorí pé wọ́n kó àwọn irinṣẹ́ kan bọ̀ látòkè òkun táwọn fẹ́ fi ṣiṣẹ́. Department òun dẹ̀ wà ní láti ṣàkíyèsí ẹ̀ láti ṣàmójútó ẹ̀. Káwọn ó wò káwọn ó tó gbà wọlé kó má lọ jẹ́ pé àwọn àdàmàdè náà kò wà fáwọn. Ọ̀gá àwọn tó máa ń ṣe nǹkan ìtẹ́lẹ̀ ti lọ fún líìfù. Òun lókun ti lè ṣẹ́yìn àròhun lòun náà sí. Ìyàwó bá tún tàdúrà mọ́lẹ̀. Ẹlò láyò ẹ̀bọ̀ lẹ́yìn. Mo fẹ́ fẹ́ lọ ṣe rí ṣe lọ́run. Ẹ̀bùn ojú rí Ọlọ́run pàdé. Ojú rí Ọlọ́run àti tèrè yóò jẹ tètè yín. Màmá yóò tún fàdúrà tí. Yóò máa pọkọ rẹ̀ lórí aago mẹ́sàn-án mẹ́wàá tó bá gbéra tó lòun lọ. Ó wá lè ṣàlàyé pé mo lè débẹ̀ kó má rí mi pè mọ́ o. Ẹ̀tọ́ ṣe lè mọ pé àwọn nẹ́tíwọ̀kì orílẹ̀-èdè yóò fi bẹ́ẹ̀ da tó yẹn. Àti pé ọmọlẹ́gbẹ̀ẹ́ omi ni wọ́n á já àwọn nǹkan wọ̀nyẹn sí. Congestion máa ń wà. A dẹ̀ ṣiṣẹ́ dé and night ni. Ìwà láti inspect gbogbo àwọn product yẹn pátápátá. Àwọn ẹrù tán kó wà ìkó tó di pé á accept it. Wọ́n dẹ̀ ń test èmi lọ́rùn ìgbọ́dọ̀ ṣe mistake. Tó o bá ṣáti rí mi pé kò sí wàhálà máa kàn máa ṣe tiẹ̀ lọ tọ́jú ọmọ ẹ o. Àṣé gbogbo àkókò tí arákùnrin yìí ń kò nílẹ̀ Hausa wá sílẹ̀ yóò bá ní ààyè. Àṣé project kan ló wá ń ṣe. Ẹ bèrè pẹ̀lú project wo. Ẹ ti ẹ̀gúdù. Ẹ wá dàbọ̀ wá kọ́ léṣe ilé ọ̀rọ̀ lé mi wọ́n bá ní sọ ni. Wọ́n jẹ́ Latifa Agboola láti orílẹ̀-èdè Sierra Leone. Ṣé mo sọ pé ṣọwọ́ àwọn diaspora lẹ́yìn àtàwọn tá à ń bẹ ń léga. Oyin Kásọ́lá Bákàrẹ̀ Abọ́lá lé. Ilé wo ọmọ mi alálùbáríkà. Nǹkan kan ò ní ṣẹ̀mí rẹ̀ lágbára Ìlédùmarè. Ń gbára kàsídà kí n tẹ̀ síwájú. Ṣàdédé. Arákùnrin tún ní ọyá wọn ní kó wọn á lọ sékòó. Ṣọ́gà rẹ̀ ò tíì dé látẹnu líìfù tó lọ náà. Wọ́n tiẹ̀ ti dé kódà ọ̀gá òun gan. Àwọn ọ̀gá wa gan ni pé ṣe ẹ̀kọ́ òun gan bẹ́ẹ̀ dá ju ọ̀gá òun gan lọ kódà. Wó a gbọ́dọ̀ sọ pé òun fẹ́ gba iṣẹ́ mọ́ ọ̀gá òun lọ́wọ́ ni. Wọ́n fi láì fún bàjẹ́. Àti pọ̀ ọ̀gá òun gan ò fẹ́ máa tráfù mọ́ àgbà ti ń dé. Òun fẹ́ dọ̀ sọ pé kán máa rán òun tẹ̀ òun lọ́rùn. Ramona Olajide ele yo si jisun je ki ya ya bi je ologun so so pe eyin okunrin eyin nu olonu se pe lose to koje eyin obi eyin ni olonu ni eyo ma koro baba ro le ilukun rai ase project e lo wa moju to sadede lojo kan lara kun yin ba so pe yo je mo pe lati bi ise awon won ti fo ni transfer awon ko ni bi ta won wa ni awon ma koja lo sile yoruba se ta won le ti ro tele se je ko won gbo iru oro wo re o ba yawo re discuss re tele pe process ihun ti won pe ni transfer rara wa ni le jo kora lekan na ka jo gbera lo won mo gbo ohun to nbe nle won yi won ti e kokko lo wo lebe na bi e month jo won kokko lo woju le bo ba se ri won si gbe ohun koja lo si ipinle kan ni ipinle oyo won ko bu ipinle na lo mo fi mo foko bu la se ri ya ti koja ko laarin iburu ibadan koja sona owo oke bayi mo poke na la ma lo yàwó tún fàdúà sí ojú re tọlọ́run àti ẹ máa bá pàdé olúwa yóò gba ilẹ̀ ẹ̀bẹ̀ fún yín kẹ olúwa mà kó ṣe ọ̀la o nǹkan mà ṣe o bàbá tún kọjá wá ìpínlẹ̀ ọ̀yọ́ ni arákùnrin yìí sọ pé wọ́n gbé òun wá ṣùgbọ́n òun fẹ́ lo bí oṣù kan oṣù méjì kóun fi clear alẹ̀ náà òun padà wá mú ìyàwó òun àtẹrù àtọmọ káwọn kó máa kó lọ ọbẹ̀ papọ̀ ìyẹn àwọn súnmọ́lé ni kì í ṣe wàhálà torí párábìnrin ìyá àtàrákùn wọn jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ kan tó sún tó jẹ́ alámúlégbè ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n ti wò ó páwọn náà ń fẹ́ kan súnmọ́lé ni tẹ́lẹ̀ ó jẹ́ kínú ìyàwó yóò tún dùn lápá kan sí oṣù kínní kọjá oṣù kejì tẹ̀lé alayé kí ló ṣẹlẹ̀ jẹ́jẹ́ mọ̀ pé nígbà tá a padà gbòòrò ọ̀rọ̀ àyíṣe òkè ẹ̀yìn yára wẹ̀ ká ìpínlẹ̀ ọjà mú bọ̀ nípa pàpẹ́ má bínú ọ̀rọ̀ ti wọ̀rẹ́ ńgbà ń bá padà dé ẹ̀bà mi pàdé ẹ̀kú ìkàlẹ̀ mú ń bọ̀.
1: Dangote Refinery don come with good news. When your business need at least 250,000 liters of petrol and above, I beg make you listen well, because this will get the enough for you. Dangote Petroleum Refinery go deliver petrol to you across Lagos, Ogun, Rivers,

0: kò lẹ́jọ́ nù.
1: Ó wà bẹ́ẹ̀.
2: Ó jẹ́ sílé gbogbo ọmọ sórí. Má fi ṣe àtàwọn.
0: Ètò tó ń múnú dùn lórí ńlágelú 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Kọ́ládex International ni yóò máa gbó akiri lágbóságbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àríyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́tí máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́fẹ́ jẹ ní patí. Ẹ Kọ́láwọlé Adéníyì, Kọ́ládex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀. Ó máa súpà.
3: Oh no, my pen has stopped.
4: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
3: Oh, your favorite pen?
4: Yes, last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
3: Wow, it flows smoothly.
4: And writes up to 3 kilometers. That's why I trust it.
3: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
5: Eyin omo Yoruba mo ki mo ka ko.
6: Oh, ṣàtà ò bá mọ́mọdé díẹ̀ píparun láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámúlù mọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàwọn jẹ. Nìkànnì lágbèlú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàláyà àgbà.
7: Ẹ bá ògbọ́n tó yí gbẹ.
8: Jàǹgbàlà jìbúrí jìbúrí jìbú jàǹgbàlà.
6: Ní gbogbo aago kan ọ̀sán ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbà láìyá àgbà. Níbi tá ò sì máa pàdé atọ́kùn ètò tó mú yányán létè àdéròǹkẹ́ Ògúnlẹ̀yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ ogun aláṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá aago kan ọ̀sán bá ti lù ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò.
9: Lágbà láìyá àgbà
6: ni kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀
10: láàrin.
11: Ṣeun ti wà ń bẹ̀ pẹ̀lú mi. Olórí ìtìjà ní Fàtí. Ìṣẹ́ ìsàfihàn sọ̀rọ̀. Idris Bello. Àdéhùnmí Arámidé. Ṣẹ́rí Olúwa tóbi lọ́ba Adépẹ́lẹ́. Alájà Látífà àti Agbọ́ọ́lá láti orílẹ̀-èdè Sierra Leone. Oyè Kẹsọlá Bákàrẹ̀ Bọ́láńlé. Lọ́wọ́ ìtẹ́ wà lójú òpó pẹ̀lú ẹgbẹ́ mi ṣí àìdáadáa kò lè jàǹfààní fún ọmọ ẹlòmíì. Kátún tẹ̀ ẹ́ síwájú kátún kà á síwájú sílẹ̀. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀. Ṣàlàyé olùdú bí oṣù kan lọ péré. Ládẹ́sì káàbọ̀. Nípínlẹ̀ tí mo sọ yìí. Ṣàlàyé tún ti gba transfer ní pápápá. Ìlú Èkó yá. Arómisa òun lẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀. Nígbà tí ìyá tó wà lókè ọ̀yá jókòó títí òbúrò ẹnìkan mọ́. Ó bá palẹ̀ ẹrù ẹ̀mọ́ àtọmọ rẹ̀ ní à ń ṣẹlẹ̀. Bàbá parákùnrin yìí ń ṣe kó sọ pé nẹ́tíwọ̀kì ọ̀dá o. Má pè é padà bí ògbọ́n tó ń wí o. Ó lè má pè láàrin ọjọ́ mẹ́ta. Mo bá ń gbọ́ mi ò gbẹ́ o. Ìsọ̀pọ̀lọpọ̀ yẹn tó ń rọ́pò. Àbí tí mò ń sọ òye yín. Ìyẹn bá wo pé àárò wàhálà kiri. Bàbá fẹ́ kan palẹ̀ ẹrù ẹ̀mọ́. Ó padà wá sílẹ̀ Ìbàdàn ní àárẹ̀. Ó dé sọ́dọ̀ ọ̀kan náà àwọn àǹtí ẹ̀. Níbi ìwádìí tó bẹ̀rẹ̀ sí ṣe ẹ̀dákun ọkọ̀ òun ìpínlẹ̀ báyìí lóyún olóhun ti wà nípínlẹ̀ Ọ̀yọ́. Local government ọ̀hún ni ibo. Wọ́n tó ń sọ yìí ò sí gbẹ́ngbẹ́lẹ̀ yìí ìlú Èkó lọ́wà. Gbogbo àsìkò tí mò ń sọ yìí. Arábìnrin ìdìwọ́de ṣẹ̀ṣínú. Lẹ́yìn ọmọ àkọ́bí. Ọmọ ẹlẹ́ẹ̀kejì oyún ẹlẹ́ẹ̀kejì ti wà nínú ẹ̀. Ó sọ kalẹ̀ ti bi tiri. Lẹ́yìn ìgbà tó bímọ tán. Okùn bí wọn ó ṣe dábàá bọ́ mọ́ ń báráka. Àbí báríkà lẹ́sìn ìpè ẹ̀ má bínú. Ìwọ́n bá parapọ̀. lọ́bìnrin àtẹ̀gbọ́n rẹ̀ tó wá bálẹ̀ balẹ̀ wọ́n bá rán ọmọ yìí hùn wọ́n wá lọ ìlú Èkó iléeṣẹ́ báyìí níléeṣẹ́ wọn tó bá débẹ̀ kó wa kàn sọ fún pé ìyàwó ẹ̀ ti bímọ àbíbò ló ti wá jẹ́ yìí ọmọdé tí wọ́n rán lọ yìí padà lọ sí ìlú Èkó ó sì rí arákùnrin lóòótọ́ bàbá àbúrò ayò abara tíntín bàbá bíbí ìyàwó yìí ti bímọ kódà gbogbo ọ̀nà là ń wá kódà ní kápìyàn ẹ̀gbẹ́kọ̀ ẹ̀ tún sọ pé nẹ́tíwọ́ọ̀kì ò dá àmọ́ bínú pé sáà tí la máa ń wà ẹ̀sà tìmọ̀ ìjọba yìí nìkó mọ́ wọ́n ní arákùnrin yẹn padà pé kó sọ fún ìyàwó òun pé òun ó dé láàárọ̀ kùtù wà lọ́jọ́ ọ̀kọ́ mọ́jáde òun ó sì dé dẹrùdẹrù ni o gbogbo ohun táwọn èsì kó mọ́ ẹ má ra nǹkan kan o. ọmọ nàìjíríà àwọn náà bá ń palẹ̀ mọ́ kùkù kẹ̀kẹ́ bàbá ọlọ́mọ lòun ó jìdé láàárọ̀ kùtù wà tẹrù tẹrù ní ẹja aborí ẹja ọ̀bọ̀kún ẹja àgbódò fẹ́ni ọba lọ́kànjú à bá ti kun gbà tí ọba ẹjẹ orí ẹ̀ tán ilẹ̀ oṣù bá lẹ́nu rẹ̀ yọ mọ̀nà lé ẹ̀ gbogbo eléyìí náà làwọn ti ń palẹ̀ mọ́ ìyá kìnìún kan lọ́kànjú à orí àgbédò lágbé fún ìyẹn ní òjòkó títí náà wọ́n fi parí ilẹ̀ ṣáṣù ìjọba dàárọ̀ làwọn lòun ò jíde ni láti bí aago mẹ́ta àbọ̀ sí mẹ́rin ìdájí ìyá ọlọ́mọ ti wẹ̀rù ńta ó ti gbọ́ ọmọ ẹ̀pọ̀n sẹ́yìn pé bàbá ọmọ fẹ́ẹ́ dé òun lò ní jẹ́ àwọn alàgbà náà fẹ́ẹ́ dé ọmọ nàìjíríà wọ́n gbójú òkè ní o tá aago mẹ́fà ìdájí ti lù wọ́n ti fẹ́ẹ́ dé méje kọjá díẹ̀ yóò ti fẹ́ẹ́ tó tó géètì mẹ́jọ lù yóò ti wọjà lẹ́yìn mẹ́sàn-án lù mẹ́wàá lù òyìtẹ̀rọ́kọ̀ ni mọ́kànlá lù ìrètí mi àtẹ̀yìn ò ní já sówo ọmọ nàìjíríà láì làágùn yìnyín wọn ò rí bàbá ọlọ́mọ o wọn ṣàfọmọ lórúkọ gbogbo ẹni wọn ti rò pé àgbódò làwọn ó fún jẹ wọn ò padà rí tẹjú má lejò gan fún ẹmẹjà burúkú kan báyìí tí máa ń lòkúta lórí yẹn téèyàn ṣe mistake pa wọn.

0: na wa so pe meja buruku yen oju eya koko gbon mi were kan ri e ma bi ni mo ma so lopolopo gba pe mo ni lowo die ko kan poju ni ba won kan lo ma npa mi le ri won pada ri eja fun eni kankan o da ye olomo gan ori nkankan je ah mo atanti oro po se ye ati ba mo le o se suru ni o ni ma ri be o won le ma fun laye nbi se won o le je pe kini won sa nparo wa bu aye o ni paro wa bu fe ni kankan wa ile ejo na sujo keji su nipa to da aro ojo keta omo arabirin ba gberu o gbomo re o gbe basket ati flask e o gbonje omo gbe junu basket lohun na mu shawl abi shawl won ti npe o ba mu kanu mejeje o fi gba omo yen lorun pe o se orun je dada baba re wulo o se orun duro ni agbe jade o sowo daji kini ah papa po ti mu oko fo mejeje da oko ikoduro ko papa po ti gbere o kan ko lara nigba to de lu eko e mbere ko bo ni o pa lo ko pa bi ise re lo o mo egbon re kan ti nbe ni lu eko to je egbon oko re o gba odo arakunrin lo kunle pelu omi loju kalaye oko re se contraband e ero ijiri to jaju le ni lu ale hausa lohun ko n se to ara ohun pelu to yin fe ko to iwo lu ibadan ko n se farabalẹ to ja loru to bi mo tan ti won tun so foko re oko re se gbe six komi ati gogo lojo onemi ko alaye yi lo se egbon mi kan le pe ah ko e ma daju po o eko iloko e wa fo damu mole to nbe ki o wa ni be debe sugbon mu fun lapere egbon gbin ejo obi anu abi amo se o kan lo si bi wo yi dan nkan ma se o lo ba gbe body papapa awon yen ti e tin se dajo lori owo ni ropa se suru na okunrin ropa bawo obinrin ro oto ah so la yin o e wo ni papapa jere arabirin igbera ori eni fi lesa lena ile ti won duwe fun gege bi ile oko re o se debe debe looto nigba ti o silekun ti o wole ah imo lori o ase project toko e wa nse lekore eni project ewo ke se poko e kole ile me rent na ni o e ma se mistake o sugbon ohun to banu ile yen gan ni project nigba ti o pada silekun ti o wole e si ma gbagbe mo nigba to loyun elekeje nigba ti won wa nle hausa oko re yari mo lowo pe ah to ya ko tun loyun o mo ti lu yin so ni ah o mo yi won se dollar ni abo mo yi ton taja le epo ehn so mo yi ton fili gas awon to kokojo opo nigba ti nbe nle hausa to bi mo elekeje nigba ti arabirin de lu eko to sile ku le ti won pe nile oko e ibe lo ti wa ri project oju e si la wa nigba ti o wo be jeje mo pe obirin mi lo ba pade ti yen na ti bimo foko omo nikan ko o tun wa nbe nu oyun o fa la rondo kan lowo o gbe kan sikun eni oko e bo se ko mo na ni soju temi na ko elekeje ewe bi re arabirin to je iya to bimo fokunrin yi iya ti e na tun wa nbe nu ile yi baba me n ton gba fun yawo mo si pe iya yawo na nbe nbe ati awon omo re to bi won je meta oro otun ta sibe o aburu arabirin yi na tun be nu ile yi awon contraband ti arakunrin doju ko re awon e fi lodu tin dogbon bo wele wele yi won je merin nu ile so nkan lorun popo ko e na nle ah adani waye o sugbon bi iya to je iya iyawo ibo ti foju kan arabirin yi pelu omo titun lowo tori to tun fa kan dani o woju oko me oju arabirin to wole yi o bere lowo e pe se won iyawo lagbaja arabirin yen ni be ni ohun iyawo e to jaju le nile hausa ah ohun si bimo ni je wa lo ni awon se ko mo ni jeta oko ohun si yoju sile tori e lohun iwa wa si ilu eko lati le ibadan to ohun ti nbo mama yi so gesi mama yen ni ada inu kẹ́ni mo bá ti mọ̀ tẹ́lẹ̀ ni bí wọn ọmọkùnrin burúkú ti níyàwó ti bímọ ṣé wọn wàá jẹ́ kó fẹ́ ọmọ ti tòun nígbà tó hun náà ṣe tán àti dalé onílérú ẹyin èyàn má burú o ọkùnrin ń bá wọn sáré sọ kó tó di pé ìyá ìbejì ẹlẹ́gùsí ọgbà májè sọ́lì wo ló gbilé orípẹ́lẹ̀ ètò lágbára pọ̀ bàbá ti bí ń wọlẹ̀ bíi náà kẹ̀kẹ́ ṣe mọ̀ kójú òní tí ìyẹn kó máa ká nǹkan kan mọ́ lọ́wọ́ sádà kó máa gé kaná jẹ ó lè máa ti mú ó lè máa retí ó lè máa wọlẹ̀ ó lè máa kagé àjà láìsùn nǹkan burúkú ó ti ta gángan mọ́ lọ́wọ́ lámà wà ó lọ́pì arábìnrin yìí lọ́pọ̀ ìyàwó náà bá ń de lọ́pọ̀ wọ́rọ́ ìyàwó ẹ̀ ń lọ́kùrọ̀ ẹ̀kọ́ má bínú ẹ̀ máa wọ̀ wọ́n máa ṣó ń bàdàn wọ́n padà wá yọjú sí ẹ̀ pé ẹ̀gbọ́n rẹ̀ tó filẹ̀ ń bàdàn pé kí ni káwọn ṣe ẹ̀gbọ́n ẹ̀ ni ó gbọ́mọ ẹ̀ kálẹ́ fún káwọn ọmọ ẹ̀ kálẹ́ fún kó kúrò ńbẹ̀ káwọn ó tiẹ̀ fi ṣakara ẹ̀ ìyẹn náà bá tú ọmọ lẹ́yìn ó gbé jù orí iṣẹ́ à lọ bẹ́ẹ̀lẹ̀ kà ń padà lọ́ntò múra nígbà tí irin ibùsọ̀kan ibùsọ̀kejì arábí àwọn tó ta pé wábi wọ́n sì ìyàtọ̀ òun jẹ kun àwọn lárúndó méjèèjì ní ọ̀padà jẹ́ ló bá tún ń sáré padà bọ̀ níwájú ìta ló ti ń gbẹ́gbẹ́ ọmọ rẹ̀ tọ́mọ rẹ̀ ń ké kíkankíkan abiyamọ tó ń tọmọ ẹ wọ́n yí ara gbéra ní pápápá ló bá tún gbé ọmọ rẹ̀ lọ́kùn àsẹ́yìn ló bá padà wálẹ̀ ìbàdàn pẹ̀lú omi lójú àti ìbànújẹ́ tó lágbá kọ́ mo tún ṣe é ládùá lẹ́ẹ̀kan sí gbogbo àwọn ọmọ tiwa ò ní ṣe léyà nǹkan ń bẹ nínú ẹ o ẹ wo irú ìyàtọ̀ arábìnrin yìí ó ti jẹ ẹ wo irú ìrètí tó ní tó fi gbéra èkó ẹ tún wá ohun tó tún wá bá padà gbábọ̀ ó padà dé ẹnu ọ̀gbàrò ikùn lè ròyìn ojú ẹ̀rí lòun fún wọn ó wá dé oríta kò yé mọ́ bíi kọ́ sọ pé ó ń tẹ̀síwájú dàbí kó lóun padà ọkọ rẹ ọmọ wálé oṣù kínní kejì ọdún yẹn fi délẹ wọn ò gbúrò ọkọ rẹ lòun bá wò pé tó tọrọ òun kàn ojú pé kóun gbáṣẹ òwe kóun gbájúmọṣẹ tòun òun bẹ̀rẹ̀ sí máa tọ́jú àwọn ọmọdé yìí àgbélébùú òun rèé ọmọ nàìjíríà arábìnrin ìgbà kan mú lẹ́yìn bí ọdún kan ó kọjá díẹ̀ lọ́ba ṣàdédé rí ìpè ẹnìkan ó yàtọ̀ sí tọkọ nọ́mbà kan tó ṣàyèyì díẹ̀ sí nígbà tẹni yóò padà pé ló bá bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ pé tó kọ́dákun kó máa ń forí àwọn ọmọ rẹ̀ bẹ́ẹ̀ kó máa kọ́ọ̀tì fóònù yẹn kó sàtì ẹ̀gbọ́n tóun fẹ́ wí ná ta lẹ́ ń sọ̀rọ̀ ẹ̀dọ̀ takun ló ń sọ̀rọ̀ àṣọkọ rẹ̀ ni ọkọ ẹ̀ bá bẹ̀rẹ̀ sí kì mẹ́sàn-án ló kì mẹ́wàá kọ́dákun kó forí jì òun kọ́dákun kó dábọ̀ kó fi yè dẹnu kìí ṣẹ̀bi òun náà sọ́mọ̀ wípé òun bá ti padà wá rí ìbàdàn lẹ́yìn ìgbà tó kúrò lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n iléeṣẹ́ ti gbaṣẹ́ lọ́wọ́ òun o àtijẹ́ àti mugan dogun òun wá wò pé ńgbà tó ń dá tó ń rọ́ọ̀sì òun ọ̀ wá sọ́dọ̀ rẹ ṣé ńgbà tó wá dọwọ́ gẹ̀gẹ́ àrígbẹ́rẹ́ fún yìí ni kó wọ́n máa wá bọ̀ wálé ohun tí òjò wọn wà rè òun sì mọ̀ pá ládùúrà níyàn ṣáàkùn bóun fàdúrà jagun torí pé ohun tí wọ́n mú ohun tí wọ́n dá wọn dúró fún kò yé òun wọ́n sì pọ̀ tí wọ́n dá dúró ọmọ nàìjíríà arábìnrin bá tún wò pé oṣù tá a sá mọ̀ lọ́jọ́ tó pẹ́ àbí ọ̀rọ̀ ló sàṣì sọ kalẹ̀ yìí ní ilẹ̀ àwọ̀ àwí sílé yìí olúwa màgbà wá oṣù tún gbà kámú rèé o ìyá bá tún borí òkè nígbà tó pé ọkùnrin tún pè padà ó ní wọ́n ti ń gbìyànjú wọ́n ti ń sọ fún àwọn pé kí wọ́n rí fí ìrìn àjò àwọn wọ́n gbà padà nú àwọn kọ́dákun kọ́ má dákẹ́ àdúrà arábìnrin tó tẹ̀síwájú àtàwé àtàdúrà àti ṣọ́ọ̀rù ní tún fẹsẹ̀ jẹlẹ̀ lédùmarè tó bá jẹ́ èèyàn kan péré ni wọ́n fẹ́ gbà padà ọkọ mi ni kó jẹ́ bàbá àwọn ọmọ mi ni ìyá mà wá bí wọ́n ti ń jẹ́ o àbí ohun tí mò ń sọ òye yín arábìnrin ṣe tún tẹnu bàdúrà rí o èèyàn tí wọ́n dá lé dúró lè ṣe wọ́n pọ̀ rẹpẹtẹ lóòótọ́ ṣùgbọ́n lọ́jọ́ tí wọ́n lẹ líìsì jáde báyìí ẹ̀jẹ̀ á gbà pé èèyàn ọ̀dà ẹ̀jẹ̀ ń sọ báyìí wọ́n gba èèyàn mọ́kànlá padà ǹjẹ́ ẹ̀jẹ̀ mọ̀ pé arákùnrin ni nọmba 11 àwọn ọ̀gá kan ń wò ń gbà tí líìsì jáde pé mẹ́wàá la ní kí wọ́n gbà ní báwo ló kọ ẹlẹ́nìkọkàn láti ń ṣe wọnú ẹ̀ mẹ́wàá la ní kí wọ́n gbà arákùnrin nọmba 11 kí ẹ wo agbára àdúrà ó pè ìyàwó ẹ̀ pàdúrà ti gbà olúwa ti ṣe yanu àwọn èèyàn burúkú yẹn wọ́n ti gba òun padà Owo de ni dodo yawo ti tele yen mo. Atomo re. Omo Nigeria. O la ba ti se na. Ki yawo won ma mu re ohun ti nbo nbadan. O ti wa ri na ri gan pe ohun gan lo lodumare yan pelu ohun bayi. Nigba ti wahala de awon ti bi yen ti ohun jade ni. Ati ya ati yawo ata won ti won leun danu. Won bere si foro buruku gbe panu ori ohun. Ase gba to hun rowo mule lohun jomo lu abi eyan loju won. Won le won ese won tan le. Won si tewo gba ohun. Yo kan re bale. Kete ton ti gba ohun pada yi. Won work transfer ohun bo pada nbadan. Ka ku ma wa gbe loko laya. Ka bere si ah ah. Omo Nigeria. Yawo ba tun gbara dale feledu ani ba ma tun dupe. E ma se ba se oluwa se ale wile se alagbara giga se meta lokan se se lori ikini yi na sa sorry to say iyan tun ba nki eledumare mesan mewa o tun fe mi more han lo dojo isimi to tele o gbegba ope e ba mi gbegba ope o yeah won sawo pe san tabi okoto o ti je tin fe gbe alaafia jo bayi lo tun pada si to tun ra mole pe aki lo de iya junior ki lo le to yi ah ko le ye yin ko le ye yin ejo won fi jo dupe o ah to won ba fi le jo a je pe ohun jo olorun gbese arabirin yin jo lo to si fe mi mu riyan se ledunare e ba wa bere pe lori itani abo oro re o arakunrin yin gba transco alo to ide ti pe yo balẹ sile ibadan se mo n to tun se nigba to ko gbe lati papa ajo sorry lato sori leko ti oko gbe arakunrin itara ire ti pe yo bole ni to gate ro won ni yo de mo lete o de challenge ko duo mo lete ni lo o ko mo lete won ni woro odun ni se mo pe nbo de woro odun o ma tun tatapo e won o pe abolu eko oluda eko o de so wo nje nu ki se pe omo na le mo bi lo ma tun kan baba bi o ba ti tun gbe ra o oke lohun to ti gba transfer wa re o loke oya ko o se mo pe mo ni gba o ko loke oya adugbo gbomoso lo kokko de si e ka fun ti efe kan labe yen ko le ye wa daada oran ti ba iduro nbadan lo ba tun pada so gbomoso tara ah e da kun teyin ba jeru iyawo be ko tun wa so fun iyawo e iyen tun gbe mi o ke pe ori ni baba ko leko won ti fe de won ti nbo lona won ti de to gate ni le to suki lo se nbo da rin kan number re olomo iyen bere si kemi so pe oluwa ba si do soko leleyi mi o ni sunkun oko nu odun yi o e jo se awon amu ni buri buruku o leleyi we buruku itun lu phone pa ko ti de ngba won wa nu oko lo sodi won so fun mi ko oko won gbera kira wa ah o sodi si badan abi o lo bo to gate mu won ni abi ti ridi mu ni e bo to go to ba ti e wa mu yan na e ngba fun won de fe ko bo de kon le ko fun mi ti fe ko ati de bi bayi o ah ase baba ti koja si ogbomoso lohun alaye tun ti tule nbe nkan se ola ba ti se na ojare owo ire le ejo keji ni arabirin to mo pe oko ohun ti wa logbo moso ta ba biri omo Nigeria mo ri pa koko ti lo bi le pari isele alagbara yi pelu un te gbo yi eyin ba je obi te ba je iya tabi ba je baba abeyin ba ni egbun arabirin yi pelu aduru un tomokunrin ti foju e ri je le ba ko mode yo tun ni gbagbo nu okunrin pe won fe mu nu aye e mo gbe ko da ka tu yigi ni mo se le ye se yigi bayi sa e ma bi nu ojare yigi buruku o re e ma ti gbo nkan kekele do ma se wa koja ajo mejo mani ke soju oko ya bi jele ah ti wa ba wa nro le jeje ni ya wa lo kokko pe wa all right hello ah yawa ti ti yo ni baje yawa eh ya bi je legun si alaja ya mi dada mo
1: eh eh o ti o ti lo
0: eh
1: omo mi ni ma fence ati si owo mi
0: o ti lo lo eh
1: o ti lo lojo o dori e dori aladua o wa gba tan
0: mo ti mo ko mo kunrin yo ko wa gboro lowo le jere oh iwo ro buku ole o de ko wa gboro jeje oh my god ah la ba se sele na ba itori ile ni man hello bo ni ti e wa na nkan ma se o hello e ku ole sir oluwa ma ni baba mi
2: olorun ni je ko ba je
0: o ami jere ehn okunrin le yin
2: ami baba re ko emi lati lose yin
0: lati lose abi e roro bayi ah
2: omo se ni ko boya re
0: o lo o ko ku mo buruku ponpo buruku lo ko wa
2: awon ti ma je kon ma bu awon okunrin ni ni okunrin je ni ma de ma bu wa
0: ha
2: ama baba bu yen ma ni gbagbo nu re mo o
0: ko ma ni gbagbo nu e mo
2: eleye se oko gidi o
0: ha oko ni ki se oko
2: aduwa be ni
0: to
2: wa tun gbadura re to wa gba to wa fi le
0: ah
2: ah ko pe se omo re ni oro gege ya omo re o
0: ami o ko ma dasun lo e se won o jare sa ko ma dasun lo be ah nkan se lo ato bi lo ba je ka je tun gbodo ti e wole na ka le wu ta ba tori pa koko yi tin pe wa nja oro re
3: ah baba mi ele tun lagbara di o
0: o fe lagbara
3: e we yeso mu nbara ma so in fact ah
0: iya
3: o je okunrin to bokunrin loju je ṣugbọn mi o ti le fi gbogbo enu soro eya ka gbọ yuku ni jọ mejo
0: mejo na
3: eh ja fi yuku di
0: lo so ajọ mejo to gbo eyan wa pata ti o fi di jọ mejo ta ma pade ta wa ko re gunle kiledu oda ko jọ jare eh ko ba wa so ajọ dapo npe number jade yakun
3: fun anfani awon te ba tun fe mu oro yin wa fun amamoran bi fun kankan bi keji ori ero bani soro tele pe omo nu radio sinu 080 080 63 63 28 58 50 08 08
0: o se mo dupe gan elegant elele je ko dijo mejo a pade lagbare ledumare e ma je won ti ma bo oro si nbe nu e o kiledu o so ajo mejo lo titi ajo mejo lupona mo dija loruko ti

0: ke ni le oluya dem bi.
1: Olúwa gbọ́ pé wa o. Ẹ̀rí àwọn wòlíì alágbà wí gbogbo ẹ̀dá ipa ti ń bẹ lẹ́yìn mi agbára tó gbé mi ró ó mà káka ìtàbórí ẹ̀ka ẹni kan dẹ̀ ń gbọ́ mi. Ìjì ayé tó ń jà ọ̀tọ̀mọ̀tọ̀mọ̀ yẹn ìjì yẹn ẹ̀mí ni wọ́n fòpin sí ìkẹta nílá ìkàbóríà ìjì gbèsè yẹn olúwa ni sọ bẹ́ẹ̀ rẹ́kà tí máa ẹni yí gbèsè náà fi ń bá ọjà ìjì yẹn lórúkọ Jésù ẹ̀mí wọ́n fòpin sí. Obìnrin tí àìsàn wà nígbà yẹn rí àkàtà ọba ìkà tó nílá kẹsàn àdàlẹ́à bí ọwọ́ sígbà àyà yẹn wọ́n ní gbàdúrà fún ọ. Ọfà burúkú tó wọnú àgọ́ rẹ̀ ó yà jáde in the name of Jesus. Ọba tó sọ fún Romi tó ní kó dákẹ́ ọ̀rọ̀ ẹgbọ́ àbíyamọ ìdá táyé ń fi náà ọmọ ju ẹlẹ́ralẹ́ra olúwádẹ̀ ní gbàdúrà fún ọ ọmọ òtúkú mẹ lọ́wọ́ mọ́. Bẹ́ẹ̀ inú mo sọ ní orúkọ Ọlọ́run àwọn ọmọ ogun ẹni tó fi ẹ̀tọ́ ayé ẹ̀ ń dùn yìí ìjì mọ nìyí ìjì kó máa kù díẹ̀ kó bọ̀ sí ìjì máa lé kó máa bà ìjì máa fà kó máa tóra ìjì máa dùn kó máa bọ̀ yẹn báyìí ni mo sọ lórúkọ Jésù òpídẹ́sì a máa bọ̀ ìdáná mọ̀síjọ́ lọ́ọ́ fi ọkẹ́ balẹ̀ o ẹni yìí wọ́n ní kí n sọ fún ọ gbogbo ohun tó ń dánwọ́ lè kò sílẹ̀ tó wọ̀ ìgbìyànjú wa bọ́ sórí asán ìjì ni
2: ìjì
1: ìjì ni òpídẹ́sì
2: ìdá
1: ní mọ̀ jùlọ
2: ìjì
1: náà ń pè ní ìjì
2: ìjì
1: ni ọwọ́ afẹ́fẹ́ tó ń ṣiṣẹ́ òdì
2: ọwọ́ afẹ́fẹ́
1: ọlọ́run dáfẹ́fẹ́ káfẹ́fẹ́ lè máa fẹ́ sí wa kára má bàa ní ènìyàn àmọ́ níbi tó bá ti di ìjì ó máa bẹ̀rẹ̀ iṣẹ́ òdì ni ìjì kì í ṣiṣẹ́ rere kan bí ò ṣe òdì báyìí ni mo sọ gbogbo ẹni tí ìjì sanwó òdì sí nàyà ìkàbóríà lónìí ìṣẹ́gundé jẹ́rìsà bí ìjì bá bẹ̀rẹ̀ tó ṣe ọwọ́ òdì nọmba wán tìrẹ tó bá gbàrin ilé kọjá a ṣe orí ilé dànù
2: dànù
1: olùdámọ̀ ọ̀pọ̀lọpọ̀ ilé tọwọ́ ìjì bá wọnú òdò nígbà tí ọba máa dábàá ẹ kẹrìí pé ọ̀pọ̀lọpọ̀ ilé náà ti ṣí pàlọ́ ẹ wọ́n ti ṣírù fẹ̀dànù ìjì ló ṣọwọ́ òdì yẹn ẹ wá gbọ́sà ìjì tó ń ṣọwọ́ òdì yẹn ẹ̀mí mọ́pá lẹ́nu yẹn tó àṣírí kan
2: fún ọ
1: a fi ìjì tó wé pàlọ́ wé ìjì tó ṣí olórí ilé dànù ẹ rí balẹ̀ ilé mi ìjì ti jà ó ti gbé kúrò lórí
2: ilé
1: ìjì máa ń jà tó máa ń gbé okùnrin kúrò nílé àwa anílé tó dáa lọmọ tó dáa ìjì obìnrin ló máa jà obìnrin yẹn wá gbé sọdọ
2: a
1: lọ máa fẹun tí ò yẹ kó
2: tẹ
1: a lọ máa jẹun tí ò yẹ kó
2: jẹ
1: máa kìyàwó ẹ wá sọdọ mi sometimes nígbà tó bẹ̀rẹ̀ ẹ tó dáàdi ẹni tí ó tó ń lé gbọ́ ọkọ lọ́wọ́ everything ló bẹ̀rẹ̀ pé ó ń ṣe ìpè yẹn dípẹ́ kẹlẹ́ ní okùnrin yẹn mo wá wò títí mo níjà gbọ̀dùà èmi máa sọ pé tó ọba dọ́dọ̀ wòlíì ìwọ kọ́ ló máa sọ ohun tó ń ṣe
2: ẹ
1: ẹ̀mí mọ́ báyìí
2: ló
1: máa tú àṣírí ogun
2: ẹ
1: bí obìnrin yẹn ṣe wọnú program mo ní madam mo ní jìkan ti jà nílé yìí ó ti gbọ́ ọkọ yín jìnnà olóbìnrin tí ò tó nǹkan nì mo ní jẹ́ agbọ̀dùà nígbà tá a gbọ̀dùà mo rí wípé ìjì ló gbókùnrin yẹn lọ
2: ìjì
1: mo ní mo ń sọ fún ẹlẹ́ ẹ̀kọ́ ó kàn ń ṣègbè lókùnrin lórí ibi tó bá rẹ̀ kò wú ìjì ló ń jà
2: ìjì
1: dẹ́dẹ́ má dá lóhùn ó ti fẹ́ràn obìnrin tẹ́lẹ̀ ó ti máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kò kàn jẹ́ ó máa ń ṣe díẹ̀díẹ̀ ni eléyìí ló ti wàá bọ́ báyìí ó wàá fi lélẹ̀ pàápàá kò fáwọn ọmọ lówó mọ́ kò fún olówó mọ́ kò ṣe kankan ìjì ni nígbà tá a bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àdúrà nígbà tí ọlọ́run máa darí okùnrin wálé ẹkú kíkọ òrùn
2: sùn
1: ó lóun ló mọ bí ní àjò yẹn ṣe rí ọwọ́ àṣẹ àti agbára la fi tu sílẹ̀ ní ìjì yẹn fi dákẹ́ ẹni tó wá di ọ̀rọ̀ gan ẹni parí iṣẹ́ àtẹni tó parí iṣẹ́ wọ́n jìjọ ká bàmọ́ mọ́ gbòdúà tani ìjì ti gbọ́kọ̀ ẹ̀ lọ tani ìjì ti gbéyàwó ẹ̀ lọ tani ìjì ti gbọ́ ọmọ lọ́wọ́ ẹ̀ o mú mi rántí wúmọ̀ yẹn mo sọ ẹ̀mí mọ́ dìde mọ́mọ́ yẹn ọmọ náà ń lò fún
2: ọmọ náà
1: kàn àwọn ọmọ kàn déédéé gbàgbé ẹ ṣẹwàá léyìí tó dùn mí dùn ni pé eléyìí tó rí ṣe tí ogun wọn dààmú lé lórí wípé a wá máa ran àwọn tó kù lọwọ òun náà lọwọ sí obìnrin ló kàn gbé lọ kò tí ẹ fẹ gbọ tìyá mọ káwọn àbúrò bá lọ bàbá ẹ kò tí ẹ fẹ gbọ tí wọn èpè bí ìbínú ló fi lé wọn kàn fi ayé òun sílẹ wọn ti sọ fún pa àwọn ẹbí ní ìṣòro wọn ti sọ fún pa àwọn àbúrò lọ táwọn wọn sọ pé ìyá àwọn ni àjẹ ìjì ló dẹ jà o mo sọ àwọn kan náà ń báṣòro yẹn pàdé ìjì yẹn tán in the name of Jesus jẹ́rí ìjì nígbà mìíràn sà kò ní gbé olórí ilé lọ ohun tó lè dùn wọ́n jù ló máa ń gbé lọ
2: ohun tó lè dùn wọ́n jù
1: bẹ́ẹ̀ ni a kàn gbé lọ a bàjẹ́ jẹ́rí ìjì mi wà sà kò ní gbé ilé awo ilé lérí ohun tó dá.

0: Abu
1: Baje, Abu Baje, in the name of Jesus.
0: Amen.
1: Cherry Ijiman Daokonu. O no fi di fast in the belly. Awon me Jesus Christ. O di baye. Won ni Jesus gori oke lo.
0: O gori oke lo.
1: Ni Jesus to pada de. Awon meji omo yin ti wole sinu oko. Won de tin tesi wadu. Nigba ti won ma da ni meji ni Iji ba sowo di se oko. Oko ti fe doju de. Mommy, Iji ja o. O lo mura si. Mommy e mo pe itekun ni sa. Omo te yen jiya le lori.
0: Itekun.
1: Ah. To just go to your care jere.
0: Kabiyesi.
1: Ni wa fi jigba lo wa. Lo mo se wa mo yin laje daddy e wa la te se lori omo
0: wa la po
1: bi pe ri kankan mo ma fi jise ise mo fi ma nja yan
0: eh
1: awa ti fi ya se wa la se wa la se wa la akoko to ye ko jere se yan idamu ni o tun ba n ta
0: nbe kabiyesi
1: iji ma nja yan to je wi pe gbogbo nkan to do wole ko ni sa se yori kankan
0: kabiyesi
1: nigba to fe fi jigbe se ja family
0: kan
1: ilu oyinbo na fi lo omo
0: won
1: total je ni documentation at everything sugbon nigba to ya. Oh my God, ti aye lowo si oro
0: won.
1: Omo yen, o won lo de John Kennedy ni America bayi. Won de da pada si
0: Nigeria. Ah, kabiyesi.
1: Lai sese kankan. Won ri esun kan. Won lo ju enikan. Won no fura si ko le enikan. Sugbon fingerprint ki se teni yen. Won lo ju eni. Won lo lagbo gbon kan. Won da pada. Lati gba yen, igbesi otun, igbesi osi. Won papo. Won na fi omo yen. O pada de, o ru gbese de, o ru aisan de, o ru idamu de. Gbogbo ba foju ko. Oluwa de ni gbadu afọ. Ya ka bori akasa a igbe tete eyan gbe ti je aye fin don eni ha ni gbe
0: ni
1: mu eni kan wa sodo mi di oda ta o ni loyibo na lo lo ni ba na mu loju eni o ni won suspect e o ni ro pe o gbe gbogbo
0: ro
1: nigba to ma se gbo check it aisan lo gbe wale ha iji ti eni yen home aisan ya patan o to ba se pe olorun mommy o la se fe gbadua daddy a fe gbadua oluwa so ni show ri to nbo ni ojo thursday yi thursday ose na ni thursday eleyi ni oluwa ni gbo eni ti jinja eni ti jinja iye eni ti jinja ise eni ti jinja omo eni ti jinja agbo ara e
0: wa
1: ni ka gbogbo si adua
0: igbesi adua
1: to ni agbara ha gbogbo si adua
0: to lagbara.
1: Oh my God. Ni 2006 ni elelu
0: elelu
1: ni alakia
0: alakia
1: 2006 ni elelu ni alakia ni be farmers pure water
0: eh
1: ibi kan wa ti an lo ngba o ko ju sile iya aladi ye iya jesa awon to ba wa ni bad mo ti juwe be fun yin won gbe obirin kan wa iyawo pastor ni iyawo pastor da blood ni beni church da blood
0: da blood
1: won gbe o ti ku tan hey gbogbo je ti yin soke gbogbo ese ti tutu de gbaya nigba ti won rude oni mo se duwe keye yen le mo bi ti mo so nigba ton wo obirin de ale patapata ni
0: ale patapata
1: mi mi o si mo
0: o si mo
1: o ba everybody
0: lo ti lo lara
1: mi awon woli nigba ta gbadura tan oluwa ni lo mu ororo bye bye oni ki fun eni ti o le oko e atawon to wa nbe ni won force enu e la o mo se duwe bi to ti sele
0: kabiyesi
1: aba force enu a fi si won ti owo bo ni awon ko le wole si a fi ra orira ese nigba to ma to seju bi mele obirin ye bi jade o se bi o bi jade agbo ara bere si se pada o dide
0: o dide
1: my God lawo yan ba bere si de won mo so pe elelu elelu alakia ni badan bi ni lawo yan ba bere si wa wala wa jesu ni ororo ororo 1 liter pere ni ni dupe ijoba mi kan si e ba mi kan si mo ba gbe ororo pamo mo ba bu die pamo mo bu sinu gogoya ibi mo tin toju mi ori mo awon eru ta park nigba yen ta kan jump si bi kan nigba ta ti kodi oluwo hey mo wa wa kankan ni mo kan ororo yin nibe jesu ororo yin le ororo ti a fi mo yodu gbadu asi ti mo ma nlo leko emi yen wa so pe kan ororo sinu awon ororo ko fa awon eyan mo ba kan ororo yen o mo ba fun eyan pataki pataki awon eyan mo ro awon eyan to wa ni jo tangbe ni yẹni bábẹ̀rẹ̀ sí sọ pé mo ni mo ti kan mo wá ṣe àlàyé ọdún tó ti wà lọ́wọ́ mi kó tó di mo pé mo lò ní ẹlẹ́nu alákẹ́ ní 2006 àwọn èèyàn tó ń gbọ́ máa ṣe rí yé ẹ̀mí mo wá lìdí mi ó yà fún àwọn èèyàn kan lò mo tún fún wọn lò ẹ̀rí tún jáde ibẹ̀ ni ẹ̀mí mi ti ní kí n dà sínú òróró mo wá dìsẹ́ẹ̀dì pé òróró yìí o mo fẹ́ ta 20,000 lọ́wọ́ ni rárá fún àwọn ènìyàn díẹ̀ ká àwọn kan wà wọn ṣe aláìní àwọn kan wà wọn wọn jẹun ṣẹkù débi tí wọn àlà àwọn kan wà wọn rí orí ọfẹ gbà débi tán lè yọ 20,000 olúwa ni mo iṣẹ́ òun lele àwọn 100 yà kọ́kọ́ tí tó bá kọ́kọ́ dé òórò tí mo mix yẹn kí fún ọ ní orúkọ òun
2: náà
1: ye my god àwọn tó wá sí thanksgiving wọ́n dẹ̀ rí àwọn èèyàn ńláńláńlá tó wá
2: tó
1: fún mi lọ́rẹ̀
2: olúwa
1: ti ṣe bóun ló wà nídìí
2: ẹ
1: kémi náà ṣe ìrànlọ́ 100
2: ni
1: òun ló fi jẹ́ wípé lóòótọ́ mi ò yí padà irọ́ òun lè kí n fún ni lóòrú ọ̀fẹ́ ṣùgbọ́n torí olúwa ti kọ́ bẹ́ẹ̀ 100 péré náà ni màá pín 100 yẹn náà péré ni ọgọ́rùn-ún ní ọjọ́ 90 Thursday yìí náà ni o Thursday on the 10 yìí tí mo sọ yẹn léyìn náà ni o àwọn 40 péré tó bá kọ́kọ́ dé lágbo ọba tó láyé àtọrun
2: máa
1: fún olóró yẹn
2: lọ́fẹ̀ẹ́
1: òróró yìí ṣe ohun téèyàn fi ń ṣeré that's why àwọn tó bá wà ní abẹ́kúta lágbo ọba tó láyé àtọrun lọ́jọ́ Tuesday tó bọ̀ màá fáwọn náà ni 20 20 tó bá kọ́kọ́ dé
2: ogún
1: tó bá di ọjọ́ Monday
2: ọjọ́ ajé Monday
1: ọjọ́ Monday àwọn 20 tó bá kọ́kọ́ dé ní sango ọ̀tà màá fáwọn náà ni 20 péré tó bá wá di ọjọ́ Wednesday àwọn 20 tó bá kọ́kọ́ dé ní Sagan ní under Sabo Bridge màá fáwọn náà ni 20
2: ogún again
1: ó jẹ 100 àwọn kẹ́rí bàbá kí ni ó wá ṣẹlẹ̀ àwọn tó kù máa rà ní gbogbo ọba tó láyé àtọ 20,000 náà ni ẹ wo sà nígbà tí obìnrin yẹn dìde ó ròyìn ibi tó ti bá dé olúwa sọ jẹ́ kí n mọ̀ wípé ìjì ikú òjijì ló fẹ́ jà lé wọn
2: ikú òjijì
1: oh my god ó fẹ́ pa ọkọ ó fẹ́ pààyà ọkọ padà kú lóòótọ́ o ṣùgbọ́n ìyàwó ṣe díẹ̀ after so many bí ọdún mẹ́wàá obìnrin yẹn ṣẹ̀kù mo sọ ìjì tó ń jà tó fẹ́ pa ọmọ mẹ́ lọ́wọ́ ìjì tó ń jà tó fẹ́ pa ìyá mẹ́ lórí ìjì tó ń jà tó fẹ́ pa ọkọ mẹ́ lórí ìjì tó ń jà tó fẹ́ pa àwọn afurawa ìjì tó ń jà tó fẹ́ da iṣẹ́ wa lọ ìjì tó ń jà tó fẹ́ da ilé wa lọ ìjì tó ń jà tó fẹ́ siwá sínú ìgbésí lónìí ẹ̀mí mímọ́ pe omi pa àṣẹpálẹ́nu pa in the name of Jesus ìwọ ni kò múra ṣe iná jọ Thursday yìí Thursday on the 10th yìí ni nínú oṣù oní ti September wáyé Thursday èyí gẹ́gẹ́gẹ́ ni o Thursday on the 10th eléyìí Thursday eléyìí gẹ́gẹ́ ha gbogbo ẹni bá wá wọn rí ànúgbà
2: wọn rí ànúgbà
1: nínú gbogbo àwọn tó bá wà yẹn a máa fún olómi ibùdó agbá yẹn ọ̀fẹ́ ni gbogbo èèyàn ni yẹn gbogbo èèyàn ni o àmọ́ èèyàn 40 tó bá kọ́kọ́ nínú máa gbà kí ṣòro yẹn ẹ wá gbọ́ mi sà
2: gbogbo
1: àwọn tó bá dé náà máa jẹun
2: ọ̀fẹ́
1: ha wọn á tún jẹun
2: wọn á
1: tún jẹ àsun lágbo ọba tó láyé àjọ àwọn tó bá tún wá a tún máa rà náà tí wọn specially fún bíborí ìjì ṣùgbọ́n 40 àkọ́kọ́ tó bá dé yẹn
2: a
1: máa fún òróró yẹn a ní ìta fún wọn ṣùgbọ́n gbogbo èèyàn tó bá wá ń dé tó bá nílò òróró
2: yẹn
1: tó ní 20,000 a fún ẹnìkan ní owó tó bẹ̀ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ bí àwọn tó bá lò ó bí àwọn tó wà ní ẹlẹ́lu alákíá ní 2006 níwájú ilé ìyá àjẹsà oh my god kẹ sọ pé ìyàwó pásítọ̀ tó wà ní church babada block ẹtí ọlọ́run jí oh my god lẹ́yìn ìgbà yẹn àwọn tí ọ̀fà wà lára wọn àwọn oríṣiríṣi ọ̀nà ni wọ́n ń lò sí.
3: ẹnu àmì sọ orúkọ yín àti ibi tí ẹ ti wá súnmọ́ bíbá yìí ẹ̀súnmọ́ bíbá yìí orúkọ yín àti ibi tí ẹ ti wá gan àti ohun tọ́lọ́run àtàwọn àtàsí ṣe fún yín ẹ sọ̀rọ̀ sókè.
4: èmi ni mrs mustapha mo wá láti ọ̀fà garage ní oṣù tó kọjá mo wá síbí
3: wàbí lóṣù tó kọjá
4: nínú
3: program tá a ṣe ní
4: oṣù tó kọjá yes mo tiẹ̀ pé morning because me ní big phone láti fi ṣe nígbà tán ṣe tán so ìgbà tí mo dé ọ̀dọ̀ wọn wá ní ká kí n lọ ra omi àti òróró wọ́n sì wọ́n fi ṣe iṣẹ́ fún mi mo sì gba àdúrà sí so ẹsẹ̀ ni wọ́n complain fún mi pé ẹsẹ̀ yẹn ọ̀hún fẹ́ fi dààmú ọlọ́ta mi ṣùgbọ́n ìgbà tí
3: ṣé ẹsẹ̀ yẹn kàn dùn
4: bẹ́ẹ̀ because tí n bá rìn láti bí láti junction débí máa gbọ́kadà padà dùn.
3: ní tẹ̀bá rìn ìgbà yẹn níwájú ọlọ́run àti ẹ̀ta gbọ́dọ̀ pé jẹ́rìí
4: ètò
3: èmi ò ń gbà èrí èké ẹ̀gbẹ́ gbẹ́ ìdáni èmi ń gbà èrí èké lọ́dọ̀ tèmi o.
4: ìgbà tí mo wà lo omi yẹn tí wọ́n ní kí n ká ṣe prayers tán mo lo fún ọjọ́ méjì ọjọ́ kejì tí mo bá rìn láti ilé ọ̀dọ̀ mi sí bowers tí mo máa ń bọ̀ máa gbọ̀n ọ̀kadà délé mi.
3: lẹ́nu bí síbẹ̀ yẹn
4: bẹ́ẹ̀ni
3: lẹ́kùnkọ̀ kadà
4: bẹ́ẹ̀ni because máa máa fi pains yẹn so ìgbà tí mo wà lómi yẹn tán ọjọ́ tí mo parí omi yẹn mo jáde mo fẹ́ lọ sí bank mo rì dé bowers mo ń padà bọ̀ mo rìn padà wá lédè àwọn àbúrò mi kan wá wá mi wá láti wá kí mi mo wá ní kí n sìn wọ́n kàn fi lọ́wọ́ kọ̀ mo láti rìn padà rìn padà ní ọjọ́ ẹ̀mẹ́rin ní ọjọ́
3: yẹn nìkan
4: tí mi ò tó bẹ́ẹ̀
3: tẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ tẹ́lẹ̀ níwájú ọlọ́run àti
4: èmi ọ̀ bẹ́ẹ̀ ni mo máa fi pains yẹn ni even mo ti sọ fún mọ̀mọ́ tá a jọ wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa pé mo rí ìyanu ọlọ́run ní oṣù tá a wá
3: lórí pé ẹ̀kọ́ omi àtúrò àtàmátàsí àti àjọ àtẹgbẹ́
4: bẹ́ẹ̀ ni nínú program tí mo gbọ́ mo pe mami gan pe nkan bayi bayi ti mo ri ni leyin igba ti mo lo mi ti won fun asta se prayers mo dupe lowo olorun tori mo ri gbigbadura lowo yin olorun o ni lowo olorun atamata olorun o ni ba ise eyin je o si ni ni fomo se se e ni fire se se olorun o tun bo ma gbe yin lowo se ko ise olorun ti padi olorun o ma gbe
2: amen
1: en mo to sabi se
5: inu ji mo
1: so ti ni igba te de bi ki le sakesi
5: but lowo igba ti mo ti de bi laaro yi itura ti itura de si mi ni ago ara sori nkan kan ti mo sakesi lowo igba ti mo de bi bayi laaro yi to ba ti to bi ago mejo aro ti mi bayi ti jeun gugbara mi
1: o ma
5: to ba ti to bi ago mejo aro ti mi bayi ti jeun gugbara mi o ma gbon sisi but ni ataro ti mo ti kese bo bi leyin omi irapada ta nse mu yen mi ti je ni ti mo de
1: lago so ba
2: after one.
5: Mo wa okay. Agbara.
1: So ta ba jeun tele ti ago mejo laaro ni roru.
5: Mama gbo.
1: E ma gbon.
5: Ara mi o ni lele.
1: So e ba mi kan si ago mejo, mesan, mewa, mokanla, mejila, ago kan o ti koja. Wakati mefa ti tele. Ara yin o de ti gbon. E de wa okay bye.
5: Agbara mi ni itura. Agbara mi ni itura. Inu mi gan sentu yato.
1: Ni se se debile ni wa ju Olorun
5: ati eyan
1: to gbono ko je
5: ni gba kokko ti mo
1: ko debile ni
5: beni
1: tori mi o gba ere eke o
5: tori ni ojo ana ko ri be daji ni ojo ana mo pe mommy mo ni se isin wa ni eni Friday mommy nda mi lohun pe isin wa won ni bo la tin bo mo ni lateru wa mo ni igbagbo sodo Olorun wi pe kin to wo Ibadan yi ni ana ara ni ota mi debi wi pe omo ti mo wa ba gan mo wi pe ara ni mi be ni awon igba ti mo kese bo bi yi ni aro yi mo ri pe itura je ago ara yi Olorun ori oke yi ko wa tun bo ba mi se
1: mo so won kan bere pe bawo ni ori so ye ah ijile ninu ijile e se wo ijile ninu ijile e se wo ijile Olorun lo je
5: be
1: edidi ni
5: ko si ron be
1: eri awon wo
5: ni
1: agbara Olorun wa gbadun Olorun
5: kilo
6: mo ma ti mo wa ri yin e wa fun mi ni omi meta ati ororo e wa da po fun mi eni ki lo mule kan na mo wa dele omo mi ni a se bo ni ta mule kan na mo ni bo mo se fe mu gugu e le kan na ba pe ah mo no de mo no da mo se ko gugu e niyan mo ba mu ma tutun do do tun jagbe mo mi mo ba mu mo ma ti ma ya ni wa ri pe gugu ara mi ma tutun wa le mo wa so fun mi mo ma ti njira mo ní gbogbo tó ń mọ àwọn obìnrin yẹn máa ti lọ ẹsẹ mi bọ pàápàá mi ò lè ṣe báyìí pé láti dìde báyìí irọ́ ni kò sí mi ò lè bẹ̀rẹ̀ rárá mo máa ti amọ́ náírà mi máa ti dìde
1: ní ìsọ tára fi òdi ọ̀hún ti pàrà kan yín lórí omi mẹ́ta àti òróró.
6: ó ní mo ti ń yíra mo ní bẹ́ẹ̀ ni tó má tó wá ya tẹ́tún wá ní ẹ̀ ń bọ̀ ń bẹ̀ yẹn ìjọ náà ló dà pé ẹ̀wà èmi àti ẹ̀wà ó ní mà tẹ̀lé mi lọ ṣùgbọ́n gẹ́rẹ́ tó dé ibẹ̀ ńjọ ti ẹ̀wà wá bẹ́ẹ̀ ṣe débẹ̀ yẹn báyìí lẹ fọwọ́ kàn lẹ bá sọ̀rọ̀ ẹni màrí lẹ́yìn
1: ẹ̀ tàbá ṣe
6: bẹ́ẹ̀ ni ṣá
1: ori to ba lodo o ni wo kan lo ye ko so to ba
2: ma to na wa gbo be se ba so lodo de gogo papa nkan se kokko so fun yen o kokko je ki inu edun o ni mommy mi o ni ah o le gbo nkan ti daddy yen so mo ni nkan ta ma ti so na ni ko tele mo ni mi ko ni ma se ise o ba ni so ko so bi ta sha ti bere rin ajo yen ni yen pelu emi ati e bo se wa si ibe ni olodun de sise olodun je ra re ninu aye e ni se pe kini won to ko ni oko ṣùgbọ́n ọlọ́run ṣiṣẹ́ tó dájú dúró tí wọ́n ní lọ́ṣẹ́ nǹkan báyìí ọmọ yóò dẹ̀ ṣe ṣùgbọ́n ọlọ́run wá jẹ́ rárá nínú ayé ẹ̀ gbogbo nǹkan tó ń sọ pé kò lè rí ṣe kò lè dúró lé ọkọ kò lè jókòó lé ọkọ ṣùgbọ́n ọlọ́run jẹ́ rárá ó tún wá bímọ ní ibi ibẹ̀ náà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé kò dí òkú mi ò wá tì mo tún ló tún bí ọmọ ọmọ ọlọ́run mo tún gbé jó yẹn torí mà tó wá sí ilé ní ètò wá ṣe nǹkan yìí mú wá ní a gbọ́dọ̀ jẹ́ ọ̀dọ̀ àwọn dájì o mo torí pé àti ìlọ dúpẹ́ ní ọ̀dọ̀ àwọn dájì so mo ló gbọ́dọ̀ gbé ọmọ wa láti wá fi dúpẹ́ lọ́dọ̀ àwọn dájì ká lè mọ orí olúwa
1: tó máa ṣẹlẹ̀ ní tọ́sí àwọn tó bá tètè dé wọ́n á láǹfààní àti rí mi bí wòlíì èmi dẹ̀ máa ń sọ wípé tó bá dọ́dọ̀
7: òwòlíì
1: ìwọ kan ló sọ tó bá
7: rí
1: ẹ̀mí mọ́ ní o máa tú àṣírí
7: ogun rẹ̀
1: oh my god wàá rí wípé ohun tó ń pè lógun yẹn kò jẹ́ nǹkan kan
7: ẹ
1: wá gbé eléyìí o ní alẹ́ yẹn a tún wá fi yín yín ọlọ́run sí praise night náà ni ó ti jẹ́ prophetic night ni power night
7: ni
1: gbogbo ẹni táyé dí lọ́wọ́ ẹni tí jì ń já ó ń ṣoge nínú ìjì ó mọ̀ pé ìjì fẹ́ pa ọ́rẹ́ ni
7: ó gbé
1: ìjì yẹn lónìí ẹ̀ mọ́ bá wí ìjì làwọn ọkọ̀ akọ̀wé ló ní ẹgbẹ́ ti bí mẹ́fà ó ń fẹsẹ̀ gba títí ìjì làwọn ọmọ bíi àwọn ẹgbẹ́ ti bí mẹ́rin ogun màdíámàdíá ló ń parí ìjì gánà ẹgbẹ́ ti máa kọ́lé kọ́ mara mọ́tò
7: kéèyàn
1: mọ́mọ́ bí tó ń bá ní àjò lọ sàtúkẹ́tì tọ́mọ yẹn gbé dání kò sí ìkẹta ẹ̀yẹ́ bí ẹ múra apáàdé ní ṣòro
7: yẹn
1: gbogbo àkọ́bí pátápátá
7: ló
1: ní kéèyàn ní ẹ̀tì yín ohun tó mú kéèyàn ṣẹ́rú àbúrò lórúkọ jésù ògùn yìí ò ní jà ìjì burúkú ni tó gba àkọ́bí mo fẹ́ rí
7: ẹ
1: gbogbo ìyá àkọ́bí mo fẹ́ rí
7: ẹ
1: gbogbo àwọn tó jẹ́ ìjìrẹ́ ọmọ ìbejì mo fẹ́ rí
7: yín
1: gbogbo àwọn tó ń jádúró mo fẹ́ rí yín oh my god máa ní ìtàn àwọn èèyàn ṣùgbọ́n àwọn fọ́tì àkọ́kọ́ yẹn ni màá fún lákànṣe
7: orí
1: yẹn ibo ló ń bọ̀ ibùdó agbára àánú
7: àtàmátàsí
1: ibùdó agbára àánú ìwọ́rò ló ti máa wọkọ̀ olúwo wà á ti máa rọ́kọ̀ tó ń pe olúwo olúwo wọkọ̀ olúwo ní kẹjẹ sí olúwo junction
7: olúwo junction
1: ìwọ́rò sí olúwo junction tó bá ti wá lólúwo junction gòkè sókè kò ní àtàmátàsí
7: ló lọ àtàmátàsí
1: ìwọ́rò sí olúwo junction
7: ìwọ́rò sí olúwo junction
1: olúwo junction sí àtàmátàsí ìṣọ́ òru ni o
7: ọjọ́
1: wẹ́lẹ̀ ó máa lágbà jù gbogbo ẹni tẹ́ ń bọ̀ látọ̀nà ìkírè gbọ̀ngá gbogbo ẹni tẹ́ ń bọ̀ látọ̀nà èkó yí ẹ ń bọ̀ láti ọ̀nà bẹ̀ ọkọ̀ tó bá ṣáà ti gbé ọ ní kó jẹ́ sí olúwo junction
7: olúwo junction
1: olúwo junction tó bá jẹ́ olúwo junction ìwọ gòkè sókè
7: gòkè
1: sókè níbi ẹgbẹ́ pharmacy kò ní ọ̀kadà máa gbẹ̀bọ̀ látàmátàsí
7: àtàmátàsí
1: ìwọ́rò sí olúwo junction olúwo junction sí àtàmátàsí.
8: máa fi ọwọ́ gba bíi tó ń lu ẹ̀ máa fọwọ́ gba bíi tó ń lu ẹ̀ báyìí a máa pọ orúkọ jésù ní ẹ̀mẹ́ta ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ jésù lẹ́ẹ̀kan a ní ọlọ́run àtàmátàsí wò mí sàn máa sàn pa mí là máa là. Àwọn àti àṣẹjáde ní orúkọ Jésù Kristi ti Nàìjíríà nínú àìsàn tí ọ̀tá bíi ọmọ rẹ̀ ó yá gbá ìtúsílẹ̀ bíbẹ̀ lè sọ pé nípa ìmọ̀ àlàáfíà tó bẹ̀rẹ̀ ó ní amú aláàdá tó bá jẹ́ bẹ̀ nínú ẹ̀sìn tó fi ìdí ọ̀yìn àìsàn blood pressure yìí àìsàn diabetes yìí àìsàn cancer yìí àìsàn kidney problem yìí àìsàn liver problem yìí lórúkọ ti ó yá gbá ìwòsàn ó yẹ bẹ́ẹ̀rẹ̀ sọ́jà ìgbàlódé jésù olúwa lórí àṣẹjáde ní orúkọ jésù ó yẹ bẹ́ẹ̀rẹ̀ sọ́fàgbọ́ta wàlẹ́rì yàjílẹ́jílẹ́jílẹ́jílẹ́ tọ́lọ́fẹ́ ìjọba àjílẹ́jílẹ́jílẹ́ bàyáàdà kábà máa rí akẹ́sẹ́ bẹ́ẹ̀ kádàlíà ó yẹ jésù lẹ́sẹ̀ yẹn lórúkọ jésù ẹsẹ̀ ó yẹ lè ìjọba ìjọ ẹsẹ̀ yẹn dáadáa ìgbà máa nìbọn tó bá ti nígbàgbọ lórúkọ jésù ó yẹ gbé ìwòsàn gbá ìtúsílẹ àṣẹ tí mo bá jésù olúwa wa.
1: ìwọ ganan lẹ rí kan báyìí o mo fẹ gbẹ ẹrí tiẹ báyìí mo fẹ gbẹ.
9: ẹ̀rí tí mo rí ni wípé ìjọ tí mo fẹ́ mú kọ́kọ́ gbọ́ program àti ní máa ń gbọ́ ọ ti fẹ́ parí program ibi kọ́ pé nọ́mbà pé ká ṣe ìtọrẹ àánú account number lọ sọ ká pé bọ̀ kò sí lọ́wọ́ mi jẹ́ mú láti ṣe ₦1,000 sínú account yẹn mo wá jáde mo lọ bí ṣe ń join ẹni ẹ̀dẹ̀ ti jẹ́ mi lọ́wọ́ láti bí 5 years 6 years 07 so mo máa bẹ̀rẹ̀ ìwé ọ̀kadà fún ẹ̀kọ́kọ́ rin mo ní mi sọ mo ń jẹ́ kìpẹ́ nígbà jọ before yesterday, yes, the same just me, each one, yes, with the better dollar.
1: I'm not going to my friend number to my sweaty. And you, Bobania, or only my Mosope, or Fashilapun, I yell rode, for I'm waiting a major calendar. Aya lu ore ti won papa de ri ni aya lu ore ti o sele ri ni aya lu iyalu to joje oye eniyan lo mura leni gbogbo eyan oluwa so pe awon meje yen awon to tin sori atawon to tun fe sori eni ni oluwa ni eni meje akoko to ba koko fi ore eru bo ranse leni o iwe jo anu ore karun oni wa ti angeli ba di basiro mi oni eni to ba koko bo sinu re arun karun to ko ma je yo de kuro nbe won ni to ba ka meje wa tu meje ka egbo sa eni meje akoko to ba koko fi ore eru bo ranse oluwa ni o fe se ga ajalu iyanu ojiji kan ajalu ore nla kan iyanu ti o se fe nu royin tan kan to ni agbara fun awon meje akoko yen ni gbogbo en lo ba rubo leni sugba awon meje akoko yen ma de mu kan ti duro lori oro won. Oh my God! In the name of Jesus.
7: Amen.
1: Obeyan. Oh, if you are a madamu, a didier than a share. Bo, oh, the shela ray. Oh, first and then wa. Oh, first and then. Oh my God! Oh, the first edge. And bo, ati I want to run it up alone. 8,800. Be a didifo. Obu, I want one shela ray. Oh, don't pay. And by your major cocoa, your young friend, your account number. Come when you made your coconut. I can number two of your rubber, let's see. At already, dear to my dear, to a facility, consul UBA. UBA, new. Oh, yeah. 10 2 4 24 77 50 80
7: 80
1: UBA UBA Bole kan si 10 2 4 24 77 50 80 Christ atile ata mata se lo ma ba pade be o ni ye awon to gbagbo la fi agbara fun lati je omo Olorun atun to boruko bi megbo we bi to ba gbagbo o ri ogun Olorun bi je se so ninu we Joanu ori okankala ni e egbo o ni ti re ba gba Olorun gbo a fi di re mule ni a moto ba da wori re gbo wa de sere e wa wo yoruba gan so pe mo sere ko gbe mi o lowo kan ikan ninu ni eyin meje akoko yen eyin lo fi mo pe olorun ni kala lagbara ati pe leyin olorun olorun ni kan lokun mo so bi woli ni kia yanu ko da ni eyan meje akoko yen ati gbogbo en to ma so re rubo leni mo ni le ko
7: amen
1: gbogbo en to ma san ba de mu to ma so re je to ma so re ma je mo so so ati edidi re yen iyanu ma je in the name of Jesus.
7: Amen.
1: Go account number now. Let us see UBA 10 2 4 24 77 50 80 Oruko to mari nibe Christ atile atamata se 10 2 4 24 77 50 80 Akan number na niye bo se nda si ba ona si ogun re se o ro na
7: amen
1: phone number ko ma pe si 070 35 2 3 35 2 3 1 4 40 1 7 to ma lo ojo Thursday ola yi ni ogbogbo eyan awon 40 to ba koko de wa lanfani si oro yen oluwo lo nbo lona to gate egbedanbanu oluwo to wa lona to gate egbedanbanu kazila ti wo road ni ko je si oluwo junction to ba ti oluwo junction goke soke oliko kada ma gbe bo ni atamata si iwo road si oluwo junction si atamata si 40 eyan to ba koko de lo ma leto si oro lo ti bo oro yen eri lokan
9: a ni ku
7: ami
9: e fo ni bawo
7: odo
9: mi ni ra
7: ami
9: jesu loluwa
7: ami

ìṣòro wo ló ká ọ láyà tó wá dàbí ẹni pé ìwọ nìkan ló gba ayé dojú kọ fọkàn balẹ̀ ìpàdé májẹ̀mú kan máa ń wáyé ní gbogbo ọjọ́ kẹwàá láago mẹ́wàá àṣálẹ̀

Ibu agbara anu.

0: adupe lowo Olorun ba mi Edumare
1: ko ni baje
0: oju oni ti wa a ni ri ngbe sonu bi o se ebi oma e je ki ma se bayi dokita yen wole e ma wori yin se to re e ba nki gbogbo awon eyan
2: mo ki yin ni bi gbogbo ti e tin gbo wa ni asan ni eto Sunland Pharma ti en gbo ni ojo mejo mejo eyan ololufe eto Sunland Pharma mo ki yin pe ajinde ara na jeun a o ni ku ni antojo a o ni ku ni rewo aisan buruku ni gbe wa de logun na gbogbo awon idile ti awon isele isele si kaakiri gbogbo agbaye Olorun mo tun ni o
0: ami o
2: mo ki ile kan si pe nkan ni e ku afoju bayi to ma ti Sunland Pharma ti asan le yin oruko mi ni Adesuni Adejohn ti gbogbo eyan mo si Sunland Agbafunche
0: ah adupe e lo ma wa lori Facebook Prince Yemi Ijalaye Tes ati Isoli Olugbile won ti wa nbe ejo ete Prince Yemi Ijalaye ma wo wa nbe ma gbo wa nbe sir awon bo ni ile ise yin wa
2: a wa ni number 52 Majevita bus stop lona Adeoyun titu ni good ni ilu Akure na wa ni number 5 Oyetun Oyeyowo ni opposite Adu garage na a wa nbe
0: ẹṣeun ẹ adupe ẹ jọ mo tun be wa ayẹwo ara wa se pataki emi o ni so ju ba nlo dokita e ma binu poro e kan kan mi la e ma binu po kan la o kan la ni
2: eh ẹ ni orilede ti a wa yin ipo si okun orilede yin ta ba ni ka da wa si ona mewa awon ti o jeun re kanu ti won ni lowo won ji da manu ida meta won tun gbe igbesi aye ka fogbon lo ka manage ka so pe ida meji se wa bi ida meta yen kun si won tun bo se wa awon kan wa to je pe won la kesi awon kan wa to la kesi se re ni ti o ba gbon o ma se gbogbo nkan to ye la kokun to to ake akoko to ni awon mi tun kan gbogbo sori won ke bebe se ti nkan ba ti wa bo sori wa wa sese bebe se
0: omo yi o si ti ri owo ja aso oni bo mo ye mo
2: a ti bo sori wa wa ma so pe ki dokita ki won tete si na o ye ki a ni akiyesi to daju ni ijejo an soro kan bo opolopo lo pe mi won tori isoro awa okunrin ti a so a ti ni awon awa okunrin ṣugbọn ta lẹyin o ma sọrọ nipa ti awa okunrin ati ti awọn obinrin tori gbogbo wa la n ṣe eyin o nkan kan lo kan fi yato sira diẹ diẹ ṣugbọn o yẹ ka mọ bi ẹyọ ṣe n pelese ninu wa o yẹ ka mọ bi to ti n bẹrẹ ka de mọ bi ti o n de duro ta ba wa mọ a wa mọ bi a ṣe ma bojuto ara wa daadaa a ma asiko to yẹ ka ma momi si ati igba ti o yẹ ka ma momi a tun wa mọ ìjẹ́ pàtàkì iṣẹ́ tí kíndìnrín ń ṣe nínú ara a ti sọ̀rọ̀ nípa ìníjẹjọ pé tá a bá ní ká máa gbóríyìn fún kíndìnrín ó máa máa gba máàkì lójoojúmọ́ ni ṣùgbọ́n bó ṣe ń ṣiṣẹ́ fún wa tó kò yẹ ká wá fọwọ́ yẹpẹrẹ mu ká kàn máa mu nǹkan tó wù wá ká máa jẹ nǹkan tó wù wá ẹ jẹ́ kí n sọ̀rọ̀ díẹ̀ nípa bí èèyàn bí ó ṣe ń bẹ̀rẹ̀ tí a mọ̀ sí slate tí ó máa ń ní ìpìlẹ̀ bó ṣe ń bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ẹ́ mọ̀ pé kíndìnrín ó ń ṣe àyọ̀mọ́ tàbí àlẹ̀mọ́ bí omi ara wa ìdọ̀tí tí ó wà nínú omi bó ṣe ń lọ sí ibi tí ó yẹ kó lọ àwọn sẹ́ẹ̀lì pupa tí ó wà nínú ẹ̀jẹ̀ wa ó máa ń ṣe àyọ̀mọ́ ẹ̀ àwọn ìdọ̀tí tí ó wà nínú oúnjẹ á ṣe àyọ̀mọ́ ẹ̀ láti lè jẹ́ kí èyí tí ó máa lọ sí ilé ìgbọ̀nsẹ̀ èyí tí ó máa lọ sí ilé ẹ̀yọ́ ṣé ní tààràtà àbẹ́ẹ̀ náà ló ń lọ ni rárá a ti sọ nípa àwọn obstruction ti ní ìjẹ́jọ pé àwọn amúgbálẹ́gbẹ́ kan wà tí wọ́n jọ ń ṣiṣẹ́ àwọn amúgbálẹ́gbẹ́ yìí la wá fẹ́ máa sọ̀rọ̀ nípa àwọn onísísẹ̀ǹtẹ̀lé bí wọ́n ṣe ń lọ tí wọ́n jọ ń ranra wọn lọ́wọ́ nígbà tí kíndìnrín bá ti kó gbogbo àwọn ìdọ̀tí ẹ̀ jọ a pè kí ni kan yín ureta ṣẹ́rí ureta yìí òun ló máa gbé lọ ọ̀nà kéékèèké méjì ni ó máa ń gbà ń fa omi láti ọ̀dọ̀ kíndìnrín ìgbà tí ó bá gbé tí ọ̀dọ̀ kíndìnrín tán ló ń gbé lọ sí bladder ìyẹn àpò ilé èèyàn wa níbi tí omi máa rẹ̀ gún sí tẹ́rí ní ohun tí à ń sọ yìí ìrétà yìí ó máa ń gùn gan ó lè gùn ní ìwọ̀n bí sẹ̀ntímítà kan tàbí sí ìkàbọ̀ torí pé iṣẹ́ tòun sì ni pé láti fa omi tí ó jẹ́ ìdọ̀tí ìgbà tó bá ti wá gbé dé ilé ibi tí a mọ̀ sí àpò ibi ilé ẹ̀yọ wa kí ló wá máa ṣẹlẹ̀ níbẹ̀ á dúró fúngbà díẹ̀ kíkẹ́ sí pé á dúró síbẹ̀ gbagidi odidi ọjọ́ kan ọjọ́ méje àní fi ṣe ìrìn rárá a ń pe kinní kan ní urethra ṣẹbi urethra yìí òun náà wá fà á láti ilé gallbladder yẹn tí a mọ̀ sí àpò ilé ẹ̀yọ wa a wá fà á a gbé lọ sí ìta ní a wá gbé gba ibi tí a mọ̀ sí prostate kọjá a wá gbé lọ sí ìta so a fẹ́ sọ̀rọ̀ nípa níbo ni ìṣòro gan ti máa ń wá tá bá ní ayé nìkan ò máa lé sí ẹyọ gbogbo èèyàn a ti rò pé prostate ni ká má sì rò pé prostate ni ẹ jẹ́ kí n sọ̀rọ̀ nípa ibi tí ìṣòro ti lè wá ó lè wá níbi tí ẹyọ ti ń bọ̀ láti ọ̀dọ̀ kíndìnrín ìyẹn àkọ́kọ́ ó tún lè wá níbi tí ó ń gbé lọ ìyẹn kejì ó tún lè wá níbi tí ọ̀nà ti máa ń gbà jáde ìyẹn ẹ̀yọ wa máa ń gbà jáde àwọn ọ̀nà yẹn ni ìṣòro ti lè wá ṣe rí pé kì í ṣe prostate nìkan a ti sọ fún wa pé prostate yẹn ṣètọ̀ṣètọ̀ yẹn ó jẹ́ ẹ̀yà ara kan nínú ara ni bí gallbladder ṣe wà òun náà wà láyé ọ̀tọ̀ ṣùgbọ́n níbẹ̀ ni ẹ̀yọ wa máa ń gbà jáde tó fi máa ń ṣe àwọn iṣẹ́ tí ó bá yẹ kó ṣe ẹ jẹ́ kí n mú àpẹẹrẹ kan wá fún bí àpẹẹrẹ tí kíndìnrín bá ní ìṣòro tí a mọ̀ sí kidney disease àwọn àmì wo la ó máa rí ẹ̀yọ wa lè má jáde tó bá ń jáde díẹ̀ díẹ̀ a máa pọ́n á dàbí blood a máa pọ́n tá bá ti rí tó bá ti délé ìwòsàn tó bá ti wò ó ṣe mọ̀ pé ẹni tí ò bá mọ̀ á rò pé bóyá prostate ni ò jẹ́ kí ẹ̀yọ òun jáde dáadáa tó bá ti ń pọ́n tó dọra ń jáde díẹ̀díẹ̀ wọ́n á kọ́kọ́ ní bóyá kò wù mí tó ìgbà tí wọ́n bá wá ṣe àyẹ̀wò wọ́n á rí pé ó dàbí pé kíndìnrín ni ti fẹ́ máa ṣọṣẹ́ sílẹ̀ kí ni iṣẹ́ tí urethra ń ṣe ó lè a ti sọ pé òun ló ń fà á wá láti ọ̀dọ̀ kíndìnrín dé ilé àpò ẹ̀yọ wa àwọn nǹkan tó lè ṣàkóbá fún àkọ́kọ́ òkúta inú tá a mọ̀ sí kidney stone ó lè ṣe àkóbá fún lẹ́yìn náà blockage lè wà àwọn bí rọ̀pọ̀rọ̀pọ̀ tí ó ń dí nǹkan lọ́wọ́ ó lè má jẹ́ kí ẹ̀yọ wa jáde dáadáa ṣe rí pé ìyẹn jẹ́ ọ̀nà kejì bladder wa ń kọ́ ilé àpò ẹ̀yọ wa ìjẹ́ jẹ́ mọ̀ pé bladder yẹn náà kí ló ń ṣẹlẹ̀ sí infection máa ń ṣẹlẹ̀ sí tàbí kó jẹ́ bladder diversion tó bá ti ṣẹlẹ̀ báyìí ẹ̀yọ náà ò ní lè gbéra sọ láti jáde ẹlòmíà bẹ̀rẹ̀ sí ń tẹ òkè ikú ẹ̀ kí ẹ̀yọ yẹn lè jáde a wá máa tẹ̀ bí ìgbà tá a bá ń jà kí omi kí ó lè jáde àwọn nǹkan wọ̀nyẹn máa ń ṣẹlẹ̀ eléyìí tí a pè ní urethra yẹn òun náà ọ̀nà ẹ lè dí tọ̀nà bá dí a ní lè ṣe ẹ̀yọ dáadáa ìgbà yẹn ni wọ́n máa rí ọ̀nà tí wọ́n lè gbà láti fi fa omi jáde láti inú bladder kí wọ́n ki nǹkan tí a mọ̀ sí catheter bọ̀ ìyẹn rubber tí a fi fa ẹ̀yọ jáde láti inú ilé àpò ẹ̀yọ ká sọ pé ẹni yẹn wá lo catheter báyìí kò sọ pé bóyá ìṣòro tó nìyẹn ti lọ wọ́n kàn fi ran ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ ìyẹn ó máa ń ṣẹlẹ̀ ṣe rí ọ̀nà míì tó tún ṣẹlẹ̀ ní ti prostate náà tí a mọ̀ sí ṣètọ̀ṣètọ̀ tí prostate bá ṣe ń tóbi sí nínú ara tó ń wú sí ó lè jẹ́ àwọn nǹkan tí a ń sọ yìí lọ́wọ́ ṣe mọ̀ pé ọ̀nà kékeré la ṣe fún ààyè kékeré la ṣe fún tó wá ń tóbi tá àìsàn náà ti mu mọ́lẹ̀ tó wá ń tóbi a wá dí àwọn tí ó ń bọ̀ láti ràn lọ́wọ́ àdìlọ́wọ́ láti jẹ́ kí ẹ̀yọ jáde ohun tí a fẹ́ jẹ́ ká mọ̀ ni pé kì í ṣe gbogbo àwọn tí ò bá lè ṣe ẹ̀yọ ni a lè pè ní prostate àwọn nǹkan tí a mẹ́nu kàn yìí ó máa ń jẹ́ okùnfà fún ẹ jẹ́ kí n sọ̀rọ̀ nípa bladder díẹ̀ ṣe rí bladder yìí ó máa ń tú ẹ̀yọ síta díẹ̀ díẹ̀ ó máa ń kún gan ìyẹn jẹ́ mọ̀ pé tí bladder bá fẹ̀ bóyá àwọn iṣan tí ó gbẹ dúró ó ti níìkì ninu awon wo ti o wa o ma n tobi o de ma n kere bi omi ba se po si nbe ijeje mo pe elomi le to ilaji ki oda le kan soso nibe la ri elomi ti o ti le se yoju igun kan lo bi blada yen ba se tobi to ba se weak si ni o se ma re si ka wa so pe iyen le sele si awon obirin o le sele si okunrin to ba sele be ki lo ma se ba awon eni be ki won to lo si eyin o won ti se eyin si ra to bi pe blada yen o le ka nkan mo ra mo bi o se le ka nkan mo ra a ma ni isoro ati ifarapa lori awon ti o ba ni iru isoro be se wa bi akoko ti a ba fe lo si eyin yen a ni fe lati lo to sugbọn awon isan ti a mo si nafu yen a wa gbe iso fun ni sinu opolo pe lagbaja o fe lo si eyo o opolo na wa so fun pe ko ti to akoko o ti mo so ko ba le ye wa ka so pe a lo laarin igboro eyo wa n gbon wa a o sa le se ga si eyo saarin igboro o di gba ti a ba to debi ti a n lo ibi to ye ka si eyo la to ma si eyo ki lo so fun wa opolo àwọn olóògbé ìsọfúnni yẹn lọ àwọn náàfù tí ó wà níbi bládà ló gbé lọ sí ọpọlọ iṣẹ́ tí òun náà ṣe nìyẹn ṣùgbọ́n tó bá wá ṣẹlẹ̀ pé bládà kún jù ìrora máa wá a máa jókòó a máa ga a máa mú mọ́ra tá a bá ti lè mú mọ́ra mọ́ a fẹ́ lè ṣe èèyàn síra ẹlòmíà ni dírẹ́và tí ò bá dúró ó máa ṣe èèyàn sínú mọ́tò ẹ̀ àwọn nǹkan wọ̀nyẹn ó máa jẹ́ ìpalára fún ẹni tí ó bá ti ní tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ a máa sọ̀rọ̀ nípa ipa méjì kan tó lágbára nínú ara wa báwo ni prostate bó ló ṣe ń di cancer àti kí ni tí a lè ṣe tó bá di ọjọ́ mẹ́jọ a máa sọ.
0: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó bá di ọjọ́ mẹ́jọ a máa sọ adéjọkẹ́ akínadé wọn darapọ̀ mọ́ wa lórí facebook ó lórí akíndélé àwọn náà darapọ̀ mọ́ fàyè malinsin àwọn náà darapọ̀ mọ́ wa lórí facebook ẹ ṣe o àtẹ̀yìn tó tún kù wọ́n kí wà ń bẹ̀ sọ́lì olúgbilé ẹ ṣe wọ́n sì sí ojú òní tìyàn alájì ẹ jẹ́ ń ṣe báyìí a lè gba ìpè kan sí méjì ẹ jẹ́ kí n wò ó tẹ́ ẹ bá ní béèrè tó jọmọ ní tàn sọ lọ́wọ́ ẹ ti lè darapọ̀ prince yẹmi ìjára lórí facebook ní ẹ lọ́ máa wò wá ń bẹ̀ 09123708675 ni nọmba tó wọnú ilé iṣẹ́ ń bí 09123708675 lẹ́lẹ́ fi pè wọlé ẹ sì darapọ̀ kì í tí ìpẹ́jù prince yẹmi ìjálá lórí facebook prince yẹmi ìjálá ẹ sì darapọ̀ wọn à ń bẹ̀ káàkiri 09123708675
1: hello hello
0: da hello orúkọ yín láti bo
1: samuel bídóyè ọmọ ìyàwó ní ìdókè lọ wà
0: ojú òní tí ìyín bàbá mi kí ni ìbéèrè yín sá
1: o lagbara o o so so wede wede yi o le ile ile bayan o le bayan bi gbadan ba pa esu tele
0: o ye mi sa
1: ona bayo ni ke ma ye ka mo
0: e se sa ojo ni ti yin sa
1: god bless you
0: amen sa e se baba mi 09123708675 hello oruko yi lati bo
1: orúkọ mi ni bíi ìṣẹ́ ìdòwúkọ láti àpẹtẹ.
0: àpẹtẹ ó yà bẹ́ẹ̀ yìí sáà nípa
1: pàpọ̀. ọgbà ìgbàgbọ́rẹ̀ tí ó sọ síkáàgbọ̀ ìdòwú tì mí wọ́n fẹ́ jọ music nígbàlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbà ìgbàgbọ́rẹ̀.
0: ṣé prógáàmù tí wọ́n ń sọ lọ́wọ́ ìyá àbí.
1: ìgbàgbọ́rẹ̀
0: mi méjì àbọ̀ ní gbogbo ọjọ́ wednesday ni. ẹ ṣe ń gan sa ẹ jẹ́ kí n gba ìpè ẹyọ ẹyọ kan láàlè gbà sí ẹ jẹ́ ń gbà pé ẹyọ kan sí kí dókítà wá pe nọ́mbà wọn gbogbo tá a ti sọ yìí ó ti yẹ kí ọ̀pọ̀lọpọ̀ wá ti mọ̀ wípé dixon ẹ já gbélé káfíkásẹ̀ rẹ̀ ńlẹ̀ kí dókítà lè ráǹfààní àti pe nọ́mbà wọn oge ẹ máa múra àti gba nọ́mbà dókítà gangan àtàpèjúwe sá kí pèmí tó wọlé ṣé àwọn èèyàn lè rí yín lọ́la.
2: bẹẹni pẹlú gbọdọ
0: mo fẹ káwọn èèyàn darapọ mọ àwọn tó ń jẹrìí ni ló ṣe ń dùn mí ni ó jẹ kí n fọrọ ń bẹrẹ kì í ṣe pé àwọn tí mo kí ló ṣe pàtàkì ṣùgbọn bí wọn ṣe lọ ó jẹ nǹkan tó jẹ wípé nǹkan ti wà nú ara téèyàn ọmọ àbí kì í ṣẹlẹ bẹẹ ni sá lẹyin o ti ni so ta
2: bẹni
0: ah iwo olohun e je lo saye wo ma fi gbogbo wo je ntan o e ba ju bule ja gba ipe kankan ma dokita e ba n pe number yen ko kili adada fa won to n gbo yin won fe pe yin
2: number ti e fi le pe mi lori ero ibanisoro ni 07 0 0 0 4 6 4 6 8 7 8 7 0 0 0 4 6 4 6 8 7 8 7 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
0: Eban kwenye mba
2: elekos. 070.
0: 070.
2: 39.
0: 39.
2: 00.
0: 00.
2: 46.
0: 46.
2: 87.
0: 87. Tanwe yabafe wa mbo ni kan wa?
2: Kan wa number 52. Majevita Bosto. Blo na adio yoti tun.
0: Adio yoti tun. Nile badan. Ki wo wabe. Se wari yilo la.
2: Wabi mi
0: kwenye. Eka pe namba ya tamati kwe. Eda wan lo wabi. Oda. Eja ma lo foto se. Yi namba ye mi jala. 0867 38 38 88. 0867 38 38 88. I prince emi ijara lori Facebook oju oluwa ti de onwo emi ateyin nisin o se oju oni ti owo oluwa fi kayo Emmanuel agbogbo yin la ki e se titi ojo mejo alafia wo ni di fiafia o di jo mejo o dabo
3: what's that

0: lórúkọ tí kú gbọ́ tó sáwọ́ gbó lórúkọ tààrùn gbọ́ tó wọlẹ̀ lórúkọ tí bánú jẹ́ ohun ẹkùn ò ṣe gbọ́ tí wọ́n sì na pápá bóra lórúkọ olúwa ni làwa ń kí yín ní gbogbo ìgbà lórúkọ rẹ̀ ó ń lajú aṣẹ́gun lọ àní lórúkọ rẹ̀ ó ń láti wá lórúkọ rẹ̀ náà láti ń so ohun gbogbo ọba tó pọ̀ nípa àti agbára mímọ́ olódù ọmọ ààrẹ ọba táyé àtọ̀run bọ̀wọ̀ ọfún tí wọ́n ń fògo fún nígbà gbogbo tí wọ́n fọ́ pẹ́ fún lọ́jọ́ gbogbo àwọn àgbààgbà mẹ́rìnlélógún wọ́n fàdé wọn lélẹ̀ níwájú ìtẹ́kàn ṣoṣo wọ́n wípé olúwa ìwọ ló yẹ láti gba ògo láti gba ọlá láti gba ìyìn nítorí pé gbogbo ògo gbogbo ìyìn gbogbo ipa gbogbo agbára lọ́wọ́ rẹ ló mọ̀ wá nígbà gbogbo kò sẹ́ni tó lè bá ọpin ìwọ nìyìn ògo àtọ́ látọ́sí ọlọ́run ìwọ la gbéga ọba àwọn ọba olúwa àwọn olúwa ọba tí bá ní iwí kò ní mọ́ra arúgbó ọjọ́ elétí gbóǹgbàròyé àbẹ̀tìlú jára bí àjèrè ìwọ ní kúnlékúnde bí alàgbà lúgbó omi òkun dẹ̀dẹ̀ tẹ́rù agbóma tí ọba jọba mọ́wọ́ àjà ọlọ́run tó lọ títí láyé kánrin kéṣe ọba àwọn ọba olúwa àwọn olúwa ọba tí kú gbọ́ tórúkọ rẹ̀ ó sáwọ́ gbọ́ ọba tààrùn ń gbọ́ tó sì wọlẹ̀ nígbà gbogbo ìwọ nìyìn ogun àtọ́ láyé àwọn ọmọ yìn ọ́ torí pé ó tóbi ó sì lágbára ipá rẹ̀ ká ohun gbogbo ọwọ́ rẹ̀ ló ń gbogbo wà ìwọ ló nípa ìwọ lọ lágbára ta ni ó bí ọta ni ọba òwíjọ tọ́ bá ṣe àṣegbé ni ọlọ́run ìyanu ìwọ lò kìkì tákì arúgbó ìgbà ni ọlọ́run àwọn ọmọ ogun ìjìnlẹ̀ fi àtò fara tì bí òkè ọba tó ní kí wíwọ́wọ́ ọba tó ní kí lọ́ọ́ lọ ọba àwọn ọba olúwa àwọn olúwa àṣírí sáwájú ẹni tí ń rí àmọ́ sáwájú ẹni tí ń mọ̀ ìjìnlẹ̀ tó ju gbogbo ayé lọ ọba táyé àtọ̀run ń bọ arúgbó ìgbà ni ọlọ́run àwọn ọmọ ogun àwọn ọmọ yìn ọ́ a ó sì mọ fògo fórúkọ rẹ pé wọ́n lòun fún wa sọ lójú olúwa ìwọ lọ wà pẹ̀lú wa ní lágẹ̀lú 96.7 FM ọlọ́run ìwọ ni ìwọ ni nígbà gbogbo kò sẹ́ni tó lè ṣe àfi ìwọ ni lọ́jọ́ gbogbo ìwọ lọ́pẹ́ tọ́ sí bàbá ìwọ lọ́pẹ́ tọ́ sí olúwa tó lónìí tó lọ́jọ́ gbogbo ìwọ lọ́pẹ́ tọ́ sí.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí gbogbo ọkàn tó ń lórí ọ̀fẹ́ àti gbọ́n wa tàbí wò wá níbikíbi a kì í pẹ́ kú ilé
2: o
1: David Olatoye yẹ David Olatoye ìjálá Jésù lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ mi níhìn-ín ọlá olúwa náà ń bẹ ń bí bẹ́ẹ̀ náà ni Moses olùdarí ara ẹ̀kọ́ ètò yìí ni Samuel Akintoye ara ẹ̀kọ́ ètò yìí ni èmi ajíhìnrere Káyọ̀dé Oyèbọ̀dé yìí náà ni o èmi a máa wípé mo bégún jà mo ṣẹ́gun egungun mo bá òrìṣà jà mo lu òrìṣà mọ́lẹ̀ gba mo gbìyànjú àti bá ọlọ́run ọba jà gbangba lọ́lọ́run bá mà dá mi ò sẹ́ni ọlọ́run bàbá ti dá òṣìṣẹ́ falàgbé èmi náà kú kúkọ́ ojú olúwa ti ń bẹ lára mi ni èmi ṣe máa wípé ojú olúwa ó ń wò mí ó sì ń wò yín mo kí gbogbo ẹ̀yin ènìyàn wa nítorí pé ẹni ayé ọ̀jẹ́ ọ gbádùn ọ̀sán ju ẹni ayé gbàgbé lọ a dúpẹ́ gan gidi gbogbo ẹ̀yin tẹ̀ ń pè wá káàkiri káàkiri akíyín ẹ ṣe ẹ kú ìfọmọnìyàn ṣe nítorí wípé gbogbo bẹ́ẹ̀ ṣe ń pè wá kí ló dé àgbọ̀ yìí ọ̀tọ̀ ní tá à ń gbọ̀ àbáwọn jábò míì ni màá ní ẹ̀ jábò míì igi ló wó lùgì la fi ń yọtò kí rẹ̀ àti dúpẹ́ nítorí pé gbogbo ẹ̀ tún ti létò padà ẹ̀ tún lórí ọ̀fẹ́ láti máa gbọ́ ètò yìí ní àkókò tẹ̀ ń gbọ́ kì í ṣe ètò eléyìí nìkan náà ni ọwọ́ àfẹ́ẹ̀tì bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀yìn tẹ̀ ń pe bàbá ìrìnṣẹ́ ọlọ́run pastor Enoch fọlọ́run sọ ti the nursery náà níjọ friday tẹ́ẹ̀kì lórí ọ̀fẹ́ àgbọ̀ wọn 8:30 wọn 9:30 tẹ́ẹ̀ máa gbọ́ wọn gbogbo ẹ̀ ti padà sípò gbogbo ẹ̀yìn tẹ̀ dẹ̀ ń sọ pé new bàbá akíyìn o apostle pa alimi akíyìn lórúkọ olúwa ọlọ́run yóò máa mú yín tẹ̀síwájú reverend paul tunde toluwa ni baba lese kese ti jo Bible Way Crusaders akiyin ori asale idaji kan lati fun awon eyan ni owo wa ni eto koja loni awon opo meta na yo tun lori ofe ati gba 55,000 lati ijo Bible Way Crusaders ti oba wa Reverend Paul Tunde Toluwa ni lagbara lowo Olorun ha gbogbo eye eyan wa emi lanu kan akiwa gbogbo miran to ti dide ku loju orun ko tun ni to gbe debi ti o sun mo
2: amen
1: lagbara lowo Olorun yo ma tesiwaju ni gbogbo atajo lori ofe ati wa nbe o dabi ki o ma pari mo mo ki gbogbo eye eyan wa ni oju Oluwa ni Green Pastures ati gbogbo awon PFN Ogunbade kan ti Ogunbade center ati gbogbo yin loruko Olorun ijoba Olorun ani misi
2: amen
1: be na ni Reverend Reverend Nani e je ki pe won ni Reverend lagbara lowo Olorun mo ti baba wa ninu Oluwa Reverend baba wa ti people of faith Olaseyinde baba Olaseyinde mo ki yin o lagbara Olorun ma te waju
2: amen
1: yes tori akoko wa eyin akorin ti jo papa oko tutu mu ki yin e ku pale mo ti eto ajodun akorin yin eyin ti o waye lojo Sunday to nbo yin na ni o waye akiyin na gbara lowo Olorun Olorun yo gba ogun na gbara lowo Olorun yo lagbara pupo ju to ba di luru la ma so orun na fi akoko si la ma soro nipa e lori ofa ti bo sugbon eyin omo Olorun mo ni nkan meji pataki ti mo fe fi han wa but o da mi pa lo sodo Dixie tunu ta ba lo ta ba de ta ba pala de ma wa fi awon nkan meji kan wa ipini oro Nigeria ti mo ba so iran t'Olorun fi han mi ti mo ba so tan oru la lu ijo fi ati gbadura nipa e be na ni mo si tun fe fi nkan wa ka ba le mo sora ka si mo gbadura Enoch Oluwa Femi Adedotun God bless you ewo ta ba lo sodo Dixie tunu e ma ko nbe o awon nkan kan wa te ma gbo npa Nigeria awon kan de ma te ma gbo nipa ara wa na ka tun le ma ke sara ta ba lo ta ba de a ma te si waju God bless you
3: turning things around
4: West Midlands Open University. We are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-levels, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akron Avenue, Ikeja, in Ibadan, at White House at Dewine Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
5: 72 hours with God. agbara olorun ma role bile titi ti se yalu ninu aye oni bojipo eyo ninu ipade adura wakati mejile la adori pelu olorun ni CAC covenant of mercy aka majemu anu olorun to ma lo baba prophet abel taiwojo baba isoji ori afefe ewo to osun kesan yi ma lagbara pupo akasi ara emi o se otitun esa 43 verse 19 la korie latojo friday ojo kokala si sunday ojo keta la osun kesan odun yi 11th to 13th september 2026 lojo friday ati saturday agun mesan aro meta osun ati showru lagun mejila oru lojo sunday apade lagun mejo apo aro si mejila osun ati showru lagun mekwa le o je ironi witi witi ni mexico kilometer 18 ibadan ife expressway o se ngere ibadan ni pile ojo ifonse olohun alaye prophet abel taiwojo baba isoji ori afefe olohun ma lu atawon ifonse olohun mi oko boss wa lawon asaye ilu ati ipile kokan ti o gbe wa si pade adua ijanu re nduro di onbe o
6: ba dada emi lomode isifun ogbon
7: fonu pa ni
8: wo ore mi ko si le eko tin ti mo lo odo ni gba wale
6: so ogbon pa grace feed ni
8: nibo lo wa
6: je nja otan grace feed private school ati grace feed college ni le iwe ti gbogbo

0: méjìlélógójì.
1: Transformation.
0: Ìyípadà làkórí ìbánú yé.
1: Mo gbè ní ẹjú ẹyà máa bọ̀.
0: Ìṣó ohun tó máa wáyé lọ́jọ́ 7 September 13 lọ́dún yìí.
1: Ìyànà tó wà lé Bupa Park Filling Station.
0: Tó wà lórí Bridge War Road lálójúkọ Ajájọ Nkú.
1: Ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ Ọlọ́run kankan.
0: Àgọ́ mẹ́jọ alẹ́ ni ìṣó owó ti bẹ̀rẹ̀.
1: Ẹgbẹ̀rún méjì.
0: 2000 yẹn tó bá kọ́ dé lówó ọjọ́ yẹn máa gba oyin àti òróró tí mo ní ìmúpọ̀ látòrí òkè lọ́fẹ̀.
1: Àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ ní.
0: Láre tẹ́lẹ̀ máa tó ń ṣe.
1: Yenga Alvin.
0: Prophet Zuma.
1: Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
0: Ẹgbẹ́ 0902-520-2724.
1: Jésù Kristi rẹ̀ jẹ́ kájọ pàdé níbẹ̀.
2: Golden Chance Lotto.
3: Golden Vogue Independence Promotion. Gbogbo ẹ̀yẹ lólùfẹ́ Golden Chance Lotto. Ẹ kú oríire. Golden Chance Lotto ti ṣetán láti fò bítíbitì mílíọ̀nù gbẹ́dùnú kó ọ̀pọ̀ èèyàn. Bí Nàìjá ṣe ń ṣàjọyọ̀ ọdún òmìnira. Darapọ̀ máwọn olóríire tí ó jàǹfààní owó túlutúlu. Tí ẹni kò kàn tán Golden Chance Lotto Morning Game. Golden Vogue ló bá kájú òṣùwọ̀n láti jẹ nínú 125 million cash bonanza gẹ́gẹ́ bí ẹ̀bùn fọ́dún òmìnira Independent Gift. O lè ta láìmọye ìgbà. Mo sì ta tó bẹ́ẹ̀ ló ṣe jẹ tó. Ó yá gbéra sọ má dọ́lu ara ẹ. Lọ tààràtà sí èyíkéyìí Golden Chance Lotto stand. Kiosk tàbí sọ́ọ̀bù wa gbogbo o lè ta lórí online wa our website www.goldenchanceloto.com tàbí USSD code *7005# lórí MTN nìkan ni o. Ta morning game ta mọ̀ sí Golden Vogue. Scan QR code lórí tíkẹ́ẹ̀tì tàbí sticker poster. Nọ́mbẹ̀ drop kò drop o. Ẹ̀bùn òmìnira Independent Money Gift dey grand for you. Òfin àtìlànà wa o. Ayò yìí yóò wà fẹ́ni ọdún 18 sókè. Ó yà látàsìkò yìí di September 27. You fit play ₦200,000, ₦100,000, ₦50,000. Make you enter zone category. Golden Chance Lotto lo ni airina oni ba wa lodun ominira.
4: So Makese Road Drive, Telele Straight End, Challenge in Ibadan.
5: Kí ló ṣẹlẹ̀ ńbẹ?
4: Mẹ́wàá ń ṣẹlẹ̀ ńbẹ. Níbẹ̀ ni Asalam Community Group of Schools, a co-educational school wà. Bí wọ́n ṣe ń kọ́ ọmọ ní Ládùáwá ni wọ́n ń kọ́ àwọn ọmọ ní èdè Gẹ̀ẹ́sì tó pegedé kí wọ́n lè bá dẹni gíga lọ́jọ́ iwájú with well-equipped laboratory and standard computer rooms under the watch of skilled, qualified and God-fearing tutors. Igi ńlá làásọ màálùmọ̀. Ẹ mú àwọn ọmọ yín wá sí Asalam Community Group of Schools kí wọ́n lè di èkán ńlá lọ́jọ́ iwájú. Admission is on in Grech, Nursery, Primary and College. Nítorí pé káwọn ọmọ yín tuntun jáde, wọ́n ti há odidi Alukurani sórí. We are government approved. Asalam Community Group of Schools is at Keshi Road Drive, Pelele Straight End, Challenge, Ibadan. Call us now on 08053088007 tàbí 08034

jẹ́ ká gbàdúrà. Àwa dúpẹ́ lọ́wọ́ rẹ o. Ọlọ́run ìgbàlà wa, ẹ̀gbọ́pẹ́ ìgbà yẹn wa. Bàbá tí ó ń bá wa ṣe tó sì mú adúnú ọ̀rọ̀ rẹ̀ ògo ni forúkọ rẹ̀. Ọ̀rọ̀ rẹ tó fẹ́ràn jáde, Olúwa jó ṣiṣẹ́ agbára. Ní orúkọ Jésù Kristì, Olúwa wa, àmì. Àkórí ìwàásù ti òní, mo pè ní ayé ń yọ̀ nígbà tí ọ̀run ń ṣọ̀fọ̀. Ayé ń yọ̀ nígbà tí ọ̀run ń ṣọ̀fọ̀. Ara nínú Olúwa, mo fẹ́ ká farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ yìí. Ǹjẹ́ níbi ayédè dúró yìí, sínú ọ̀run ń dùn sá? Ọ̀rọ̀ kan bani lẹ́rù. Ẹ wo bí ayé ṣe tó, ayé tóbi o, gbogbo àgbáyé. Ọ̀rọ̀ Ọlọ́run wá sọ pé ní ọ̀run ayọ̀ ńlá máa wà ńbẹ̀ fún ẹlẹ́ṣẹ̀ ẹyọ kan tó bá ronúpìwàdà. Ṣé eléyìí wá jẹ́ ìdùnnú àwọn ọmọ Ọlọ́run báyìí? Ẹlẹ́ṣẹ̀ kan, ẹyọ kan. Ṣé a gbọ́dọ̀ sọ pé ẹlẹ́ṣẹ̀ kan gan ládùúgbò kan? Ká tó wá sọ gbogbo ayé. Tẹ́lẹ́sẹ̀ kan bá lè ronúpìwàdà báyìí tó jẹ́wọ́ Jésù lolúwa tó lùgbàlà pé òun ò dẹ́ṣẹ̀ mọ́. Èyíkéyìí inú ẹ̀sìn tí òun ń sìn, òun yí padà, òun gba Jésù bí olùgbàlà àti Olúwa òun. Wọ́n lọ́rùn ọdẹ bù sí ayọ̀. Ṣùgbọ́n lónìí, sí ọ̀run yọ̀ sá lórí ayé báyìí? Lórí àwa tá a pera wa ní ọmọ Ọlọ́run, sí ọ̀run yọ̀ mọ́ àbí ọ̀run ń ṣọ̀fọ̀ lórí ayé lọ́wọ́lọ́wọ́? Ṣé tá a pè ní comfort sósì ń farahàn? Eléyìí jẹ́ àpérò tá a gbọ́dọ̀ jókòó ronú. Ṣé comfort wà mọ́? Ṣé kéèsè gbogbo àwọn èèyàn ń yíjọ káàkiri ní báyìí? Àbájọ, ní àkókò díẹ̀ sẹ́yìn, ẹ̀rí ìgbàlà ni máa pọ̀. Ẹ̀rí ìgbàlà. Ṣùgbọ́n lónìí, bí kálòmí ò nígbà tó ń mú òróró, ológun ò ń ṣẹ́. Ìgbà tó ń mu omi, olọ́lọ́run tó yí ayé ń padà. Ìgbà tó ń lọ akáṣífù, èmi ó ṣe ń dàjọ́ bí n ti máa ń wí. Ṣùgbọ́n kí ló dé tá a tẹ̀lé Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run? Orúkọ Jésù tá a fi fún wa, ibo àlòdé, ẹlòmíì ti di ọlọ́ṣẹ báyìí. Àwa ní ìrere òráyè mọ̀. Ọ̀pọ̀ ọ̀dọ̀ àwọn aláìgbàgbọ́ làwọn míì tó pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run. Ibẹ̀ ni a ná, ibẹ̀ ni a wá agbára lọ, ibẹ̀ ni a wá àtìlẹyìn wọn lọ. Àwa ní àwọn èèyàn ìgbàlà mọ́, ṣé báà tí a wà sùn ìgbàlà fún? Ṣé báà náà nìyẹn? Àwọn náà ni àwa ìrànlọ́wọ́ lọ́dọ̀ wọn. Oníṣègùn kan ní àkókò kan, èmi náà kúkú ti gba Jésù ń gbà náà. Ó wà lẹ́gbẹ̀ẹ́ ilé dádì wa lọ́dún náà. Òun láti máa sọ pé wòlíì tó wá yẹn o, pé ṣé nìlọ́wọ́ gbà lọ́wọ́ òun tó ń ṣiṣẹ́ sí? Sáwa náà kúkú gbàgbọ́, a ti rò pé bẹ́ẹ̀ náà ni bákan náà. Ẹ̀rí báyìí, oníṣẹ́ni tí ó fi wọlé nídàjí. Ọdún tí mò ń sọ ti pẹ́ gan o. Ẹ sọ fún mi, ṣé irú ẹni bẹ́ẹ̀ lẹ sọ pé Jésù ń gbàlà, Jésù ń wòsàn, Jésù ń ṣẹ́gun? Ṣé ń lẹ sọ fún? Wọn à ní gbọ́. Torí ẹ̀rí pa máa ń sọ náà dìsìn. Ẹlòmí a sọ fẹ́ lómi, a ní gbé wàásù yín kúrò. Ẹ kúrò lọ́dọ̀ àwọn. Kíni àwọn aṣíwájú yín náà nǹkan? Ṣé gbọ́dọ̀ ni a ná? Àwa Ọlọ́run ò ní ṣọ̀fọ̀. Sọ́run ọ̀wà máa ṣọ̀fọ̀ báyìí. Wọ́n wà náà wé Rómù orí kẹwàá. Wé Rómù orí kẹwàá. Mo kà síwájú láti ẹsẹ̀ ìkejìlá. Rómù orí kẹwàá láti ẹsẹ̀ ìkejìlá. Ó torí kò sí yàtọ̀ nínú ojú àti ilé ni. Nítorí Ọlọ́run kan náà ni Ọlọ́run gbogbo wọn. Ó sì pọ̀ lé ọ̀rọ̀ fún gbogbo àwọn tí ń ké pé. Ẹ̀rí báyìí, kí ló wá lọ sínú ayé? Kí ló wá lọ̀dọ̀ aláìgbàgbọ́? Gbogbo ọ̀rọ̀ ọwọ́ Ọlọ́run ló wà nípasẹ̀ Jésù. Ẹsẹ̀ kẹtàlá wípé nítorí ẹnikẹ́ni tó bá sáà pé orúkọ Olúwa láúgbàlà, ó lè jẹ́ wọn àti ṣe képe ẹni tí wọn kò ń gbàgbọ́. Ṣẹ ti gbọ́? Ẹ tá a fi hàn wọ́n bóun ó ṣe gbàgbọ́. Ó ní wọn àti ṣe gba ẹni tí wọn kò gbúrò rẹ̀ rí gbọ́. Wọn ò ti ṣe gbọ́ láìsí oníwàásù. Ẹ ti rí ọ̀pọ̀ gbọ́ nípa Jésù, ọ̀pọ̀ mọ́ ń pa Jésù, ọ̀pọ̀ mọ́ kankan pa Jésù. Ẹ̀jẹ̀ ajáde ọmọ Ọlọ́run. Tí Jésù bá dé nírú àkókò yóò le o, yóò le o. Àkókò tí ọ̀pọ̀ tó ti gba ìrẹ̀wẹ̀sì láàyè láyé wọn báyìí, ó ní bóun ó ṣe gbọ́ láìsọ wàásù. Àti rí nǹkan báyìí, oníwàásù ti sọ wọn. Ṣé àpé láyé ìgbà kan kéèyàn tó wọ mọ́tò báyìí, even ní gbòòrò, kì í ṣe pé èèyàn travel, ó ti máa gbọ́ àlàáfíà fún yín nínú mọ́tò yìí o. Nínú ilé náà ń kọ́ káàkiri,
àlàáfíà ni fún yín nú ilé yìí o ǹjẹ́ òwò alẹ́ ti gbọ́ ọmọ ó ti dọ̀rọ̀ ìtàn ara ṣe bá ṣe fi sílẹ̀ sí rẹ̀ tí jésù bá dé nírú àkókò ìsámọ̀pọ̀ léwu sá èèyàn mélòó ni ó kó lọ báyìí ìdí tọ́run fi ṣọ̀fọ̀ nìyẹn o ìgbà míì ti bá tiẹ̀ kàwé àwọn míì tí a bá náà lọ sọ́run wọn á ní jésù sì ń sọkún ọ̀rọ̀ yìí àṣẹ gbà mí lẹ́kọ̀ọ́ pé jésù ń sọkún kò sí ti sọkún fún ikú rẹ̀ lórí igi àgbélébùú ni ìyàtọ̀ jẹ wíwá tó

0: wa saye lati wa farada gbogbo odamu yi ohun to pa lekun na pe awon to nse wahala le lori won o mo erinu aye na ni ta wa na ba se yan lori ore te se pe yan ti e fe mi re le leniyan o jesu fe mi o le le o eh fo mi eniyan to e pe bo yo fe lomi ni nkan kekere kan ni ti o ba dupe ti o ka o si jokeji o ma bi okan re o se ri si melo melo jesu o faya da iku origi agbelebo oti kikan fun mu oko egbe nko gbogbo awon eso owo nko eso ese eri bayi ade egun gbogbo iya to je lai dese lai se lodi sugbon awon eyan won sati o wa ni awon ta wa su fun bo won o se gbo eja jade omo olorun eja lo wa su ire fun awon eniyan Mọ́ká ẹsẹ̀ 15, ó ní wọ́n àti ṣe wàásù pé kò ṣe pé ara wọn, ara, àti gbọ́ ọ̀rọ̀ yìí. Àwọn olùṣọ́àgùtàn, àwọn òjíṣẹ́ ọlọ́run, ẹjẹ́ arìn ìjọ, ẹjẹ́ arìn ìjọ, òun la gbọ́ tó sọ yẹn o. Ó ní wọ́n ṣe wàásù pé ò ṣe pa ara wọn, ẹjẹ́ arìn àwọn ìyà tó jókòó kalẹ̀ yìí o. Àwọn ẹlòmíì ẹ̀rí bẹ́ yẹn, ní tó nǹkan ṣe òye mọ́, ó ti ibi ó jókòó sí náà ló ti backslide, gbà tí ò ṣiṣẹ́ kankan fọlọ́run, gbà tí ò wúlò kankan fọlọ́run. So ẹjẹ́ ká ṣiṣẹ́ ìgbàlá ẹjẹ́ dìde lákòókò bíbélì ní wọta ti gbàlà ó ní dìde fún ìgbàlá ẹlòmíràn ó ní ẹ̀ṣẹ̀ àwọn tí ń wàásù ìrìn àlàáfíà ti dára tó àwọn tí ń wàásù ìrìn ayọ̀ ohun rere àwọn tó ń wàásù ìrìn ayọ̀ ohun rere ohun rere ní ìrìn rere o olúwa yóò ràn wá lọ́wọ́ ẹjẹ́ ká gbàdúrà ọlọ́run àwọn ọlọ́run adúpẹ́ o fún ọ̀rọ̀ ìyànjú tó ti bá wa sọ ogo ni fọkàn olúwa agbára tí ó mú kó kálukú dìde fún ìjèrè ọkàn agbára ẹkọ wọnú ayé kọọkan ní orúkọ jésù kristi olúwa àti olùgbàláwa àmì ní ọjọ mẹjọ máa tó máa tẹsíwájú lórí ọrọ kan náà ayé ń yọ nígbà tí ọrọ ń sọ fún ẹrọ ìbánisọrọ mi ní 08023394796 ó tún di ọjọ mẹjọ ní orúkọ jésù.
1: Yesu mi ba wa
2: Ijọ ìrere di tuntun nínú Kristi, the new in Christ Evangelical Church. Ìsọdẹ mímọ́, ìwà mímọ́, ìjèrè ọkàn lọ́jọ́ wa lọ́gùn. Àǹfààní wo lo ní kò jèrè ayé kan wá sọ ẹ̀mí rẹnu? Àbámẹ́gbẹ̀yìn kò ní jẹ́ tèmi àti tiẹ̀. Àmì ìdí èrè tá a fi ń pe gbogbo ènìyàn sínú díẹ̀ lára àwọn ètò òsìn wa tó ń wáyé ní gbogbo ẹ̀ka nílẹ̀ yìí àti lókè òkun. Olú ilé ìjọ wa kalẹ̀ sí ẹ̀yìn Ìbàdàn Boys High School, Òdíàn láti láǹfààní láti rí bàbá wa nínú olúwa apọ́sù pa alimi lójú korojú láti tú ẹ̀dùn ọkàn yín palẹ̀ tí jésù sì ń jẹ́ ọ̀nà àbáyọ sí ìṣòro gbogbo láti aago méjì lọ́sàn di mẹ́rin ìrọ̀lẹ́ gbogbo ọjọ́bọ̀ tọ́sí ọ̀sọ̀ọ̀sẹ̀ wákàtí ìyanu rẹ omiríkú ẹ̀wà níbi tí orúkọ jésù ti ṣe gbogbo ogun pẹ̀lú ẹ̀rí ọ̀kan ọ̀jọ̀ kan gbogbo ọjọ́ sunday ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi bẹ̀rẹ̀ laago mẹ́jọ òwúrọ̀ sí mẹ́sàn-án nígbà tí ìsọjọ́ ìsinmi wáyé láàrin aago mẹ́sàn-án sí méjì lọ́sàn-án bákan náà monday àkọlóṣooṣù pàdé olúwa gbọ́ tèmi àdúrà ọ̀rọ̀ kùtù àyè ológo laago méjì òwúrọ̀ níbẹ̀ ni ọlọ́run ti ń gbọ́ àdúrà àwọn oníṣẹ́ ọwọ́ oníṣòwò oníṣooṣù ọ̀dọ́ àtàwọn alákàṣe ìbéèrè pẹ̀lú holy ghost night friday kẹtakẹta lọ́sọ̀ọ̀sù ni o níbẹ̀ ni ẹ̀mí mímọ́ ti ń yọ pàṣẹ́ntì ogun tí ọ̀jẹ̀ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi rọrùn sí olúwa wẹ̀yí o ìpàgọ́ ńlá mìlú títì fáwọn ilé tí ọmọ olóṣù mẹ́ta mẹ́ta don't manage error conference àárọ̀ thursday tó bá parí oṣù kẹta kẹta ló máa ń wáyé o níbẹ̀ ni ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ti ń rí àwòrán àgbèsí ayé wọn fún àtúnṣe kíákíá tó níṣẹ́ tó dé ẹ̀yin náà yọjú fáwọn ètò wọ̀nyí ó dájú pé tí ẹ ò ní ṣòro ṣe telephone 0023394796 the new in Christ Evangelical Church nípasẹ̀ bàbá wa alákòóso àgbà apostle PA Alimi ló sọ pé ìgbàlọ́kàn rẹ ni ó dùn mọ́ bàyé rẹ.

0: kábíyèsí ọlọ́run ò ṣe o ọlọ́run ò ṣe ìwọ náà ni ọ̀sẹ̀ tó lọ lọ́hùn-ún ọlọ́run mo ní ẹ tó pàdé mi ní ọ̀sẹ̀ tó ń bọ̀ mo kàn sọ ni tá a lè mi ọlọ́run ìwọ nìkan ló ń jẹ́ èmi ni ìpẹ́ ni gbogbo àwa tí ò fi sílẹ̀ lókè ìpẹ́ tá a sì tún padà di ìpẹ́ padà agídí òràn ẹ̀ka alẹ́ ẹ̀ka bọ̀ sórí ètò láwùjọ àgbà ní rédíò ti bàbá wa ọba muritala adébáyọ àkàdé ẹ̀kẹ́ni olùbàdàn ti ilẹ̀ ìbàdàn ọlọ́run ìwọ ni o torí lábẹ́ kábíyèsí ọba rashid adéwọ̀lú ládọjà arúṣàwàm ọmọ ọ̀tọ́ ọbáyọ̀mí ọlọ́run ò jẹ́ ipòkípò téèyàn ó dé ṣe bọ́lọ́run ni akinlóye olómìnir lorúkọ mi akin ọmọ akin lójúde olúyọ̀lé akin kan báyìí làwọn èèyàn mọ̀ sí gbà náà lọ́hùn ọlọ́run ìwọ ni o ẹ̀kẹrin baálẹ̀ níjọba ìbílẹ̀ lagilu níwájú ọ̀fà igbó ìyànà ọ̀fà èmi nìkan kọ́ ni mo wá o bẹ́ẹ̀ mo rí fawash àjọwà lórí ètò ni fawash láti kúrè ọmọ ajiwasu ọlọ́run ìwọ ni o ìwọ ni lálẹ́ òní dixie ìtùnú ó ti wà pẹ̀lú mi nídìí ẹ̀rọ ọlọ́run náà sì ni àwọn tí wọ́n bá lẹ́nu ìloro wọ́n gbó wámúwámúwám ojú òsì ní tìyín ọlọ́run ní fi yí sílẹ̀ ẹnìkan ò sì láyé ọ̀gá wa ẹ̀gbọ́n wa káyọ̀ tí máa ní káyọ̀dé àwọn tó ti yé tipẹ́tipẹ́ wọ́n mọ̀ pé àwọn ni pásítọ̀ káyọ̀dé wọ́n bẹ nígbẹ̀gbọ́n àdìdì ni mo jókòó ẹnìkan ò láyé ojú olúwa do your best and leave the rest akinlóye ètò ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ olóòtú mi adésínà aláwòdé ni adésínà aláwòdé àwọn ni olóòtú ètò láwùjọ àgbà tó jẹ́ pé lágilú tá a wà yìí ṣe mọ̀ pé kenneth kebugi ńlọmọrọ tí òjò ṣùgbọ́n ọlọ́ọ̀ni pẹ̀lú gbẹ̀ngà ọláyíwọlá ọ̀dọ́mọdé tí ò lójú tì tó ń bọ̀wọ̀ fún àti wọn bá ti jù lọ kódà àwọn tó ń gẹ́gẹ́ bá jù lọ àánú ọlọ́run ló fi dígbà kò fojú di wọn gbẹ̀ngà ọláyíwọlá oní ọ̀gá wa tó jẹ́ pé kì í fi ètò ṣeré lálẹ́ òní ètò ti bẹ̀rẹ̀ bí ọlọ́run sì ń bẹ tí ó sì yí padà èmi àti mọ́gàjì abúndẹ ọ̀tọ̀ ní baálé abúndẹ ní mọ́kọ́lá mọ́gàjì ilé wọn gangan ní abúndẹ ìyẹn ló jẹ́ jẹ́mbá ní òjé yọ̀ǹgà òjé sì pọ̀ gan ilé wọn bẹ̀ ló jẹ́ ẹ̀mbá ní oko tí ò ní ilé wọn tán rẹ jẹ ni bẹ́ẹ̀ ni mọ́kọ́lá ní jọ̀hún oko ni ẹni tí ó bá yé ni òye gba ìrọ́kẹsọ̀kẹ́dọ́ ẹ lọ béèrè kúrè nílẹ̀ ìbàdàn oko ni amúlòkó bẹ́ẹ̀ ni oko tìlú ìbàdàn sí ni ìlú ó ń fẹ̀ káàkiri pẹ̀lú àdúrà tí àwọn bàbá wa ṣe ń gbà náà pé yọ́mọ fẹ́ sí ni o ìlú fi ń fẹ́ ṣe tí n bá lọ lúmi tí mo fẹ́ fi ọ̀rọ̀ wọn lẹ́nu wò tí ó ti dìlú màá ní ẹsẹ̀ gbóko náà gbé wọn ṣe bọ́ ọlọ́ọ̀ni kò yí padà àwọn ìlú fẹ́ kí nílẹ̀ ìbàdàn ò ní wọ́n fi sọ pé mọ́gàjì ìlú ìbàdàn ojú ọba ibòmíì lọ bẹ́ẹ̀ ni ètò ti bẹ̀rẹ̀ ìtùnú dixon sọmọ síwájú torí pé lálẹ́ òní ọlọ́run ó tún fi agbára rẹ̀ yóò tún fi hàn torí kò pé méjì ìkan ṣoṣo òun ni ọlọ́run lágilú ẹ̀fẹ̀ làwà yìí òkè gáàjì òkè 96.7 òwe láàfi bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà náà nọ́mbà àwọn àmọ̀tẹ́kùn tọ́jẹ́ kọ́nítọ̀ wọn ẹ mú gègé yín àti báírò ẹ kọ́ọ̀lẹ̀ tí n bá ti pè é torí èmi àti yín a ò ní gbàlejò ọ̀ràn awo ne igba le ju oran la se dumare so mi swaju mo se mo tori ojo nlo ni ari musolokun
1: e mo safaye o muraye mo safaye ainde muraye mo safaye o muraye mo safaye heru edama ba mi

sẹ́rí ní alẹ́ tòní egbon kẹ fi sọ wá àlàáfíà èmi àti yín a ò ní sìnrìn láwùjọ agbalẹ̀ ètò òfin tíjọba ṣe pé ọ̀kadà àti àwọn ìrìn wọ́rọ́wọ́rọ́ kò gbọ́dọ̀ kọjá aago mẹ́wàá ààbọ̀ ọ̀mẹ́ta ẹ wá gbọ́ tí àwọn agbófinró bá dá ọ̀kadà rẹ dúró tàbí mọ́rú wá láago mọ́kànlá lóòlù pé ń bolo tìǹbọ̀ wàá gbọ́ owó ẹ̀ tó ní ẹ̀ńbí tó lẹ́mìí ni tí wọ́n ní sọ ọ̀jẹ̀bi àbúyọ ọ̀jẹ̀bi tó ní ẹ̀bí bó kílẹ̀ bí ibẹ̀ ìjọba ti sòfin ó ti wà nílẹ̀ ó lọ bí oṣù méjì sẹ́yìn ọwá ní ìwò lófin wọ́n mọ̀ bọ́ ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ tí a bè rí ọ dè mọ́lẹ̀ tó fi lọ sí ọ̀dọ̀ wọn lágọ̀ agbófinró láti aago mẹ́wàá ààbọ̀ tíjọba ti òfin rẹ̀ tí wọ́n bá ṣe gẹ́rẹ́gẹ́rẹ́ òde court tàbí court ojú ẹsẹ̀ tẹ́ngbérìn wọ́n á bẹ́ pé mọ́mú ẹ̀ lánàá ìwọ lágbájá ọmọ lágbájá tó o jẹ̀bi àwọn kan bẹ tí a ń jẹ nídìí màdàrú gbọ́mi o wọ́n jẹ́ nídìí màdàrú wọ́n máa sọ wọn pé sọ̀pọ̀ ọ̀jẹ̀bi sọ pé ọ̀jẹ̀bi jẹ̀bi ẹ̀bí kíni ètò ní ọ̀jẹ̀bi yóò sùn ọ́ dé ibì kan tí o lérò bẹ́ẹ̀ ni o lè wà ní wọ́n lè gbé ọ lágodi wọ́n lè gbé ọ lọ sí èyí tí ọ̀yọ́ tí a bá gbé ẹ wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn kàtìkàn yóò máa ṣẹlẹ̀ mọ jẹ̀bi lásán tó ní ọ̀jẹ̀bi sọ̀wádà ẹja àjọsọ sí ọ̀jẹ̀bi ìjọba ti ṣe òfin pé aago mẹ́wàá ààbọ̀ o ní kó fi rìn máa lọlé wàá gbọ́ mi sọmọ pé ọgbọ́n èdè tí wọ́n sọ yìí àwọn kan bẹ tí ọgbọ́n tí mò ń sọ yìí wọn ò sì ń bí ìlànà wọn ò sì ń bí ìjẹta wọn sì fẹ́ ṣiṣẹ́ ẹbí ní tiwọn ni ṣé á jẹ̀bi wọn náà jẹ̀bi ni torí ọ̀dọ́ tí wọ́n yàtọ̀ sí ọ̀dọ́ tiwa bẹ́ẹ̀ni ìmọ̀ràn tí mo fẹ́ sọ fún ọ ni pé má rìn lóru má rìn ní òru tọba wa ṣèèṣì rìn tọba ṣèèṣì rìn tí a bá dọ̀ dúró fi ìdọ̀bálẹ̀ gini pé ọjẹ̀ ẹ̀bi ó tún mu omi sí kó o níwájú adájọ́ kankan ní ọjẹ̀bi ó tún mu omi sí tọkàwọ̀ rẹ sókè o lè má nà ọ ní nǹkan rẹpẹtẹ àmọ́ kò ní ọjẹ̀bi pẹ̀lú àlàyé ni kí ló fi jẹ̀bi sọ ọgbófin ni ọgbófin àwọn nǹkan kan àti nǹkan kan yóò ṣẹlẹ̀ ìmọ̀ràn àgbà tòní òun nìyẹn òfin bẹ́ńtà o ìpínlẹ̀ ọ̀yọ́ ńlá wà yìí ó dẹ̀ gungan ọjọ́ tóbi pọ̀ mo sì ń bọ̀ dixon tòní sọmọ síwájú.

0: Northwest Midlands Open University. We are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-levels, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Grand Avenue, Ikeja, in Ibadan, at White House, at Dewuni Street, Filele, or in Abeokuta, at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
1: A low up on the road is turning things around.
2: Láti wá mọ ibo lọ̀rọ̀ dé dúró láwùjọ wa. Kí ló yẹ ká pàkíyèsí àwọn aláṣẹ sí? Lágbo òṣèlú, ètò ìlera, ètò ẹ̀kọ́, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ pàdé olólùfẹ́ yín, Abídèmí Àkàndé, ọ̀rọ̀ àgbà lórí ètò ẹ̀làlọ̀rọ̀ ní gbogbo ọjọ́bọ Thursday láago 5 ìrọ̀lẹ́ 5 PM níbi tá ó ti máa gbàlejò àwọn olóṣèlú, èèkàn àwùjọ tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo. Ẹ̀làlọ̀rọ̀ ẹ̀làlọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí yóò kà sí àràbí ijó atiro. Ẹ jẹ́ ká jọ gbọ́.
3: Nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀mí ẹlẹ́dàá ń sọ lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sú tí kìí rẹ̀ nígbà kankan, kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́gbà yìí, káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. O tún yá o, ẹ jẹ́ kí n jayé sí ti Independence Day Cashport. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cashport. Níbẹ̀ ni káṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ̀nìyà tuntun. Èyí kìí ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ̀nìyà wa? September 30 ni Special Independence Cashport. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ládìlú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Union Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́ńbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
4: Bá a dàda, èmi lọmọdé ìsìnfún ọ̀gbọ́n. Fóònù pa ni.
5: Wo ọ̀rẹ́ mi, kò sí ilé ẹ̀kọ́ tí n ti mú lọ. Ògbó ní gbà wálé.
4: Ṣó gbọ́n pa Grace Field ni?
5: Níbo ló wà?
4: Jẹ́ ǹjẹ́ ọ̀tán. Grace Field Private School àti Grace Field College ní ilé ìwé tí gbogbo òbí tó fẹ́jú ọ̀la rere fún àwọn ọmọ wọn. Níbẹ̀ ni wọ́n mú ọmọ wọn lọ báyìí. Gbọ̀ngàn ilé ìwé àti àyíká ilé ìwé ó mọ́ tónítóní ni tó dùn wò.

0: ṣàtá ò bá mọ̀ ọmọdé díẹ̀ píparun láti wá gbojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámùlùmọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣàtàwọ́jẹ nìkànnì lágbèlú fm9.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàláyà àgbà.
1: ẹ bá ògbón tó yí gbẹ.
2: jàǹgbàlà jùgbù ìjùgbù jàǹgbàlà.
0: ní gbogbo aago kan sọ ọjọ́ àbámẹ́ta sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbàláyà àgbà. níbi tẹ́ ò sì máa pàdé atọ́kùn ètò tó mú yẹ́yẹ́ létè àdéròǹkẹ́ ògúnlẹ̀yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá aago kan sọ bá ti lù ní gbogbo ọjọ́ sátidé níṣe ni ká ẹ máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò
2: lágbàláyà àgbà
0: ni kẹ́yìn èwe wo máa gbọ́ ká ṣàwà ó lè ráàyè gbilẹ̀
2: láàrin.
3: ó balẹ̀ gbàgẹ̀ ọ̀wọ́lẹ̀ pẹ̀lú jàkúlàbí ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yá àjà 50 bitters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal Webs Limited SLR káàkiri gbogbo bí tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni Lot 3 Light and Craft Building Gbàsọ̀run Ìbàdàn while our head office is at Ọ̀jájá Mall Abraham Adesanya Ajá Lagos PBR distributor call 0704-318-3929 50 bitters Nadaki Tolote.
4: Ṣé mọ̀ pé ọjọ́ sáré kò dúró díẹ̀ ni ẹnì kankan tó ní ó dúró díẹ̀ kò sí ọlọ́run sì ló ṣe bẹ́ẹ̀ torí ìgbà tí òjò bẹ̀rẹ̀ ọlọ́run nìkan ni ó mà òòrùn náà lọ́wọ́lọ́wọ́ òjò sísun ó bẹ̀rẹ̀ òjò tó dá òòrùn bẹ̀rẹ̀ ṣe bọ́ ọlọ́run ni gbèsè báyìí fi bá ní kọ nítọ̀ kọ̀ọ̀kan ní àwọn ìjọba abilẹ̀ kọ̀ọ̀kan àwọn kan ọ̀gbọ́n mi rí mo sì pe nọ́mbà bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹta ọ̀dà nọ́mbà wo ni kọ́nídọ̀ tí ẹ̀yìn fẹ́ gba ìjọba abilẹ̀ ìwúlẹ̀ tí ń pè mí yìí kí n pe nọ́mbà rẹ̀ fún yín kẹ́ ẹ kọ́ ọ lẹ̀ àmọ́ kẹ́ ẹ tó pè mí ẹ mú gègé àti ìwé tẹ́ kọ́ sí ẹ mọ̀ sí tòsí pé nọ́mbà ìjọba abilẹ̀ bíi báyìí tó jẹ́ kọ́nídọ̀ wọn ẹ pè fún mi 09123708675 nọmba ìjọba abilẹ̀ tẹ́ ẹ fẹ́ gba kọ nítọ̀ wọn fún àmọ̀tẹ́kùn tẹ́ ẹ bá ti gba nọmba sọ́wọ́ ó ní ọmọ ogun tó pọ̀ lẹ́yìn tí yóò ní ẹ lọ bí báyìí wọ́n ó sì lọ lójú ẹsẹ̀ 09123708675 nọmba ìjọba abilẹ̀ wo ilẹ̀ fẹ́ gba ti kọ nítọ̀ àwọn àmọ̀tẹ́kùn tí a bá ti wọlé tí a kẹlẹ̀kùn gbagbagba bá ń sì kí mọ̀ pé wọ́n ti wọlé ó sì pàtàkì torí ìjọba abilẹ̀ ó pọ̀ gan 09123708675 ìjọba abilẹ̀ wo lẹ ti ń pè mí tí a fẹ́ gba nọmba kọ nítọ̀ wọn lálẹ́ òní kí o tó pé máa kúrò níbẹ̀ torí ọjọ́ sáré ni o èmi àti mọ́gàjì abúndẹ ní òjì ẹ gbọ́rọ̀ lẹ́nu wọn láàrin ìṣẹ́jú kan ìṣẹ́jú méje fún mi ní orin

0: kí ẹyin tí ẹ ń gbé wa nínú lè káàbọ̀ sí agboolé gbangba kan ní ilẹ̀ ìbàdàn lábẹ́ mọ́gàjì mọ́gàjì ẹ dákọ̀ yín fún àwọn tí ń gbé wa nínú lè lẹ́kùnrẹ́rẹ́.
1: Adéwálé Ìdòwú Akànmú.
0: Adìo.
1: Akànmú Akànmú Abúndẹ.
0: Abúndẹ nílẹ̀ ìbàdàn.
1: Bẹ́ẹ̀ni.
0: Bàbá ilé pọ̀ nílẹ̀ ìbàdàn tó lókìkì tó lóko níbo ni agboolé yín wà nílẹ̀ ìbàdàn.
1: Òjé nìbàdàn ni.
0: Òjé póríṣiríṣi o. Òjé ègòsùn ń bẹ o. Bẹ́ẹ̀ òjé ságun ń bẹ o. Òjé òjé ẹlẹ́ni ń bẹ o. Ṣé òjé ti
2: Akínlóye.
0: Òjé ti ìdá Akínlóye lè yóò ti gẹ̀ ti bẹ̀. Báwo lẹ ṣe á rìnrìn àjò yín láti gbé ìwé?
1: Báwo mo kàwé ní ilé ìwé Muslim Grammar School nìbàdàn.
0: Muslim Grammar School ti ń jó. Níbẹ̀ lè lọ. Ṣé ẹ ná ti bí ọdún?
1: 1979.
0: O ti gbẹ.
1: Best friend mi ga lójú kò lẹ́yìn.
0: Torí Muslim lè náà jáde o ló ti ń jó. Yes, 1986 lè mí jáde 1986. Bàbá inú mi. Ọ̀dà ìjà wa ṣe báyìí. Nígbà kò Muslim Grammar School ń kọ́ bó lè ṣe rìn.
1: Lọ sí ìlú Òyìnbó ní Dallas, Texas. Mo lọ Bishop College. Mo dẹ̀ tún lọ Dallas Baptist University. Bẹ́ẹ̀ ni mo ti jáde.
0: Nígbà náà nígbà tí a wá sọ lọ sọ́bọ̀ mo ní nígbà mo ti rí ilé Abúndẹ. Ṣé Abúndẹ ń so lóko àbí ò lóko? Torí nílẹ̀ Ìbàdàn bóyá bá jẹ mọ́gàjì yìí máa lóko. Ṣé ẹ mọ oko Abúndẹ? Torí ó ṣe pàtàkì. Ó ṣe pàtàkì. Oko Abúndẹ. Bàbá níbo ló wà?
3: Oko Fílẹ̀
4: oko wa. Akàn.
0: Níbo ló kó wa?
4: Oko Akàn.
0: Oko.
4: Oko Akàn. Akàn.
0: Akàn náà lọ́nà ara rọ̀. Bàbá àṣà àti ṣe wọ́n ń parẹ́ lọ nílẹ̀ káàrọ̀ òjíire kábíyèsí àti gbogbo àwọn tí wọ́n wà nílẹ̀ Ìbàdàn tí wọ́n tẹ ilẹ̀ Yorùbá dúró tí wọ́n tẹ̀ dúró àṣà tó ń parẹ́ lọ kò dùn mọ́ wọn nú. Bí ṣe wọ́n ń parẹ́ lọ ojú wo lè fi wò? Bóyá jíjẹ ni o, bóyá ìkíni ni o, àtàwọn oríṣiríṣi àṣà ilẹ̀ káàrọ̀ òjíire ojú wo lè fi wò? Mọ́gàjì.
1: N tó ń ṣẹlẹ̀ ni wípé a new technology tó gbòde ló fa gbogbo wàhálà yẹn. Because èmi ni WhatsApp, èmi ni Facebook, èmi ni gbogbo kílímẹ̀. Ó lẹ̀ yẹ kí wọ́n má jẹ́ kí àwọn ènìyàn lásẹ̀sí so many things nínú rẹ̀. Kì í ṣe pé gbogbo nǹkan náà náà gbọ́dọ̀ lásẹ̀sí. Tóbi jẹ́ pé gbogbo movie ni wọ́n máa ń wo movie lóyìnbó, wọn ò movie Yorùbá. So gbogbo yẹn ò kàn wọ́n lọ́gbọ́n rárá tóbi.
0: Ó pàṣà rẹ̀.
1: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni.
5: 72 hours with God. Agbára Ọlọ́run máa rọ́lẹ̀ bilẹ̀ títí ti ṣe ìyanu nínú ayé oníbojípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy aka Májẹ̀mú Àánú. Ọlọ́run tó máa lo bàbá Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ̀wò tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àkà sí ara. Èmi ò ṣe ohun titun. Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí 11th to 13th September 2026. Lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago méjìlá òru. Lọ́jọ́ Sunday àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣóòru láago mẹ́kọ̀ọ́ alẹ́. Oúnjẹ ìròní wìtìwìtì ní Mercy Camp kilometer 18 Ìbàdàn Ife Expressway Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìránṣẹ́ Ọlọ́run àlàyé Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ọlọ́run máa lo àtàwọn ìránṣẹ́ Ọlọ́run míì. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí yóò gbé wa wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró dé ọ̀nbẹ́ o.

0: àdúrà jẹ̀gbádùn lágbóságbókò lẹ́jọ́ nù.
1: Ó wà bẹ́ẹ̀.
2: Ó jẹ́ sílé gbùngàn ọmọ sórí. Má fi ṣe àgbà wọn.
0: Ètò tó ń múlò dùn lórí ńlágelu 96.7 FM tún bọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Kọ́ládex International ni yóò máa gbé wa kiri lágbóságbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀. Táàtì máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àríyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́tí máa béèrè onírúurú oúnjẹ tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tẹ́ ẹ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì, Kọ́ládex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàrodo 1000. Ó wà ń bẹ̀.

pẹ̀lú àwọn boys ọlọ́run tí ò ní rò rẹ̀mí àti rẹ̀mí rẹ̀mí additional big man presenter pẹ̀lú rẹ̀mí babajide mc general láàgùn mẹ́rin kọjá ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bí aago mẹ́fà ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ ẹtì friday ní ìkànnì ńlágẹ̀lú 96.7 fm entertainment program tó ta lẹ́nu bíi kílíṣì ètò tá a fi ń ṣègbàládùn wíkẹ̀ èdè àṣà ẹ̀fẹ̀ ẹ̀rín àárín tàkìtì lẹ máa máa bá pàdé lórí ètò miliki special lábala lábala lẹ́tọ̀ abala àkọ́kọ́ torí tẹ̀fẹ̀ níbi tí rẹ̀mí àti rẹ̀mí ti máa máa gbé yín débẹ̀ pẹ̀lú àwọn orin àlùjọ tó yí bóbó abala kejì kí ló ń ṣẹlẹ̀ ládùúgbò yín níbi tẹ́ ẹ ti ṣiṣẹ́ ní ọ́fíìsì yìí láàrin ọ̀rẹ́ méjì

0: tàbí ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yá àjà 50 bitters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal by the 50 Waves Limited. Ẹ sì lè rí àkáàkiri gbogbo bí tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Gbàsọ̀run, Ìbàdàn. While our head office is at Ọ̀jájá Mall, Abraham Adesanya, Ajá, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters, Nàdàkì Ìtọ́lọ́tẹ̀.
1: Mo fi ìlú òyìnbó, ó wà fún ìlú òyìnbó ni. Mo fi ìlú wa, ó wà fún ìlú wa ni. Torí òyìnbó náà tó ṣe múfì ẹ̀ ní tó ṣẹlẹ̀ ní sọ̀ràndì wọn náà fi ṣe múfì. But Yorùbá ṣẹ̀ tó try because aṣọ táwọn wọ̀ ó mú wa ṣe pé wọ́n rẹkùn gbàtí wa lọ́ lọ́fà dìbò ṣẹ́gẹ́ mú sọ́sìn náà. So nǹkan tó kàn àmẹ́rin pa ọmọ wa ni ká kọ́ kì í ṣe àwọn tó ti dàgbà àwọn ọmọ kéékèèké tán ṣẹlẹ̀ ni ká kọ́ nípa wíwọ sọ tán fẹ́ máa copy first word because we are third world, we are not first world.
2: We are third world.
1: We are third world.
2: Third world.
1: Yes, third world. And then, go to the group, we are growth, the second world. Go to the growth, the second world, we are growth, the first world. But in third world, to be on the first world, lori ere, ko le se se. That's why they say, aso yen, ton wo yen, o ye ki wan, kon wan, lati le wa, wikwe ema wa so ba yi man, ko le mu lo si wa ju ba wan. So she yen se, because, orílẹ̀-èdè tán tí ń ṣe gbogbo yẹn wọ́n fún ìbéèyàn bá ṣẹ̀ ń bẹ̀ wọ́n ó dalẹ̀ bí béèyàn bá bímọ kọ́ mọ wọn ni wọ́n máa san child support kọ́ máa san kankan bá ibi báyìí ẹ̀ san kankan náà ẹ̀ kàn bímọ jọ ṣẹ́gẹ́ mọ sọ́sìn náà. So gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn wọ́n láti bá wọn sọ̀rọ̀ olùbàdàn dẹ̀ ni mo rí pé ń try gan nípa gbogbo n tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí sí torí mo gbọ́ pé tó bá tiẹ̀ fẹ́ wọ ààfin bíbáì traditional clothes ló gbọ́dọ̀ wọ̀ ìyẹn wú mi lórí ṣẹgẹ́ mọ sọ́sìn náà pé kò ṣe pé kó lọ wọ ṣòkòtò kẹ́ńkẹ́ kan àbí kó lọ wọ níkà kó lò ń lọ sí ààfin olùbàdàn gbogbo àwọn nǹkan tó wú mi lórí ni bẹ́ẹ̀ni.
2: Bàbá ẹ dákun yín ní ẹ̀kúnrẹ́rẹ́ fún àti ń gbọ́ wa nínú lẹ́ẹ̀kan sí.
1: Adéwálé Ìdòwú Àkànmú Abọ́ndẹ.
2: Ní
1: ọjẹ́ ìbàdàn bẹ́ẹ̀ni.
2: Ẹ ṣe ṣe mọ̀ pé àwọn nǹkan wọ̀nyí ó ṣe pàtàkì. Àṣà àti ṣe wa nílẹ̀ káàrọ̀-o-jíire pàtàkì jùlọ nílẹ̀ Ìbàdàn kábíyèsí Olúbàdàn nílẹ̀ Ìbàdàn ọba Rashid Adéwọ̀lú Ládọ́jà mi fi ṣeré mọ́ fi ṣeré mọ́ fi ṣeré wọn ò ní gbà bẹ́ẹ̀ ni tó sì jẹ́ pé àwọn nǹkan àti nǹkan kọ̀ọ̀kan tó jẹ́ pé gbà mo ti jẹ baálẹ̀ mo fẹ́ máa jà lórí ilẹ̀ tí àwọn bàbá bàbá wa ti fún àwọn kan tàbí mọ́gàjì bàbá ò nífẹ̀ẹ́ sí a sì gbọ́dọ̀ má máa mẹ́nu bá tá a bá rí ẹni tí wọ́n ń dà láàmú lórí ilẹ̀ bàbá tiẹ̀ tó jogún kábíyèsí Olúbàdàn ò ní gbà fún onítọ̀hún bẹ́ẹ̀ ni ó sì ṣe pàtàkì ó ní láwùjọ àgbà ló fi wà torí nkankan àti nkankan ní bàbá àti mi àti bàbá àti ẹyin ni wọn jọ ṣe fúnra wọn wó tó ń mọlẹ fẹ ní nǹkan pé lọmúbẹun kì í ṣe lásán bẹẹ ẹ sì lé ayé wa náà àwọn nǹkan yìí ò ní kábíyèsí ọfẹ fi ara mọ àti àwọn lọ́balọ́ba nílẹ̀ Ìbàdàn ìyọ̀nba mọ́gàjì Abọ́ndẹ àwọn ẹlẹgbẹ́ wọn ẹnu wọn lórí ètò sọmọsíwájú mo sì ń bọ̀ sọmọsíwájú dixon torí ó ṣe pàtàkì àwọn nǹkan wọn tá à ń sọ yìí ó ṣe pàtàkì dixon ìtùnú sọmọsíwájú mo sì ń bọ̀.

sẹ́mọ̀ pé baálé ìlú kan bẹ̀ ní olóńkẹ́mi baálé olóńkẹ́mi ní akademi akademi ojú odò lẹ́yìn nígbà yẹn sẹ́mọ̀ pé gbogbo ibẹ̀ yẹn títí márosẹ̀ ọ̀fẹ́ lè pẹ́ wá sí méjì oko níbẹ̀ nígbà yẹn baálé olóńkẹ́mi ní akademi ojú odò ẹgbọ̀n wọn lórí ètò láwùjọ àgbà torí àwọn náà ti wà ń bẹ̀ ti pẹ́ kí ọlọ́run tó ní àwọn náà ti baálé bẹ́ẹ̀ ni torí àwọn nǹkan kọ̀ọ̀kan ń bẹ láyé ìjọ òun tó jẹ́ pé àwọn àgbàlagbà wọ́n fi ṣeré ẹgbọ̀n láìpẹ́ yìí dúpẹ́ lọ́wọ́ àti ọmọ tó ti wà lórí ètò láwùjọ àgbà mọ́gà jásùn adépọ̀jù àríọ̀rí ojú òní tìyín àwọn ni ààrẹ gbọ́ mọ́gàjì ilẹ̀ ìbàdàn ọlọ́run ní fi yín lẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n wà ní ilé àríọ̀rí olóòsà àpẹtù òkè àdó nìbàdàn ẹ̀ṣẹ́ alájì pásítọ̀nù sáìdì rùfáfí jàbí ọmọ baálẹ̀ rùfáì kọ́lọ́ gbà bọ̀ wọn àwọn ni wọn dúró gbìnjú òní rùfáfí jàbí lábòwò ẹṣẹ o mágàjì adínìjì ẹnilẹ tá a lè padà ojú òní tìyín gbọ́nfọ̀tò ìsàlẹ̀ òsì onímọ̀wà ẹnilẹ tá a lè padà àfọlọ́ nìkan ló lè padà ìsèyàn alájì sọ̀pù amágbé sàbúrì ọmọ alájì sàkẹ́ sọ akọ méjì ojú òní tìyín alájì sàkẹ́ ìlẹ̀ àyìnlẹ̀ kújọwọ́ ààrẹ ní àdúgbò tí bá ní àdúgbò kan bẹ ní asọ́lọ̀ tó jẹ́ pé ó kọ́ wọn wọ́n fi ń lè gbàgbà pàlúbọ̀ kingdom òní ní asọ́lọ̀ bá dé ojú òní tìyín alájì mọ́gàjì ramani abiola alájì mọ́gàjì ilé sàdó sàdó bẹ ní odò òye ojú òní tìyín àmì mọ́gàjì victor adébíngbé mọ́gàjì ọgbọ́gbà ní ìyànú ríta pinrin àwọn ni aláàfin arímọ ojú òní tìyín ọlọ́run fi yín sílẹ̀ mọ́gàjì ọ̀yálakùn ẹ̀kọ́ àdó ti ẹ̀ṣẹ́ o ẹ̀ṣẹ́ ojú òsì ní tìyín àpapọ̀ gbogbo ẹgbẹ́ national abba tẹ̀m̀bẹ́ nàìjíríà amẹ́ẹ̀ka wọn bẹ ní ìjọba ìbílẹ̀ ọ̀nà àrà ojú òní tìyín ní abàládé ẹ̀ṣẹ́ ẹ̀kọ́ àdó ti bí ó ṣe mọ lálẹ́ òní nú ẹ tún pàdé mi ní alẹ́ ọ̀la lórí ètò láyé ìjọhún kí ni àwọn nǹkan ayé ìjọhún nọmba mi ni 08062446096 fàwáàsì ní kúrè jàmàmúra díẹ̀ díẹ̀ sọmi síwájú.

0: 107.
1: Ẹku dédé àsìkò yìí o, gbogbo ẹyin tẹ ń gbọ́ mi nílé lóko. Orúkọ tèmi ò yí padà o, ọmọlára Bọ́sẹ̀dé Adébànjọ sí gbogbo yín mọ̀ sí ìyá ara lèmi ń jẹ́. Mo ní àlejò pàtàkì kan nílé lónìí, oníṣègùn àgbà sí gbogbo ènìyàn mọ̀ dáadáa, bàbá Ìbàrùbá tí gbogbo ayé mọ̀ sí ọba Iṣan ara. Mo dé àdúgbò Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú, opposite People's Girls Grammar School. Mo rí àwọn ènìyàn tí wọ́n rán kẹ̀tíkẹ̀tí. Ìdí nìyí tí mo fi sọ wípé a gbọ́dọ̀ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún bàbá yìí. Ẹ bá ń kí àwọn ènìyàn káàbọ̀.
2: Ẹ kú dédé àkókò yìí, gbogbo etí tó bá láǹfààní àti máa gbọ́ mi. Gẹ́gẹ́ bí atọ́kùn ti wí, bàbá Ìbàrùbá ló kọ́ mi, gbogbo èèyàn a sì máa pè mí ní ọba Iṣan ara. Iṣẹ́ la ṣe débẹ̀ o, ọdún ni mímí ìṣà ìmọ̀ folóko. Gbogbo àwọn etí tó wá sì ń gbọ́ mi rí ó mọ̀ wípé kìí ṣe tuntun ni òṣùpá lójú ọ̀run. Kí n tó tẹ̀síwájú, ẹ kọ́kọ́ gbọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 080 33 88 10 08 tàbí 070 18 21 11 11. Ó ti pẹ́ tá a ti ń fa òyìnbó jẹ́ ń bọ̀, kò fọ́ bẹ́ẹ̀ ni kò ní fọ́. Eléwé arẹmọ làwa o, ìtọ́jú gbogbo aráyé pátá la sì yàn láàyò. Iṣẹ́ tá a mọ̀, tá a kọ́, tá a dáyébá, tá a sì wádìí ìjìnlẹ̀ sí náà ló sọ wá dolókìkí táyé fi ń pè wá ní bàbá Ìbàrùbá. Lónìí a tún jọ sọ̀rọ̀ lórí àwọn nǹkan kan àbí méjì. Ẹ wá nǹkan fi lédi àbí kẹ́ ẹ fìdílé nǹkan. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
1: Bàbá, ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ gangan ni wípé kí ni Yorùbá ń pè ní eléwé arẹmọ?
2: Ẹ ṣe atọ́kùn, béèyàn bá ti ń já ewé tó ń ṣoògùn ẹ̀fọ́rí, oògùn nárun, oògùn márọpá márọsẹ̀, oògùn inú lílọ́, oògùn làkú ègbé. Ká máa rìn kó máa tini gbọ̀ngbọ̀n bí ẹni fẹ́ ṣubú, ká máa rìn tàgétàgé, ká máa mí lókè lókè, kí tọ̀ ó máa pọ̀ tàbí kó mọ̀ ṣaláì tó, kó di wípé ojú ń sú àbí nǹkan ńlá ago lórí èèyàn. Àti gbogbo ohun tó jẹ mọ́ ní táà fi lálàáfíà láyé, táàwọn á ń fewé àtegbò tìbílẹ̀ àwọn bàbá wa ṣe. Irú ewé yìí ni wọ́n ń pè ní eléwé arẹmọ. Àwọn tí wọ́n ń ṣe ọ̀nà bálàáfíà ó ti wà ní jẹ́ bẹ́ẹ̀.
1: Bàbá, ẹ jẹ́ ká sáré wo àwọn àìsàn tí ń dá ẹ̀mí àwọn èèyàn légbodò lákòókò yìí, tàbí tí ń sọ àwọn èèyàn di arúgbó ọ̀sán gangan.
2: Ẹ ṣe atọ́kùn, ọ̀pọ̀lọpọ̀ àìsàn ní ń sọ àwọn èèyàn di aláàbọ̀ ara, tẹ́lòmíì sì ti darúgbó kọjá ọjọ́ orí ẹ̀. Lákọ̀ọ́kọ́, àìsàn kan bẹ tí à ń pè ń làkú ègbé, àwọ́ká lọ́sàn lọ́sàn fasan fasan. Àwọn àìsàn tó ní ṣe pẹ̀lú inú ẹ̀jẹ̀ tó jẹ́ pé kòkòrò inú ẹ̀jẹ̀ ni yóò ti kàgbákò, tí ó mọ kó bá ẹ̀jẹ̀ ara ẹ̀dá èèyàn, tí àwọn san ti ń bẹ lára òfin ní ráyè rìn débi tó yẹ kó ráyè rìn dé. Ní ò bá di pé ẹni tó yẹ kó rin bùsọ̀ méjì pẹ̀lú ẹ̀rín ni ò ní lè dá òpó iná mẹ́ta rìn tí ó fi mọ́ mí gúlegúle. Ẹlòmíì sì rí, wọ́n mọ fa wọnú mọ́tò, wọ́n mọ gbé bí ìgbà tí wọ́n bá ń wọ àpò ẹ̀wà ni. Ẹlòmíì tó bá rìn díẹ̀ yóò mọ mí gúlegúle. Ẹlòmíì ó sì mọ sọ wípé ẹ̀gbẹ́ kan ń dun òun tó bá fọwọ́ kàn àbí tí ò bá fọwọ́ kàn. Àìsàn kòkòrò inú ẹ̀jẹ̀ ni. Itú táwọ̀ kánà sì ń pa òsí látẹ̀yìn wàhálà tí kòkòrò inú ẹ̀jẹ̀ dálẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yóò máa sọ pé apá kan orí ń fún àwọn yeye ní gbogbo ìgbà. Ẹlòmíì sì rèé tó jẹ́ wípé yóò mọ rí nǹkan bíi kùrukùru àbí pé èéfín àbí ilẹ̀ ti fẹ́ sú lọ́sàn-án gan. Ẹlòmíì a sì máa pariwo wípé tóun bá sùn àti dìde yóò máa wúwo bí ìgbà tí wọ́n bá gbé gígẹ dúkà orí ibùsùn. Gbogbo ohun tá à ń sọ yìí, àìsàn ni, àrùn ni, àfi ká tọ́jú ẹ̀. Nígbà tẹ́lòmíì bá ń lọ àwọn ọ̀rẹ́ rẹ̀ ó mọ dúró dé ni. Ẹsẹ̀ ẹlòmíì ó sì ṣe jàkùtẹ̀ débi pé bó bọ́ bàtà lẹ̀ kò ní mọ̀, bó wọ bàtà kò ní mọ̀. Ẹlòmíì yóò mọ tẹ òkúta mọ́lẹ̀, kò sì ní mọ̀ kó ní tó òkúta mọ́lẹ̀. Àìsàn ni tá a gbọ́dọ̀ mójútó. Bó bá ti di pé èèyàn ń sùn lóru, èèyàn ń jí, èèyàn ń ṣẹ̀yọ bí ìgbà mẹ́rin márùn-ún mẹ́fà kílẹ̀ ò tó mọ́, ó gbà fura sí. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin sì ni ò ṣe déédéé nílé mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ bẹ́ẹ̀ la ti rí lórí ayélujára, lórí móhùnmáwòrán. Ẹ̀kọ́ mi ò ṣe déédéé, ẹ̀kọ́ mi ò ṣe déédéé, ẹlòmíì ṣẹ̀kan sùn lọ, wọn àti ẹ̀ máa fẹ́ lòmíì ṣe yẹ̀yẹ́. Àwọn bàbá tí a ti hàn bí àwa àtàwa tá à ń sọ̀rọ̀ yìí náà, àwa náà ò ṣaláì mọ́ mójútó ra wa. Àwọn bàbá wa ò lo oko, wọn ò lo odò, wọn ó sì sojú sí wọn lọ́dọ̀ àwọn ìyàwó wọn. Ẹlòmíì nú wọn gan ò níyàwó ẹyọ kan méjì mẹ́ta mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ, táwọn ìyá náà ò sì mọ wò táńtorí ní tí wọn fẹ́ wò ń ta ti wà nílé. Ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin ló jẹ́ wípé nǹkan dídùn tó jẹ àti bó ti lora rẹ̀ àtọ̀pọ̀lọpọ̀ àìsàn tó kó nílé ìgbọ̀nsẹ̀ àbí ilé ìwẹ̀ àbí ibi tí wọn ò tọ́jú dáadáa ló ti sọ ẹlòmíì di lákùrẹ̀tẹ̀ tí ò lè pé pẹ́pẹ́pẹ́ mọ́. opolopo elomi lo je wipe apa kan re bayi atese kan yo mo gbon ri bi ba si tin gbon be afi ka moju to tori pe bomi mara ki npa loruko ta npe ais tun mi le ki nfi ele loruko ta npe awon iwo na o tu sita ni pe nkan bayi nse mi o bo ba dodo wa baba ibaruba oba isan ara ni eyin ile baba adedibu lo adojuko people's girls school to wa ni mole teni badan ibe la wa ta nfa awon oyinbo njeun ko fo ko si ni fo opolopo awon eyan wa nile Nigeria ipapa nle Yoruba ni won ma ba se teni eleni nse je ise temi tin se lati ogoji odun atodun merin ti mo wa lenu re yi lawon kan o kan gbe baagi won mo kiri garage ni woro odu loja ba layeye ni moko ni bere ati kaakiri pe awon ni baba ibaruba o baba ni kawon ba won mero wa si malete mo ni ah eleyi ero to wa gan ati idan lo ntan aran eyan kankan nse o awon ti an si re seru ise be towo to bi meji okunrin meji nu won towo to afimu won danrin na ni asifin ajofin ile ise wa osisi lori oke isale l'office wa wa ibi ta wa lati du ati wa na la wa telefonu wa na telefonu wa a so ogun mi to koja iwe are mo kara o ya gaga keyin o lu aye pelu igbadun eni ti o ti iku lo ni gboke ohun ati gboke yin awon ru awon omo ita ti wa kilo fun kilo fun kilo fun ti won o gbo lowo

0: à ń gbọ́
1: ẹ kan lẹ́yìn àti ṣìkì tí ó bọ́lájú
0: ẹ ká lẹ́ ìròyìn ara lé ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ọ ẹ kú bójú ọjọ́ ṣe rí ẹ kú àìsàn àìlówa ní every Wednesday tá a máa ń wà ní bí bàbá bá ṣe ètò láìsẹ́ yìí kò sọ wa ẹ má yẹ ká gba àkókò dùdú àti pẹ́ ká tó tún bẹ̀rẹ̀ náà ẹ jẹ́ ẹ ṣe ń gbọ́ ní o ẹ kálẹ̀ ọ gbogbo tí wá sí ń bọ̀ wá ẹ kálẹ̀ ọ ẹ jẹ́ ká máa bẹ́tò wọ̀.
2: Ọ̀dà ọkọ̀ bíi jẹ́ ṣe dáàdì UK ti kí àwọn èèyàn ni torí mi ò gbọ́ wọn gbà yẹn àbí wọ́n ti kí àwọn èèyàn.
1: Lọ dáàdì UK ti kí àwọn èèyàn dáàdì UK kí iye ọ̀ ẹ kálẹ̀ gbogbo èyí olólùfẹ́ wa. Ẹ káàbọ̀ sí ètò yìí ètò wa Group Secret àti gbogbo àwọn olólùfẹ́ wa nílé lóko lódò lẹ́yìn òde àti títò. Mo fẹ́ kẹ bá mi kí èèyàn mi pàtàkì kan. Tẹ bá ń gbọ́ pàtó nílé iṣẹ́ lágiri ní àtúnṣe ẹgbẹ́ méjì jáṣà ẹ bá mi kí ọ̀gá mi accountant Patrick Bulaga mo gbọ́ pé èmi ni bàdé wọn
2: bẹ́ẹ̀ni
1: I wish you a very happy birthday ẹ pé wọ́n á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé wí good health àtọmọ tuntun bébì bíi bébì ọ̀gá mi náà máa ń gbọ́ bébì sí i
2: ẹ fẹ́ kó bá ọ̀gá Patrick new baby nínú èyí tí Nàìjíríà
1: wà lóyìn. Nàìjíríà bí ọ̀gá Patrick bá bíbi ìjì agbára náà ń ka ọ̀gá Patrick ni
2: ìkùdè
1: bí ń gbé
2: dàbí o. Ọ̀gá mi Mr. Patrick iṣẹ́ ti gbọ́ wọ́n ní Daddy UK sọ pé èèpo.

0: Yes, please.
1: 1,300 lepo ni petrol ni binisin. Then baby food to ba da tomo le jeni si tare tara omo ayo to ma da bi omo lo to ti oni da bi baby to la ra wa lati oja 15,000 naira per tin. 15,000 naira per tin. Tomo ban jeun dada lizo ye ko le je tin yen lojo meta. Yes, ojo meta. So 15,000 naira lojo meta times 1 month.
0: Ogafa to la le so ye.
1: Mo ti ati gbagbe pe ba to la nso da. Si problem.
0: Okay.
1: Hey. Yeah,
0: ibo. Ati si to mi e ka le o gbo yo le lu so wa ti si kitu. Iya na a carrot no mi carrot. Iya bi gele bi si. Gbogbo yi ma fun ti pita e gbo mi atata ko ni ba de e si e ku duro ti wa gba gbogbo.
1: Oda lori eto a lori Facebook ojo nla ta ofi ikese Alhaji Ajeni Fuja Abbas won ni otutu mu bayi really yawo peloko re e fara yin mora o ima foji Peter won ni otutu mu gan ni okay Bolaji Jams otutu mu gan o good Opions Abu Abdul Malik Ferdinand won ni welcome ma and sas thank you Bolaji Jams won ni good evening ma Bolaji from Lodge thank you ima foji Peter cash yes *347*1004*2# yes thank you Abiodun Kofowolola 022 yen po 022 yen po anti chikito ko ye mi okay ko ye mi o ajagbe oluwa to in comfort woni well done ma otutu mu gan ni oh really mukaram oshomo woni eku eto ma thank you Thomas Aderin Ola eku eto ma thank you e ma ta tejise yin sibe awon ma se kini awon ma ri ds eyin eyan leti ni kia kia life akoko sofo ko to di pe dixin a pe wa nsi pe ka wa lo soju oja mo fe tete beere lowo eyin te n gbo wa lale yin ejo e ma binu mo fe tete beere at least ki mu ipe eyan meji si meta ni ale yin beere mi de ni pe ninu loro to jomo ibalopo ejo kini gangan lobirin fe to ba ti kan oro ibalopo kini nkan ti obirin fe gangan eyin obirin agangan eyin obirin ni mo nba soro eleyi o ka to wa wonu ete gangan ni sansan kini nkan te fe gangan ni ibalopo elomi ma ni ko ba un sere ko to wole o gbodo je pe nkan mokunrin o gbodo nipon o gbodo je yi to lage ma wo o gbodo je amen kini nkan ti o be yin obirin fe gan to ba ti kan ran ibalopo mo fe gbe pe obirin meta ka to wa bo si ibi ta n lo lale yin tori eyin okunrin e se ra yin jeje my dear o se to my dear je ko de le dada my dear o fi gun mi to ipa n para re o lo n paja to ba de le tan gigun yen wa wa be gun pa ngba to ba ti lo finally ma para e se won to le se kini obirin fe gan ninu ibalopo ni to ba ti ni nkan to jomo iba nkan to ni lati se pelu ibalopo iyawo e to ni nle o le okunrin dele pe ko so fa pe okay ninu ibalopo nkan ti iyawo ohun fe re o ohun de nfun iyawo ohun ni nkan to fe bye lohun de se nfun 0912370867 ka to lo sinu eto ni sansan eyan meta pere ti won ba laya lati pe eni ba pe wole ma ko ni di ko so ru oko e to ba ju obirin ma so oruko e to ba pe wole oko le so pe eni olohun mo abi ko ye yin o da lori Facebook eyin ju oluwa thank you Johnson D Noble Oguseyi tan thank you Alaba Yusuf oko iyawo e thank you lati olomi thank you Anthony Samson Timothy thank you Omidele Monsuru Adewale thank you Adeyemo Ayobami thank you e ma ta tejise yin wole awon na de ma se kini a ma ka sita fun yin Olaniyan Faith Thank you. One Mr. K from Wire and Cable. Well done, ma. Okay, thank you. God bless you. All right. 0912370 8675. Oda question ye o ye yi dada. Iwo obirin to n gbo wa lale to ba ti jomo nkan to ni lati se pelu ibalopo. Kini nkan to fe gangan lori ninu ibalopo. Elomi wa. Taba bi pe kilo fe gangan. Nkan to fe ni pe e le tatejise sori Facebook na nkan to ba fe elomi nkan to fe gangan ni pe ki okunrin yen ko wole ko de wole kanle ko dele dada elomi fun apere eyin te boya eyin te mo te get question yen dada elomi ma fe ko je pe okunrin yen ma le te awon elomi obirin mi ma nfe okunrin to le tena dada ko ye yi ko ti o nse to nse suke suke suke suke ya ko suke suke ko nse suke suke to nse suke suke bi isuku agbado ko ye yi obirin ni idere nkan to ma nfe ni ibalopo ni pe kokunrin bu amu dani ko ba sere ko fo pa lara kejiti ko fo fa ni tan ko to bo ni gbogbo ibi dede na ko ye yi ehe iyan ma nyo obirin mi ju pe ki eyan wa e ma gungala elomi ma ya e wo won lara teyan ko le gungali gali gali jo pe kan to ko fe ni pe ko kan mu lani omi mi dere ko ti e fe ki o to ki o ti ologbojo ba begun e si ohun lara ko ko keko jo camera yin eyi tawon ibo npe ni cordon keko jo camera yin lori bed o ti to ko ye ke de ma soro to ye ke so do awon iru awon iyen o iru oko to ma to mo tolorun ma ngbe fun won eyi to ma npapa fe o ma nje eyi ti o ma like ko ma wole suke suke ko ma wole lojojumo ewo gongo kini eyin obirin te gbo mi ni ale to ba kan oro pe a n bara wa lajosepo kini nkan gongo ti e fe tori mo ripo pe eyan kan pe o ti sa lo kini nkan gongo ti o fe nibe ohun ni ibere ti mo fe koko bere lale ki a to lo si oju oja ka wa padade lati wonu eto ni sansan olajide opeyemi thank you olani agbabiaka thank you aziz soli olugbile thank you sir talo tuwa nbe ese aziz soli olugbile ko ti mo se bere bere ni pe opolopo nkan sele nisin ọpọlọpọ obìnrin ni wọn le lanu sọ fọkọ pé nkan táwọn fẹ nínú ìbálòpọ rèé kò yé yí ọpọlọpọ ọkùnrin obìnrin dẹ rèé ni wọn ti kó bá ọkọ wọn nílò ní ìdí pé oko ẹ kéré kíní ẹ kéré nkan tó bá lè ṣe láti fi di pé ó máa nípọn òun ni kò lọ ṣe ẹlòmíì dẹrẹ wọn á dé à wàhálà ti ń ṣẹlẹ nílé o ìyá ti ń kọ̀mplẹ́nì o kí ni ìyá ń kọ̀mplẹ́nì fún kíní ọmọ ọkùnrin àwọn kò ṣiṣẹ́ déédéé kò ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ báwo ni kò ṣe ṣiṣẹ́ táwọn bá ti fẹ́ tó bá ti le díẹ̀ ẹlòmíì àní tó bá ti le tóun bá ti fẹ́ tì í bọ ilẹ̀ ìlérí ministin ó máa wálẹ̀ ẹlòmíì dẹrẹ ìgbà tóun àti ìyàwó ẹ fẹ́ra kíní ọmọ ọkùnrin ẹ ó ká ti ìyàwó ẹ ṣùgbọ́n nísìn ìyàwó ẹ ti wá tóbi débi pé kíní ọmọ ọkùnrin ẹ kò wá ká kíní ìyàwó ẹ mọ́ torí kíní ọmọ ọkùnrin ó kéré irú ẹni bẹ́ẹ̀ yẹn ṣé kó lọ jẹ́ kó tóbi ni àbí kó wá ọgbọ́n àti ọ̀nà tó lè tèlé láti fi ri pé kíní yìí ó máa fi máa dára sí ìyàwó òun lára kíni nǹkan tí obìnrin fẹ́ gangan nínú ìbálòpọ̀ kò ń ṣe nínú ìgbéyàwó nínú ìbálòpọ̀ àti ìyàwó tó wà nílé o àti èyí tẹ́ ẹ fẹ́ síta o àti èyí tí àti ìyàwó tí tí ó àbíbá máa ṣe sọ lálẹ́ nísìnyí kíni nǹkan tí ìyàwó tí obìnrin fẹ́ gangan tó bá ti kan ọ̀rọ̀ ìbálòpọ̀ màá dúró láti gbọ́ látọ̀dọ̀ yín bóyá ọkùnrin ni o bóyá obìnrin ni o ẹ pè wọlé torí mo rí pé tẹ bá ti ní káwọn obìnrin pè wọlé wọn ò ní fẹ́ pè wọlé ṣùgbọ́n tá bá ti parí ètò wọn á máa fi fóònù lémi kiri gbogbo yín pátápátá ni màá blọọkì dànùdànù màá ṣá gbogbo yín blọọkì àwọn ọkùnrin tó yẹ pé wọn máa ń come out láti sọ mind wọn àwọn nìkan ni èèyàn ní blọọkì bọ́ ti gbogbo ẹ̀yin obìnrin àti ṣìkí tó ṣe rí yẹ kí n dá sètò ṣùgbọ́n mo ní kí n sọ fún yín nísìnyí tẹ ti parí ètò má sọ fún mi ò ní interest because o bá sọ fún mi màá pa fóònù yẹn dànù dànù ni ó dà ẹ̀yin èèyàn wa à ń bọ̀.

0: oda oda be ni pe oju nti awon eyan lale yi abi won ti busy lowo mo de wan wo pe kin lo ma sare busy lowo ni kia kia bayi kini nkan to sele gangan na kile n busy lowo fun tori mo ri pe opolopo n saseyin won fe se kini oda ejeka kin be nkan ti a se mu eto yi wa ni ale opolopo yin lo ma ti gbo nipa odomo okunrin ti onjo ti oruko n jaran iran lori afefe lori aye lujara ni pase pe o lo se kini o lo se ayewu lati fi ri pe o lo se ise abe sorry o lo se ise abe lati fi ri pe kini omo okunrin hun o ma tobi wa gbagbagba abi ko ye yin o lo se ise abe lati fi ri pe kini omo okunrin hun o ma tobi wa kini omo okunrin hun ma nipon bo omo okunrin ta nso yin o ni owo to ba je towo ni ko si nkan to fe fowo si omo okunrin ta nso yin gbogbo nkan to fe lọlọrun fun o ni owo o fine o wa okay gbogbo e gbogbo dede na o sodo si ni owo ko ye yin ṣugbọn bi mo se nso yin o wa lo di eni to je pe o lo se ki kini omo okunrin e ko ba le tobi bobo iwa lo di eni to ti ku o de ku gba to ma lo se Thailand lo ti lo se o lo se ni ilu oyinbo kan ohun ati yawo e lodo je le won jo lo so won jo mo si ni ti won ba jo mo si ko si bi iyawo e se ma tele lo abi ki le ni mo so ada lo ni sugbon gba to se o wa di eni to ti ku lowo lowo bayi won de ti sin at the age of 43 at the age of 43 now ki n to ma so pe awonu eto ni ton san again mo fe bere lowo yin lekan si nje o ye ki okunrin tori pe iyawo to lopolopo ayin okunrin se nisin o aunty chikito kini ma se bayi oko mi to ko mi kere o kini kan kere kini mi kere kini omo okunrin mi kere o se gbo sawo so ye ki omo okunrin to obirin okunrin tori pe iyawo e so pe kini e kere ko wa lo se pe ohun wa gbogbo orun to n ba le ri lati fi ri pe kini ta n so o tobi so ye ko ri be o beere lowo eyin te n gbo mi lale hello
1: kini kini chikito
0: ma kin si le ka le ma
1: kini kini chikito ke ke mo e ka le jare
0: yes ma
1: e ku se la ta aro ko ni be yi o
0: ami ma
1: aro ma ni o e mi sha so
0: ami ma
1: mo ke ba dadi yi ke ya ti da ga da ji bi je je je bi mo ki o ẹkún iṣẹ o àrọ balẹ ìlú àwọn yóò máa ní ẹgbẹ ìdíje àrùká wa àdéwáyé sí i lórúkọ jésù kẹrí ètò ìṣúnṣe ìṣe ìṣẹyẹ kẹrí ìkọ tí mo rí bẹẹ ra dùn mo rí sí ewé làbúrò bá lọ sọ pé nǹkan kéré tó lọ torí ẹ bá lọ ṣe operation ṣé dandan ni kó tóbi ni ìrora àdùn làwọn èèyàn ṣe ìrora àdùn gbáàdì ètò ọrọ ni wọ́n bí ṣùgbọ́n ìrànù ni wọ́n ń ṣe ìrànù wọ́n bá débẹ̀ ṣé bá ọba àwọn ṣé wọ́n gbé pa àbàbà bàbà wà pé wọ́n lọ sọ tẹ́sán yẹ ìtọ́nà bá ti tẹ́ ẹni kò gbà ìyàwó náà bẹ́ẹ̀ gbàkọ́kọ́ náà lọ ṣe orí nǹkan bẹ́ẹ̀ yẹ kí ló ṣe fẹ́ bí jẹni ṣé fẹ́ gbé kókó lè yé ẹni ìrànù mo rí sí ẹni tèmi o ó bẹ̀ẹ̀ ti parẹ́ báyìí ní ìsìn kí ò bàbá ọgbà tọ́lọ̀ fún un ọlọ́gbọ́nà ló ṣe é ó ti mọ̀ kó tó yẹ ló ṣe fún nígbẹ ẹ̀tọ́lọ̀ fún nígbàgbọ́ náà ti mọ̀ kó yẹ ló ṣe fún nígbàgbà kí làbùrọ̀ máa wà máa wà di e máa wẹ́yìn níbi àkùkọ kí làbùrọ̀ máa tí o máa wà tí o sì ìtọ́lọ̀ ti dá ìtọ́lọ̀ ti dá síbẹ̀ ẹ máa wà wà pé wà ẹ máa ṣe òṣèlú ti káàkiri ẹgbẹ sọpẹṣọ torí ẹ ó bẹ ti kú ní ìsìn tó wá bá ṣe kí náà bọ báyìí
0: ó ti kú o
1: àti tó pé kó tó gbà kí tó pé kéré èyí ló wá fẹ́ bá ṣe ní ìsìn
0: tó
1: yẹ̀wò ṣé tó máa máa gbádùn ẹ̀ mọ́ ńlárun ní ọlọ́wọ́ adáríjì wa à ń túṣe ọlọ́run èdè ọ̀dọ́ adáríjì wa ẹ máa dé tó bọ́.
0: ẹ ṣe gan ma ẹ ṣe gan ma ó dà yín èèyàn wa ẹ má gbàgbé káàṣì ẹ o ẹ jọ o káàṣì ẹ tètè máa ta tó bá ti tó àkókò lágbára ọlọ́run a máa yí koto láti ta káàṣì ẹ *347*1004*2# *347*1004*2#. Hello.
1: Ekale
0: sir.
1: Ekoto.
0: Yes sir.
1: Olorun ọba rẹ lọwọ.
0: Ami sir.
1: Ẹgbẹ́ o, olùgbélé láti ṣe.
0: O ti ẹ̀dá bá wa dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ṣé ó yẹ kọ́kùnrin máa lọ sọ pé nǹkan ọmọkùnrin òun kéré òun fẹ́ kó tóbi torí pé ìyàwó ẹ sọ pé kinní yẹn kéré kò tiẹ̀.
1: Kò yẹ kó rí bẹ́ẹ̀. Téèyàn bá jẹ́ kí obìnrin ó tì òun ti kùtì. Ó sì bára rẹ̀ ibi tí ò fẹ́.
0: Ìtìkùtì
1: nìyà. Gẹ́gẹ́ bí irú ọkùnrin tá a fi ń ṣe àpẹẹrẹ yìí. Gẹ́gẹ́ bí ọkẹ́yìn náà ti sọ síwájú. Ìwọ̀nba téèyàn bá bèèrè sí ni téèyàn ń ṣe o. Ìwọ̀nba téèyàn bá bèèrè sí ni téèyàn ń ṣe o.
0: Torí bí ewo bí ọwọ́ eku ṣe mọ ló fi ń ṣe kí ni.
1: Lóòótọ́ ẹ̀yin obìnrin kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe é tó ti máa tẹ̀ ẹ̀yin obìnrin lọ́rùn. Bẹ̀tì èèyàn tẹ̀ parẹ́ ni. O ò tí ì ṣe dáadáa. Ọ̀kan kẹlẹ̀ tó, o ò ṣe gbá tó, o ò ṣàwo tó. Ọkùnrin míì náà ní ìmọ̀ torí ẹ̀ lọ lo nǹkan alágbára. Èsì máa lọ lo nǹkan alágbára yẹn kì í pẹ́ tí padà sí rí ọkùnrin pátápátá ni. Kì í pẹ́ tí padà sí rí ọkùnrin pátápátá ni. Báwo kí ni ọkùnrin tá à ń sọ yìí ní ìsìn ṣe mọ̀kọ́ táǹkà owó ni.
0: Bẹ́ẹ̀ni.
1: Ohun lówó lọ, tó bá tiẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀, àwọn ọ̀kẹ́ ìbílẹ̀ tó ní ìlú wá tí nǹkan yẹn ó fi tóbi. Èdè náà mo máa sọ pé sẹ̀ nísì, ẹ̀wá òbí tó náà bá rẹ̀ nísì.
0: So bàbá wa sọ́ọ̀lì olùgbìlẹ̀ nǹkan tẹ́ ẹ̀ ń sọ ni pé àwọn nǹkan ìbílẹ̀ wà tó lè jẹ́ kí.
1: Nǹkan ìbílẹ̀ wà bí ẹ̀ ní ìṣepé kìíní tí ó fi tóbi níwọ̀n bàtà ìbí yóò tóbi jù rẹ̀. Àwọn nǹkan ìbílẹ̀ wà tí ó dẹ̀ ní la ìmí lọ tí ó dẹ̀ ní la wàhálà kẹ̀kẹ́ náà.
0: Bọ̀ ṣé ẹ mọ̀ pé tó bá tóbi yẹn gúndúkú ló máa wọ̀.
1: Ṣé rí ká máa kú sí Ọlọ́run wò torí Ọlọ́run ọba tó ṣe gbogbo nǹkan yìí ó ti ṣe ohun tó gbàgbọ́ kálíkù mọ́ sí lára. Tábà pé èyí máa tú sí Ọlọ́run wò ní nǹkan táà náà ṣe yìí ẹ ṣe owó bí tọkùnrin ní padà bára rẹ̀. Yẹ́jẹ̀ bí Ọlọ́run náà tí ìgbà yẹn Ọlọ́run bá fẹ́ẹ́ ṣe àforíjì fún. Èyí bíi kéèyàn máa tú sí Ọlọ́run ọba wò ni gbogbo àwa tá a pè ní ẹgbẹ́ ká má para wa lọ́jọ́ àìpé kọ́ lọ́wọ́ bàrá mi kó sáànù wa o.
0: Àmì ẹ ṣe gan sa.
1: Ọ̀lẹ́ olùgbìlẹ̀ láti sọ
0: yìí. Ata ló tún wà mẹ́rin tó lè dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí because ọ̀rọ̀ yẹn ò fẹ́ yéèyàn gbogbo ọkùnrin ló fẹ́ ṣe okó wọn torí wọ́n fẹ́ kó pín kínní tóbi kó tóbi kó ní làǹgbà làǹgbà. Hello. Yes sir.
2: Hello.
0: Yes sir.
2: Ẹ kalẹ̀
0: sir.
2: Orúkọ mi ni
0: orúkọ yín ni kíni.
2: Ẹ láti àkókò ojú ní Ìbàdàn.
0: Ok. Ok.
2: So òkúta bá ní láti ń dó ìyàwó ẹ ni. So àkọ́kọ́ nìyẹn. Ẹgbẹ́ kejì ni wípé ní ṣé bó ṣe mọ ẹlẹ́wà àtàkùn gbogbo kan nílé ayé ìmọ̀ tó ń wòjú. Èyàn gbọ́dọ̀ wá sí torí pé nítorí adùn àbí pé èèyàn fẹ́ tóbi ìyàwó ẹ̀ lọ́rùn nínú ilé kó mọ́ wò ta kó mọ́ tuntun ní kan ìlú parẹ́ o ọ̀pọ̀lọpọ̀ parẹ́ o. Ìní ẹni fẹ́ mú ọ̀run ìjọba yìí kalẹ̀ jẹ́ báwọn èèyàn náà mọ̀ torí pé wà ní pàtàkì ìjọba tó sọ pé. Tó o ní wọn bá ọ̀tún ni gbogbo nǹkan nílé ayé díẹ̀díẹ̀ ni ẹjọ́.
0: Ó dá Dixon fẹ́ lọ sójú ọjà tàbá ti dé látòjú ọjà a sì máa gba ìpè kan síbi ìtura ayé èèyàn méjì tó ń pè wá látẹ̀kan léraléra ṣùgbọ́n tí ká lọ sójú ọjà tàbá ti padà dé torí mo fẹ́ ká yàn náà kíní ìlà dalálẹ̀ à ń bọ̀ a ò tí ì dé.
3: Yóò tún ní ìrìn agbára nínú ìrìn àjò àwẹ̀ àtàkùn.

0: lọ́rọ̀.
1: Kára ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúrẹ́rẹ́ àlàáfíà nìkan lè dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ńlọ́ba òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fẹ́ àìlera bí àìrọ́rùnsùn, ara títa, ṣángun-ṣángun, kéèyàn ó máa rìn kò gẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tójú àṣírí ibi táìsàn fi ṣèbùba alára ẹ̀dá ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapáí, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò báìbáì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
2: Orílẹ̀ èdè ti ń jò.
3: Tó bá jẹ́ tó rùlé tó lálùpẹ́ tàbí tó ṣe é fọkàn tán, orúkọ iléeṣẹ́ kan tó gbóúnjẹ fẹ́ gbà wó bọ̀ tó tó gbangbẹ́sùn lọ́yẹ́, The Great Aluminium Roofing Product ni mò ń pè é. Oh yes, The Great Aluminium Roofing Product, your number one choice for homes, shops, factories and every building. We are available anywhere across Nigeria, bringing you trusted quality. Ṣùgbọ́n ẹ ṣọ́ra o, ẹ yàgò fún àwọn ayédèrú òrùlé tó pera wọn ní The Great Aluminium Roofing. Padà ojúlówó làwọn òrùlé wa. Check for authenticity, a scratch pin to verify your product, the BG name boldly printed at the back and branded by the ropes on every bundle. No fix, no compromise, only the best for your building. Ilé ìgbéra yóò fakọyọ pẹ̀lú ààbò tó dájú, ìyẹn pẹ̀lú òrùlé DG Aluminium tí yóò mú pẹ́ kọrin. DG Aluminium Roofing Product, the real strength you can trust.
4: Orúkọ mi Wòlíì àti Ajíhìnrere Tèmítọ́pẹ́ Ẹ̀jẹ̀ Jésù ló máa bọ́ọ̀lẹ̀ látorí òkè yìí ní ọjọ́ 13 oṣù kẹsàn-án.

0: meji owura di meje role 7 AM to 7 PM akori e just a wo gigi ara kan emi olorun nipasẹ ifami royo prophet olufemi oni yo fo won gbara jade ibe ma ja ona ma la nipasẹ ife pastor dr david ademowale pastor dr peter madu awon lori ani baba tun ise mayo wa na bajo olu ibi toye opolola kemi taiwo obi ogikira yo emo opaya bi praise prophet olufemi oni yo ma sure loruko jesus ya no ma sele lojo sunday 13 september 2026 latago meji owura 7 AM CSC Monkey Popular Ministry, NTC Brand, Owa Ni Yajo Police Road, NTC Gunman Loud Super Embado, Ogun Aye Re Ma Pare, Ori Agbara Jesu Wa Sibe.
1: Ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dàá tó wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn ilé yìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù Ẹ́bà yìí káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tẹ̀mẹ́ sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù O tun ya o e je ki ja yin si Independence Day cash pot awon oniburi 66 ni yo ma je lose kokan gbogbo ojo Friday ni double winning cash pot nibe ni cash e tin so opo eniyan di millionaire tutun eyi ki se akoko se iru e nje lu ro nbe iwo gan lo kan lati di millionaire wa September 30 ni special independence cash pot ni tori na ma se fi akoko re sofo lori splash fm *347*1004*#. Lori Ladilu FM, *347*1004*#. O si tun le ṣabẹwo soju opo website pẹlu www.cashier.ng. Ẹni ọdun méjìdínlógún nìkan ló lè kópa láti ta Cashier. Ọyọ́ State Gaming Board ló fún òǹtẹ̀lú Cashier. Cashier nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti Cashier? Mo ti Cashier.
2: O balẹ̀ bàgẹ̀ o wọlé pẹ̀lú stays Bitters jagunla bí ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀nyá àjà 50 bitters bẹ̀tí gbogbo obìnrin tó dá ti ẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal produced by the 50 Waves Limited. Ẹ̀sìnlérí ra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Plot 3 Light and Craft Building, Gbàsọ̀run, Ìbàdàn. While our head office is at Ọ̀jájá Mall, Abraham Adesanya, Ajá, Lagos. PBR distributor, call 0704-318-3929. 50 Bitters, Nàdàkì Ìtọ́lọ́tẹ̀.
3: Ladilu FM 96.7.
4: Ìlera lọ́rọ̀.
5: Ọ̀pọ̀lọpọ̀ aba olóòtú iṣẹ́ ara gbogbo àwọn àìsàn wọ̀nyí tó bá ń ṣe ọ́ nínú ewu tàbí iṣẹ́ ara ká dúró ká má lè dúró ká bẹ̀rẹ̀ kódìkọ̀ káwọn òkú námẹ́jì kò ti mọ rẹ ni àbí ìwọ ọlọ́mọkùnrin tó tilẹ̀ jẹ́ pé bó bá fẹ́ bólólùfẹ́ rẹ ṣeré láàrin ìṣẹ́jú kan méjì ara yìí ti wọ́lẹ̀ wẹ̀sì àìsàn burúkú ìdákúlẹ̀ ti kọ́lé sí ọ láàánú ọ máa bọ̀ lọ́dọ̀ bàbá Ọbádẹ́rà fún onírúurú àìsàn tí ò bá máa bá wọ̀ yájà láàgọ́ ara àìsàn ojú gígùn ni tiyín ni àbí dídùn ká máa rìn wọ́n kúmọ́nkú ká máa tẹ̀ gòlùbàgòlùbà ká máa fọwọ́ ọ̀tún gbé tòsí irú ìpèníjà wo ni wọ́n bá ní nínú eegun ara tàbí iṣan ẹ̀rọ ìgbàlódé ń bẹ lọ́dọ̀ wa tí ó ṣàtọ̀nà sí i kà sí wa lónìí ní Ọbádẹ́rà Aba Home.
6: A wà ní ìta Akínlóye ní Ìtútábà òjẹ́ Ìbàdàn.
5: Bàbá Ọbádẹ́rà ní àlàáfíà ló ń wọ́.
7: Ẹ kú u déédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn tí ó gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnì kọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Àrólé Olóyè Ọbádẹ́rà. Tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lé ara bàbá ojú bá mi kalẹ̀. Ilé iṣẹ́ wa ti wà ní ìta Akínlóye òjé ní ìlú Ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ilé epo tóta òjé Ìtútábà lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá Akínlóye gangan Ìbàdàn. A fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà wa torí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọ́ba ara àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nà ibi ta rójúdé Èdùmàrè jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Mo fẹ́ kí gbogbo ayé ọlọ́mọ wípé ojú ni mọ́lẹ̀ ara o ẹ má sì jẹ́ ká fi ojú wa ṣeré bóyá fẹ́ wá sí ilé iṣẹ́ wa lóde ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 09048688 6883 09048688 53 baba oju ni imole ara to ba mo po ni pe ni ja oju mowo otun ko fi boju otun ko la ko wo epo ti ilera oju ti e ba wa tabi ko mowo osin ko fi boju osi ko la ko wo epo ti ilera oju ti e ba wa boyo oju yin gun eni abo hun e abo sana abo rin ohun ni wini aboju ti e ti e ma nsu ori na ri la tele wo re iwo to daya to mo laarin 50 naira si 100 naira elomi ti o ba ni ka meji pe ka melo ni elomi o ti ri na ri o ri nkan to sumo e o de ri nkan to jinna si e gbogbo one kone ta ese oju yi to le ma gba dola mu ma bo wa ba mi ori sirisi nkan o lo ma nfa aisen keyan ma ri na dede ta npe ni aisen oju alakoko eyan le ni nero ajaka ko elewu gbedu koju yi ko ma gun yen ko ma ro yen ko ma hun yen ko ma da mi ko ma yopin elekeji eyan le ni kokoro inu eje ta won agbalagba ti won pe ni kokoro baraje kokoro bejeje o le fa ki ejo ma gbone wa lati nu o si le fa ki ise eyi tin gbeje lo si bi ri na eyan ki se yo ni ayen to ba ti wa lo gbe awon apere be o mo po ti ni pe ni ja oju niyan ba kan na keyan ma ronu pupo ju ironu pupo ju a ma sa ko ba fun iri na keyan ma ri na dede ti ta tawon adaragba ma pe ni igbone o ti e le sa ko ba fun elomi lati kekere ko ma ri na mo ba kan na ti e ko ba po la po ju awon na ma sa ko ba fun iri na orisirisi aise iri na ohun ni won ma pe fun won le ni ayokele ba iri na je ayokele foju ohun lo nda won laamu abi ki nkan fufun ko ti e wa lewo tonto si bi iri na ti e ah eledumare ko ni gba iri na lowo enikan kan wa to ba popo ni pe ni ja iri na dede o le daka qurani o le daka bibeli o ti e ri na ri un to sumo elomi o ri na ri la to wa ni atelewo re telomi ba drive la le bayi bi se ni o ma jasi koto yo ma jasi gegele o ti ni pe ni ja aisan iri na dede niyan kan si mi ile ise wa ti wa ni ita kinloye oje ni ilu ibadan legbe ile epo total oje itutaba legbe le baba kinloye gangan ibadan iwo to ba mo po ni pe ni ja oju mu ajmon eyo kan e to lomi ni dada ko mu dakin bakan na tiro ta fi se itoju nipa ju tiro abalaye o nbe ni ile ise wa awa ki kan kankan sinu oju gbogbo ogun wa latenu leti ma lo boya wo ti si abe sibi ri na ti e wo se se ni abo ti pe sibe sibe na o fi ri na dede wa ajmon eyo kan e to lomi ni dada ko mu dani ero bani soro te ma pe mi si ohun na ni 09048868853 09048868853 ni le ise ti wa awa ki fara niyan tori pa na obe lorun olorun fara ni wa ba kan na ni opolopo si ti wa si le ise wa ti won ti wa ndupe eludumare yo je ki won ni o lenu ope ero ba ni soro te ma pe ni si ni 09048688853 09048688853 alaafia loju o

0: yín sà.
1: À ń gbọ́ yín sà.
0: Ẹ̀kalẹ́.
1: Ẹ̀kalẹ́ sà.
0: Ṣèlúdò.
1: Yes sà.
0: Ọlọ́run wà pẹ̀lú wa.
1: Àmì sà.
0: Ọ̀gbẹ́ni Táyọ̀ ní láti gbé ọ̀rà.
1: Ẹ káàbọ̀ sà.
0: Ṣé rí ìdẹ́tẹ́ ni ẹ ṣe? Ó lágbára díẹ̀. Kí ló fẹ́ mú gbé jáde mẹ́? Ṣé ojú lílà náà ló ń ṣe wá? Ìdẹ́tẹ́ náà ń fún wa. Ó ti fún wa síbẹ̀. A ti rí ẹlòmíì tó ń lọ ṣe di. Tó ń ṣe ọyìn. Kí ló fẹ́ gbà bẹ́ẹ̀? Ṣé mo gba muda yìí náà? Kò bẹ̀rẹ̀ sí bí wọ́n ṣe fẹ́ ṣe náà tí wọ́n ní yóò tóbi. Kò ní ṣiṣẹ́ tó yẹ kó ṣe. Torí ó ti di artificial. Kò ń ṣe nǹkan tọ́nà òfin síbẹ̀. Àfikọ́ náà yọ wá o. Ọ̀gbẹ́ni Káyọ̀ Adéna ló ń sọ̀rọ̀ láti gbọ́ra. Bàbá UK ńkọ́ àdúgbò wọn.
1: Àwọn sì sọ̀rọ̀ wọ́yà ẹ̀ṣẹ̀ dé ni. Wọ́n ti kí gbogbo ilé látẹ̀kùn.
0: Ẹ bá mi kí wọn o.
1: Wọ́n gbọ́ sa
0: iṣẹ́. Máa ń kí wọn ní kíní bẹ́ẹ̀ wọ́n máa ń bísí.
1: Gan-an ni. Ṣé rí nǹkan tí mo ṣe ní ká mú ètò yìí lálẹ́ yìí ni pé kò ń ṣe láti fi ṣèkíní but láti jẹ́ kí àwọn ọkùnrin mọ̀ short kò ń ṣèṣe la máa sọ. Ẹ má gbàgbé káàṣì ẹ o ẹ máa play ẹ o káàṣì ẹ play ẹ o torí láìpẹ́ láì jìnà a máa yí koto ẹ *347*1004*2#. O nọmba tẹle fi play. Hello.
2: Hello ma.
1: Ẹ
2: ma a kú ètò ma.
1: Yes
2: sir. Ọlọ́run gbàdúrà wa ẹ ra nọmba o.
1: Àmì sà.
2: A kú ìdánilẹ́kọ̀ọ́ tẹ́ ń ṣe fún wa. Orúkọ mi ni Alájọ láàrin iwájú láti Ọ̀yọ́.
1: Ẹ káàbọ̀ sà.
2: Ẹ rí ọkùnrin ẹ kàn wú sí láì fa ara ẹ̀yìn. Orí Ọlọ́run tó dá obìnrin kò tẹ obìnrin lọ́rùn. Chocolate pé ọkùnrin kan sọ fún mi fẹ́ tẹ obìnrin lọ́rùn. Ó kọ fẹ́ wú sí ní ara ẹ̀yìn. Ọlọ́run dá orí fóbìnrin obìnrin fi ń kún rẹ̀. Ó fi ojú kún ojú. Ó ń lẹ̀ yín kánná. Ọlọ́run tó dá yín o. Ìwọ ọkùnrin wa ló fẹ́ satisfy ọ̀dọ̀. Ọlọ́run tó dọ́bìnrin kan satisfy rẹ̀. Ọkùnrin bá kàn fẹ́ wú sí láì fa ara ẹ̀yìn. Èmi tẹ́ ń rí yìí. Ẹ bá rí nǹkan ọmọkùnrin tó ń lọ lábẹ́ ẹ̀yìn. Ẹ ń pè nígbà yìí. Mo dẹ̀ dìde ìdìbẹ́ ká ìdí ẹyọ kọ̀ọ̀kan. Ẹ bá rán ọmọ mi gidi bàbá yìí.
1: Nǹkan tíntínní tó dẹ̀ wà lábẹ́ yín yẹn lẹ fi bíbẹ tàtẹ bí ìbejì.
2: Ọlọ́sẹ̀ kí n bá rí àwọn ọmọ mi wọ́n mọ wọ́n mọ̀ lọ́wọ́ kọ́ mi pé ṣé kíní mi náà mo fi bí ọmọ gidigba àwọn ọmọ yìí. Ìgbà tó di séèjì kan tí mo rí pé ẹ ò tó wá lé mi mi ṣàtìsá rẹ̀ mo ra pátì jẹ́ẹ́jẹ́ mo gbé gbèsè ayé mi lọ́rùn.
1: Ẹ ra pátì. Nígbà tẹ́ rí pé ẹ̀tẹ́ lọ́rùn mo ra pátì jẹjẹ.
2: Láti lè tún iye ẹsẹ̀ kí o kàlùkù ra àwọn ọ̀ràn jẹ́jẹ́. Kí ló wá sọ pé wọ́n fẹ́ tẹ obìnrin lọ́rùn ìyàwó mi sì láì fẹ́. Kí ló wá padà nífẹ̀ẹ́ rí mọ́.
1: Bọ̀ ṣé ìyàwó yìí náà ló bí ìyàwó yìí náà ṣá ló fi kíní yìí bí ìbejì bí bẹ́ta fún.
2: Yes.
1: So kí ló wá dé tí kíní ẹ̀wọ̀n tẹ lọ́rùn mọ́.
2: Wọ́n ti lajú. Ẹ̀nà àná ti gbà ká ti dun ọmọ ti bọ́ síta. Wọ́n rí pé ṣé wọ́n ti máa gbé ìsẹ̀mí ara mi. Ọkùnrin kan ń gbé ìsẹ̀mí ara pé owó tó yẹ. Níwọ̀n ẹ̀kọ́ ló fún dídẹ̀ yẹn tí ìbá lu hẹ́pítálíkà nìkan ní ọ̀ṣẹ́ ohun tó ṣe yẹn. Torí owó tó ní ló fà. Ṣé ọlọ́run ọkùnrin ló gbọ́dọ̀ rúnú ara rẹ̀. Yorùbá ti parí ọ̀rọ̀. Wọ́n ní nǹkan bẹ lẹ́yìn máa dún mi tó. Mo kọ́ ọkùnrin olùjọ́ pé ó ní wọn pé. Ọ̀nà ọ̀dà ìbò rẹ̀ bùwá kó sàánú ẹnì kọ̀ọ̀kan wá. Ọlọ́run gbàdúrà yẹn pé tó.
1: Àmì ẹ̀ṣẹ̀ ọ̀sán. Ó dà yín èèyàn wá. Ẹ jẹ́ ká mú pé kan ẹ jẹ́ ká gbà pé kan sí ká wá lọ sọ́dọ̀ àwọn dádì UK àti uncle BJ. Torí mò ń wo kíní pé kí ni nǹkan tó lè fà á tó fi jẹ́ pé ọkùnrin máa wo ṣoṣoṣo títí tó máa di pé ó fẹ́ lọ ṣe abẹ́ kábẹ́ ba lè tóbi. Hello.
3: Ẹ kalẹ̀ máa mi ṣìkìtò.
1: Ẹ kalẹ̀ sà.
3: Kò ní bàjẹ́ mi dádì UK mú kí yín o àlàbọ̀ ọkọ̀ ìyàwó ẹ̀ báàbí kí látọjú olómi akẹ́dẹ̀mí ni. Ṣé rí oko táwọn yìí ọlọ́run ti fún oníkálukú ní tiẹ̀. Ṣé lábúrò wa máa mú kú mu àbí máa lòlòkulò láti sọ pé kò tóbi. Èdè oníkálukú fẹ́ẹ̀sì oníkálukú ọlọ́run ti yọ̀ndẹ̀ fún oníkálukú. Ṣé rí ẹ òun fi ayọ̀ òun ti ẹ̀ fi pọ́nlọ́ọ̀ láti ẹni o. Òun owó tó ní ní gùn won fi ayo won fi polo la toro odun ti fo ni de de je koko ni ra fe ti e so ti ye kujuba na lo olodun je ri ti fi a lolukulu ti ri a so olodun je nkukuya se ri e ri to lo fun mi yi ah adiki to mo mo lo gidi gan ah in to lo ma fun yan eyo mo lo bi obo se je sct e iloko na ni sct e ma ge mo so mo ma so pe obo tiny wa obo tiki wa bene de ni oko na si wa pandoro wa tiny wa tiki wa agbona wa
1: se ya o se ya beji lo rerin yen ya beji
3: awo adiki do ko de ba je peto ala baba beji la to lebi
1: e se ah oga bobo yen ni mo nwo lori phone nbi bayi bo se bo se se lanki lanki gbogbo e na o ti ba lo hello
4: ya
1: ba gbo soke
4: ati se to ke e ta le ma e ta lo ba le be
1: yes sir
4: e le mo ko lati se te ko ni
1: en to ba fe soro ni ale to mo ba lo soke ama so fe ni pe a sorry a ni le gbe pe tori agbodo wa atalati e je ki wa pada lo sodo awon kubiji ati daddy uk kini nkan to ma fa bobo ta nsoro eyi eyin yan mi bobo ti a nsoro eyi omo 43 years ni o ni owo buruku buruku o ni yawo o lomo o lawon mo o lawon obi na saye o si nkan ti o ni olohun ke ko ye olohun ke gan ni o fine o lowo lowo o tun ba won se six packs ton ma ni gbogbo aye e fere gende o tun wa fi tattoo ba gbogbo ara je ko ye yi o fi o fi to gbogbo ara influencer ni gbogbo e 1982 won ni won bi sorry 25th march omo march ti e ni 25th march 1982 o de ku ni 6th march 2026 abi ko ye wa now mo wa n beere pe ki lo de won ni o lo se ise abe ki oku e ba le tobi the funniest thing ni pe won ni bo se nse won ati yawo e ni won jo lo en ta de so yi na ilu oyinbo lo ngbe uk lo ngbe odo awon daddy uk nbe yen united kingdom omo urobo ni ko ye yi now mo wa nbere se obinrin okunrin le tori ko ye kokunrin tori pe oko e ni iyawo e ni e oku e o ko tobi mo o ko ti e dun mo mo e pepese o kinikan ko wa lo se nkan to ti o ye ko se am bo da so da awon daddy uk hello
5: ah sikito
1: yes sir
5: e ka le o
1: e ka le sir
5: e ma ko eto oruko ti ni ni gani olodun da lata beputa
1: e se sir
5: gbogbo ohun tí ọkùnrin rẹ ń ṣe gbogbo ohun tí ọlọ́run kò fẹ́ ló ń tọwọ́ bọ pé àbá ti ń tọwọ́ bọ tí ọlọ́run ò fẹ́ ó máa jìyà lọ́dọ̀ ọlọ́run ṣé ọlọ́run ó fún aláàyè pé ká máa lọ ṣe gbogbo irú nǹkan bẹ́ẹ̀ ni ọlọ́run ò fún aláàyè ẹ pé àbá dẹ̀ túṣẹ́ ọlọ́run wò ohun tó máa rí lẹ́yìn ẹ̀ kò ní dà ẹ máa bẹ́tò bọ̀ wá wà pẹ̀lú àti ṣíkítò.
1: Wọ́n ní bàbá Èkú 19 days to birthday 19 days pere lo ku ko wa je ko pe 44 years won ati yawo e wa travel won lo si Thailand yawo e dere very fine girl bo se duro dangan yen bo se fine yen na ni awon ko se ma je lowo lowo bayi tiny to won ati e de jo lo si kini to jo lo si ki lo n pe lo si ilu ìlú òyìnbó láti lọ ṣe nǹkan tá à ń sọ yìí òun ti wá lọ báyìí ọ̀dà mi mọ̀ bẹ́ẹ̀ ọkùnrin bíje wà bẹ́ẹ̀ ọkùnrin bíje o.
6: Àbẹ́rẹ́
1: rí pé
6: ẹni
1: tí òbu ẹ̀gán bá ta ẹni tí òbu ẹ̀gán bá pẹ̀ jù ú sí wọ́n tún ló níbi tọ́ máa ń lọ tó jẹ́ pé wọ́n abẹ́ni ẹran pa wọ́n á ran ní ẹ̀sàlẹ̀ wọ́n á tún ran lókè so that a lè fún pọ́ipọ́i a lè fún gan so that tí oko bá wọnú ẹ̀ a lè di oko yẹn mú a di oko yẹn mú a fún oko yẹn pa a fún mọ́ ibẹ̀ wọ́n ń ṣe yẹn náà nísìnyí.
7: ta won okunrin won a lo se oko ko ba le tobi ko ba le nipon e dakun so ye ori be
8: ah sey e ma gba mi laye die wa le won ke oro bi on fi mi po but ale ye gba mi laye die last day you know no we go go ti won so so sey initially ti oko ti o ba ti le eh

0: 5.1 to 5.5 inches ni ma jẹ yẹn. So ní centimeter a jẹ bi 13 to 14 centimeter.
1: Okay.
0: Ni tó bá le tán. And that is what they call average. Ẹ̀yin náà mọ̀ tó ń pè ní average ni mo ṣe máa sọ average ẹ̀yin ló wà. So average. So tọ́lu mi lè má tó yẹn. Mo kò á sùn mọ́. Wọ̀ èyí tó bá ti gùn kọjá, tó bá ti gùn kọjá 13 to 14 centimeter yẹn, wọ́n ti sọ pé ó ti di abnormal. So yẹ kò jẹ́ pé ẹni tó máa ń ní naturally ò lè sí. Because gbogbo wa náà la ní different thing. Bàbá wo sí bàbá wo obìnrin náà. Ọyìn obìnrin ètò tóbi tó wà bẹ́ẹ̀, ètò kéré wà bẹ́ẹ̀. Ṣé gbogbo tí ọlọ́run ṣáà dà gbogbo ẹ̀ náà ló ní size by size ni wọ́n fi síbẹ̀. So ṣé wá rí nǹkan tó wà wà bẹ́ẹ̀ ni pé ọgbẹ́ni tó ń sọ̀rọ̀ ìkíní yẹn fi ń trend fún bí àbàrò yìí kì í sìn. Èmi náà rí software. Ṣé rí gbogbo nǹkan tá a bá ń ṣe yìí sìn? Ẹgbẹ́ ni pé kókó yẹn tá a bá ti bí wa ní kékeré ó máa kò ní tó àwọn size aṣọ yìí. But tó bá máa fi di late teens, nígbà tí wọ́n ti gbé bi 19, wọ́n ní 19 sí 20s, wọ́n ní astop, èèyàn lè gbó mọ̀, kò lè gbó mọ̀, okó èèyàn lè gbó mọ̀, èèyàn ló kàn máa gbó gbó tó bá yà ẹ̀yà ara kò kí ń gbó mọ̀ ní táìmù yẹn. Nǹkan tí research sọ nìyẹn. So size tó bá wà yẹn náà nígbà yẹn náà ló máa wà títí tó máa fi di pé jáde láyé. Ṣé wá rí a ti sọ fún mi ọ̀mẹ́ ní occasion lórí ètò yìí wípé gbogbo nǹkan tí èèyàn rí lórí àwọn fíìmù àdúgbòdógbò yẹn tí èèyàn rí tó kó tóbi tó ṣe fi ọkùnrin yẹn a ti sọ ọ̀mẹ́ ní occasion. Èmi ti sọ dájú wípé ti sọ ìgbọ̀n mi ti sọ. Alọ́run kọ́lọ́run fi ọ̀hún kẹ́ ẹ̀hún ọkùn tó nì àwa náà ọ̀hún náà ti bá yín sọ gbogbo ẹ̀ pé gbogbo nǹkan tí èèyàn rí yẹn òun lẹ máa ń fi ń rò pé ó kó láti tóbi kí èèyàn tó lè fi tẹ obìnrin ẹ̀ lọ́rùn. Ìbá size tó bá nìyẹn náà ni ewu. Number one ni pé ìwọ tó bá nìkù olùmọ̀lẹ̀ lo size rẹ̀ dáadáa torí pé ìkù yẹn a ti ṣe kínní wá bó ṣe máa jẹ́ kíkù lọlẹ̀. Ṣóyé gbogbo nǹkan tó yẹn rí lórí àwọn fíìmù yẹn kò ń ṣe nǹkan tó jẹ́ kínní it's just fake because entertainment industry ni. Èyí lè má rí bẹ́ẹ̀ but it's entertainment industry. Owó tó bẹ̀ wá ń bẹ̀ is to the billions of dollars ni wọ́n rí lórí àwọn ọgbà fíìmù tẹ́yìn wò yìí. And àwọn fíìmù tẹ́yìn wò yìí ìmí ò lè jẹ́ sí nǹkan tẹ́yìn máa wò ó lè jẹ́ bí ọjọ́ mẹ́wàá ni wọ́n fi ṣe sínú lọ́kàn wọ́n á ti mú bẹ̀ wọ́n á sì já wọ́n á sì já. Owó tẹ́yìn wò lórí àwọn kìnìún yẹn ni bí owó ìṣe orí ìlú kò sẹ́ tó ló kó bí ẹ ṣí irọ́ ni gbogbo ẹ má para yín ẹ má para yín. So ṣé wá rí nǹkan tó bá ní òun náà ló máa fi bẹ̀sìtò olùtò fi ń bẹ̀rẹ̀ àwọn ọlọ́gbẹ̀ẹ́ sì jọ ń gbàgbẹ́ ó sì wá jẹ́ kó bí ọ láti sìn ìlera rẹ pé ẹ̀ ń gba ibẹ̀ yẹn tó wá gbà lọ yẹn ṣé níbi tó ń gbà lọ yẹn àwọn ibẹ̀ yẹn wọ́n máa ń ṣe oríṣiríṣi ìpínlẹ̀ ẹ̀rí ibẹ̀ yẹn la ọkùnrin obìnrin àti tọ́nù sọkùnrin wọ́n sì máa ń ṣe gbogbo nọ́ọ̀sìnsì nílẹ̀ ṣàpẹẹrẹ pé gbogbo fèkì àgbẹ̀lógbè fèkì okú náà máa gbé sí ẹ̀yìn. Kí ló fẹ́ fi ṣe? Kí ló fẹ́ fi ṣe ní ọjọ́ kakàn dógbò káyà àdìjẹ ìlú náà ṣá làmú máa lọ para wa dà nítorí ẹ̀. Okó kankan kò sẹ́ni kankan tó ń fi okó kan tó máa jẹ́ kó gùn ẹ̀yìn tọ́ra yín jẹ ẹ̀yìn para yín dànù lọ́jọ́ àìpẹ́. Tí ìyàwó ẹ bá sọ fún ẹ pé kókó tó bá ń di ẹ̀rọ tuntun ń dòwú tẹ̀sí ti bímọ mẹ́wàá máa fẹ́ dógún tó bá ń sọ fún ẹ pé kókó yẹn ò karùn-ún mọ́ sọ́sí wípé àdàpọ̀ bọ́ sí ìgboro kò lọ́wọ́ olóko ńlá ó jù bẹ́ẹ̀ lọ.
1: Ṣọ́kùnrin lè sọ irú ẹ̀ ṣá.
0: Ó sọ̀rọ̀ ni èyí tí ìyàwó tẹ̀mí bá sọ bẹ́ẹ̀ fún ìmọ̀ ànúlá ìfì ọ̀yà bọ́ sí ìgboro kò sì ṣe sọ́ńbẹ̀ tọkùnrin tóbìnrin bá ń sọ fún ẹ pé ẹ ò tàfẹ́ fọlẹ̀ sọ fún bó ṣe lè ibi tí wọ́n lè tẹ mọdé ló ti tẹ mọdé yẹn tó bá rí pé kíní ṣùgbọ́n wọ́n sọ fún wọ́n lọ ẹ wá àwọn tó wà bọ́ síta wàá wá àwọn tó máa lè tẹ́ kọlẹ̀ dáadáa torí èmi lè ṣe ọkọ dáàbí jẹ wáyé ẹni tó tiẹ̀ bá ti kú ni tiẹ̀ ti gbé ìgbà nǹkan tó wá ń sọ ẹ náà láti dídú láti ṣe bọ̀ bẹ́ẹ̀ni èrè bẹ́ẹ̀ni ṣe wà yín sí mi ò lè ní máa fẹ́ máa gbó obìnrin níbi ṣé ń gbó obìnrin nígbà tó mọ̀ 20 àti wọ́n fẹ́ para mi dànù jẹ̀lẹ́ ikẹ́ ni and that you can't fit stuff for you many of the children fit stuff for you we gbogbo nkan ta so then you can satisfy go go go go ba lo ko la o si si so na ni o le ba so last week no o jo mo nkan ta so last week ko se ko ko la o di ko ko ba ko ko ki ni ko ba ko ko la si eh e wa so le di ke ma kon aye ma kon aye iyawo e to bi okay si iyawo e si to ami o mo re iyawo e ni ko lo se o ya o pa so iyawo e ka lo se ni o eh iyawo e ni ko lo se se iyawo e si e mo ko owo isu wa nbe ti ele bilu tumo re se re nsi e je mama re go o ko le ma to ko ton ni ko lo se se ye yin so gbogbo nkan tan so yi e ma lo si bi pe won ni e oko kan to bi oko kan fun si nkan kan ro la ba nbe iba e to ba wa nbi e e wa eya kan awon eya kan ala ni e ni aye awon lo ko to ko lo ko to keju mi sa si mi so be awon lo ko to keju awon awon de no to ju awon bi mo ni baba yi ko bo an lo se kini kan pori ko ko bi e ko bo le se bo le ko si nkan to jo be ki kan ko to ba ni mo pelu yawo e mo ti so fun ile kan size yen to ba se igba mi fun awa se ja ba jo pe ba mi ba e so su su ba mu o ko yen gan wa wa te su ki a ti su ko ni ko lo ba lo mo to ba se ro re to ba se ro re bi me ba so ro kese ro re bayi o ba re ni on won na tun ma wo pe a ke kini ko kulu pe se kile kan lo fi ran pe a ma ran ni so o bi e ma so ran yin e ni o ko le si mo ko pa o ko ko ko to bi o ko le si ni kan ko lo se every operation kan o ko yen mo tun ma wish ni because won ko ma ko eran ojo sabi akan se ti e ni wa o wa ni ke du ko pe ma re lo ki lo se pe lori e to ba fi tasiko to ma daja ko ba gbogbo gan ba mi to ba ko ba da ko to ba won a mo aso fefe ni bo wo gbogbo so ta a do bro ko ko ji si ko de se pa ko se ko to ma se ko de da yen ni ma ko du dari ba o kini ma wa ma tara le ni ko to re yan gbogbo kan wa be si gbu kini gbogbo ko ni fefe o wa aso fefe o bi ni yen ko ti le da du e kan because o ni ko ti le da won to ma da to a ko fe tun bo ta nso yi o pe o pala pa eda nitori pe o fe tobi se lo ko ti nlo nso o de ko ba ko ba la ra e o ni ko ma fi se oko fun aya to ba ni to ba de ya ni so fe pe e kini yen keju wa so fun pe o ada ko ti gba ko de se wa se ni langba langba lo ko le wa ton wa be se to wa fi tobi so e je ki sun e lo mi laye wọ́n kò ṣe ní àwọn ohun tí wọ́n ti dà fún wọn kò ṣe fi kọ́ntínú sọ̀rọ̀ fún àlẹ́ ẹ̀ ṣe ń gbẹ́ mìíràn ẹ̀rẹ́ kan adétòbọ̀.
1: Ẹ ṣe gan Uncle BJ, thank you so much. Gbogbo yín ti gbọ́ látọ̀ ní Uncle BJ. Kí a tó lọ sọ́dọ̀ dáàdi UK, ta ló wà ń bẹ̀ yẹn? Hello.
2: Hello.
1: Yes, sir.
2: Ọ̀rọ̀ ẹ̀ka lẹ́ o.
1: Ẹ̀ka lẹ́ sà.
2: Àbíràn ọ̀gá ni ló ń sọ̀rọ̀ láti là láṣẹ.
1: Ẹ̀ka bọ̀ sà.
2: Mo kí ni ẹ kú ètò.
1: Ẹ sà.
2: Pẹ̀lú ọ̀rọ̀ tí à ń fà yìí, wọ́n dàbí à ń pé kọ́ọ̀tì ẹ̀ látọ̀tọ̀ ẹ̀yìn obìnrin ló ti ń wà. Pé lọ́kọ́ fẹ́ obìnrin ní ọmọge, ẹ̀ ti ara ẹ̀ àtàì, ọ̀gá ọkùnrin á ṣe déédéé ti ẹ̀ náà. Mo tó bá ti di wípé ó ti ń bímọ kéní, ó ń bímọ kéjì, ó ń bí kẹta, ara obìnrin á máa wáyì. Ṣé ti rẹ́ pé nǹkan ọkùnrin ò ní ràn ẹ́ mọ́? Ṣé lórí làwọn náà fi lọ ṣe ṣé abẹ́ tó dí ojú kíní yẹn kù? Torí ẹgbẹ́ ọkùnrin ni wọ́n ń ti sí kòtò. Nítorí náà, gbogbo ọ̀rọ̀ tí obìnrin bá tọ́kọ́ lẹ́yìn ọkùnrin gbọ́dọ̀ máa gbàgbọ́. Obìnrin máa ń pẹ́ tí ìyẹn pa ni. Nítorí náà, ọ̀dọ̀ ẹ̀yin obìnrin ló pọ̀ sí ju o. Ẹ̀yin mi kẹ lọ dí àyè yìí. Ó dàrọ̀.
1: Ọ̀dà ẹ ṣe gan sa. So ẹni kan obìnrin táyì tiẹ̀ so kó lọ fi okùn kó fi so gbogbo dédé náà àbí báwo torí kò ti yé mi. Then probably torí ọmọ ti gbabẹ̀ kọjá. Ló ṣe máa fẹ̀ àbí kí ni ẹ̀mí ìsà. Hello.
3: Hello, ẹ̀ka lẹ́ ọ̀rọ̀ àbí sí kìtò.
1: Ẹ̀ka lẹ́ sà.
3: Ẹ máa kú ètò.
1: Olúwa kú ètò.
3: Pẹ̀lú ẹ̀sìtírẹ́jì tó mi rí gbà mo wà lọ́dọ̀ around 1970. Mo ní àwọn ọ̀rẹ́ kan, ẹlòmíì ìsaranú wa, ẹlòmíì ìpẹ́rin. Ṣùgbọ́n mo yá máa ń gbọ́ lójú kan náà. Mo yá máa ń fi ìrìnàṣẹ́ ilẹ̀ gbà nígbà tó wá dípa àwọn wa ní ìyàwó ìgbà wa ní ìyàwó ìyàwó ìta wa ní ìyàwó ìdílé fẹ ogun makinni wọn gbá bàbá bá sí wọn sí pé ní ká wo ọmọ bí mo tún bí kejì nígbà kẹta tó wá yá àwọn èèyàn lẹnu pé kí ló ń ṣẹlẹ̀ ní ọ̀rẹ́ mi bá yọ ọ̀gá òun ṣe lórí dọ́kítọ̀ ó wá lọ rí rí dọ́kítọ̀ ṣẹ́gẹ́ kìíní dọ́kítọ̀ wá béèrè lọ rẹ̀ kó tí kó múyàwó ẹ̀ wá nígbà múyàwó ẹ̀ ní ìwé tó ti géèjì àwọn méjèèjì lọ́dún náà wọ́n ká géèjì àwọn méjèèjì dọ́kítọ̀ wá sọ fún pé òun gbá sẹ́lẹ̀ lásán wọn ní ìgbìmọ̀ òun yóò kí ògùn kankan tí wọ́n fẹ́ bímọ káńsẹ́lì nìkan ni wọ́n ní nígbà wá ní káńsẹ́lì ni wọ́n kẹ́ ló wá fún káńsẹ́lì yẹn ń sọ wá sọ fún ní káńsẹ́lì tó wá sọ fún náà ni pé tó bá di pé bá fẹ́ rìlíìsì ọ̀fà kan ọmọkùnrin rẹ̀ láta tó bá máa rìlíìsì bẹ́ẹ̀ gbogbogbò ní tó gbogbo bí ti máa lọ ríṣẹ̀ ní ẹ̀yìn ìkùnrin lọ rìlíìsì sí tàbí pé kí ni ẹ̀sìn kó dáa kárábìnrin yẹn ẹ̀gbẹ́ni ẹ̀gbẹ́ni bá kàn kàn gbà rẹ̀ láàmú bó ṣe ké tó lọ́wọ́ tí mo fẹ́ rẹ̀ lò tó mọ̀ bó ṣe ní òǹkà rẹ̀ èmi ò gbé tó sọ pé báyà mi ò sí dáadáa rí mi ò tí ì gbẹ́rí àǹtí tó tó ìgbẹ́rẹ́ tẹ́ wá lónìí olóhùn tó bá ọlọ́run ẹ̀kọ́ máa yẹ kàn parẹ́ ìlànà ni ìyàwó ìlà fẹ́ lómi olóhùn tó bàjẹ́ ké tó.
1: Ẹ ṣe gan ni. Ó dà orí Facebook a ní àwọn èèyàn Adétóyè Gani Ọládélé Bàbá Àsọtẹ́lẹ̀ Wòlíì thank you sir Akínbóyè Ògúnníran thank you Bàbá Àsọtẹ́lẹ̀ Wòlíì Adébáyà Adékúnlé Adébáyà Adékúnlé Bàbá Àsọtẹ́lẹ̀ Wòlíì Egenimáfojì Peter Shina Pópóọlá Ẹ̀ṣẹ́ Onítìlọ Adékúnlé thank you Olúrántí Ayọ̀ Adé thank you. Isaiah thank you Babajide Sanwo Eko Oyebamiji thank you Kehinde Adeyemi Onakaya thank you Olusola Oloyede Olusola Oloyede Oyeleke thank you Oluyemi Awoko Edege thank you so much thank you thank you so much Olawa Oluwadami Lola goodness thank you Rashidat Adenito thank you Donald Arnold thank you Erujole Musiliu thank you Omowumi Ogunsola thank you Musiliu thank you Anike Ife Oluwa thank you Erujole Musiliu thank you Baba Tope Seyi Odofin thank you Abiodun Ola Oluwadele thank you Omidele Mansuru Adewale thank you Asiwaju Yomi Okeowo thank you Ewinle Muslim thank you Bamigbade Kayode thank you Haman Suara thank you Ejo Maba Atatejise yen sibe Ejo Amamaka Amamaka Eje ka lo sodo Daddy UK Daddy UK ki nkan ti ẹrù pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí then màá fẹ́ kí ká tó kí Daddy UK tó dá wa láhùn lóhùn uncle BJ màá fẹ́ kẹ́ get ready torí àwọn styles tí ọkùnrin tó kó ẹ̀ bá kéré lè máa lò láti fi máa gbádùn ìyàwó ẹ̀ àbí àwọn girlfriend tó ń kó kí a máa fẹ́ gbọ́ lálẹ́ láti ọ̀dọ̀ yín àti láti ọ̀dọ̀ Daddy UK so Daddy UK ti wà live ó yá ẹ jẹ́ ká gbọ́.
4: Atọ́kẹ́ kí ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ náà ni àwọn èèyàn ti sọ yìí ẹ̀gbọ́n ìkí Bọ́lájí sọ nípa sizes ni kí a ti ṣètò ká má tọrọ fúnra wa kí ẹ rí bí size èèyàn ṣe rí bọ́lá ń ṣe dáa bó ṣe yẹ kó wà nìyí ẹni tó bá sọ wípé kò tẹ̀ lọ́rùn tó bá lọ wá extra ẹgbẹ́ ọ̀gá tí Bọ́lájí sọ lẹ́ẹ̀kan ẹ kò sí nǹkan kan tó ń jẹ́ extra mo máa ń ṣàlàyé kìíní ìyá tí ìṣèjì tó mo ti sọ nígbọ ọ̀pọ̀lọpọ̀ ìgbà yìí pé ṣe ni wọ́n lè móòdù oko wọ́n móòdù ẹ̀ kó tóbi but ẹ̀jẹ̀ tó máa rézi oko yẹn tó máa mú kókó yẹn dìde dúró kókó yẹn standard attention bẹ́ẹ̀ ṣe máa ń sọ ẹ̀jẹ̀ yẹn kò lè gbé okó yẹn dúró kí láǹfààní tí a ní nǹkan ní ńlá tó wá dẹnu kọlẹ̀. Adéṣèlétò ìbéèrè tẹ̀mí ti ẹ̀fẹ́ béèrè nípa tọmọkùnrin ẹni wípé ṣọ́nà mi lè mọ̀ tẹ́lẹ̀ rí wípé oko bísàdì kan ọmọkùnrin ẹ ṣe wà nìyẹn. Òun gángangangan ọmọbìnrin yìí ta ló ń da oògùn ẹ̀ nígbà yẹn tí ó fi di pé ti ọkùnrin yẹn wàá fẹ́ tẹ lọ́rùn mọ́ tí ìdí bá bàjẹ́ tó nídìí ló ń dà òrìṣàbọ̀ lè gbè mí ṣe bí mo ṣe bí tó bá ti mọ̀ pé kò tẹ́ ọlọ́run kò ṣe ya kúrò ńbẹ̀ ayédèrúdò sọrí pé kí ọlọ́run fún wa tó bá pa ọlápẹ́ ilé ìwà rẹ̀ má fún wa owó tó wà lọ́wọ́ ọmọkùnrin yẹn olójẹ́kọ̀ náà sọ́kọ̀ kó lọ́ọ́ máa ṣe irú nǹkan tó ṣe tí ò bá lówó lọ́wọ́ owó kékeré kọ́ ló fi ń lọ ṣe nǹkan tó ṣe yẹn wọ́n ti ṣètò tó ṣe ó dàbí ẹni tó lọ fi sílé pọ̀ sínú ọyọ̀ tó lọ́yọ̀ owó òkóbi tó bá bẹ̀rẹ̀ dídí ọdún mẹ́wàá mẹ́wàá wájú kó lọ wájú ọyọ̀ ẹ kúrò wájú sílé pọ̀ ẹ̀kọ́ wájú fìmí sí owó ńlá jẹ̀ ní.
1: Fọ́nà
4: kí wọ́n ní àǹfààní nǹkan tó wá ṣe òun lèmi ṣe má sọ wípé o ti rí ẹni tó fẹ́fẹ́ àríṣì pé ká 22 yéye wọ́n sọ pé má bá obìnrin sùn kò yéye kò tó má yẹ fine má bá sùn but ṣé o lè ní ògùn obìnrin yẹn ṣé o lè fíìlì okó yẹn ṣé o lè wọ́ọ̀tì okó yẹn kò mọ̀ bóyá okó yẹn gan bóyá sáàbù máa gbabẹ̀ jáde ṣé ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan la fi máa ń ṣe ra wa táwọn sọ pé torí ẹ̀sìn torí àṣà torí ìṣe ok má gbóbìnrin sùn má gbọ́kùnrin sùn wà bó ṣe wà o wà ní láti wà bó ṣe wà but èmi sọ fún yín wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọkùnrin àtobìnrin ni wọ́n ti máa ríra wọn ni wọ́n ti máa jọ jókòó ni wọ́n ti máa jọ ṣeré láti jọ rí òkú ara wọn àti ṣìkìtò ṣùgbọ́n tó o bá tí ì wọ ilẹ̀ ìlérí tó o tí ì gbóbìnrin ẹ sùn báwo ló ṣe bọ̀ ẹ pé okó tó orí tó tóbi tó ohun tó dìbò tó ń lọ gbọ̀gbọ̀gbọ̀gbọ̀ ọ̀pọ̀lọpọ̀ okó ló máa ti ṣìkìtò ọ̀pọ̀lọpọ̀ okó ló máa dìbò dúró ọ̀pọ̀lọpọ̀ okó ló máa ń jẹ ọmọ sọ pé a ọmọkùnrin tọkùnrin bọ̀ tó jẹ́ pé ìgbà tó bá fẹ́ torí bọ ìtò yẹ kó wọ̀ gan láwa dà sẹ́lẹ̀ a ti ṣìkìtò tó bá jẹ́ pébìnrin yẹn tra ẹni yẹn tẹ́lẹ̀ rí a ti yàn pé eléyìí gbogbo èrè àní okó ẹ̀ ni ìgbà tó ṣe bá ti lọ́pọ̀ lọ́pọ̀ ayọ̀ fọ́ ti fún tó sọ pé táwọn bá okó àwọn lè nọ́mà nọ́mà táwọn bá ti gorí ìyàwó àwọn káwọn fún okó sínú òbò báyìí gbogbo ẹ̀ máa dà lẹ̀ ẹlòmíràn sọ yín pé kóhùn tí ẹ̀ tó jí wàhálà ni ṣé ṣe gbogbo yẹn ló yẹ káwọn èèyàn ti ayọ̀ náà nítorí pé tó bá ti mẹ́rì tó ti débẹ̀ tán oríṣiríṣi ìkọlẹ̀ èèyàn máa sọ àwọn bàbá tiwa láyé àtijọ́ wá ní òòlè padà wá sílé kó wá dálé bó sí àwọn tí ẹlẹ́sìn á sọ wípé ọlọ́run yọ ọlọ́run fẹ́ kó jà ọ́ fọ́s àyàfi yẹn nìkan tí mo fẹ́ kẹ wò ẹ tí ṣe gbìdò nígbà tó bá sọ pé o ti mẹ́rì èèyàn o mọ ẹni tó fẹ́ ẹ bára iṣu ẹ ti wá dé ilé owó ṣètò wá kọ̀ pé okó yẹn kéré okó yìí tẹ lọ́rùn o fẹ́ máa ṣe hádà bí mo láti ṣe sọ gbogbo hádà yẹ àtijìkìtò irọ́ ló wà níbẹ̀ àṣẹbáwọn kan wà ó tó jẹ pé wọn wà gifted tó jẹ pé okó wọn tóbi nọ́mà mi ò nídìí láti lọ sí service ní bọ́lájí sọ nítorí mo ṣe kóòtù bí bọ́lájí ṣe kóòtù àwọn service yẹn gangan bẹ́ẹ̀ ló ṣe rí but ọ̀nà wà tó fi lè gbádùn ìyàwó ẹ tí yàá fi lè gbádùn ọkọ ju wípé kẹ lọ ṣe àwọn operation jàtìjàti yẹn lọ àdíṣìkìtò ṣe rí tí mo bá rí pé obìnrin yìí ò tẹ lọ́rùn ọkùnrin yìí ò tẹ lọ́rùn ẹjọ jókòó kẹjọ sọ̀rọ̀ báwo la ṣe lè ṣe ìwọ tó o bá jẹ́ èèyàn tí ò ga tó bá lọ fẹ́ obìnrin tó ga àtúnṣìkìtò wà á ti mọ̀ wípé okó tó wà lábẹ́ fún obìnrin tó ga ó láti jẹ́ okó tó bì tó lọ nítorí pé èèyàn gíga ògbó wọn máa ń dín ó máa ń wà kí pàgbéyàn tó sọra lọ ṣó ti yẹ yín bọ́ ìwọ tó bá lọ fẹ́ ni yẹn tó wá jẹ́ èèyàn tó kú tàbí tó bá lọ jẹ́ni tó ní pì bí bọ́lájí ṣe sọ ẹ sẹ́rí ikùn yẹn gan ó máa mú kí yà sí wọn ní wèé sílẹ̀ tó fi lè ṣe é wáyé tó wọ́n tó rí kù nǹkan tó máa gbùn fún wọn tó rí kù ni pé kò hóde bí ẹ sí ẹsẹ̀ kobi yẹn jókòó yéṣu ẹ lédè pé kobi yẹn jókòó yé okú ẹ o lè sinjẹ obìnrin yẹn torí pé obìnrin èmi lè mí ìdí okó tí ẹ gan kò ní kanlẹ̀ àgbà tó bá jẹ́ obìnrin tó ti ní yìí àti ẹ fún obìnrin tó ti ní yìí okó yìí lè débi kankan kò sáǹfààní kankan nídìí ẹ a sì ṣe nítorí sẹ́ni ọlọ́run tó dá okó fún oníkálukú ó ti bọ́ ọkọ́ oníkálukú ṣe máa lò kò sí okó tí ò wúlò ẹ má jẹ́ ntọ̀ yìí ó ń gbẹ̀tẹ́lì bí oníkálukú ṣe lè hàndù ẹ̀ mi ò fẹ́ kí ẹ̀rùyọ́ máa sọ yí pé ó kọ̀ pé ara wọn pẹ̀lú ẹni wípé okó tó ń yẹ ó kóbi ó ṣe kinní kan tó kó bá tóbi tóbi tó ń gbókó bá ní ìbábọ̀ ní òkọ́ ẹni pé gbogbo ẹni tó kókó lọ́dọ́ ní ẹni pé gbogbo ọ lọ́wọ́ lónìí ó ti ní ìjókòó ṣe gbogbo ẹni tó kókó lọ́dọ́ ní gan gbogbo ọ̀nà ẹni tó kó ẹ̀ kéré gan ó pọ̀ kó ṣe máa ṣe tó máa gbádùn ìyàwó ẹ̀ ṣe rí nǹkan tó ń bà wá gẹ́ ní ọ̀dọ̀ tiwa nílùú tiwa láàárín àwọn yorùbá especially ẹ̀jẹ̀ kì í sọ ti yorùbá tá à ń sọ lédè òní wípé a máa ń tijú láti bá ọkọ àti ìyàwó máa ń tijú láti okun lọ kí ó mú níyàwó sókè ọkọ tí ò kanlẹ̀ báyìí ṣe fẹ́ kò ṣe jẹ́ ká tíráì báyìí wò ó máa ń ṣòro fún wa láti máa yẹra wa wò láti máa sọ̀rọ̀ pé jẹ́ ká ṣe ògbé ìṣẹ̀jẹ́ ṣé kí n la tán ṣé kí n kùkì ṣé ká bọ́ síbí ṣé ká bọ́ sọ̀rọ̀ àbí ká ṣàjókòó ká bá ti yí o wà nínú yàrá pẹ̀lú ìyàwó ẹ̀ o wà nínú ilé ọkọ̀ ẹ̀ o lè kúra o lè fara ya ọkọ̀ bá wà lọ mọ́bìnrin níta ní gan tó bá rọ́kùnrin níta wà á túra ká wà nítorí pé kíríkìrí wà á túra ká wà á túra ṣe ẹ̀ẹ́dẹ̀ pàdé ara yìí kí ló wá fà á tọ́pọ̀lọpọ̀ obìnrin ò ṣe kí á ẹ̀jọ́ ìhókó lọ́dọ̀ ọkọ̀ ká gba ká yọ ti sáyẹ́nsì kúrò àti síkìtò kí ló fà á ṣe ní ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni pé tó bá ti débi ìbálòpọ̀ kò yẹ yí tọ́pọ̀lọpọ̀ obìnrin àtọkùnrin wọn ọkọ tó bá fẹ́ bára wọn sùn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tó máa ń tẹnu ọkọ jáde tàbí tó máa ń ti ẹnu ìyàwó jáde ń jẹ̀bọ̀ pé àwọn ọ̀rọ̀ ẹ̀ gan máa ń pa okó.
1: Ọ̀rọ̀ tó sọ pa okó ok ẹ sá wò ó.
4: Àti ìṣèkìtò okó ti yé. Ọkùnrin ti dúró ó ti pèpè àárẹ̀. Àti ìṣèkìtò ní tó máa ń bọ̀ lé kó domi sílẹ̀ kó lè tẹlẹ̀ tútù àbí kó domi síwájú.
1: Bẹ́ẹ̀ni
4: ó ti ń bọ̀ ó ti ra. Ó ti bọ̀ látòde ó ti ra nǹkan wá fún ìyàwó ó ti ra nǹkan tá láti múlù ìyàwó dùn. Ìgbà tó wáyé ó jókòó máa tẹ́jú ìyàwó wọ́n ti jẹ́ ní ilẹ̀ tí wọ́n ti ṣe ó wá ń tọ́wọ́ bẹ̀rẹ̀ àwọn ìyàwó lára òun ìyàwó ṣe káṣí ọ̀tún ti dé. Àti ìṣèkìtò ìyàwó wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọmọ ẹ máa pè tètè ó máa tè wọ́n wà ní kò ní skul lẹ́ni. Àti ìṣèkìtò wọ́n lé skul kí ló ṣe wọ́n lówó yẹ ò tí ì wọlé owó tó ní sẹ́ǹdì yẹn àti ìgbẹ́ ẹgbẹ́ tó ti wà lórí bóṣọ̀ tó fẹ́ lóbò ẹgbẹ́ ti wà lórí bóṣọ̀ tí ara ti yí tára ti yí ọwọ́ sọ pé owó skul yẹn tàbí kó máa sọ pé ọ̀rọ̀ tó sọ láàrín ó yẹ ṣé pẹ̀lú yẹ kó gbé ọ̀rọ̀ àbẹ́ yẹn jáde àti ìṣèkìtò ṣé pẹ̀lú ló yẹ kó máa sọ àwọn nǹkan tó yẹ kó máa sọ́gbà ọ̀rọ̀ tó máa múlò ọkọ̀ dúrí tọkọ náà bá wá dá ẹ lóhùn ìlú abiẹ torí ìbí ní ẹbí tó kù ẹ tó fẹ́ wọlé lérí àti ìṣèkìtò tó wá jẹ́ gbogbo yẹn ló wá fẹ́ fi pa náà kí ní ìbọn lára bí ibi ìbí ló fún máa respond tó wá dẹ̀ fi ìbínú respond yìí sí ìwọ obìnrin náà wà á ní ẹkí wà ní ìgbẹ́lẹ̀ máa gbọ́ ṣé oúnjẹ wà ní àwọn ọmọ akọ́kọ́ tó bá ní kì í ṣe oúnjẹ ìwọ gan ti lè ṣe tàbí kó ti pa náà kí ní ìbọn lára ṣe ní tọkùnrin bá fẹ́ gbóhùn àti ìṣèkìtò ẹbí lọ́wọ́ àgbàbá láti olóhùn tọkùnrin bá fẹ́ gbóhùn tó bá ti kan lára kò yẹ yí tí wọn bá fún ṣe lásìkò yẹ yẹ àti ìṣèkìtò ara bá máa kọ́ ni inú ẹ máa bí ni ṣe ní kíkiri ẹ tó kúrò ní bírèèdì ọkùnrin apẹ díẹ kò yẹ yí wípé òun ti rẹ́dì òun ti fẹ́ gbóhùn ẹnìkan wá ń ti òun wá kò wá fún láàyè ṣé olú obìnrin ẹgbẹ́ òkúta máa ṣe é gbàgbé pé okó kí okó tóbi okó okó ló jẹ́ bí o ṣe máa hàndù ẹ̀ owó mátà bí o ṣe máa lò kò sí pé kó ṣe lè kéré tó tẹ̀dá lọ nù ọtí yìí tó ọkọ̀ àtìyàwó agbádùn ẹ̀ kò sẹ́rí ẹ máa wo kó tó tó bí bí mo ṣe sọ náà kó tó bí ní ìwà tó useless fún ọ nù kó tó tóbi nígbà jẹ́ pé kó tó wọ lóògùn ó máa dàámú kó tó tó nígbà jẹ́ pé ó kọ̀ tó ní àwọn owó tó bá rúbò ó péye ní ó máa lóje ìyẹn tó bá lóje tó bá rúbò kan kò ní ìmọ̀.

0: Ìyàwó kan ó má ń pa oko ni. Mi ò lè sọ pé yes, mi lè sọ pé no. Èmi ò mọ̀ bóyá ìyàwó kan má ń pa oko. Bẹ́ẹ̀ fi ìyàwó kan sí ẹ̀gbẹ́ kan, ẹ wá wo the action àwọn obìnrin. Èmi ń sọ fún yín, tóbìnrin ò bá fi ara balẹ̀, tóbìnrin ò bá fọkàn tọkùnrin, tóbìnrin yẹn bá ń gbé àwọn ọ̀rọ̀ tí kò yẹ kó jáde lásìkò tó ń gbé ọ̀rọ̀ jáde yẹn sí ọkọ létí. Ọkọ̀ tó fẹ́ dépò tó wá tó ti ṣe títí tó ti rẹ̀ ẹ́ tó wá délé ẹ̀kọ́ big happy oṣù lómi ó ti rẹ̀ ó ti ń fẹ́ ní ẹ̀dẹ̀ ti dórí bẹ́ẹ̀ láti dóra òwá ṣètì ẹ sọ pé ìdíkọ̀ṣẹ̀lẹ̀ tàbí tó tún wá gbé fóònù kó tún máa bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ obìnrin tọ́kọ́ ti rẹ́dì ọkọ́ ti rẹ́dì títí nígbà tó wáyé tọ́kọ́ bá já fóònù gbà wọ́n náà fagídí sí ẹ jẹ́ káàánú ẹ̀ yẹ àwọn tó sì kí
1: ọkọ̀ náà ló kọ́
0: sí ẹ jẹ́ kẹ́bọ̀ kí ọ̀rọ̀ tá máa sọ tó tẹ́rí tí ọ bá ti fíìlì pé ọkọ̀ yín kùrùkẹ́rẹ́ kùrùkẹ́rẹ́ gbogbo sẹ́rí wọ́n ní gbogbo àmì aláolóńgbò ní àti kẹrọ ọjẹ ni tí olóògbé ti lè pé ọkọ̀ yọ kẹrọ ọjẹ àti ìṣòkìtò ọ̀rọ̀ tí ó máa bá sọ gẹ́gẹ́ gbogbo lásìkò yẹn jẹ́ kó jẹ́ ọ̀rọ̀ tó máa múyẹ́ ẹ̀dùn ẹ máa sọ̀rọ̀ fún yìí nítorí pé brain obìnrin kékeré báyìí ni ṣé rí bí ọkùnrin náà tó yẹ kó tóbi o ẹ má jẹ ń tọ̀ yìí ó ní bẹ ṣe máa múrí ọkùnrin wálé ìwé tó fẹ́ gbowó sún ọmọ àsìkò yẹn dandan wà á kọ́kọ́ fi ṣe tó bá ti dé point of no return wà á wá kiní oríkì ẹ̀ kò yẹ yìí wà á lọ kiní oríkì ẹ̀ tó bá kiní oríkì ẹ̀ yẹ ilé máa dùn tó bá wá da tọwọ́ ẹlẹ́tọ̀ọ́ o wá lè sọ̀rọ̀ ti school fún àsìkò yẹn ọ̀rọ̀ sì palẹ̀ àìjẹ́ káwọn kan tó máa ṣe sí tílẹ̀ bá mú rán mi létí àwọn nǹkan tó máa gbọ́ nìyá máa pẹ́ wà á máa pẹ́ lọ́mọ ọmọ òwúrò èṣù dúpọ̀ yìí àná orí mi àmọ́ ọmọ mi
2: orí àwù gbẹ̀tọ̀ bá ní orí kìgiri tó wọ́n ṣe máa sọ kì í ṣe the first action ló máa máa bèrè àwọn ọmọ ẹgbẹ̀rẹ̀ máa kọ̀kọ̀ ti balẹ̀ pé ìwé wọn máa fọ́ yí orí ẹ̀ náà máa fọ kí ẹbí òbùsọ ẹbí sí bọ́lá ní ṣe ti sìnkú ẹgbẹ́ ẹgbẹ́ bá ṣe fẹ́ ẹ̀rọ yìí mú ẹgbẹ́ dùn iye yẹn tí sì kìtò má pa oko mọ́kọ ẹ ọ̀pẹ lára tó bá pa sọ mọ́kọ ẹ wàhálà ni ṣe ps relation bá ṣe sọ lọ́sẹ̀ tó kọjá ìyẹn kì í ṣe relationship o tó bá níyàwó tó lọkọ pẹ̀lú ìdúra yín kẹrẹ rí kẹ bára yín ṣeré ẹ̀jẹ̀ jẹ́ káwọn ọkùnrin ká mọ̀nà sáré lọ sí ìdí òògùn àti ìṣèkìtò tó bá níyàwó kó tẹ̀lú jẹ́ kí ìyàwó gan tó ń gbà ẹ́ tó yá tó wá wọlé because wàá fúnbìnrin ní kí sin wàá rò bá sọ obìnrin wàá tẹ̀wọ̀ wàá tẹ̀bí wàá mọ̀ bó ṣe mú ọyọ̀ wàá mọ̀ pé wàá mọ àwọn áńkù tó máa tẹ̀ lára obìnrin tóbìnrin yẹn gan máa ó kù pé ó yá kẹ́kẹ́ ló sọ kíkẹ́ pé àwọn ọkùnrin àwọn ilà sẹ́fìsì jù tó bá kọ̀rọ̀ dídé ṣẹ́ni tọkùnrin bá gbóbò tán ó máa kọrin bí òkú ìgbẹ́ni ó máa sọ yí bọ̀tẹ́rí tóbìnrin bá tiẹ̀ ṣáájú ọkùnrin wá ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ló tún máa sọ pé tó ti wá tó ti wọ̀ ó yà wá àwọn obìnrin ọkọ̀ ìyá wọ́n á tún fún ẹ láàyè pé tó bá ti rí sẹ́ẹ̀ pé ò tí wà á tún sọ pé ó yá wá káwọ́ tó sùn òun làwọn fi bẹ́tà àwọn ọkùnrin àwọn ọkùnrin ìṣẹ̀kí bẹ̀rẹ̀ pé ṣe ti wá àwọn ìṣẹ̀lí táì
0: kasha ti wa kasha ti wa ka ro ju sile ka su lo ni ko ye ti a ti se ki to so ri a ma fi otun wo osi a ma fi ise wo otun ni o eni yi nsi o ti se ti e o ti lo ti a fe so ni pe lati march to ku lo ti ku e le ni ti sa ba le ri yen e tu dana
1: oh
0: ni ri yen e tu dana ni ati na je what man na wo ni e se be je o mo se so pe e to ku ni che o ti lo ti lo ti ni ko ye yi se ri bo ko wa le se da o ko yi ati ni to olorun o ru eke to ma wa lati ife lati brain lati ma lo ni e to ma le ni to ko yen da da ta gbo ko yen dide duro tẹ́lẹ̀ wá sọ pé ó fẹ́ lọ ṣe ẹ̀ lágbẹ́ ìtí pé kókó yẹn lè tóbi sí ẹ̀jẹ̀ tó ń bọ̀ yìí ò lè lift kókó yẹn kókó yẹn dúró oṣù kẹta lágbẹ́ torí èmi ò tí ì bọ dókítà tó lè háàdì mọ́ bí wọ́n gbèrè ara ẹ̀ ṣé ti rí lẹ́yẹ so ìwọ ọkùnrin má pa rẹ ìwé obìnrin má tó kọ sí ọkọ ẹ ní tìkùtì ọ̀rọ̀ ò ń jẹ́ kí adì òpó ọ̀pọ̀ Bọ́lá ti sọ nípa sáìzì kí Bọ́lá ti yoko máa wà. Sáìzì kí Bọ́lá ti sọ ẹ gọgọgọgọ ni. Ìwọ tí ò bá kì í tẹ lọ́rùn, bá ti jí kí tó ṣe sọ, ẹ mú tó kú nǹkan fún oko ọkọ ẹ̀ wo, ọ̀nà méjì ló fi máa wọ̀ wá wọ̀ bó ṣe tíìkì sí. Tó bá mú ìka rododo yẹn fi sí, wà wá na ìka yẹn jáde. Tó bá na ìka yẹn jáde, wá mú rú làwọn ọmọ kò fi wọ́ wò, á sọ sáìzì ìyókò yẹn ṣe rí. Tó bá jẹ́ ní dínkù oko tó bá tóbi jọ bá ti tóbi jọ ti àlàbọ olóbi lọ ìyẹn ti kọjá bìkì áfìrì yẹn kẹ ò pé yẹ kì í ṣokó gidi oko gbọdọ wà bìtìrì 5.1 to 5.5 inches bọ́lá jù ṣe sọ ìyẹn ni ẹlẹ́rìí tó 13 cm gbọ̀ngbọ́n ti kókó kéré tó àtìṣìkìtò gílò olómátà tẹ bá lù ú dáadáa tẹ mọ bẹ́ẹ̀ ṣe máa lù ú tọkọ àti ìyàwó jọ sọ̀rọ̀ pọ̀ tíyàwó sọ bóyè ṣe ń fẹ tọkọ sọ bóyè ṣe máa fẹ tẹjẹjọ kọńtàn agreement ẹrí pé ìgbádùn yá wà aláàta ogun tiẹ níba gbọ kókó kan ní okòkò òye àyàsí àti sìkìtò ṣe rí àwọn obìnrin gan a máa ṣe kankan o ṣe ṣe ń gbọ mi dáadáa ṣá. ẹ̀lọ́
1: à ń gbọ́
0: ọkì àwọn obìnrin máa ń ṣe ìjọkọ̀ àti sìkìtò sẹ́rí bọ́ọ̀lù obìnrin máa ń tètè change tí obìnrin bá bímọ. So ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ni pé tó bá bímọ tán wọ́n máa dara lè ipò ayọ̀ á tóbi itan á tóbi ìdí á tóbi tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni tiẹ̀ o gbọ́dọ̀ wá bí o ṣe máa come back to that number tó bá jẹ́ pé okun ọkọ̀ ń dùn tó lè accommodate your new size ó wà òkè but wọ́n tó mọ̀ pé okun ọkọ̀ kò gbìn kò ní lè accommodate size yẹn bóyá ìyẹn gíga ni wọ́n tó mú ẹ deep wọnú tó lè ẹ̀ tó okun ọkọ̀ ó kéré tó bá ti ní pé o ti ń ga o ti ń ṣe omi pa o ti ní ìtàn tó ti tóbi o ti dínkù tó ga o ti ní ìdí o ní láti rìn dín sí o. Tó bá ti ní okó yàn mí méjì kọ́ńtàkì tó bá ti kò ń jókòó lẹ́yìn ìdí tó tóbi kò jẹ́ kí okó yẹn wọlé o. Ibi tí ìjà ti máa ń ṣẹlẹ̀ nìyẹn o. Tí ọ̀nà obìnrin wa ẹ̀yin ìlú tẹ bá ti bímọ tán tẹ bá rí pé body is changed. Ẹ tó yọ ṣẹ́kì ọkọ̀ yìí kẹwìí pé ṣé bọ́ọ̀lù yọ new body sórí accommodate size tọkọ̀ yìí gbé dá tó dẹ̀ jẹ́ pé wọ́n accommodate ẹ̀ ẹ̀ ti reduce to that size lọ́yìn ọ̀gá tó yẹ pé kò ní àfẹ́tì ẹ̀ ọ̀tí gbẹ́gbẹ́gbẹ́ náà ìwọ ọkùnrin tó bá pé wàhálà wà lọ́tún wàhálà wà ló sì ẹ lọ rí àwọn dókítà tó máa ràn yín lọ́wọ́ tó máa gbà yín níyànjú wọ́n ti ṣe kíkẹ́ ìwọ̀n báyọ̀ tó máa máa pè ẹ jẹ́ fàyè sílẹ̀ táàsì tó bá tún wà á tún máa continue.
1: Ọ̀dà ẹ̀yin lẹ ṣe jù Mabel Titilayo Ayọ̀dẹ́lẹ̀ ẹ ṣe Adewole Fatai, thank you. Thank you. Erin Jole. Muslim Eshe Wole Peter. Thank you. Mary Ayeni Eshe Goma. Muslim, thank you. Dayo Adewumi, Daddy Princess. Eshe Gos Honey and Likey. Program Tan Shila Len. Eshe Gosa. Lua Shewindo, thank you. Thank you. Oladele, you Sunday Muiwa, thank you. Imafoji Peter, thank you. All right, I go won't continue that in UK, so. Hey, will any baby fun? Really, I'm more to more so any simple letter. Hello?
3: Yeah, I'm a Shikito.
1: Hello, Ekalesa.
3: When I'm bad, I'm going to the UK, I'm going to go to the UK. And now I'm going to go to the UK. Very. Any concerning tea along Fuluko? Along the Fukalu Punisa, who are to be using you? Both in a day and it to meet them to no compact with their car, Thomas, Obo, Oko, unless I did a very tiny cook, the pillows, maybe you should be your daddy, what it up. What do you mean?
1: I will get to you.
3: I have a cook, the pillow. You be a dear being here. Oh, boy, you daddy, what I mean. You did let it look. You did only go to Joko Lulipilo. Oh, boy, you live for 10 days. Was it a door of all? Oh, that was he was in a good apart. Was there a funny came in to my loo? Ah, Kaya, carry past the cookie. Oh, I think it's over a bad yard of the lap on your photo.
1: Comrade, it is only Oga, Shegoni, Oda, Tashie, Okashie, Amayikoto, like by you, Amayikoto, Shaduman, Pere Loku, Kafi Yikoto, Shemple, Shaduman, Pere Loku, Kramafi Yikoto, Alabati so, Taban Lodinio to Lale, Ati Uncle Biji, Ati Daddy Yuki, Waso Nikba, Waso Fuabi. What of what be one should be a washing?
3: Hello,
1: look at look when you size here, yes, sir.
3: Would it buy you?
1: I miss, sir. I think
3: somebody did you over here? Would it okay?
1: Yes, sir.
3: Alone in by Baba UK, you know, Nuta.
1: I mean,
3: Bammy to Wadada. Oh, no, by the man, you know,
1: I mean,
3: school, why you know, I get go. All right, good look at that. God bless you.
1: Ashe, sir.
3: I say God bless you.
1: Amin, sir. Amin, sir.
4: Hello?
3: Hello?
1: Ako legbe radio yin te ban pe wa. Te ban pe wa da kun ako legbe radio yin. Ogbo ejo. Ni ba fe ba wa so koko legbe radio o da ngbo 090 0910 0912370 8675 ni number ti e le pe wa si ke fi ba so kini because o da hello
3: e ku eto
1: lu aku eto e ma
3: Owo ko mi ni ade ni yo mo de akatun
1: akabo
3: o jare ko eto ani ka ti na ni o an gbadu ni o
1: a e se gomo
3: owo yo ma lo tri se yin mi baje o
1: ami e se ma
3: are ko le olohun o se fun yin o e ba n ki baba london na na o
1: awon na gbo yin ma Oga. Hello, en to ba ni bere lale, e ma je ka tiju. Se oko ti e kere ti o se dada. Bere bere o le ma daruko. Hello.
5: Hello, Shikito.
1: Hello.
5: E se o e ku eto.
1: Lu wa ku eto sa.
5: Ah, lo aki aba lo ndara ti o ku bibi. So, gege bi opinion temi. Tegbo.
1: Angboy.
5: So, Kerry, bí èèyàn bá máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yìí, èèyàn bá lo ìbílẹ̀ irú màmá Tógò tí ẹjọ́ máa ń wà lórí ẹ̀ ìyẹn ò ní any side effect. Jẹ́ pé Ọlọ́run náà dẹ̀ ló dá ewé ló dá ewé yàn lè lò fún nǹkan bẹ́ẹ̀ yìí. Àníkẹ́ náà gbogbo wa bọ́lọ̀ ń ṣe dá oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Èyí téèyàn bá ti ṣe ìwọ̀nba tó yẹ kó ṣe kó múnú ara ẹ̀ dùn kó dẹ̀ múnú olólùfẹ́ náà dùn. Èmi wò pé ìyẹn ló dá kò ń pín kéèyàn ṣe àṣejù àṣejù lọ́lọ́run ò fẹ́. Èyí ẹ ṣé nǹkan
1: ìṣe
5: lórúkọ àti èmi náà láti ìwò la ti ń sọ̀rọ̀.
1: Ẹ ṣé gan ni ẹ ṣé gan. Ọ̀dà ẹ ṣe gan ni ta ló tún wà ń bẹ̀ ẹ jẹ́ ká wo ẹni. Hello.
4: Hello ẹ kalẹ̀ o. Hello.
1: Hello sir. Hello sir.
4: A kú ètò.
1: Ẹ olúwa kú ètò ẹ sà.
4: Ẹgbẹ́ ètò tó lọ la fẹ́ dá sí o.
1: À ń gbọ́ yín sà.
4: Gẹ́gẹ́ bí olóòtú ti ṣe ń sọ̀rọ̀ ni mo rí pé kíni náà dá sọ̀rọ̀ tó wà ń lẹ̀ nítorí gbogbo tá à ń sọ yìí bí ìgbà tó ṣe wí pé àsopọ̀ ọ̀rọ̀ pẹ́ra wa lórílẹ̀‐èdè yìí orílẹ̀‐èdè ló ń da gbogbo wa láàmú títí jẹ mímu tó ṣe kó nira iṣẹ́ kó o bá ṣe tó wúyẹ tó nǹkan ẹ wá nídìí yóò ní dàrú. Nígbà tí wọ́n bá ní 2000 naira lọ́wọ́ tó wọnú létí bùkátà 10,000 naira wà ńlẹ̀ fún báwo lórí òṣì ni máa yí báwo lọkàn ní ṣe máa dàrú. So orí in tó ń ṣe wá gangan orílẹ̀-èdè ló ń ṣe gbogbo wa kò sí nǹkankan tó ń ṣe anybody. Tí orílẹ̀-èdè yìí bá padà dáa ọ̀pọ̀lọpọ̀ gbogbo wa máa rìsẹ́ẹ̀tì ká máa wà ókè ni. Ṣùgbọ́n nígbà tí nǹkan ò ti bó rọrùn ó máa ń da ọpọlọ orí ni ó ń dá wàhálà ní ẹ̀mí ènìyàn. Ìkọra ìbínú oríṣiríṣi nǹkan tí ó yẹ kó ṣẹlẹ̀ síyàn abẹ́ òfin ṣẹlẹ̀ ìwà tí ó yẹ kí ìyẹn máa wù ìyá lọ máa wù níta láti lè rí nǹkan mú wọnú ilé wà. So nǹkan tó ń ṣe wá nìyẹn orílẹ̀-èdè ló ń ba gbogbo wa láàmú kò sí nǹkan kan tó ń ṣe wá jù. So ni mo ní kí n sọ ọ̀rọ̀ ẹ̀sìn èèyàn téèyàn bá níṣẹ́ lọ́wọ́ ẹ̀sìn èèyàn ló jẹ́ nǹkan tí màá lọ dúkùú máa rúgbọ́ nípa ẹ̀ tó bá lówó lọ́wọ́ láti gbọ́ bùkátà ẹ̀ kò ní máa lọ dúkùú bí ṣọ́ọ̀ṣì 24 hours kó máa wá lórí bùkátà nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sí ó ṣẹlẹ̀ sí wa orílẹ̀-èdè ló kọ́ ọ̀sẹ̀ àwọn olórí wa sì ni wọ́n fi gbogbo ẹ̀ wọ́n ń kọ́ wa níwà burúkú láti máa wù olóògbé gbọ́ kí wà burúkú máa burúkú sí so gbọ́dọ̀ ní fẹ́ sọ́ńdẹ̀ náà nìyẹn sà ẹ ṣé.
1: Olúwa ló ṣe ẹ̀yin lẹ ṣe jù ó dá ẹ jẹ́ ká lọ sí káàṣì ẹ̀ ká lọ yí kòtò ẹ jẹ́ ká lọ yí kòtò ní káàṣì ẹ̀ tàbá ti wá padà dé a máa wá bọ́ sí inú àwọn ètò yìí nísànsàn gbogbo oríṣiríṣi stáìlì màá máa béèrè lọ́wọ́ àwọn dádì uk àti uncle bj ẹni tí ó bá slim báwo ló ṣe yẹ kọ́kọ́ ẹ ṣe gbà sí fún ẹni tí ó bá sanra jù tí gbogbo itan ẹ ṣe làlàlàlà báwo ni ọ̀nà wo lọ́kọ̀ ẹ lè fi gbádùn ẹ bó tiẹ̀ jẹ́ kókó ẹ bá kéré ẹ lọ́wọ́ báwo ló ṣe máa gbádùn ẹ gbogbo ọ̀nà yẹn ó dẹ̀ yín èèyàn wá ẹ jẹ́ ká lọ yí kòtò ibikíbi tẹ́ ẹ bá wà ẹ jẹ́ ká jọ lọ.

0: site yin yin wa ma binu si mi ada kun control try lati se network yo ti fe gba fun ara network yo fe gba fun wa e ma binu si wa je ka ma si ma try e fun eyin ti e ba ti play e se gan ni oda ni kia kia life akoko sofo eyin wo le ni ibere tori mo fe ke bere ibere lori eto ta gbe wa ile ni tori opolopo eyan anti chikito oko mi kere anti chikito eya o mi complain oko mi osise mo oko mi osise bo se sise bi ti tele jo kini ki n se igba kan awo ko je ki so toro fun yin e je ki so toro fun yin e je ki so toro fun yin ni dede ago mejila ma ro awon daddy UK ati uncle BJ ko ba wa yan na orisirisi ona teyan le gbagbadun iyawo e boku e ba kere abi bi oku e o ba le daddy princess na wa lori afefe won awon na wa lori Facebook ti won ba le pe wa wole ka awon na se kini ka awon na da soro to wa nle tori oko kere oko o se dada o ti fa wahala ni gboro nisin daddy yen ti won soro lekan lọmọ ẹkọ sọrọ tan wọn sọ pé ẹ pé èyí orílẹ̀-èdè yìí ni kìnìkan ẹ wá dádì story ni ẹ má bínú sá mi ò opinion lolúkálùkù nǹkan tó lúkálùkù bá sọ lọ́kàn ẹ̀ ó wà òkè ṣùgbọ́n ẹ jẹ́ ń sọ tọrọ fún yẹn ẹ fi nàìjíríà sílẹ̀ ẹ fa ayé gan fún rẹ̀ sílẹ̀ torí ayé gan fún rẹ̀ nǹkan ń ṣe tẹ bá ní ẹ ṣèbí tí ní èèyàn bá dùn ẹni oko máa ṣe kíní kan nígbà tó bá délé tó bá ní bùkátà ₦10,000 tó yẹ pé ₦2,000 ló bá wálé ó wà lára nǹkan tí dádì UK sọ pé káwọn obìnrin máma kọ́kọ́ fi bùkátà kí ẹ̀yin ọkùnrin tẹ bá ti dé àbí tá àkókò tẹ bá ti ń dóra yín pé kọ́ má fi bùkátà kí yín mi ò bóyá yé wa báyìí nísìn ṣe rí ọkùnrin tí ò bá ṣe dáadáa ní ọ̀rọ̀ tá à ń sọ yìí number one ó ṣe rẹ̀ number two ni pé ìyàwó ẹ̀ máa wò ta dókò ń ṣe gbogbo obìnrin torí irú àwọn obìnrin tó wà ń ta nísìn àwọn pamíńkù obìnrin ni wọ́n àbí kò yé wa wọ́n fẹ́ make sure pé ẹ gbá sí fún wọn débi pé ẹ̀rù á ba àwọn gan fúnra wọn àwọn kan fúnra wa ní láti complain àbí kò yé wa so every ọkùnrin ni mo rọ̀ mo dẹ̀ bẹ̀ gbogbo ẹ̀yin tẹ wá sí lecture seminar tá a ṣe ní sátidé tó kọjá lọ́hùn ẹ̀yin náà ẹ gbọ́ gbogbo nǹkan tí wọ́n kọ́ wa ń bẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin lẹ ti fira yín lẹ̀ yes ẹ jẹ́ ká so tọ̀rọ̀ ní ká má sàn ọ́n yẹ ká fi gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ní nàìjíríà nísìn nǹkan tó bá ń ṣẹlẹ̀ sí wa nísìn gbogbo ẹ̀ ní orílẹ̀-èdè ń kọ̀ sí ẹ jẹ́ ká bára wa sọ tọ̀rọ̀ ẹ dákun ó tọ̀rọ̀ ní ká bára wa sọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin lẹ̀ tọ́jú abẹ́ yín ọpọlọpọ ẹyin ọkùnrin lẹ tọjú oko yín ọpọlọpọ yín fi pé bẹ ṣe ń tọjú ara bẹ ṣe ń jẹun láti tọjú inú bẹ ṣe ń ṣe gbá bẹ ṣe ń ṣàwo ẹ tọjú oko yín kí mo sọ bẹẹ ọpọlọpọ fi pé káwọn kọ fi tọ ni ǹjẹ mọ pé ọpọlọpọ oko gan tá à ń sọ tí dádì yìí sọ pé orílẹ̀-èdè kìíní kan ọpọlọpọ oko ní prostrate enlargement ti wà nínú ẹ tó yẹ pé àwọn tó lo oko gan ò mọ̀ pé ó wà nínú ẹ mo mọ nǹkan tí mò ń sọ sà mo dẹ̀ mọ nǹkan tí mò ń sọ mà ọ̀pọ̀lọpọ̀ oko yìí ni PSA prostrate enlargement ti wà nínú ẹ̀ tí wọ́n dẹ̀ mọ̀ àbí kò yé wa ẹ jẹ́ ká ṣe kíni ẹ jẹ́ ká tọ́jú ara wa àwọn oúnjẹ kan wà àwọn oúnjẹ míì wà tó yẹ pé tọkùnrin bá ń jẹ àìsú ẹ̀ tọkùnrin bá ń jẹ oko ẹ̀ a máa ṣe dáadáa bó ṣe yẹ kó ṣe ṣe àbí kò yé yín àwọn wọn wà ẹ má jẹ́ àparọ́ tanra wa àwọn oúnjẹ yẹn wà téèyàn bá ti mọ ẹni tí ò mọ nìyẹn but ẹni tó bá mọ a ṣe kíni a sọ fún ìyàwó ẹ kó máa ṣe é fún un a dẹ̀ máa jẹ́ tá a bá bí ẹ̀yin ọkùnrin tẹ́ ń sọ̀rọ̀ nísìn èmi ló lẹ ti jèso nínú ọdún yìí ọ̀pọ̀lọpọ̀ ò tí ì jèso sheri kankan sele nile kankan wa nile awusa to je pe em te ba ra won awusa oko won won kin foko won sere walai awon kun awusa kin foko won sere won ma toju oko won dada e ma no la se mari opoloko to ba fe to do won ma bere won ma fo ko se fifo ni koko fifo ko ni mo nso ko ye yi oni nkan tawon okunrin hausa ma nje to je pe o ran won lowo abi ko ye yin o abi ko ye yin but eyin melo le nse eyin melo le ntoju oko yin eyin melo e je ka ti e beere lowo wa be pe eyin melo le ntoju oko yin gege te je okunrin e elomi ma ni e awon obinrin complain eyawo mi complain e soju onje ni o ma jo onje because ko se ku sincere lo gbe sile en to gbe sile na ouno gbodo se kini ouno gbodo ouno gbodo gbadun he sugbon okunrin melo ni ta ti fi so fun awon obinrin pe e ma gbe isoro e ma gbe nkan to mo nbo le je ka gbo kini
1: ask spiritual wife
2: yes spiritual wife
1: yes that if you see my wife my body no dey
2: your body your body no dey stand up
1: yes
2: your man would know the work
1: yes
2: because of social
3: work.
2: Yes. It's okay.
3: This man again.
2: Your man good is not working.
1: Yes, yes. Ask.

0: and you say the
1: sharing will continue on play. Yes. You complain like about the more play. You complain about the more play.
0: Must you have this line
1: state? Play in this
0: who told you that you cannot try on that position? Who told you?
1: At your uncle BJ.
0: Must you always lie your face up like somebody who is about to be buried?
2: Mo so awon kan to ye ki a se ka mojuto mama sare kiri opolopo opolopo ti di awon to ye pe won lo hospital tori won ti ni isoro okan eyi ti on pe ni heart issue wa re le wa mu wa so pe le ah to ba mu eleyi ah to ba ti wole bayi a kon no gri bayi bo se no gri opolopo ti di awon to ye pe won ti wa ni ifunpa giga o le gbadun iyawo e o le gbadun oko e e le jo gbadun ara yin lai se pe lo nlo awon ogun kini kan oga go and boost your testosterone to ba boost we pelu awon nkan to ti e wa nu kitchen yin to ba fi ran lowo lati dide bo se e ko se dide ko si igbati e ni gbadun ara yin boost your testosterone awon orisisi nkan wa to le fi boost e ti o nse awon nkan to ma pa e lara awon nkan to le je awon nkan to le mu lati fi boost testosterone wa ri poko e ma sise den gbogbo nu ara igba melo lo ti ever fo igbogbo inu ara to ti ever nu gbogbo inu ara eyi ta awon ibo mo si awon ko se mo se mo si detoxification gbogbo isan to wa nu ara ibe ni eje ma ngba koja lati lo ba oko oko oni ko legun ko ni egun isan to ni e ohun nikan na lo ma ndide ta koko ba to but opolopo yin idoti to kunu ara gan lasan ko ni je ki eje le koja lati lo ba oko so ki le wa fe koko se gbogbo opo ibi ti eje ma gba koja gbogbo e lo ti din tori idoti je gbogbo nkan te nje ati emi la won arun awon idoti awon ki lo npe ora so e jo mo beyin e je ka se nkan to ye ka se ki nkan ba le ri bo se ye ko ri another thing ni e ti mo to play en lo ma mu wa lo soda awon daddy uk ati uncle bj ati gba te ti fera oko ti yawo te ba ti fe bara yin te ba ti fe dora yin e se gbo ti ma yan so oni mommy a sun bi eni ti won fe sin olodun daddy mi ani riku daddy a wa sun le won pele a sun le even go ti daddy ba ti mommy ba sun ti daddy sun le e je ti try eyi to ye pe daddy a sun mommy a wa sun le daddy won ni sun le daddy tan toro ni bo se nse yen e ti boju je opolo a ma ni a chikito yi ti baje be ni e gbodo gbadun ara yin oko kere o oko tobi o oni be se ma se te ma fi gbadun ara yin even when you obirin ta so pe okay o ti omo ti gba be jade ibe ti fe o lawon nkan ti awon yinbo ti awon akosemose na ma ko yin to pe e le se ti gbogbo a fi dede ni a fi duro bo se ye ko duro e le ma se sit back o de se ri awon awusa mo kiwon to ba kan ti dido yi won ni nkan ta nso yi lowo te po obirin le lo gbogbo oju e gbogbo oju are a tight tokwe agbadun e eso na lo fi nse pineapple lo fi nse ati ireke eti won ti no soke kan to fe niyan tiger nut ti gbogbo wa ma nse wa be ni pe o nje omo kekeke yi ni awon awusa o kin fi sere ni jije tiger nut te de ri yen ohun ati debino yen eso meka oníṣẹ́ náà ti yẹn ń ṣe ní àgọ́ ara ọkùnrin torí òun lọ fi ń ṣe kùnú aya tí mo máa ń sọ fún yìnyẹn kùnú aya ìdẹ̀rẹ̀ ó máa ń help láti build testosterone ara ọkùnrin náà ẹ wò ẹ jẹ́ ká dé mọ́bẹ̀ ẹ ọ̀nkú bíi jẹ́ ẹ jẹ́ kí n wá sọ́dọ̀ yín ọ̀nà owó lálẹ́ gbà àbí wọ́n sì ń bẹ̀ yín hello hello ọ̀nkú bíi jẹ́ abi o gba pe won busy abi
3: yeah
2: oda daddy uk boya ke so fun wa ona wo ni awon okunrin ile gba lati ma gbadun iyawo won tawon iyawo won na de le ma gbadun won apart from pe daddy and mommy style tori daddy and mommy style lo pon ta ohun lo fi je pa awon obinrin ko ki gbadun ara won pelu oko won to ba de di pe boya won lo sita e surprise pe eyi to nse sina e surprise pe okunrin to do oko okunrin yen kere o tun kere si ti oko e sugbon tori bi oko e okunrin yen se lo oko yen pelu e lo se nfi pe oko okunrin yen o better to oko e
3: okay lot of them otoku
2: yes sir daddy please is smoking yo angbo
3: okay sherry ki okunrin atobi kon le gbadu ara won dojo ale the first don la di koko se ni wa so nkan te nbere ye o bo nkan ti oko ati yawo lati koko se ati se kito o ni koko ko ni open communication la ri awon meji sẹni tó kọ ọba tí lè sọ bó ṣe fẹ tíyàwó náà lè sọ nǹkan tó wù ú fẹ fọkọ kò sí gbogbo sáì tá a lè sọ láyé àti ìṣìkiri tó máa wọ́ọ̀kìwọ̀n kì í ṣe ó kún pẹ̀lú láti wà láàrin ọpa àṣìyàwó tí ẹni bá ti tilẹ̀ kù nínú ọ̀dọ̀ tó pọ̀ àwọn obìnrin náà ni bóyá nígbà tí wọ́n tí wọ́n wá tó sọ fún wọn nípa ilé ọkọ̀ bóyá wọ́n sọ wípé wọ́n máa dókò ni torí pé ìwọ́n tó bá ti mọ̀ pé o ti márùn o ti wà ní ọkọ̀ gbogbo eré tó bá fẹ́ láyé yìí ló gbọ́dọ̀ bá ti lẹ́yìn tẹ́ bá ti yí kọ́kọ́ sẹ́yìn.
2: Ilé ọkọ̀ ilé ọkọ̀ ilé oko ni.
3: Ilé oko ni ọtí ṣe kíkọ́ bọ̀chá wà á rí bẹ́ẹ̀ òkè ní ìsìn àárín open communication tó bá lóbi kan kí ọpọlọpọ ọdún náà máa sọ fún yín pé ọkọ àwọn kò tiẹ̀ mọ bọ́ ṣe ń ṣeré á kò sílẹ̀kùn á kò látọ̀ àwọn yàyàyà á dẹ̀ tó kò bọ́ ṣé ní tẹ́ bá ti oko bọ obìnrin lóbò tóbìnrin yẹn náà tí ìwẹ́ ẹ máa méèkì ẹ̀ dífíkọ̀ fóbìnrin yẹn láti lè gba yín ní ìbálòpọ̀ fún another few days nítorí pé ajúlù tẹ fi wọlé yẹ ó máa jẹ́ kí gbogbo etí oògùn yẹn kó máa do obìnrin yẹn tóbi ẹ má lè ti lọ ní kóòtù díẹ̀díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ̀ àti ṣìkìtò àti tọ̀gọ́ á ní obìnrin yẹn kí ló ń kọ́ sọ kó orí ni pé kò tí ì yá ara mi ò tí ì mú ó máa ń tẹ̀kí obìnrin ní certain time láti lè máa jí ọkùnrin sọ àwọn ọkùnrin náà láti máa ní ṣùgbọ́n ọkọ ń mọ̀ èrè àbí àgbà kò dájú ọpọlọpọ ọkùnrin là mọ bó ṣe ń mu ọmú á láti lọ kọ bó ṣe ń mu ọmú ọpọlọpọ ọkùnrin là mọ bó ṣe tẹ ọyọ á mọ bí wọn ṣe ń kíss á ti wọ́n tí ó obìnrin ọpọlọpọ àwọn ọkùnrin tẹ bá wò yí kárọ ọtí ṣìkìtò ẹ̀wọ̀n abọ́ yìí ńṣe lọ́dà yín pé ìka ayé ìkọlọ wọn á wá bí bíbí ti wèrè ẹ lọ ò pé báwo ni kọ́lù rẹ ṣe pé kọ́lù tó dúdú yẹn òun ló tún fẹ́ máa fi pa òògùn obìnrin ṣó ti yẹyí ẹ ń wò ṣẹ́ ní àwọn nǹkan kan bacteria máa wà nínú ìkọ́lù yẹn ìwọ́ tó fẹ́ fún nǹkan tó fẹ́ fọ́ sí òògùn ẹ̀dùn mẹ́kún tí báwo ni àìjẹ́ ṣe rí a tún ti rí òkúrin tó pọ̀ máa sì sọ àwọn style yẹn ní díẹ̀díẹ̀ fún yín ìwọ́kàdé ìgbà bá fún yín ní style tẹ́lẹ̀ bá ti sọ nǹkan tẹ máa kọ́kọ́ ṣe àlò bẹ́ẹ̀ bá ṣe style 1000 kò lè work o ṣe yẹ́wò fosting hygiene wà lórí ìpọ́tà láti ìṣètò o gbọ́dọ̀ kọ́kọ́ rẹ̀ báyé ló lọ kí ló lọ sábíyá wá àkọ́kọ́ tó máa fi sábíyá kó tiẹ̀ lúgù
2: o sì bẹ́ẹ̀
3: ní jẹun tó gbogbo ṣe rí o ti lọ bá ṣe tó bó ṣe ọpọlọpọ wá lára kì í fọ yín tá a bá ti jẹun tán ṣẹ́rí ojẹ̀wà ojẹ ẹran ojọbẹ̀ gbogbo ní ẹ̀rọ máa rò fún kínní yẹn tó ò bá fọ ṣé nígbà tí àwòyàn máa ń lò ṣe yìí ṣé ìjọba ara mú kínní yẹn sínú omi tẹ ẹrẹ tẹrí pẹlú fún yín tẹ ara fi díẹ sínú omi àti ìdìtò tẹ bá pọ tẹ bá fi tẹ bá bù sí ẹnu yìí ẹkọ tó gbùgbùgbù kọfí gbogbo ẹni yín báyọ tí ṣìkìtò kẹwà tún jáde á pé gbogbo ẹni yín mi ìfẹ́ sọ kó má dàbí pé bóyá èèyàn sọ nǹkan tí ìyẹn kó sọ lórí rédíò ṣé tẹ bá ara kíní ẹ sẹ́ni bẹ́ẹ̀ bá ráyè fún tẹ bá ara fi sẹ́ni kó gbùgbùgbùgbù kẹwà tún jáde ọkọ gbogbo ẹni gbogbo nǹkan tó ẹran tó ká mọ ilé yín tó máa ma mẹ́nu rírì yẹn gbogbo ẹni máa jáde àti ṣèkétò òun láti fọnu òun láti ní gùn tó o bá ní gùn kọ ẹni tó o fọ yín tẹlẹ ẹrù torí bọ́dún kò yẹ yín o ti fi ṣẹ́dé o kọ́kọ́ bó ṣe dọ̀ omi ṣọra o ti tọ̀ òun á gbọ́ kó jáde owó tó o fi tọ̀ náà tó mi tọ̀ ló sì. Owó agbókò yóò tún máa ti bọ́ ara obìnrin. Wọ́n tún fi jẹ́ yóò máa ṣe ní àwọn ọ̀kan kéékèèké ẹ̀kọ́ kéékèèké yẹn gan-an máa kù tó obìnrin náà. Àti obìnrin náà tó lọ sí ṣọ́ọ̀bù ó ti ṣọ́ọ̀bù dé ó ti bẹ̀rẹ̀ ó ti tọ̀tọ̀ owó adé ó tí ì gbomi sá ó tún lọ dáná ó tún lọ ṣe gbogbo nǹkan tó máa ṣe owó ayá owó adé dájú la sọ pé yá ìrọ́dọ̀ wa owó wa bẹ̀rẹ̀. Láàrin ìwọlé tán ètò ìbúrú jù ní kíláàdì tí wọ́n á rìn ní ìsinmi ògùn ẹ kọ́ wọ́n gbé oṣù ìbẹ́yìn àti ìṣìkítò kó má bọ́ kọ́kọ́ wẹ̀ tàbí òkè ẹ̀wẹ̀ lọ fún omi ṣọ abẹ́ ẹ bọ́ ṣe dún ẹ tán ọ̀pọ̀lọpọ̀ ló máa gbé oṣù ìbẹ́yìn àti ìṣìkítò tí ò dẹ̀ dá ṣe ọ̀pẹ sáàbù máa ń rùn gan. Ẹ jẹ́ ká fi wèé lẹ̀ nípa sáìtẹ̀sán ìlú ọkọ àti ìyàwó ẹ láti tọkọ bára yí sọ̀rọ̀ báwo ni ṣe fẹ́ èwo ni fẹ́ kì í ṣe báwo ni kì í ṣe bẹ́ẹ̀ ṣe ṣe rí obìnrin tí ó bá jẹ́ obìnrin tó jẹ́ èèyàn pẹlẹ́ńgẹ́ àti ìṣìkìtò the best tí ọkùnrin lè ṣe especially ọkùnrin tó kọ́ ọ̀bá tóbi jù tí ó dùn tó èyí tọkùnrin lè ṣe tó lè bẹ́ tà wá fún níbi mẹ́ta péré torí lásìkò tí ìbọn láyé náà dẹ̀ máa ó máa padà wọlé láti wá àkọ́kọ́ sọ ṣé rí ìtọ́bìnrin lè ṣe ibi tí ò bá sọra gùn fún sí ní tò tí àti òbí ọwọ́ méjèèjì tí àti ìlọ́wọ́ tó jẹ́ pé ordinary ṣàtẹ́kọ̀ọ́ máa jókòó lé òun ní pẹ́jẹ́pẹ́ di iná lọ wá obìnrin tí ò sọra jù pẹ̀lú ìwọ ọkùnrin tó pọ̀ ò tóbi jù tí ò kù jù pé òkú bóyá orí okó yẹn nìkan ló máa wo ògbó obìnrin tí o bá jẹ́ pé ní èèyàn bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí obìnrin yẹn kó kojú sí ẹ kó wá jókòó lé omi òkú ẹ nínú iṣẹ́ àfẹ fèsì ara yín bá sọ pé pé àìtí ni ẹ láti gùn because bóbi ẹ ṣe jókòó lé ẹni okó lórí iṣẹ́ àti ìlápá yẹn tó tóbìnrin yẹn jókòó lórí okó yẹn àti ìṣìkí tó sọ̀rọ̀ fúnbìnrin yẹn obìnrin akọ́ ọmọ ẹlẹ́rìn ni bí wọ́n ṣe sọ̀rọ̀ fúnbìnrin yẹn ẹlẹ́rìndínlọ́wọ́ ọmọ máa wo ìdímọ okú yẹn ni a ti dìbò ó ṣe é rí ìdímọ okú yẹn ni kí wọn máa sọ ọrọ tó máa máa múlò obìnrin yẹn dùn máa kọjá kí ètò mi yẹ pé ọmọ yìí ìwọ ló dùn tó yìí wọn máa bá sọrọ gidi wọn kí wọn bí kó sọrọ ẹ pé kí ló fẹ ṣó gbádùn mi ṣó ń dùn mọ ẹ ṣé kì í ṣe báyìí gbogbo nǹkan tóbi yẹn bá fẹ lásìkò yẹn obìnrin lọwọ ìkọjú òun ló wà lókè lórí iṣẹ àdéhùn ẹ gangan ilé orí itan ẹnu gbélé mo ṣe tóbi yẹn kí wọn máa dánàkù lórí ẹ ìwọ náà máa ti okó yẹn sí ni ẹjọ máa wọlé pẹlú àti ìṣìkítò bí ìwọ ṣe ń wọlé ìwọ náà wọlé ẹjọ fi gúnra yín lọ́tún lọ́sì ni ìwọ tó wà nísàlẹ̀ òlè ní mọ́kàn tó bí obìnrin tó wà lókè mo ṣe ń rí ìdímọ ẹ bẹ́ẹ̀ ni wọn náà máa gbá kó mọ lókè mo ṣe ń wọn náà máa gbá kó mọ lókè àti ìṣìkítò àbí òun náà máa jẹ ló máa bá sọ̀rọ̀ kó máa jẹ ló ẹ̀gbádùn yẹn dáadáa àdéhùn àwọn ọ̀tẹ́ tún lè ṣe fún àwọn tí wọ́n bá yẹ pé okó kéré obìnrin lè jẹ́ slim obìnrin tí ò lára àti ìṣètò kọ́kùnrin àti obìnrin yẹn kó ṣe bẹ pé wọ́n ń sọ̀rọ̀ kọ́fíìsì ara wo lórí bẹ́ẹ̀dì kọ́fíìsì ara wọn kó dẹ̀ bẹ pé wọ́n jọ ń ta àkùrọ̀sọ kọ́bìnrin yẹn wá súnmọ́ ọkùnrin yẹn ṣó ti yẹ yín kóbi ẹ wá la ẹsẹ kan kó gbé tán kan sókè kọkùnrin ẹ wá mú okó ẹ kó súnmọ obìnrin yẹn kóbi ẹ wá ká ẹsẹ tó gbé sókè yẹn kó wá ka mọ náà yẹ lẹyìn ṣó ti yẹyìn kóbi ẹ wá ká ẹsẹ mọ náà yẹ lẹyìn okó yẹn lè pẹnẹtrétì ṣó ti yẹyìn àwọn ọkọ tó ẹ jọ wá ń gbé ìrìnà ọbìnrin yẹn pé ṣó wà kan fọ tébù tóbi ìbọn wà kan fọ tébù ẹ má lọ pẹlú yẹn o bẹ ẹ máa bèrè lọwọ òun náà pé style tó ní ń wáyè èwo ènìyàn náà fẹ mú un bá ṣe ní àdọ́dọ́ àwọn ọ̀tọ̀ tó wá gùn láti ṣèkítò òun ni wípé kóbìnrin tó pẹ́ lẹ́gbẹ́ kó wà lórí lórí òkè ọkùnrin tó sí ọkùnrin tí òkú ẹ̀ péré kó wá wà lókè kóbìnrin yẹn náà wá tún kúnlẹ̀ yẹn tó kúnlẹ̀ sórí òkú ọkùnrin yẹn bí ẹni tí àtàkọ́kọ́ ta sọ yẹ àti ìṣe tó wà lórí iṣẹ́ à bóyá ṣùgbọ́n máa wọ ẹ̀nà kan yẹn bẹ́ẹ̀ nílé náà tó jókòó lé ọkọ tó sùn ìbílẹ̀ tó kọjú sókè bóyá náà ṣe jókòó sórí ọkọ yẹn ó lè kọjú sọkọ ó lè kẹ̀yìn sọkọ depending on bó bá ṣe díìpù sí àti sẹ́ẹ̀dì oko ọkọ mi wà kìí pé kó máa lọ sọ́ọ̀tún máa wọ́ sósì ìwọ ló mọ́rú sáìsì yẹn tó lè mọ́bi tó máa tẹ̀sí lára obìnrin yẹn lọ tó wáyé pé ẹni tó sọra ni ẹtí sì kìtò ẹni tó sọra the best tó máa dá fún ẹni tó sọra ni pé kó mú pílò ẹyọ kan tàbí méjì kó fi sí abẹ hips yẹn tí ó ti yẹ yín tó máa fi sábẹ hips yẹn yẹn kó fi lé kó fi rézi hips yẹn sókè ìwọ ọkùnrin tó fẹ́ lóbìnrin yẹn best bet ni pé èmi ò láti kí ọkùnrin kúnlẹ̀ sí ẹ̀bá obìnrin lórí bẹ́ẹ̀ mo prefer kí ọkùnrin yẹn kó wà ní ìdúró kó wá fa obìnrin yẹn mọ́ra níbi ẹ́ẹ̀kì bẹ́ẹ̀ o ti wá kó pílò sí i àti ìdìtò ṣe ní tó bá ṣe bẹ́ẹ̀ ìwọ ọkùnrin máa wà in control so gbogbo àtò obìnrin yẹn gbogbo bóbìnrin ṣe ń ní ìgbà tó bìnrin fẹ́ wá ìwà máa wò wàá máa gbọ́ wàá máa rí ìyẹn gan tọ̀nà ní fún ọmọ ọkùnrin ìyẹn gan máa dìwọ̀ ọkùnrin ilẹ̀ ni ṣó ti yẹyẹ ṣe ní tó bá ṣe bẹ́ẹ̀ gbogbo owó ètò obìnrin yẹn ó ti láyọ̀ sórí bẹ́ẹ̀ kò sí nǹkan tóbìnrin yẹn lè ṣe torí o ti hóòdì tó obìnrin yẹn méjèèjì o ti hánú ohun tóbi ẹ sórí ti abẹ́ òkú ẹ the only thing tóbìnrin yẹn lè ṣe ni pé tó bá ká lára kó máa fi ọwọ́ gbá orí ara ẹ̀ mú kó máa yí orí sọ́ọ̀tún kó máa yí orí sósì o ti ká sí obìnrin yẹn nìyẹn náà wọ́n sọ̀rọ̀ nípa dọ́jì bẹ́ẹ̀ni wà very very common bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ tó gbúdọ̀ fún èèyàn tó bá jẹ́ ẹni tó níbi lára again pọ́pọ̀lọpọ̀ fi máa ń sá fún dọ́jì especially àwọn tó bá ṣe dọ́jì ní ilẹ̀ ẹ̀lẹ̀ tàbí orí ẹni o ní wípé irun orúnkún wọn ó máa ń dùn wọ́n so gbé pílò kan sí orúnkún yẹn kò jẹ́ kóbìnrin yẹn kúnlẹ̀ sí abẹ pílò obìnrin tó kúnlẹ̀ sí abẹ pílò yẹn jẹ́ kó ya itọ́ yẹn sọ́ọ̀tún kó ya tọ́ yẹn sósì má jẹ́ kó kó tọ́ yẹn pọ̀ bí bẹ̀rẹ̀ tó bí yẹn máa bẹ̀rẹ̀ fún bọ́dì kìí ṣe kó bẹ̀rẹ̀ tí orí ẹ̀ wà lókè ó máa bẹ̀rẹ̀ tí orí ẹ̀ máa sùn sílẹ̀ ilẹ̀ gangan ni wọ́n sì sílẹ̀ lẹ̀ kẹ́ pé ẹ̀yin ìwọ gan ọkùnrin gan wàá spread apex ní ọwọ́ ọ̀tún wàá spread apex ó sì yẹ pé obìnrin ò lè tè sáré dìde wípé bó bá ka lára ìyẹn ni wọ́n fi lè penetrate kò yẹ yọ tí ṣìkì tó but at the same time ìwọ ọkùnrin máa bi obìnrin yẹn pé báwo ṣe fẹ́ ka ṣe inú èrò ló tún fẹ́ ka ṣe má jẹ́ tó jẹ́ pé wọ́n nìkan máa make àwọn.
2: Hello. Network.

0: Hello. Hello.
1: Dájú kí wá bí
0: o. Ok, à ń gbọ́ yín báyìí. À gbọ́ yín látẹ̀kọ́, à ń gbọ́ yín báyìí.
1: Ok. Ṣé mo ti ẹtí bá fi tí mo sọ nípa obìnrin tó bá lé mi lára?
0: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni.
1: Ok. Mo ní tí ẹ bá ṣe bẹ́yìn. Tó bá jẹ́ pé orí dọ́gì ni, dọ́gì ò fún gbogbo ara gúù tí ẹni ò bá lè ya ẹsẹ̀ yẹn sọ́ọ̀kì wà sí sósì dáadáa. Ẹni tó bá lè ṣe máa ṣe dọ́gì kó má fi ọwọ́ sí ọwọ́ méjèèjì sílẹ̀ kó wá ga ẹ̀yìn ẹ̀ sókè. Ẹ̀yìn yẹn láti palẹ̀ kí ó jẹ́ pé orí ẹ̀gan á fẹ̀ máa kọ orí pílò ilẹ̀ ilẹ̀. A wá spread gbogbo ẹ̀ yàkàtà sílẹ̀ ni. Ìyẹn ni ẹkùnrin tó bá wà lẹ́yìn ló fi lè penetrate tó lè wọlé tó dẹ̀ lè wà deep out. Especially tóbi ìyẹn bá jẹ́ obìnrin tó tún wá ga. Ìyẹn ló lè wà tó máa jẹ́ kí okó yẹn wọlé tó dẹ̀ máa lè grip gbogbo ẹni yẹn. Tó bá lè ti ṣetán ìwọ ọkùnrin tó bá ti ṣetán ìwọ náà lọ fọ okó. Tó bá lè fọ okó tó máa tẹ́ okó má tètè máa sùn ìyẹn ló máa kùn tóbi ìwọ ọba tí sì tútò. Má tètè sùn tó bá tètè ṣetán gan àsìkò tó rí pé o ti ṣetán yẹn tóbi tó bá ti lọ pẹ tó nìyẹn náà fọ ògùn ẹ. Kọ́kọ́ tún bá ṣeré díẹ̀ kó máa fọ́ pariwo kó máa fọ́ ya irun ẹ̀ díẹ̀ tó bá gbé lọ dédé kó bọ̀ pé tí opportunity bá tún wà láàárọ̀ á tún fún ẹ ṣe. Fọ́ì wo ṣẹ́rí oògùn ó máa mú nǹkan ọkùnrin. Fọ́ì kó máa sùn ìgbàgbé tó bá sùn wọ́n mẹ́kẹ́ useless bí ọmọkùnrin ni. Tọ́jú ìyàwó ẹ̀ pẹ́kẹ́ àìjíìrì yẹn serious kó jẹ́ pé wàá rù fún ẹnu wàá túra ṣe ìyàwó ẹgbẹ́ á lè pamọ́ ẹ á lè dìmọ́ ẹ á lè kíìsì ẹ gbogbo ìkọ́nà ẹ ò gbọ́dọ̀ ge ẹ náà máa fi ìkọ́nà ẹ ṣeré. Tó bá fi ìkọ́nà tó ti tún tó ti dọ̀tí tó ní batéríà tó bá ti mọ obìnrin lógún òòlù tètè rí batéríà o fẹ́ kọ̀ sí fíṣọ̀sì ara obìnrin yẹn nìyẹn níbi bá bàjẹ́ tó níbi ló dá owó obìnrin máa kọ́ ti ọwọ́ dọ̀tí bú ẹ̀ lóbù. Tó bá wọ́pẹ́ ni mo dẹ̀ fẹ́ ṣe déédéé ni èmi ò rí nǹkan tó bá dọ́kùnrin bá láòbù tàbí tó obìnrin bá gbé oko tó microphone àwọn kọ́ lè sọ pé ọ̀ láìkì ẹ̀ but ìfúrú àwọn abá ìfúrú èmi báyìí ọbẹ̀ ni kẹ̀lé fèmí. Kí n bá obìnrin tó wá pé mo fẹ́ má jẹ́ kí n sọ̀rọ̀ àwọn kan máa bí mi. Ṣé ẹ jẹ́ kí 1+1=1 tẹ bá tọ́jú mi tó mi tọ́jú ọkùnrin. 1+1=1
0: tó bá
1: tọ́jú ọkùnrin 1+1=1
2: tó bá
1: tọ́jú
2: ọkùnrin
0: 1+1=1 tó bá tọ́jú ọkùnrin 1+1=1
1: tó bá tọ́jú ọkùnrin 1+1=1 tó bá tọ́jú ọkùnrin
0: 1+1=1
1: tó bá tọ́jú ọkùnrin 1+1=1 tó bá tọ́jú ọkùnrin 1+1=1 tó bá tọ́jú ọkùnrin bóyá yẹn máa mú ọyàn tàbí tó yàn mú yẹn ṣe rí kó tẹ bọ́ọ̀lù bí a rè boris tó wà ní ọyàn ẹ lè sọ gbogbo ṣe gbogbo máa dùn mọ́ obìnrin tó kàbí òní dùn mọ́ ìgbà ìkànnà àdúgbò yẹn dáadáa tó ẹgbẹ́ ẹ bá mọ orí ìfìfẹ́ ọyàn bóyá tí yàn bá gbọ́yàn fẹ́ mú ìgbòrò kò tó lè ṣẹlẹ̀ àti bí ara ìbìrẹ̀ náà ti ní shock ìfẹ́ gbọ́ orí ìtẹ́kùn lọ́wọ́.
0: Ọ̀dà ẹ ṣe gan wòlíì tó kílọ̀ ìwà ẹ ṣe gan.
1: Ẹ ṣe adúpẹ́.
0: Ta ló tún wà ń bẹ̀ ẹ tí ó ní pè ẹni tó bá ní ìbéèrè ẹ má tìjú lálẹ́ ẹ béèrè ìbéèrè torí nǹkan tá à ń sọ yìí ó lè dàbí ìsọkúsọ ṣùgbọ́n nǹkan tó ti fà ní àwọn fámìlì mi kó pọ̀ bí ọkùnrin obìnrin kan tọkọ ẹ rìpọ́ọ̀tì ẹ fún wa pé kò jẹ́ kó àwọn wọn ní kò ní wọn ìyàwó àwọn jẹ́ kí àwọn bá wọn sùn ẹgbà tó yàdí wọn afọgbọ́n béèrè lọ́wọ́ ìyàwó. Ìyàwó máa dáhùn ìyàwó ní pé irọ́ o pé ṣúkẹ́ṣúkẹ́ lọ máa ń ṣe òun ò dẹ̀ lè máa dára òun láàmú fún nǹkan tí ò ṣe kínní. Hello.
1: Hello wa.
0: Hello sir.
1: Ẹ̀ka àwọn wa.
0: Yes sir.
1: Yes. Ẹ kú ètò.
0: Olúwa kú ètò.
1: Àbí àyà àyà.
0: Àmì.
1: Yes. Ẹ ṣe gbọ́ fún kánsẹ́lì bẹ́ẹ̀ kánsẹ́lì wa.
0: Olúwa ló lọ.
1: Ìgbà mi ti. Ọmọ orúkọ mi ni ọlámilé kan láti yọ rẹ. Ẹbí Ṣẹ́mà.
0: Ẹ ṣe gan ni. Ok, wọ́n ní káwọn kí wa ni pé torí ètò tá à ń ṣe. Ẹ ṣe gan ni, ẹ ṣe jù. Ẹ ló tún wà ń bẹ̀ yẹn. en to ba de ni ibere ko se kini ko bere ibere e je ki n tete fi ta lo n pe ma pe sori phone ten pe si eyin ti da ni da fun pa on da ki so relo
1: e ba le ni ki to
0: yes sir
1: e ba pe to
0: yes sir
1: e ko lo yo ni doja
0: amen sir
1: le ri mo ije na le je so pe yo da ki okunrin ko mo re se se ri especially ni ti mo n soro yi dai wo ga ni o dari je gbo o gbadun wo o de mo n pa o do ṣe ti ma fẹ ba iyawo mi ṣere akọkọ bẹrẹ lati ọrọ sisọ a fa mọra a ma sọ ori ọyun ẹ lati ma ta gbogbo lati bẹ lọ a gbé ọyun ẹ sẹnu abẹrẹ si ni mu ẹni pe ti ara ẹ ba ti n wet lori ọyun ọyun ẹ o le ma sun omi diẹ diẹ nígbà tí ń sun omi ẹ fi ọwọ kan labẹ ẹ ma fi ọwọ pa ẹyin oko ẹ ma ṣere ẹ ma ta diẹ diẹ ma ta diẹ diẹ títọ́ ma fi wọlé sí lábẹ́ ẹ bá ti fọwọ́ sí lábẹ́ ẹ wá fi ọwọ́ ma ṣe inú ẹ̀yìn ẹ ma wo bí ó ma tí ó bá ti fi ọwọ́ sí lábẹ́ yẹn ẹ ma fíìlì pé abẹ́ yẹn ó jí mọ́ yín lọ́wọ́ so láti ibẹ̀ lọ ara ẹ̀ ma wọ́ ẹ̀sì ẹ sì ma wọlé sí lára mi ṣe rí èmi ọmọbìnrin mo mọ eré ṣe o ọlọ́run kò ṣàánú ṣùgbọ́n àwọn obìnrin ní ìwà ló jẹ́ pé wọ́n kàn máa síbẹ̀
0: ọ̀dọ̀ ẹ ṣe gan ni ta ló tún wà nbẹ̀ yẹn ló ń pe nọ́mbà yẹn lẹ má pe nọ́mbà yẹn à ń fi nọ́mbà yẹn báwọn dádì uk sọ̀rọ̀ pé nọ́mbà state studio ọjọ́ hello
1: hello
0: hello
1: hello
0: hello
1: ẹ̀ka ẹ̀ka àrọ̀
0: ẹ̀ka àrọ̀ sà
1: orúkọ mi ní arówó lè jí àtàtà alágbègbè ìgbà tó wọ̀
0: ẹ ṣe sà
1: ẹ̀kọ́ lórí sí ìrírí sí lórí ètò yìí ó ẹwù gbà ṣe lè báyàwó olù tí ò ní múnira dání àti pé gbogbo àìsàn lórí sí ìrírí sí nípa ìgbàlù ẹ̀kọ́ lórí sí ìrírí sí kàmọ́bà kàáyàpá ó ẹjọ́ ẹ máa gbé pè yí ẹ ti sọ bẹ́ẹ̀ lómi ẹ ṣí ara ẹ lógún lógún lọ́gbọ̀n lọ́gbọ̀n torí pé ẹni tí ò gbọ lónìí tó bá dọ̀la tó bá wórí fóònù tó bá rí níbẹ̀ òun náà àtúnṣe pẹ́lòmíì a máa gbọ́ ètò màmá ṣì kì í tó pẹ̀lú dáàbì ìlú ke pẹ̀lú ọ̀rẹ́ àtúnṣe ẹ pé tó.
0: ẹ ṣe gan sa.
1: ẹ wá sọ o ẹ mọ gbẹdẹ yìí o àwọn olè ṣe àkàtọ alábìsì kìláàsì wọ.
0: ẹ ṣe gan sa. dáìkà déwùmí olùwàṣẹun ìdòwú lórí facebook odúkọyà johnson àbáyọmí ọládẹlẹ sunday muyiwa ìmáfojì peter ọpẹ́olú adéṣeun adéjúmọ̀ thank you lẹ́kan ẹlẹ́ṣin bello fẹmi sunday abídèmí àdìsá ahmad suara samuel ibitoye kabir adéremi olùrántí ayọ̀ adé olùrántí ayọ̀ adé samuel ibitoye hello. ẹni tó bá ti pè wá tí ó bá ti wà lágbègbè rédíò akọọlẹ ma kúrò níbi tí ó pè sí mo fẹ́ fà àkókò yìí sọ fún wa pé iṣẹ́ ẹ̀gbàgbé gbogbo ẹ̀yin tẹ yọjú lẹ́nìí mo lérò pé inú yín dùn torí àyẹ̀wò ọ̀fẹ́ ń lọ lọ́wọ́lọ́wọ́ àyẹ̀wò ọ̀fẹ́ ó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ṣọ́ọ̀bù wa ní scout camp àyẹ̀wò ọ̀fẹ́ free medical check up àyẹ̀wò ọ̀fẹ́ láti irun orí títí dé kanú ẹsẹ̀ ọ̀fẹ́ dẹ̀ ni kò sẹ́ni tó máa gba kọ́ọ̀bọ̀ lọ́wọ́ anybody so àyẹ̀wò ọ̀fẹ́ ẹ̀ ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀yìn tẹ́ ó máa lọ títí di ijọ́ sunday la máa ṣe tán ẹ̀yìn tẹ́ bá nífẹ̀ẹ́ sí ẹ lè pè mí lẹ́yìn ètò hello. ṣé ẹ lè kúrò lẹ́gbẹ̀ẹ́ fóònù yìí ni the same number náà ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò náà madam ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yìí ṣe gbọ́ ẹ ó yẹ ẹ máa tàtẹ̀jíṣẹ́ sí bẹ́ ẹ ṣe ń tẹ̀ ní kẹ́ máa ṣe kíni ní kẹ́ máa ṣíà ẹ̀ so that àwọn èèyàn á lè fi kọ́ ọgbọ́n ẹni tó bá pe orí fóònù tèmi ó ń tanra ẹ̀ ni. hello.
2: ẹ̀yin mà ẹ káàárọ̀ mà.
0: ẹ káàárọ̀ madam.
2: yẹ̀sìn nínú àyẹ̀wò láti ọ̀rẹ́ àjò
0: ọ̀hún.
2: ṣé ẹ rí gbogbo ọ̀rọ̀ tó ń sọ fún nǹkan wa látàrí ó dàbí ìgbàsíjẹ́ pé kí ìpébélé ṣé ẹ rí nǹkan tí mo fẹ́ sọ ṣáà ń gbọ́dọ̀ tí mo sọ fún
0: yín
2: ṣé ẹ rí ọkùnrin àti obìnrin tí ọkùnrin tóbìnrin àti ọkọ̀ bá wà nílé tí ọkọ̀ bá ti mọ létí àyàwó ẹ̀ pẹ̀lú ìgbájú ara wọn ọkọ̀ bá ti máa ní tí ọdún tí ìyàwó ẹ̀ wà kò lè gbájú ara wọn bí kò sí ọkọ̀ bá máa ní tí ìyàwó ẹ̀ wọ́n gbájú ara wọn gidi gidi ni. Jẹ́ kí ilẹ̀ tí wọ́n sọ wípé àwọn tó sọ pé kó àwọn tóbi ó gùn wọn. Púpọ̀ bá ti gbùngbùn náà ó máa ń darí ọmọ wúni. Torí ọ̀pọ̀lọpọ̀ ìrìn ní ìtọ́jọ́ wípé ẹ rí pé mi ò lè ṣe ẹ ti sọ mú sọ nǹkan tó ń fà nípa tí mímu tí ò máa jẹ yá tí ò máa jẹ̀bọ tí ò ṣe yẹn àwọn ọkùnrin lókun lókun lókun wọn fi máa ń rìtì. Tí ò ní ọ̀pọ̀ lẹ́tọ̀ tóbi nǹkan ọkùnrin náà máa lẹ́tọ̀ ìyàwó ẹ̀ á mọbi tó kù sí.
0: ọ̀dà wọn tóbi ìbá mọ nẹ́tọ̀ ìyàwó ẹ̀. And it's a very good thing. Oya kokun ise kini kokun mo nature yawo e ki gbogbo dede na ba le ma lo dada yeyi opolopo obirin ni o kin le soro to won atoko tawon atoko won ba n dora won tori to ba lo soro pe ba lele mi e bi ba ni ke fowo kan e ba mi se ba o le ni e igba lo bere kokuko igba lo ti koko kuko kini yen de lo ma n du awon obirin opolopo alubarika fans e se lori Facebook e ba wa CR ke de sendi àtẹ̀jíṣẹ́ kaka àyẹ̀wò ọ̀fẹ́ yẹn ó máa tá a bẹ̀rẹ̀ lẹ́yìn ó di sunday kó tó parí sunday ló máa pàdé lágbára ọlọ́run ọlọ́run á dẹ̀ fún gbogbo wa ṣe a tún máa pàdé ká tún ní ìpàdé ayọ̀ lọ́la lágbára ọlọ́run gbogbo èyí tí ẹ bá ṣì wà níbẹ̀ tẹ́ ẹ̀ tí ṣe ti yẹ ká ní ìpàdé ayọ̀ lọ́la hello.
1: Hello.
0: Ẹ sà.
1: Ẹ
0: káàárọ̀ sà.
1: Ìjọba ní àkíyèsí tó ìbùsùn ṣe ni pé àbílà ń gbẹ́rù lọ sí sọ̀rọ̀ láti là láti. Àkíyèsí tó ìbùsùn ṣe ni pé lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí pé èèyàn bá wà pẹ̀lú olólùfẹ́ ẹ̀. Ọ̀nà méjì lèmi mọ̀ sọ́yẹ́ pé tí èèyàn bá ń bọ́bìnrin ṣeré èèyàn gbádùn ẹ̀ òun ní àti gbádùn òlú ẹ̀ náà. Tí èèyàn bá ń forí ọmọ ẹ̀ ṣeré ẹ̀rọ tó ara múra mú ọwọ́ kọ́ lọ fi kan orí ibi ẹ̀ púpọ̀ apúrẹ́sì ẹ̀ mọ́lẹ̀ níwọ̀n bá kọ́ wá yìí sọ́tún.
0: Ọ̀dà ẹ̀ṣẹ̀ àwọn náà tún kọ́ wa bẹ́ẹ̀ ṣe lè ṣe kí ni bẹ́ẹ̀ ṣe lè bára yín ní àjọṣepọ̀ bára yín sùn dóra yín dáadáa tí inú yín á dùn ṣe get wọn tún kọ́ wa ẹ̀ṣẹ̀ kọ́ wa nìyẹn náà. Ó yá ta ló tún wà ń bẹ̀ ta ló tún ní nǹkan tó máa sọ àyẹ̀wò ọ̀fẹ́ yẹn ó kọ̀ntínú lọ́la gbogbo ẹ̀yìn arúgbó gbogbo ẹ̀yìn àgbàlagbà ẹ jáde ẹ wá ṣe ọ̀fẹ́ dẹ̀ ni gbogbo ara lọ́ máa yẹ̀wò ọ̀fẹ́ ni wọ́n fi ń yẹ̀ wò a tún máa kọ̀ntínú lọ́ máa wà ń bẹ̀ láti àná la bẹ̀rẹ̀ àná wednesday la bẹ̀rẹ̀ so ó máa parí níjọ sunday lágbára ọlọ́run aago mẹ́wàá títí wo aago márùn-ún ìrọ̀lẹ́ aago mẹ́wàá àárọ̀ wo aago márùn-ún ìrọ̀lẹ́ làmà ti ṣe ọlọ́run.
1: Ẹgbẹ́ àti ṣèkìtò.
0: Ẹ sà.
1: Kẹ̀rí tí èèyàn bá tún fẹ́ gbádùn obìnrin kí èèyàn lọ mú kí èèyàn lọ wá sọ kó rọra gbé ẹsáìsì tó máa gbọ́ bí ojú obìnrin tó gbára obìnrin yẹn kó wá fi sójú ara obìnrin kó wá gbẹnu sí sọ yẹn kó wá máa fà á. Ṣèlè bó ṣe ń fa yẹn ni adọ́gbọ́ òkú yẹn máa máa lẹ̀ mọ́ sọ̀ yẹn. Ẹ má jẹ́ ń parọ́ fún yín ẹ ti bá ayé obìnrin yẹn ẹ ti tún láyé ẹ̀ṣẹ̀ tí má ni wọ́n ti balẹ̀ ayé.
0: Style ilé ìtúlẹ̀ ọ̀gùn bọ́lá jíṣẹ́ ṣá ń gbọ́ pé wọ́n ní wọ́n tún fi straw fa òbò. Ṣẹ́ni pé ẹ̀yin gan wẹ́ ní sáàyè àwọn ilé yìí. Àbẹ́ ẹ̀dí pé ẹ wẹ́ bí o rò pé dáàdì UK gbọ́ kí ni.
3: Oníṣòwò ìtúlẹ̀.
0: Ẹ ṣì ń kọ́ṣẹ́ lọ́wọ́ àwọn Nigerians. Ṣé ẹ rí bẹ́ẹ̀ nísìnyí? Mo lọ sọ fí ẹ̀yin ló straw rí mi. Ẹ ṣe bẹ́ẹ̀ rọ nísìnyí.
1: Ẹ̀rọ wà.
0: Hello.
1: Ẹ̀rọ. Ẹ̀rọ wà.
0: À ń gbọ́.
1: Ẹ̀rọ onísọ̀rọ̀ rẹ̀ ó ní agbára gan.
0: Ṣé ẹ náà ti lórí? Ó ti sá lọ. Èmi náà mo fẹ́ mọ̀ bóyá ẹ ti lórí ni mo ṣe béèrè ẹ̀dẹ̀ ti ya sá lọ báyìí. Ibo la máa ń fi straw sí gangan? Ṣé wájú ẹ̀ ni àbí ibi dán ẹ̀ àbí ibi ìsàlẹ̀?
3: Ṣé mi ṣòwò gbọ́?
0: Kí lẹ rí sà?
1: Ọmọ mi ni ẹ àwọ
0: Mabel Titilayo Ayodele Aeshema Oni wow daddy UK professor of Okuanogbo indeed thanks very much for the lecture she gbo be eh eh daddy UK she ti gbo bayi she ti gbo bayi oni professor ni baba jide sanwo eko oyibamiji okay da esegun ni alaji aje ni fuja abbas esegun esegun ta lo tu wa nbe
4: hello hello
0: hello
4: emi ni mo so pada wa Jerry, o ma da bi pe boya ro ti mo so lekun yen boya mo fi se awala se bi o so ni mo so
0: okay
4: because emi te emi ti mo ba yin soro yi mo je yan kan se like yi ko mo de mo ni pa ire lati ba ojo pe ko ti se ti ni se le ba ojo se se li so ti mo so lekun yen ka won kun ko try e wo ori adodo ogo yen na ma si so yen le o ma ma kwa e ma ma wo bi adodo ogo yen bo se ma ma le mo so yen Jerry, you go to bring my magi to the bedi. Ah, now I say this. Because she said you will be able to show.
0: So, straw yen se ma fi si ori idan.
4: Eh ni. A ma fi si ori idan. A ma ma fa.
0: Ah.
4: Ba ji ma ma fa yen. A do do go yen. O ma ma le mo straw yen ni. Se ba to file, a to shiku ni oju straw yen. Se ba to fa, a to le mo. Jerry, ele yen la yi oto. Ah, ni se te tere o. Ko si ele se ni o le ba ni se mo.
0: Ada. Ese so instead to ma fenu la direct yen en fi straw fani that's good ola oluwa evening bose ese balogun olukunle thank you e balogun olukunle ni straw ke itan ile isere de le tun ri yen o eyin sese n kose lowo won ni o okay eyin wa adupo lowo olohun bi mo se so lose to koja idakun awon ti won wa ise driver aleyan meta eyan kan ti ribi kan die die sugbon eyan meji si wa nle ejo ti won si wa ise driver won wa ise driver edakun eyin te ba le ran won lowo edakun awon to ni omo to de ni yawo nle ni to ye ko won sise gan won mo ise gan won mo yipa ise driving gan ejo eyin te ba ni opportunity lati ran won lowo fun ise driving ejo awon meji ni ejo esanu wa esanu gbogbo wa ke ba wa ran won lowo to ba de ye pe moto le ni te fe gbe fun won to ma ma wa to de ma deliver esanu e ma beru to ba gbe le oni di beru won ni ever ma sanwo lagbara olohun so en ton lohun ba fun se ni gbogbo yin te n gbe eto lale edakun ran won lowo awon meji to ku awon meta ni sugbon olohun ti lo eyan kan fun eyan fun ikan ninu won so o ku awon meji bayi so en ton lohun ba fun lagbara ejo won fe sise won otoro owo won de toro ounje won lawon fe sise awon fe ma gbon sise ka awon ma ri owo ta won ejo so eyin te ba ninu driver tẹ́lẹ̀ mọ́ àbí ẹni mọ́tò tẹ fẹ́ gbé fún driver láti máa lò ẹ lè pè mi leyin eto then lastly lagbara olohun gbogbo yin e lo ko date yi sile e de so fun awon obi laipe laijina e ma ma gbo dada lori radio e lo ko sile October 11th o ma kutugu kutugu aba lo se npe gbogbo ki lo npe pepe ya pomo aba lo se so yen October 11th lagbara olohun ayajo ojo awon omo obirin awon omo wa obirin yi tawon oyinbo mo si International Day of the Girl Child a fe se eto baba eto kan ta fe gbe sile ni Ibadan yin to ma mi Ibadan ati gboro titi mi titi so eyin ti e ba nife si gbogbo awon omo obirin lati ojo ori 10 years ojo ori me odun mewa lo wo 18 years mejidilogun gbogbo won patapata lo ma jade wa gbogbo patapata lo ma jade wa ni ojo yen ta ma ko won ni nkan kekeke to je pe koni ju iseju melo lo ton ma fi mu won dada ta de ma ba awon akosemose awon eyan nla nla lawujo wa pade nkan nla ni e ma je kin ti be titi digba na eti digba ti o ba res ni lo lori afefe eyin te ba nife si ka omo yi darapo tori ofe ni free of charge ni ko ye yi ofe ni eyin te ba ma fe ka omo yi wa nbe njo yen ka awon eyan lala ba won soro kon to won sona ko de fi aworan han won ere ori itage han won to je pe o ma ko won ni eko to je pe to ba ran ti e bayi won ni fe towo bo nkan ti o da to je te ba wo gbo nisin omo 13 omo 14 omo 15 gbogbo won set yen si ni won ni oyun that age won ati bimo ki lo wa die ojo ola won so ejo en te ba ni fe si na won le ma register oruko na ni ma register oruko omo wa ti register oruko omo e ma ma follow titi di 11th of October here but everything ta ma se fun won free of charge ijo yen awon ton ma ko won ni kunu aya ma wa nbe bo se kunu aya ti mo ni ke ma mu yi awon ton ma ko won ni zopo ta yin pe ni zopo lo npe won ma wa nbe awon ton ma ko won ni kunu njeta kunu njero e mo pe kunu aya yato si kunu njero won ma wa nbe awon ton ma ko won ni gele won ma wa nbe awon ton ma ko won bo se nfa ila soju eyi ton pe ni makeup kenkere ton ma ko won won ma wa nbe but everything is free of charge o sento ma gba kobo lowo eni omo sugbon eni lati foruko omo yin sile so that tori won ti be ni compile list awon omo lati Monday so eyin te ba ti so pe leyin eto abi e send oruko omo yin e pe leyin eto so that e ba so oruko omo ama ko sile komo yin ba le wa lara awon ton ma je anfani yen ni ojo yen den ni ojo yen ta awon yen ba nlo won ma mu iwe kan to je pe olohun lo ko ki ma le mi ni mo ko olohun lo fun mi lagbara ti mo fi ko iwe yen mo de pe iwe yen ni a letter to my daughter omo obini to ba ka iwe yen aye ole mi mo leyin ka ye ma da ofe de la ma fun won ni iwe yen o agbowo ofe everything is free of charge. All right, Oluwa Femi Alani lori Facebook. Okay, ese goni sir. Ajiteru Taiwo. Thank you. Oda, Uncle BJ se wa nbe sir. Hello. Network oje ki Uncle BJ ati. Uncle BJ se wa nbe. Hello sir. Oda ejo ka e ba gba awon eyan lamoran ejo ba gba awon eyan lamoran to yi laipe laije ejiyan amo ma dide lo gba tori eto ṣugbọn ki o dide to gba yin lamoran lakun eyin tọlọrun ba fọwọ tọ ninu abi eyin te ba ni company to je pe fe darapọ mọ wa ni event ni ṣiṣe ta fe ṣe ayajo ojo awon omo obirin e le pe mi leyin eto na eyin tọlọrun ba fun lagbara lati fun wa ni snacks ta ma fa awon omo je njo yen omi ti won ma mu drinks ti won ma mu abi eyin tọlọrun ba fun lagbara lati se kini lati kun wa lowo lati je ki eto yen ko lo bo se ko se lo e le pe chikito leyin eto eyin companies e jade wa tori ta ba bere nkan ta fe se na advert na oruko yin ma wa nbe so eyin tọlọrun ba de ni ke fun wa ni toro kobo lati fi ran ma lowo lati fi gbe kini yen ga kini a pe ni ayojo ojo awon mo obirin ni a de pe ni omi dan ewo o nbo e ko ti balẹ to ma o si ma balẹ bagẹ e le pe mi leyin eto yin te ba fe dara pe mo wa lori eto yin ni joyen lori event yin ni joyen te ba fe wa pelu wa lati support wa onku bj a n gbo yin sa
3: e se n gbo ni ogugu wa to
0: a n gbo yin network kilo wa se network yi nitori olorun kilo se network yi den gbogbo eyin school teyin te proprietor abi proprietress te ni school te fe ki awon omo yi ki awon yi le attend ni ojo yen mo so pe 10 to 18 but wa n wo 13 to 18 13 to 18 or 10 to 18 yen asima awon igbimo asima look into it so e darapo mo wa e je ka jo se eyin tolorun ba ni e ma ran wa lowo lori e e ba darapo mo wa je ka jo se e pe mi chikito leyin eto ki ajo so ki ajo so to ba je ile ise te le darapo mo wa abi eyan tolorun ba fun lagbara pe o ya darapo mo won ko ran wa lowo lori eto to fe se Ibadan ami titi ni ojo yen awon mo ma obirin wa ko ogbon wa mo left won si right won olopon kan sa en to ba ni fe si ko pe wa later oda kini yi o lo boya kin pe awon daddy yuke lori gbe e ka wo ile network o gba fun wa so e join te ba ni ise driver te fe fi ran awon kan lowo hello oda lo wa se kini lo wa se network buy the network one hello hello
1: na wa tin gbo yin bayi o ti se kiti
0: oda lo ati fe sign out time ti lo ati fe sign out hello eyan kan ti ra pala wa se hello
5: hello wa ni se gbo awon omo ti o ye ji obìnrin nìkan ni kó wà ní ẹ̀rọ àdégbéyàn wà ní títà ìwé kó wà bí ara
0: àti ẹ̀fẹ́
5: ní àwọn ọmọdé mẹ́tàlá bí ẹ̀rọ yẹn.
0: Ẹ tó wá lórí yẹn lè pè mí lẹ́yìn ètò ṣẹ́gbọ́n torí àti fẹ́ dìde báyìí.
5: Mo gbé kókó wà láti fẹ́ ra. Ẹ jáde ní UK o
0: ò ní ọ̀pá ní ọ̀pá ní ọ̀pá ní ọ̀pá ní ọ̀pá ní ọ̀pá ní ọ̀pá ní
5: ọ̀pá ní ọ̀pá ní ọ̀pá ní ọ̀pá ní ọ̀pá ní ọ̀pá ní ẹgbẹ́ ìkọ́sí ní ká lọ̀lọ̀ ní ọ̀rọ̀ ìtọ́ àwọn obìnrin tó ní ọwọ́n ti máa rí pẹlẹbẹ yẹn ń kọ̀ jẹ́ ìwé ẹ̀jẹ̀ ìgbẹ́ ìwé ẹ̀jẹ̀ ẹ̀ tó ní ọmọ àti flá ní ìdìbò ìgbé àrè mímọ́ ilé ìwé lóṣù pẹ̀lú
0: bẹ́ẹ̀. wòlíì wòlíì ló sọ̀rọ̀ bọ́ìsì nínú ọyọ́ ó da ẹṣẹ́ gọ́sà adéjọ́rọ̀ johnson thank you so much káyọ̀dé olóyèdè ẹṣẹ́ gan ni wọ́n ní àti chikito talẹ̀ ìtú ga o straw lórí òbòkẹ̀ I listen I don't judge you ẹṣẹ́ gan ni adéjọ́rọ̀ johnson thank you bọ́lájí alárápẹ́ thank you àkànní ọ̀làrẹ́wájú thank you olúwàfẹ́mi alani ẹṣẹ́ óyá uncle bj àmọ̀ràn wo lẹ fẹ́ gba àwọn ọkùnrin àti obìnrin lórí ọ̀rọ̀ dídó dídó wọn yìí.
6: ẹ̀wẹ́ àmọ̀ràn táwọn pàfi táwọn gbà wọn òun náà ni dáàdi yìí fi ti sọ ọ̀pọ̀lọpọ̀ nú ẹ̀ àtàwọn tó pè pẹ̀ tó ní sọ̀rọ̀ lórí òògùn yẹn yẹn ni ò yé mi ò yẹn ò tí yẹn mi ò tí mi tí lè digest mi.
0: ẹ̀ẹ́dàmọ̀ni.
6: so tó wá lẹ́yìn pé tó wá gbẹ̀gbẹ̀ni tó sọ yẹn náà tó wá gbẹ ẹyin tẹ bá lè try ẹ ẹ try ẹ bóyá àgbọn tán tó wọn tẹ wọn tún lè rìn sí pé bẹẹ ni anyway gbogbo ọ̀nà tó wá ṣàmà gbà táwọn máa fi lè máa gbádùn ara wa òun náà ni ká máa wá ẹ jẹ ká máa béèrè lọwọ ara wa bí wk ṣe sọ pé báwo ni fẹ kí n ṣe mo lè fẹ kí n gbà ẹ má tìjú kò náà tìjú mú ẹ ẹ kóra yín lọ́yàn kó tí bá káyàwó ẹ mọ kíchìn kó lọ́yàn látẹ̀yìn
0: tó ìyàwó gan lè kó ọkọ lẹ́pọ̀n
6: o no le ko epon lateyin tori eyan ma ba gbe le mo ko le do sin di kitchen ma gina wa ko do ko wa lateyin won ko epon lateyin e ba je ejo re ayo re ejo shiru be gon ko be so mo se wa niyan ko sin ko gbo lo wa ma do pala se ko ma se kini a ma kun atun ma yo ko atun ni fi kini e se le dada ko wa be si wet ke fowo se bi dadi yu ke so fun ile kan gbo ta n se ahon ni kan la need ati ika ika le ra ma fi rugo e ko ke ko ma ti ka bonu di gba se fe yo yin die e ra ma fi yin
7: ika toniti ni o
6: e ka toniti ni e ra ma fi yin ori ogbe yen gba gba ni se ma so ori ogbe yen ko ra ma fi sire iyen lo ma je kara obi yen se kini bo se nse nkan ni e won ni pe ke ko bo sibe o ya ka ton soke e kini kan ko be e yo bi ni e ma we o e ma fo abe se o pe ti yin tu ya to si ti wa ti inu lo wa so to ba ma
7: ma fo
8: gbogbo náà ni Bọ́lájì ti sọ ẹ̀kọ́ sí nǹkan ta tí ó yẹ̀ nànà náà pẹ̀lú gbogbo àwọn tó ń sọ kìíní ti oníṣọ́ tẹ́ ẹ̀ sọ lẹ́ẹ̀kan ẹ̀ṣọ́ ìyá wà fún ẹ tó bá ní ó bá ní píntóríìsì tó jáde dáadáa ìwọ tí píntóríìsì ẹ ò bá tí ò bá jáde pọ́ ti gé má wọ́ ni mo bó ṣe lè gbádùn oníṣọ́ yẹn adíṣìkìtò wọ́n tó sí nǹkan ta lè ṣe ẹ̀ṣẹ́ ẹ̀kú atótónu pẹ̀lú gbogbo àwọn tí wọ́n ń fà láti wọlé tí wọ́n ráyè wọlé mo kí pírísípà mi ẹ̀ṣẹ́ ayọ̀dẹ́lé madam ẹ̀dẹ̀kù palẹ̀mọ́ ti 50th anniversary of Mia Dugama school ojú òní tí o àtúnṣe kító ẹ̀ṣẹ́ gan ni ẹ̀ṣẹ́ so tẹlifíṣàn nọmba tẹlẹ pé dáàdi uk sí fún àwọn tó bá fẹ́ bá dáàdi uk sọ̀rọ̀ +44 79 57 227 605 ẹ ṣe púpọ̀ púpọ̀ ọ̀dàrọ̀
7: akànnì ọlárinwájú ẹ ṣe olúwafẹ́mi alani ẹ ṣe àtifẹ́ dìde lórí ètò ní alẹ́ yìí adúpẹ́ lọ́wọ́ gbogbo yín tí ẹ gbọ́ wa adúpẹ́ lọ́wọ́ gbogbo yín tí ẹ wà pẹ̀lú wa láti alẹ́ àná lago mẹ́wàá títí di aago kan òru báyìí ẹ̀yin náà tí ẹ ń gbọ́ wa nígbà àkọ́kọ́ ojoojúmọ́ ọjọ́ wednesday tó rọ̀pọ̀lọpọ̀ máa tún bè lọ pé ìjọ wo lẹ máa ń ṣe ná ojoojúmọ́ ọjọ́ wednesday láti aago mẹ́wàá títí lọ wọ aago kan láàárọ̀ thursday la máa ń ṣe mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ̀ fìfẹ́ bá wa jẹ́ mo dẹ̀ fàáfà àkókò yìí sọ fún yín pé ẹ jẹ́ ká pàdé ní scout camp lọ́la láti ṣe àyẹ̀wò ọ̀fẹ́ ẹ lọ yẹra yín wò ó ṣe pàtàkì èyàn kan tó yẹ̀wò lẹ́ni gbẹ́gbẹ́ ni yẹn ṣe slim tó ẹ̀wọ́n rí pé nìyẹn ní cholesterol gbogbo ara tó ló ń dààmú àṣé ọ̀rá tó kúnnú ara ẹ̀ táwọn òyìnbó ń pè ní cholesterol àṣé òun ló ń dà á láàmú ní gbogbo ara wọ́n dẹ̀ rí lẹ́ni wọ́n dẹ̀ gbà á lámọ̀ràn nǹkan tó máa jẹ nǹkan tó máa sá fún àti ọ̀nà tó lè gbégbà láti fi ri pé gbogbo ara tó ń ró yẹn ó máa sá fún ó máa di nǹkan tó fi tà fi sẹ́yìn adúpẹ́ lọ́wọ́ ọlọ́run so ọlá gbogbo àṣìmá wa ń bẹ̀ náà lọ́la lágbára ọlọ́run àwọn dókítà náà wà ń kalẹ̀ àtàwọn nurse tó máa ṣe àyẹ̀wò yẹn ọ̀fẹ́ ni wọ́n ń ṣe ẹ ṣe gan ni then ẹ̀yin tí ẹ bá fẹ́ forúkọ àwọn ọmọ yín sílẹ̀ because nǹkan tá a fẹ́ àfẹ́jú ọmọ 50 lọ ọmọ obìnrin 50 láti gbádùn kíní tá à ń sọ yìí kọ́ wà ń bẹ̀ ń jọ yẹn kọ́ wo eré orí ìtàgé kọ́ wo fíìmù nípa àwọn ayé live ìgbé ayé tó yẹ kọ́mọ obìnrin máa gbé kó má jẹ́ pé 13 14 15 tó ti ní oyún tó ti wá ba gbogbo ẹ̀jẹ̀ fúnra wọn tó ti ń rí ọkùnrin kiri so ìjọ yẹn on the 11th of october la máa ṣe ẹ̀yin tó bá fẹ́ register mọ́ yín ẹ lè pè lẹ́yìn ètò ẹni tó bá fẹ́ bẹ́ẹ̀ mi chiki tó sọ̀rọ̀ nọ́mbà tèmi ò mọ̀ 08081 2 1 08014580081218145 òun ni nọmba tí ẹ lè pè mí sí àbí kẹ send whatsapp message síbẹ̀ fún mi ẹ̀yin tó bá dẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa lórí whatsapp group wa èyí tá a mọ̀ sí àlàáfíà lójú ibi tá a ti ń sọ oríṣiríṣi nípa àìsàn àti nǹkan téèyàn lè máa jẹ láti máa dènà àìsàn ìyẹn ẹ whatsapp mi màá áàdì yẹn sọ pé kí n áàdì yín lórí àlàáfíà lójú màá áàdì yín adéjọrọ johnson ẹ ṣe akànnì owólabí ẹ ṣe àti fẹ́ dìde dixon ṣeun alátàálẹ́ àná god will bless you really good àwọn olóore ẹ ṣe àwọn bàbá wa ti dé fún
9: àṣálẹ̀ ìdájí kan pẹ̀lú olúwa
7: àṣálẹ̀ ìdájí kan pẹ̀lú olúwa àdúrà ní ń gbà agbára kọ́ ló ń gbà ẹ jẹ́ ká ṣe kí ni